ìkànnì ti lágelú náà ni tẹ́ ẹ̀ ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí. tẹ́lẹ̀lẹ̀ láwà nílùú ìbàdàn wa yìí nílé funfun báláwo. àfihàn báláwà èyí tí ò pé méjì irú rẹ̀ yìí. tó fẹ́ tó fa àmì èdùmàrè yìí òun ló màá má gbé ìkànnì kalẹ̀ síbẹ̀.

ta jọ n gbọ ra wa lọwọ lọwọ bayii nile yi loki okun gẹgẹ bi ise wa labala go ko ru yi na edakun eje agba ile yi gbogbo ti nje iran abi ama lọwọ lọwọ bayii dako ba n gbọ ko ba n sami ko si gbe to re mi ti o ba kan in ta fe wi to ba je pe ko si lara re ma ran ti pe yo kan ni jo kan ti o ba wa kan to ba so yi pe o ti si wo be dakun eh weyin re wo bo ba je mo je ran je tan awon omo to bi nko sese iseku oni sile fa awon to bi ni awon kan wa nbe lowo re lowo lowo egbegberun awon eyan kan be won nbe lowo re lowo lowo bayi lori irora yi ta leni ti o tu won sile ta leni ti o la won ni be o na lo ba mi edumare yi eleyi la wa fe kepe lokan jo oru yi olohun dakun wola agoko oru yi gbogbo eyin te n gbo mi lowo nile yi loke okun won to si loru lowo loke okun gbogbo bi to tin gbo mi sami gbogbo awon eleyi aye ti won na wa o fi ti won toro ni oba mi edumare o si ma la won na nbe olólùfẹ́ kan ló pè mí ó ní ẹdákun mr bolade bẹ́ẹ̀ bá ti dé abala agokan òru yẹ dákun ẹ jọ kó bá mi edumare ó dákun kó jọ kó mọ̀ jẹ́ kọ́ wa yóò tẹnì kọ̀ọ̀kan wa mo fẹ́ràn yín mo fẹ́ràn ètò yín mo sì nígbàgbọ́ nínú agokan òru èyí tẹ́ ẹ máa sọ pípọ̀ ẹ wá dákun ẹ jọ ìyàwó òun ó ń bẹ nínú oyún lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n àsìkò rẹ̀ ti tó tún ti kọjá báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí mr bolade mo ń ṣe ń bayín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí mr bolade oṣù kọkànlá ti kọjá ti gbé ẹnu lé oṣù kejìlá báyìí tíyàwó òun bẹ nínú oyún tó yẹ kó ti bí kódà nínú àwọn tí ń tọ́jú wọn ni wọ́n sọ fáwọn yìí pé ẹ lọ fẹsẹ̀ létọ́ ẹ wá bá ń fa agokan òru ẹ bá ń fi àwọn tí wọ́n ní ẹ bá ń fi bẹ lọ́n pé kọ́bà mi edumare ọ́ dákun gbogbo ohun tí ń jẹ́ ìran aláboyún tásìkò wọn ti tó kọ́bà mi edumare ó jẹ́ wọn bí ní rọrùn kọ́lọ́hún wọlá bẹ́ẹ̀ ṣe wí náà tí tòun náà tó jẹ́ ipò tí wá ń lọ oṣù kejìlá báyìí ọlọ́mọ sọ ìyàwó òun ẹ̀rù ọlọ́run bà mí ni ó ti gbẹ́nu lé oṣù kejìlá báyìí gbogbo wa la sì mọ̀ yí pé oṣù mẹ́sàn-án yìí ni wọ́n ń pe aláboyún nígbà wọn bá fi pósù mẹ́sàn-án kí gbogbo ìran aláboyún ó bí wẹ́rẹ́ o ó ní mr bolade oṣù mẹ́sàn-án tèmi ti kọjá oṣù kejìlá la ti gbẹ́nu lé báyìí ta ni mo sẹ ta ló sẹ mí ta ni tó ta ni ń bá mi wí lọ́wọ́ kọ́bà mi edumare ó dákun kó wọlá aago kan òru ibi tí wọ́n bá dé sí kọ́bà mi edumare ó bá ń tú àwọn kan ń túṣẹ́ wọ́n lẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ń dé sí àwọn kan lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìran aláboyún gbogbo òwò tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ dákun bá ń panu pọ̀ lẹ́ẹ̀kan náà tó fi kan ẹni tọ́lọ́hún mọ̀ tó wá sọ wípé ó dá òun ṣe ámì òun gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀dà gbogbo ìran aláboyún tí ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ gbogbo ìran aláboyún tí ò gbọ́ wa táwọn èèyàn wọn ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí táwọn èèyàn wọn ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́bà mi edumare ó dákun kó jọ kó bá wa tú wọn lẹ̀ ní rọrùn gbogbo bikíbi tó bá wà dákun ìwọ náà bá ń panupọ̀ láàyè ibi tó o ti ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ dákun dákun mo fa agokan òru yìí mo fi bẹ gbogbo olólùfẹ́ tí ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ kọ̀ọ̀kan lónìí ni ó lè kàn ọ́ lọ́la ó ń bẹ lára tiẹ̀ náà lọ́wọ́lọ́wọ́ ni pásíkò bá ti ń tó ìrọ̀rùn ní kọ́bà mi edumare ó jẹ́ ó já sí lónìí o ẹgbẹgbẹ̀rún àwọn aláboyún kan wọ́n bẹ lórí wípé yóò bí ni o ẹ sáà mọ bá a bẹ lọ́run ó ti wà nílé bọ rúùmù lọ́wọ́lọ́wọ́ báyìí o ọlọ́run afa agokan òru yìí bẹ́ẹ̀ o afa àwọn tí ń ṣiṣẹ́ agokan òru yìí lọ́wọ́lọ́wọ́ báyìí a fi bẹ́ ọ ni o dákun gbogbo ohun tí ń jẹ́ ìran aláboyún ayé
Olorun awon ti tasiko won ti to lowo lowo ta nsoro yi ba wa so won ni rorun o je won obi were o je won obi were o gbogbo eni to je wi pe ka biesi Olorun ha oda agode ni eja ma wo bi o se so kale iru gbogbo awon eyan be pata wola awon to ni akoko yi Olorun dakun magba fun won ma ba wa tu won le ni rorun jo ja si dunu ko ja si were fun gbogbo alaboyun o se ti wi lodo ti yin na o ti wi gbeto re mi le kan na ko fowo re raju fi rara re ase oba mi edumare ti gun o agoko oru la wi eleyi o gbogbo alaboyun gbogbo wo to sunmo won pata ma dunu ma yo adura re ti gba loni yi o ira alaboyun wa ngba oba fi ku o lori eto won ma pe wa pe a ti dupe o were ni o eni ti so bi pe temi na o ma ti wo su meji la lo loni yi na ni o so kale ni rorun awon alase ti tewo gba o Boba ri bayi eyi ta se ta fi se ade are gbogbo ololufe ti n gbo mi lowo lowo kori re yi o le ba keni to lero pe yo kan dakun ba npin nkan yi Kenyan bi bi eyan bi ogun ko ba wa pin ko fi ranse se eyan bi ogun fele yi se ade are lodo re gbiyanju ti e ri po si are fe nikan dakun dakun mo bi o ni gbogbo igba to ba se leyi pata bi woda wa lenu re omo omo re wa lenu re ni pasiko ba ti nto iwo na o ni da mu ma o ba n fi ranse dakun jo ba n fi ranse se nikan lodo re e wa je ki ma ri atejise pe were ni o iru ayo ni o je o ba eje ma ri ba eje ma ri atejise pe ase o ase o ase o ami olohun o irorun ni o ja si fun gbogbo alaboyun o Ibrahim Muhammad oni ase o mo ti fa ase si iwo na ba nsa mi ko fi ranse si odo te nikan lodo re miki miki omo bile oba mi edumare o ba nduro te nikan kan yin o oba mi edumare ku ni fi yin le nigba kokan oba mi edumare o ni fi yin le lai lai Alhaji Isaac Ajibola ni ilu New York oba mi edumare o ma ba nduro ti yin o Surajuddin Muhammad Awal Babala America oba mi edumare o ni gbagbe yin gba kokan iru ayo ni o ma ja sodo ti yin na Alhaji Aje Alhaji Bisiri yu ni ilu London oba mi edumare yo ba nduro ti yin o oni fi eyin na le nigba kokan ayo deji fadansi lati ilu America oba mi edumare ko ni damu yin gba kokan o Alhaji Oye wole let America oba mi edumare oba nduro ti yin o Mrs. Yunus Adeleye ni Atlanta Georgia oba mi edumare oni gbagbe yin nigba kokan Alhaji Atawa Cultus Laiman Omalara lati ilu America ni subu nigba kokan o Were idunu lo ba mi edumare o ma se ninu aye yin dakun jo e ba nfi ranse Mr. Raf oba mi edumare o ni gbagbe re lai lai oni ami o mo ti fi ranse Mr. Raf o ni subu nigba kokan oba mi edumare yo si ma ba nduro ti yin ese mo ma riri yin oba mi edumare yo ba nduro ti yin o anu Olorun to tobi Oba mi edumare yo ma ba nse fun yin yo ma ba nso ri ayo dunu fe ni kokan yin o Oba mi edumare oni gbagbe yin nigba kokan o Alaja Amdalat Taiwo popo ola oba mi edumare oni gbagbe yin nigba kokan o Alhaji Amdalat Taiwo popo ola Alhaji Serifat Oladujoye ya beji lati ilu London o ni soko nigba kokan Oladi meji Oboye Sunday lati Texas ni soko nigba kokan o were ayo loro yin o ma ja si ni gbogbo igba Olalekan Samsudin Adesina
láti ìlú America ọba mi Edumari òní fiyinlẹ̀ láíláí o Mr. Daily Otena Ike láti ìlú America ẹni sunkún ẹni dẹni àgbégbè nígbà kọ̀ọ̀kan Ayoba Esther Soyinka láti New Jersey Ìrọ̀ Ayọ̀ lẹ́ẹ̀mọ gbọ́ ọba mi Edumari òní jẹ́ kẹ́ ẹ rí dààmú gbà kọ̀ọ̀kan Alhaji Ambali Abdulaziz láti ìlú America ẹni sunkún láíláí Mr. Oladejo láti ìlú Canada ẹni sunkún ààní mọ̀ nira nígbà kọ̀ọ̀kan o mo mọ rírì ẹnìkọ̀ọ̀kan yín ọba mi Edumari yóò sì máa bá wa dúró tì yín Adéfilá Abiodun ọba mi Edumari yóò bá dúró ti ẹnìkọ̀ọ̀kan yín Alhaji Abdulrahman Agarawo onípamọ́ láti ìjẹ̀bú igbó Alhaji Abdulrahman Agarawo onípamọ́ láti ìjẹ̀bú igbó ẹni ṣubú o ọba mi Edumari yóò máa bá wa dúró tì yín o Oladumoye Ogungbemi alias Olaoluwa Bread ó wà ní Bolúwájí nílùú Ìbàdàn bàbá yìí ni máa ń kó búrẹ́dì fún wa ní gbogbo ìgbà àní ní fiyín sílẹ̀ ṣẹ́ àwa náà wá sọ fọ́ba mi Edumari pé tó bá jẹ́ pé bá ṣe máa ṣe ní ọba mi Edumari ò ní fi ẹ̀yìn náà lẹ̀ nígbà kọ̀ọ̀kan láíláí a mọ rírì yín o ọba mi Edumari yóò sì bá wa dúró tì yín mrs ayinde láti sokoto ẹ kú àdúró tì wa o

0: 0913708675 0913708675 0913708675 0913708675 Lucky Okun plus 234 8142491006 plus 234 8142491006 Irigun. Hello.
1: Hello.
0: Emma Kwaje. Yeah, kilo koye lati
1: ru. Oruko temi ni Daniel Olonda lati Abeokuta.
0: Era baba mi.
1: Esa.
0: Yeah.
1: Irigun ta so yi. Ku da ke ma se rego.
0: Ku da ke yan ma se.
1: Eh, ni kilo fe gba nipa irigun. Ko sun papa ta fe gba nbe, n to ba ti se o ti se niyan. Ko da rara lati ma se rego. Olorun le se rego lori eniyan.
0: Olorun le se rego lori eyan.
1: Bẹ́ẹ̀ni ìdí rèé o.
0: Oya.
1: Nígbà tí ọlọ́run bá ń ṣòro fún yàn ní gbogbo ìgbà tó o mọ pẹ́ dá. Ó ṣòro kàǹkà fún o dúpẹ́. Ẹni tó wá ṣòro kékeré fún ó wá ń dúpẹ́ ó ń yíra lẹ̀ níwájú ọlọ́run. Ọlọ́run lè ṣèrè gun lórí yan. Èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ni ìríran. A dẹ̀bi níbẹ̀ o. Ọdún kejìlá tí mo ti wà lérò ìyàwó ti lọ ọmọ ti lọ. Èmi nìkan mo dá wà ní 3-bedroom. Sọ́jọ́ yín tẹ́ni tí tí mò ń gbọ́ yìí tí mò ń gbọ́ yìí rédíò méjì ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ń bí. Rédíò àgbọ̀kọ́gbọ́n ni.
0: Àgbọ̀kọ́gbọ́n ni.
1: Kò sẹ́ni kankan tó ń pè mí títí kan ọmọ.
0: Kàbíyèsí Ọlọ́run. Kò sẹ́ni
1: kankan. Mi ìrírọ̀ rárá dírẹ́fà ni mí o. Ìbàdàn mò ń gbé tẹ́lẹ̀ o. 1976 mo ti wà Ìbàdàn. Mo rẹ̀ kúrò lásìkò Bàbáńgídá tó ń ti gidá ná ìgbé tútù dáná. Mi ìrírọ̀ rárá dírẹ́fà ni mí o. Kò sẹ́ni kankan tó ń pè mí.
0: Kò sẹ́ni kankan tí ń pè yín.
1: Mo rẹ̀ máa rẹ́rìn. Máa dúra mi nínú. Nígbà mi ẹni tí ò yẹ kí n pè máa pè láti bá mi sọ̀rọ̀ láti bá mi rẹ́rìn kí n lè mọ̀ pé mo ṣe wà láyé.
0: Kàbíyèsí Ọlọ́run.
1: Ìyàwó tí mo fẹ́ ní Abẹ́òkúta tí mo wà yìí. Ọ̀gá ó ṣàní nínú ìjọ tó lágbára security ló ń bá sùn. Ó dẹ̀ ń pariwo fún wọn pé nígbà tó máa fẹ́ mi ni pé mi ní aṣọ rárá mi ní kankan mo dẹ̀ ní mọ́tò tí mo ń gùn. Títí tó fi lọ́fẹjọ́ sùn tó fi káàkiri sí inú ẹ̀. Tó fi gbé obìnrin yẹn kú tó fi gbọ́ fún obìnrin yẹn fi gbé kú òbí ó gbé lọ ìjókòó nọmba 3 Adébẹ́sí tó fi gbé mọ fún. Obìnrin tí mò ń sọ fún yín lọ́wọ́lọ́wọ́ báyìí níwájú eléwé iná tẹ̀ bá fẹ́ dé eléwé iná gangan á rí àná kan lọ́wọ́ ọ̀tún tí wọ́n ń ta àlùbọ́sà ibẹ̀ nìyẹn ẹ̀kọ́ létí ó wà ń bẹ ní ìsinmi. Ó ti fọmọ mi lọ́kọ kò jẹ́ kẹ́nìkẹ́ni.
0: Ẹnìkankan wà á pè yín n ò
1: wẹ́yìn automatic fóònù ni kojú títí ń báyìí náà káàdì mi fi káàdì ṣeré owó sì máa fi jẹun gan-an mo rẹ́dì láti fi ra káàdì. Nítorí ẹni program mo máa ń pè fi dáadáa ìgbàdàn ọ̀dẹ ní stéjọ̀ tí mo tẹ̀ tí mo máa ń gbọ́ jù.
0: Láti ìlú Abẹ́òkúta.
1: Bẹ́ẹ̀ ni Gani Ọlọ́ndà láti Abẹ́òkúta lábá ìwà òkè Edo nọmba 39. Ìṣẹ́sowápọ̀ Olóyinde.
0: Ìrègùn kan náà lèyí tẹ̀yìn náà ń ṣe yìí o. Àbí ìrègùn náà kọ wọ́n pé o.
1: Iye kì í ṣe ìrègùn.
0: Lórí ìyàwó.
1: Iye kì í ṣe ìrègùn. Nítorí pé gbogbo nǹkan ni mo fi tẹ̀ lọ́rùn. Mo dẹ̀ rí gbogbo ohun tó ń ṣe mo dẹ̀ sọ. Àwọn tó ń jẹ́ bàbá sí mi tí wọ́n jẹ̀gbọ́n sí mi tó jẹ́ bíi 76 ni wọ́n sọ fún mi pé irọ́ ni mò ń pamọ́. Wípé ó lè máa dojú tàbó ń dóhùn lẹ́yìn ẹ̀ náà ṣẹ̀ wàá rí pé wọ́n yẹn ń bá sùn. Ó ṣẹ́jú fún inú ilé mi. Lẹ́yìn ọ́n pe bàbá ẹni tó jẹ́ bàbá sí mi pé ẹni báyìí lóyún ṣèbí ilé ẹ̀rọ ọkọ ló wà. Pásítọ̀ tèmi náà tún pè mí. Mo ní mi ìmọ̀ kankan pa ẹ̀ inú ilé mi ló ti ṣẹ́yún. Wọ́n dẹ̀ fi bọ́yẹn lóhùn òfẹ́ ń gbòyá ọlọ́run lélẹ́wé náà ló ṣẹ̀ wà jẹ́wọ́ wípé òun fẹ́ kò ti lọ fẹ́ níṣu lọ́kà lọ́dọ̀ yẹn. Ìyẹn kì í ṣe ìrègùn.
0: Kódà ẹja tún gbọ́ títẹ ẹlòmíì ẹ máa bá wa bọ̀. Ha ẹnìkan nínú ilé mò ń fi rédíò mò ń fi dunnú ni araru nǹkan tá a sọ nìyí o ẹ dákun ẹja dun àwọn àkàndá ẹ dánú o kábíyèsí Ọlọ́run. Mú ori atejise kan ni se ni Sabolade Edekun e ba fi number yin sita eh nitori awon akade daka eh ba fi number yin oda e ma tele wa lo e bo number mi laipe hello
1: hello
0: e ma kwaje e kwaje
1: o o danji o
0: era ki lo ko yin lati lu o
1: alaja fun ni ni latogun le yin ya teacher
0: ah iya wa teacher e ma kwaje na
1: Ajinu.
0: Ya ma.
1: Seri.
0: Ireki.
1: Oso ti ene adasi.
0: Ya.
1: Nino esi ni geji ga. Ola o so pa ipe irigo si se kutona kutosuna.
0: Kutona.
1: Ipe si apa akon ba se. Apo o si ugodoma.
0: Hmm.
1: Nisi apo ifa se. Apo o si ugodoma. Ibu irigo si se kishi inkan to da.
0: Kisi in to da.
1: Opa je pe. Àwọn èèyàn náà ni máa ń múyàn sókàn gidi ẹni mú bá sókàn gidi ní tí ò yẹ kó sọ yóò sọ yóò sì tọ̀nà kì í ṣe pé bó yóò wọ ẹlòmíì àmọ́ àkòtí ìgbésẹ̀ kò tọ́ súnà kò tọ́ wọ́n àmọ́ sókàn gidi nǹkan ẹni tá a ṣe lóore fún ó wá fi ibi sú ni ẹni tá a ṣe lóore fún tá a dúró tì nígbà tí ń gbà pọ̀ jù tá a pé ní tí ó gbà tí ó sànjọ́ ohun tá ìdá sí yẹn ni nǹkan ó fà yẹn fi mọ ṣèrìgún nìyẹn ọlọ́run bá kọ́kọ́ wa mọ̀ ọ́ ṣe kára àánú gbà ẹ pé ètò alájà kan nínú látọ̀gùn lẹ́yìn tíṣà
0: ẹ̀ra ìyàwó tíṣà ẹ̀sẹ̀ gan ni wà. Sọ́pà mi ìdù Màríà máa ṣèrìgún lórí ẹrú rẹ̀ lórí èèyàn. Hello.
2: Hello.
0: Ẹ mà kú àjẹ. Kí ló kọ yín láti lú o?
2: Bàmà bá yín ṣe o.
0: Àmì bàbá mi.
2: Dorísí àti dorúkọ mi, mo ń pọ̀rọ̀ láti lù làǹlátẹ̀ náírà yẹn.
0: Láti lù làǹlátẹ̀?
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣe bàbá mi.
2: Ètò ìrègùn tẹ yín tẹ ní ìgbéyẹ káyà máa ṣe ìrègùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Oyè ká ṣe ìrègùn. Wípé ohun gbogbo tá a bá ṣe fún ẹnìkan. Kò yẹ ká tún sọ fẹ́ ní kejì mọ́. Náà bá gbàgbà bá sọ pé ni mo kọ́lé fún ni mo ralẹ̀ fún ni mo ṣe léèyàn àti gba èrè wa náà. Nítorí gbogbo ohun tá a bá ń ṣe oore fún yàn à ń fi ṣe pamọ́ ni tí ọjọ́ iwájú ti wa náà. Ìbùn gbogbo tá a bá sì ṣe èèyàn ó jèrè ẹ̀. Ṣùgbọ́n kí ló máa mú kí ìrègùn máa wáyé kí á ń pè ní ìrègùn kan náà. Ìrègùn la lè sọ yí pé ká máa fi ọ̀rọ̀ bí mi ní ọ̀rọ̀ yìí pé ṣèbí ni mo ṣe báyìí fún gbà báyìí nígbà tí ò sí ìjẹ́ nǹkan ṣébi mo ṣe báyìí fẹ́ bàbá wa rò láyé lónìí sẹ́ni náà tí ò sì ṣe èlò títí gbogbo ẹ̀yìn sẹ́ni sọ̀rọ̀ kò sẹ́ni náà torí pé ọ̀nà tá à ń bá a ṣe lórí àlókàn yàtọ̀ síra wọn ìkọ́ gbogbo ìlú fìdí ẹ̀ mú lọ ní ohunkóhun tí wọ́n bá ṣe ọwọ́ tó ṣe é ṣe bẹ́ẹ̀ lára àwọn ẹ̀dá tó pọ̀ nínú ààrin ṣe bí bàbá ṣe nǹkan fọ́mọ yóò fi tó ọyẹ́rì tuntun kí lèmi mo tọ́jú ẹ kí lè tọ́jú ọ̀dọ̀ fún mi lóúnjẹ alẹ́ jẹ oúnjẹ ọmọ àjẹdọ́jú alẹ́ ni a sì lè gbọ́n àbá mẹ́ẹ̀ẹ́ bí ọkọ bá ṣe nǹkan kan fúnyàwó tó bá lọ tó bá bọ̀ ẹ̀yìn nínú ìṣe bá báyìí fún ìgbà wọn bá lọ wọ ìjọba ńlé wọn mo ṣe ń gbà ó sì lè gbà bí ó ṣe lè fún un. Onímọ̀ ọba àgbàtà bá dẹ̀ fi ń ṣe léyà àti gba èrè wa náà.
0: Kábíyèsí Ọlọ́run.
2: Àjọ àgbàkan máa gbà ní kókó lọ́n fún wa ní ẹ̀mí ìmójútó.
0: Ìmójútó.
2: Tí wọ́n máa gbàgbé tí wọ́n bá ṣe kan Ọlọ́run nìkan náà ní ìṣòro tí kì í sì rèébù. Tá a bá dẹ̀ tún wá ń wo náà Ọlọ́run náà sì rèébù. Kí lórí tó fi ní inú gbogbo ká máa dúpẹ́. Tọ́lọ́run bá ṣe wá lóore. O yà á dúpẹ́ sí láti ìbàlẹ̀ tí mọ́nà. Ìkejì bá tún wá dé náà. Kánáà látọ̀ láàkọ̀ sára láàkó bá. Pípọ̀ òun náà ni. Láti dájú ọlọ́run náà ń ṣèlégún. Bí tọ́lọ́run dẹ̀ fi ń ṣèlégún ni pé ó fẹ́ ká máa ká mọ òun. Pé òun ni ọlọ́run lẹ́yìn òun kò sí sẹ́gbẹ̀ nínú ọmọ. Òun lòun lè ṣá lọ́gbẹ́ tó ń lè tún lè gbò jí náà. Òun ló lè fa òun náà ló tún lè jí. Tí ó ká lè máa dúpẹ́. Òun lọ́lọ́run fi ń ṣe ìrìnkù ká lè mọ̀ ọ́ ní ọlọ́run. Tí o kò sọ ẹni yóò kì í ṣe ìrìnkù láyé yìí o. Èmi tí mo fi gba sọ̀rọ̀ yìí o. Mo ní pè níjà ojú. kò sì gbà mí lọ́kàn jẹ́ ṣùgbọ́n mi náà bá dé ọlọ́run lè ọlọ́run dá mi mú kú o mo dá kan fà mí ni o wọ́n jẹ́ àìsàn àwọn ọmọ kan wá bẹ́ẹ̀ ni o torí pé àwọn náà ló mi ló dá láàrin o.
0: Ìpèníjà yín ti wọ ọdún kẹló báyìí bàbá mi.
2: Ọdún kẹta nìyí ìgbẹ̀tọ́ ọdún bíi 2004 mo ti ń gba yín.
0: 2004 Hello. Hello. Hello. Hello.

Hello? Hello? Hello? Hello? Hello? Hello?

0: Hello.
1: Hello, pardon me.
0: Hello.
1: Hello, Bidu. Hello. Beji lere te lere alaji.
0: Yeah.
1: Ni so de aka ma sirego.
0: Eh.
1: E to bere pe se Olorun a ma sirego.
0: Beni.
1: Olorun sirego.
0: Aha.
1: Bi e ba sirego ni ya se so fun apo won gbesan lara ko more. So wa de aka we eyan ma sirego abi oda.
0: Eh.
1: Oya ma sirego fe nti oba more.
0: Oye ke eyan ma sirego.
1: Beni. Tori iforo la fi dako oya ma seregun fe nti oba more
0: fe nti o more oye ka ma seregun fun
1: be ni ke se lare n to more lati seregun
0: ah
1: mm
0: e ba n dako ye ki gugu aye ogbon
1: ile ko ko rede da so la ni latago
0: ah ya wa bi
1: olohun gan olohun o gbesan lara ko more
0: olohun lo won gbesan lara ko more
1: be ni ngba to ba se nkan fun a ta mo pedu Olorun Olorun ti o fejo wa sun ngo ba si da se ri afon ti
0: kabiyesi
1: Olorun
0: o wa ye ke kedo ma so seregun
1: eh be ni en ta so re fun ti o more ti te ni de ti o se bo se ye eyan ba lowo eyan ma lajo o wa lowo ko lajo ngo ani seregun si
0: kabiyesi Olorun
1: mo seregun o tori regun la se so ri Akorede dasola ni latago.
0: Akorede dasola o ba mi edun ariyo. Akorede dasola o ba mi
1: edun ariyo.
0: Isare la ile.
1: Okada mu wa nko.
0: O wa o wa dada.
1: O ma do to bo.
0: Ah. O ba mi edun ari gangan o se iregun. Hello.
2: Hello e ma ko.
0: Yeah. Hello. Hello.
2: Hello.
0: E ma ku aje.
2: E lo se nkan be.
0: Ha, n gbo yin bayi.
2: Ah, ko ni ba je fun yin.
0: Era baba mi.
2: Era
0: sa.
2: Baba ti mu wo fo olo de ti mu wo fo.
0: Hmm.
2: Tori meji loju.
0: Meji loju.
2: E ri mo ta pe meji loju. Oga wa ni oga ti mi.
0: Kabiyesi Olorun.
2: To ba ti a fọ baba pa lo tun ni ta ira. Ah! Seri. O bu a pa lo gba ba ira to pe kan ko sa jade do paper yi.
0: Eh.
2: O ni so. To ti me ye.
0: Yeah.
2: So won ti e ba se ti e ba ti ran ti e. Olorun ti o ti danu ni yen.
0: Un re teyan ba ti se, teyan ba ti ran ti re. Kabiyesi Olorun.
2: Kabiyesi Olorun.
0: Hello? Hello? Hello.
3: Alaji.
0: Era
3: baba. Oja baba di tan.
0: Era baba mi. Hello.
3: Hello.
0: Ha agbo yin.
3: Kuruko temi ni Eda SDO Oyemiyi.
0: Okay.
3: Lata kun gade.
0: Okay.
3: Akoko na Yoruba bo. Won ni aro lori. Hello.
0: Beni.
3: Awọn kan na won so pe tori iregun la se sori. Olorun lo di se teyin la se lori ti omo. Olorun o fe. So ti ni sa won ni mo mo yan ni pe ba se fun yan. Ko se pe yan sa di de siri mo se ni. Olorun wa so pe dupe ori ana ko le gba omiran.
0: Dupe ori ana.
3: Ben. O le gba gba omi. Aro lori o.
0: Aro lori.
3: N tó ń karùkú bá gbìn ní ọkà ẹ lè gbin òkúta ní ìsìnkú pé ọwọ́ àwùjọ ẹ̀fọ́ ńbẹ àbọ̀gbà àgbọ́sà ó pé kòkó ní òun bẹ. So àrọ̀ lórí wọ́n máa ṣe ṣùgbọ́n ẹ̀dá ádámọ̀ náà ni mú ọmọ ẹgbẹ̀rẹ̀ sírìmù tó bá ṣe kìí ṣe pé èèyàn ṣàdédé sírìmù ọmọ ní ìtẹ́ forí ṣe fọ̀hàn sí fún. Tọ́bi ọlọ́ládọ́ lọ́rọ̀ tí ó kọ̀yìn sí ní gọ́
0: ó tó
3: pé bẹ́ẹ̀ pé gan-an tí ọba gbé kọ́ ní kí ní ẹsẹ̀ sí.
0: Kábíyèsí aláàrùn.
3: Ẹ máa ran létí láti gbà mú tó ti wà ní oyún mo ti ń tọ́jú ẹ̀ bẹ́ẹ̀ sì ni títí tó fi wọ́n yá yé. So ẹ bá sọ pé wọn ò ṣèlè gùn wọn ò ṣàdédé ṣèlè gùn. Ọ̀ n tó ń kálukú bá ṣe ṣe àwọn ní ẹ̀fà ìrègùn ọ̀rọ̀ lọ́ngà máa ń sọ pé dúpọ̀ orí àná ò lè gba òmíràn ọ̀rẹ́ ọ̀sán gbogbo wa.
0: Àrọ̀ lórí.
3: Àrọ̀ lórí o ẹni aṣọ́rí fún tí òdúpẹ́ ọlọ́run lọ dàbí ọlọ́sàkó ni lẹ́rù.
0: Bí ọlọ́sàkó ni lẹ́rù lọ ni.
3: Àrọ̀ lórí orí dá láti máa ṣe. Lóòótọ́ ló dúdú ṣùgbọ́n ọlọ́run jẹ́ aṣọ́rí fẹ́ni tí ọmọ.
0: Ọlọ́run jẹ́ aṣọ́rí fẹ́ni tí ọmọ.
3: Bẹ́ẹ̀
0: ọ̀dà ẹ̀sìn gan ni bàbá mi ẹ̀sìn. Hello.
4: Hello ẹ káàárọ̀.
0: Ẹ mà kó àjẹ́ kí ló kọ yín láti lu
4: ẹ̀. Kò ní jìwà.
0: Àmì.
4: Orúkọ tèmi ni Taiwo Ganiu.
0: Láti jẹ
4: gbogbo. Ṣe rí oore àbí kílẹ̀
0: kílẹ̀ kílẹ̀ kan. Ìrègùn. Ìrègùn.
4: Ìrègùn. Ṣe rí ìrègùn kò dá kéèyàn máa ṣe ìrègùn torí pé ọlọ́run ò fẹ́ ìrègùn. Ṣe rí àwa tí à ń ṣe fún èèyàn yìí kì í ṣe gbogbo ya kò dá. Ọlọ́run tó dá olówó ó mọ nǹkan tó ń torí ẹ̀ dá. Ọlọ́run tó dá ń bẹ ọlọ́run ó mọ nǹkan tó torí ẹ̀ dá. Ṣe rí ire.
0: Ọ̀nà mi ará sí iná orí mi dẹ́kun má ṣe mí lọ́nà o. Hello. Wàlẹ́kùn sáà tó láì.
4: Ẹ̀jẹ̀ kó àjìnà.
0: Àjìní. Kí ló kọ yín láti ilé o?
4: Mo kọ yín Abraham Johnson.
0: Abraham Johnson.
4: Wọ́n ti sọ púpọ̀ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ jáde ọ̀rọ̀ tó wà nílẹ̀. Ọlọ́run lọ́ba tó ní kí ń ṣètò ọba tó lè ṣeré ẹ̀kú. Orí ìrè ẹ̀kú kò tọ́ sáwọ̀ ẹ̀yìn. Àmọ́ ẹni tó tún wá tọ́ fẹ́ni tí ò bá mú orí. Kò tọ́ fẹ́ni tí ò bá mú orí. Ọlọ́run lọ́ba ní orí.
0: Ó tọ́ fẹ́ni tí ò mú orí.
4: Ó tọ́. Bẹ́ẹ̀ ọlọ́run bá sórí fàájìyàn gẹ́ tí àwọ̀ yẹn ọba tá a bá mú orí ọlọ́run mọ̀nà nígbà mẹ́rin tí ó bá mú orí. Ọlọ́run mọ̀nà nígbà mẹ́rin tí ó bá mú orí. Àwọ̀ èyí
5: kanu kati nlamu amọ ni ti ba so e ti mi ti jo wa mure ni wa le so eto wa le ti ku don ti
0: oda oda
5: mure oto ko ti to
0: oda oda
5: e ti wa gba so ni
0: oda eja to gbo telu mi hello
6: hello ko jimo
0: e ma ku aje ta lo wa nibe yo
6: mama lo nsoro iya bo mi sati apata
0: iya bo mi lata pata era iya mi
6: o dare aja wa gba
0: ani iya mi yes
6: seri on to uno ti da ke yan ma sore gan ni gan se awon mi ti o ba mo o lo ma nfa te lo mi ti nsoro ko si ko da ka ma se egun be ti eyan ba sore fun yan ti o mo eyan le sore ni o
0: eyan le se
6: ben nitori pe enikan mu enikan lo sa America o don eni to mu lo yan o si wa ni ko gbe lo court o mo pa ni yan lo mu lo to sore fun ti awon pa awon ile yan o le gbagbe lai lai won ma so ni o se yan sore fun to ba ti yan je lo po ju laye
0: eyan sore fun to ba ti yan je kabiyesi olohun
6: yes
0: en ti won sore fun to tun wa ba toni tin je lopo
6: o ti ba ti eje so o ti wa po o lo ma fa le mi si nsere go ki se pe yan dede nsere bi
0: hmm
6: e ma ma so
0: ami ya ami ya ami ya ami ya mi ah
7: Oluwa agbe wa nija o
0: egbon ti ya yi so e tun gboro talaji an ba le so eni teyan sori fun ikalomi yan en opo nu en ta sori fun to tun wa fi ika da pada fun yan
7: je ti ba won ta nile awon ta ti won
0: re hello
8: hello
0: e mo ku ajin
8: ajo ni gbe wa sokun
0: ami o baba mi o
8: oruko mi ni Kolawole Abọderin
0: Kolawole Abọderin era baba
8: lati omi adiwo
0: lato mi oya
8: ori ke ya irigun te nwo yen olohun gan sirigun
0: olohun sirigun
8: be ni
0: lona wo
8: e se eni keni keyan ba sori fun lana to ba di loni ti o ba le dupe lodo olorun koda e wo ida mewa tan dan gan papa to ba di ojo seyan ba ni isoro gan to ba n se ida mewa re deede o leto lati bo lohun so pe wo lohun ma je wa laye o to si mi
0: kabiyesi olohun
8: lori e mo se ida mewa ni deede mo n so re ni deede gbogbo nkan ti mo n se iyen leto lati fi lati bo lohun re so olohun na ga yo to buju wo ọpọlọpọ èèyàn láyé ní àti sóore fún tó ṣe pé kí ló tó fi sú ẹni tó sóore fún
0: kàbíyèsí ọlọ́run ibi ló fi sú ẹni tó sóore fún
8: bẹ́ẹ̀ ni ẹ máa bí tó bọ̀
0: ọlọ́run mà ní dára ká ẹ̀yìn irú bàbá wa
8: ẹ̀mí o
0: ẹ gbọ́rọ̀ tí àwọn ọlọ́gbọ́n olóye yìí ń sọ ó dáa kéèyàn ó ṣeré ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́ni tá a sóore fún tó wá fìbí sú ni lọ́rọ̀ bá wá rí báyìí lóòótọ́ ṣé ẹni tí ń sóore hun ṣé kó tẹ̀síwájú sí i ẹjẹ́ ń béèrè hun ẹni tí ń sóore tí wọ́n fi bí sú ṣé kó tẹ̀síwájú sí i àbí kó má sóore má ẹ là mí lọ́yẹ̀ rẹ̀ ẹni tí ń sóore tí wọ́n fi bí sú ṣé kó tẹ̀síwájú ṣé kó tẹ̀síwájú sí i àbí kó má ṣe má ẹ kú àjẹ o ẹ ra bàbá mi.
8: Jésù Olúwa ògùn ó ṣèlérò ó ní àwọn èèyàn mẹ́wàá lámúlá ó dẹ́yìn mẹ́wàá lámúlá ọlẹ́nìkan ló wá dúpẹ́
0: kábíyèsí èèyàn mẹ́wàá lámúlọ
8: ọlẹ́nìkan ṣoṣo ló wá dúpẹ́
0: ẹnìkan ló wá dúpẹ́
8: ó ní nínú àwọn mẹ́wàá ọlẹ́nìkan ṣoṣo ló wá. Àwa láyé sí ẹ̀ṣẹ̀ ilé èrìgún kì í ṣe ẹ̀rẹ̀ pé èèyàn sọ̀rọ̀ pé àmúṣe kan báyìí fún lámúlò kì í ṣe ẹ̀ṣẹ̀ ẹni ẹgbẹ́ ńlá kó máa sọ.
9: ẹni ẹbí ọkọ máa ti wà lábí báyìí ó ṣe òun ló ṣe ní ló ṣe òun báyìí fún mi lábí báyìí ló ṣe lè fún mi nínú bíbélì àwọn tí jésù ṣe lóore ọ̀pọ̀ àwọn ló ń sọ̀rọ̀ ló sọ jésù ṣàwọn lóore àwọn tó sì ṣe tí ò dúpẹ́ jésù sọ nípa wọn pé wọ́n ṣe wọ́n lóore wọn ò wá dúpẹ́
0: ọ̀dà ẹni tá a wá ẹni tó ṣe ní lóore tí wọ́n tún fi bí sùn ṣé kó ní tìyàn dáwọ́ oore tí ń ṣe dúró kọ́mọ̀ sí ni àbí kí ni
9: kò sí. Olùdáwọ́ ẹjọ́ ẹlò yóò tó ẹlò míì ni. Olùdáwọ́ ẹjọ́ ẹlò míì yóò tó ẹ yóò pàtí ẹ yẹn tì ní.
0: Kó mọ̀ dáwọ́ oore tí ń ṣe dúró.
9: Kò lè dá dúró tí yẹn ló yóò pàtí ẹ tì ní.
0: Ẹ̀sí bàbá mi.
9: Ẹ̀sẹ̀
0: ọba mi Edumari òní gba làákà eyín o ẹ̀sẹ̀ gan ni ẹ ló ta ló wà ń bẹ́ o. Wàlíkùn sálámà tó láì ẹkú àjẹun kí ló kọ yín láti ìlú wo. Uthman Babatunde láti Ẹlẹ́bú òyà Irigun. Èrò tó pọ̀ ní ẹgbẹ́ wọn wọlé. Ẹ̀yin náà tún ní ìpèníjà ojú. Kábíyèsí Ọlọ́run. Ọdún kejìlá. Ambali Asis. Kábíyèsí ojú ìta ló fọ́ tinú ọ̀fọ́.
10: Bẹ́ẹ̀ni tinú ọ̀fọ́ lórí ọ̀rọ̀ lórí ìrìnkún tẹ̀ ń sọ lọ́ọ̀bá náà sọ ó ní láyé sàkárí tún táà sí ìdáná kan wá láyé sàpàdé tún nínú abẹ́ abẹ́ lásẹ̀ ní ilẹ̀ àpàdé yìí náà àti mọ̀tìmọ̀tìmọ̀
0: pa. Ọ̀dà ẹ̀sìn gan.
10: Ó ní ọpẹ́ ní ká mọ ọdún gbogbo gbà òun ṣe wá nílé ní ìdákejì ní ọpátá mọ dúpẹ́ fóun lórí ọ̀nà tọ́lọ́run bá ń pè mí oore fún wa ó pọ̀ báni là ń sọ̀rọ̀ yìí àti òsì mọ́ ní ìsìnkú la fẹ́ sọ. Adúpẹ́ tiwa gbọ́dọ̀ ń dá sí ètò yìí mo dúpẹ́ ọlọ́run bá mo dúpẹ́ fún. Àwọn tó ní pè mí já adúpẹ́ bó ti wò gbàbẹ lọ pé náà wá sí mélòó ló lè dá sí
0: kábíyèsí
10: ọjọ́ wọn bí àwọn ti ẹ̀ wà
0: kábíyèsí
10: ọjọ́ gbogbo ògbà lọ́lọ́run fà yọ ọpẹ́ sílẹ̀ fún wa gbogbo àyẹ̀kẹ́ tó bá wà ayé ọpẹ́ ni kò ká sì máa dú bẹ́yàn bá ṣe wá lórí ẹ̀jẹ̀ a máa dúpẹ́ àtàkùn mo ti mọ bá yín sọrọ yìí náà àìmọye àwọn tí mo ti ṣe gbọ kí la fẹ sọ àgbọdọ wọn ibi mo ti ṣiṣẹ náà àìmọye mo ní mímọ ọpọlọpọ tó jẹ pé tá máa rí mi nísìn wọn kàn wò mí nígbà tí mo ní pè níjà mi kúkú ráwọn wọn kọjá bẹẹ náà láti ráwọn tó jẹ pé tá máa rí wọn mi rí wọn kódà oore tí wọn ṣe fún mi ganan àmọ òpè láìsí pé mo rí yín tó máa wọ bẹẹ dá sí wa lọdẹ bí béèrè tẹwá béèrè bẹẹni aṣọre fún tí ò dúpẹ ṣe àbí tí kò mọ tí ká wá dáwọ rẹ àdúgbò kìí
0: kó mọ̀ dáwọ́ dúró ẹsẹ̀
10: gan-an.
0: Kábíyèsí
10: Ọlọ́run. Ẹ̀yin ilé mo wà tí mo bá ń sẹ́nu lé ní mi ní lépè.
0: Mo
10: dá sí mo ń da sí inú mi tóbi mo ti da sí
0: kàpíyèsí ọlọ́run
11: ni mo ta ba ta ba ń gbọ́ rédíò báyìí ìfúnpá bá wà lókè ó máa ń wálẹ̀
0: kàpíyèsí ọlọ́run
11: mo rí ìṣe ẹgbẹ́ dálè láti lóyún tá ń gbọ́ yìí mo tí mo bá ń sọ̀rọ̀ ẹ̀ ti mọ̀ ń gbà tá a bá ṣe àjọ̀dún mọ́nà ìyàwó mi wá bó ti ròyìn pé aládùúgbò mi láti ẹ̀ ṣe fún wa káwọn náà ṣe fún yín ọlọ́run bá mo lọ sílé àtẹ
12: hello
0: hello e ku ajeun e ma ma binu
12: aje na jino
0: e ma binu
12: inu bi mo
0: okay
12: olo olo ko pe inu me ti baje e ko ri ti mo da ni le wo la awora ara mi kine tu mare inu me baje e ko ri mo da ni yan ni awora ara mi olo o ke bi pe a
0: kapi esi olorun
12: Ẹ̀kọ́ awo ni nínú ọba Ẹdẹ́nì. Ètò kí mo ní ẹ má jẹ́. Ẹ ti jẹ́ ọláyà mi lókùn ẹ̀. Ọ̀dà báyìí ní orí, báyìí ní orí, báyìí ní orí. Ṣé ọlọ́run ọlọ́run kí ni ọlọ́run ṣe
0: òun?
12: Ẹ̀kẹta ṣé ká bá báyìí ṣọ́ọ̀ṣì? Ó pè é bàdé òdùkú orí ọlọ́run o. Àwọn ìwé jáde ìwọ́sí ìgbọ́ pọ̀lẹ́pọ̀ lè yàn sórí fífi yìí máa fẹ́ẹ̀ gbọ́yọ̀ bá tí wọ́n sọ.
0: Gbogbo ayé ń gbọ́ yín bàbá mi.
12: Nítorí orí tí mo ṣe fẹ́ẹ̀ gbọ́.
0: Gbogbo ayé ń gbọ́ yín.
12: Wọ́n ti máa tẹ̀sí jáde níwò odù. Oore. Oore tí mo ṣe. Wọ́n tún wá gbé yàrá ilé lórí oore. Gbogbo àyàn sọ́ọ̀bù o.
0: Torí oore. Wọ́n ti ní mọ́ lé.
12: Ilé kẹsẹ̀ járe ìwé ìrìndì yẹn.
0: Kábíyèsí ọlọ́run.
12: Oore. Ìjọ kẹsẹ̀ kékeré ṣọ́ọ̀pù oore ti o.
0: Kó má da dúró.
12: Ó yẹ má da dúró. Ẹni tí a ṣe mú sí ọ̀ma lẹ́yìn ìbákú rẹ̀ bẹ̀rẹ̀.
0: Ẹni tí wọ́n ṣe fún tí ọ̀ma ni wọ́n fi sílẹ̀.
12: Yóò fi sílẹ̀. Yóò wà wẹ́lò mú. Ẹjọ́ tó ní ọ̀mí níbi iṣẹ́ inú mọ̀ bó ṣe dé dání wà láàyè tó ṣe ìgbà náà fi ìdè ẹ̀ẹ̀kan ló kò mí jáde ìlú bá ṣe lọ́wọ́ rẹ̀ lórí ìbọn ló bá ṣe sí ọmọ ìmọ̀ ìmọ̀rẹ́ra ìmọ̀ra kẹrẹ ìmọ̀rẹ́ta ìmọ̀ràwó tó àmà inú mọ̀ bó ṣe dé dání ọ̀pọ̀lọpọ̀ lè yẹ lè ṣòro fún tí ò ní mọ̀ ṣùgbọ́n ọlọ́run ní ọ̀sán orí yẹn padà fún yàn ọlọ́run ní san.
0: Ọlọ́run ní san èèyàn kọ́.
12: Ọlọ́run ní ọ̀sán padà fún yàn. Ẹ ti gbọ́ mi.
0: Ọ̀dà
12: ọ̀dà ti gbé yẹn.
0: Ẹ̀sìn
12: bó o ṣe rí ìjọba ń bẹ̀.
0: Ẹ bá ń dá akọ yín fún gbogbo ayé.
12: Ìgbòho ń sọ ọbẹ̀ sá ìgbò.
0: Ìlú
12: dá ọbẹ̀ sá okùn ẹ̀yà dúrásì ìlú.
0: Oda
12: oda
0: mi sọ ojo oda oda oda oda
13: hello
0: hello kí ló kọ ní akọ àjẹun.
13: Orúkọ mi ni Jani Ọlọ́ọ̀dá Alábàbẹ́ Pítà lẹ́ẹ̀kan
0: sí. Ẹ ra bàbá mi.
13: Pé kéèyàn máa ṣe oore kẹ́nìyẹn kó má mọ oore kéèyàn má dáwọ́ oore yẹn dúró.
0: Kó má dádúró.
13: Oore ti ṣe ó ní tó ń ṣe ó má dádúró. Oore ti ṣe ó ní tó ń ṣe nínú ayé ènìyàn. Ó máa ń gbé ibi fòyàn oríṣiríṣi nǹkan ni oore ṣíṣe ló máa ń gbé fòyàn kẹ́ ẹ̀ bá ṣèyàn lóore tó jẹ́ pé ó fẹ́ ṣèyàn níbi èèyàn rárá pàtì tẹ́gbẹ́ kan ìyáàdẹ̀ mẹ́lòmíì láti ṣe lóore oore ṣíṣe dá o ó ṣe pàtàkì púpọ̀ ọlọ́run ní òun fẹ́ oní ní dúdù ọlọ́run oore ṣíṣe dá o
0: ọgọ
13: ọlọ́run ni mo fi dúró.
0: Hello. Hello. Hello.
14: Ah, hello, ma ko eto.
0: Ẹra sa, baba mi.
14: Ẹ pẹlẹ.
0: Yes, sir.
14: Ambale Ashish lati Abeokuta ni.
0: Ẹra sa.
14: Oore ṣiṣe oríṣiríṣi. Ó fẹ́ jẹ́ pé bí owó bí nǹkan bí materials láyẹ̀ máa ń fọkàn sí ni. Oore mi nbẹ tó jẹ́ pé kò ṣe ẹ̀ lówó nú, kò nílé nú, tó jẹ́ pé oore ni ó sì la èèyàn, onítàn èèyàn ṣe táyé parẹ́. So se ye ba so re bi kan se ba bi si yan be oni lo ke yan si le gan pe ni mo si bai ah ngba se ye ba so ngba de ba so ko njomo awon lo ta mo wu de ta de wu de ni na po pelo so o po nbe ni o mi pe bolo so ko wo si ti e lo si ye agbara ba wa ti o ba tun ri kan mi to to le ti re lo mi lowo
0: so se o
14: to se baba to be mi lomo are eniyan lo re wa lo ko re
0: are eniyan
14: so ene baba ti ti mi
0: kabiyesi olorun
14: oh won ni keyan mo wo lu mo o so gbogbo ale jo lulu won fi bi su o si tun so re ti e lo to baba ke so re sawo mo re wa ko
0: mm
14: oko to
0: ah olorun di dala kai yeru o Ajambali asis won ni are eniyan lori wa nko tawon je na ti baba to bi awon je
15: awo wa re o
0: ori ya lo ni ranran ni ori ya ni oni ranran eja gba pe kan ina hello era ya wa
16: e ku ataro
0: abileko
16: eni fa sopo de
0: ani
16: Any thing so let him feed me soup,
0: and be
16: telling
0: him.
16: Eh, Baba, so Rema
0: Benny.
16: Ah, is your mother?
0: Is your sick?
16: And I for a row, let that worry, she said, no.
0: Capis,
16: that is you. If I see Rego, Cocuama, so Rema.
0: A
16: yama say me, be your bar, or me, your bar. Then you be paying your gog bar.
0: In an old bar.
16: Oh, then you take a yog bar. A ka mo po mi eyan gba ni bo ti ngba la mi a mo gba
0: bi yen se ka
16: e ta n se
0: o
16: lesson e ko n ka duku wa n se gbogbo ona lesson ore lesson ika lesson sugbon rere ni e ja se e ma je adawo ore si se du o
0: oda
16: bi n ba la je amba li so yi so wo ni kan le yan pe lore eyan mo gba yan mona lasan o je pe yo lana fo ji
0: kabiyesi olorun
16: se bai yo si doju ona fun
0: to
16: ya gbagbe re
0: kabiyesi
16: gbagbe eledare le gbagbe eyan
0: kabiyesi olorun
16: gbagbe nti jero
0: oda ese ya na
16: be to ba ku adun
0: ese ya mi ipe yin ni ngba kan yin lo ni ipe yin
15: o wa do mo fe lo ma fe lo o wa do mo fe lo ma fe lo
0: e ma binu gbugbe eyin te n pe wa
15: o wa do mo fe si odo yun
0: nti a fe fayo bayi mo ri pe gbogbo wa pata in la ti keko kan abi meji ninu eto wa titi toni e ri pe ogbon opin si ibi kan bayi ogbon o ya ni ototo ni gbogbo eni to n si ore pata awon ologbon ti je ko ye wa yi pe are eyan lo re wa o ma dawo ore re duro o so ore fe nikan ko wa san ko gbe o ko so pe ko ma se ma won ni o pa yin o tinu tun te si waju ma so pe o se ma o bo ba sore o gbe san re laye bo ba tun sore o tun gbe san re na ni bakan na gbogbo eyin te n sore e dakun won ni e te si waju si e ma so pe se ma iregun si se oniranran la le gba se iregun won lo mi eyan a ma se iregun oba to ni wa gan gbugbo awon ologbon ti je ko ye yi pe oba to da wa to ni wa gan seregun lori wa on lo fi ni ka ma dupe ni gbogbo igba eni ta n sore fu en ta n seregun le lori eni te yan sore fu ti o mo ni o si si ba se sore ara won kan ti o ni mo a seregun tori pe oba to ni wa na seregun lori wa o kabiyesi ri olorun o eleyi in la fi so fun gbogbo eyin eyan pata iwo to nso ore o le seregun pese bi mo se bayi mi nkan ti mo ri ni sugba e ja fi gbogbo e ti sodo oba to ni wa
17: dayo to je jo mo to sogodun
0: eri ni bere to wa yi nigba ta wonu eto so fun wa pe odun leya ti de mo wa ni awon akande da wa ta ma dunu e ja dun won nu gbugbu ni la kai tin gbo wa ta won tin gbo wa lowo lowo ti won raye pe wole mo ri atejise to po repete asiko ni Mr. Dele Otena ike won ni morning sir eku eto ko da rara Olorun a si ma ko eni ti ko ma ore sile en ti o ma ore Olorun a ma ko o
17: si yabo deju awo
0: ya teji si awon eyan po oba mi edumare oba nduro teni ko kan yin ninu eto wa yi ngba ta wonu eto ani odun leya ti de je je dun awon akande edanu gbugbu eyin te ma si ore te ma dun won nu e wa wo nigba ta wonu eto egbe oniranran awon ti osun ti won fi awon eri jise yi pe ah eto ta won gbo yi o eto ti ma munu awon dun ni asiko gba ta won akande da yi ero orun sun ni yi won ma ta won ba ti wa ngbo radio bayi inu awon a ma dun egbon ti baba kan wi latabekuta o nikan lo n wa nu le tohun yi edo olohun kankan o pe un radio ni ma lore ehun ti ma pe ohun eyan ba wa duru eleyi nu fodun leya na se yo ma tu inu ri o ma dun abi o tun ni ma yi gbogbo eyin te wa ma sori te ma dun awon eyan akada kan ni meji ni meta ni ko si n to kere iwo ti e gbianju mu pe eyan meje o meta lakada e ba n dun won nu Number mi ile ma pese labe aso gbugbu eyin te ba fe se iranlowo fa awon akada number mi ni ko pe labe aso 08064516702 08065526948 08065526948 gbogbo wo to ba nimaran kan na number mi to ma pinu iwo to ba fe dun awon akada na o fe dun awon eyan nu fodun leya number ta ma pinu ose tin bo na ni leyin ose tin bo bayi ileya latujo pade ni wo ijo medogun oba mi edumare o duro ti enikan kan wa emi omo yin ore yin aburo yin ololufe yin okiki ola aye gbo yin Taye lolu oma Abolade loruko temi ipade wa tu dijo mejo o number mi te mo pe 0064516702 dar
17: Remo to nje gani awo ti pa
18: Lagilu FM 96.7 La Lagilu FM jagaba gogo retio

0: lọ́rọ̀ yìí.
1: Alágbára àrùn jẹ́wọ́ agbára rẹ̀.
0: Abẹ ló ń tara. Ẹ gbọ́ ìtàn kan. Tala láṣìírí rẹ̀.
1: Ọlọ́run

0: àwọn èèyàn ti kórè ẹ̀pọ̀ ayélujára wa lágẹ̀lú 90.7 FM. ẹ wọlé síbẹ̀ kẹ sí ẹ̀ ẹjọ́ máa lọ bẹ́ẹ̀.
1: bàbá ire kan mi lọ́yà.
0: mò ń fà á bọ̀ ẹlógún sẹ́ ẹ ti gbọ́ kankan.
1: bẹ́ẹ̀
0: ni ẹjá jọ máa ṣe bọ̀ bẹ́ẹ̀ wẹ́rẹ́dẹ́wẹ́rẹ́ lóòrọ̀ yìí.

káàkiri àgbáláyé. Pàápàájúlọ àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀ ní ìjókòó mi, ààyè mi, my seat and my space. Olúwa

Ẹ̀dá tó ń gbọ́ mi ní àkókò yìí, orí ọ̀fẹ́ ni mo ní láti lè dúró fi ohùn yìí síta fún ẹ̀yin ọmọ Ọlọ́run bí ẹ ti ń gbọ́ mi. Ohun kan ni màá fẹnu sí, yóò sì darí mi lọ sí ibì kan, àti òní ni màá ti bẹ̀rẹ̀ rẹ̀, màá wá parí rẹ̀ sí inú ìpàdé Ebenezer. Ẹ̀jẹ̀ ń kúkú sọ fún yín pé mo láyọ̀ láti kéde ẹ̀ pé ó ku bí ọjọ́ mẹ́rìnlá báyìí kí ìrìn àjò ògbólògbó 90 days kó lọ sí òpin. Nígbà tá a bá parí ẹ̀ la máa ń ṣe ìpàdé Ebenezer tí Olúwa ní kí n pe àkórí ti ọdún yìí ní ìjókòó mi àti ààyè mi, my seat and my space. Ṣùgbọ́n mo ní àwọn nǹkan kan tí mò ń bá bọ̀, òun náà ni màá gbé débi ìpàdé yẹn. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ọmọ ìpè yìí káàkiri àgbáńlá ayé, tí ẹ wà ní ìlú Ìbàdàn, ní May 29 ni Olúwa máa fún mi lórí ọ̀fẹ́. Ọjọ́ náà ni màá máa bọ́ọ̀lẹ̀ láti orí òkè, màá sì wà pẹ̀lú yín nínú àdúà tó ní agbára ní òru ọjọ́ náà. Òru ọjọ́ náà la pé 90 days tí Olúwa rán mi lọ sí orí òkè. Now, màá máa gbàdúà pẹ̀lú yín ní òru ọjọ́ náà ní chọ́ọ̀chì wa ní Ìwòrò. Ìpàdé Ebenezer nìyẹn, ogunlọ́gọ̀ àwọn ènìyàn ló máa ń wà ńbẹ̀ ní ọdọọdún. Ṣùgbọ́n ní ọdún yìí, ó ní ohun tí Olúwa sọ pé ọmọ, gbogbo ọkàn tó bá débẹ̀ yẹn ni kò fún lẹ́yọkọ̀ọ̀kan ẹ̀sà. Àwọn kan jẹ́rìí nígbà tí mo gbàdúà pẹ̀lú wọn, tí mo sì mú ẹ̀bùn àdúà fún oníkálukú àwọn tí wọ́n débẹ̀ yẹn, tí mo ní gbà lọ fi eléyìí lọ fi gbàdúà kó wo ohun tí Olúwa lè ṣe ẹ̀sà. Ohun tí Olúwa rán mi nìyẹn. Ó ná wa ní ọ̀pọ̀lọpọ̀ owó, ṣùgbọ́n ní ọdún yìí náà a ò gbọdọ̀ má ṣe é. Sọ mo láyọ̀ láti sọ fún ọ pé o kàn ní wọnú ìpàdé yẹn lásán, o kàn tún lọ bẹ́ẹ̀. Olúwa rán mi bọ̀. Olúwa ní ọmọ, ẹgbẹ̀rún kan ènìyàn tó bá kọ́kọ́ débẹ̀ yẹn ni kò fún. Ohun tí mo ti fi ń gbàdúà ní orí òkè láti ọjọ́ tí mo ti débì nìyẹn. So ìṣòro yìí jẹ́ ìṣòro tí màá máa tẹnumọ́, láti òní náà ni màá ti máa tẹnumọ́. Pìpí ara rẹ kó lè wà níbẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá wà ní Abẹ́kúta, orí ọ̀fẹ́ ńlá ni, torí ìpàdé ìbákan náà a ó ṣe ti ọ̀dọ̀ yín ní ọjọ́ 5 oṣù kẹfà, on the 5th of June, ọjọ́ Friday náà ni, òru Friday yẹn ni ìpàdé Ebenezer ti yín. So ní òru Friday tí yín yẹn kò ní sí ìpàdé Ọlọ́run kankan ní àárọ̀. So gbogbo ẹ ti di òru ní Abẹ́kúta. Màá máa sọ bí a bá ti ń súnmọ́, ṣùgbọ́n mo láyọ̀ láti sọ fún yín láàárọ̀ yìí, gẹ́gẹ́ bí ohun tí mò ń bá bọ̀, ènìyàn kì í débi òkú ẹ̀ ẹ̀sà. Wọ́n kì í kéde ènìyàn, wọ́n kì í sọ pé ẹ kú oríire, wọ́n kì í kí ènìyàn pé àfìgbà tó yọrí ẹ̀. Wọ́n kì í congratulate ènìyàn tí ò bá gba ibi mẹ́tẹ̀ẹ̀ta tí mò ń tẹnumọ́ ìkọjá. Mo níbi àkọ́kọ́ ni pé ẹ lè dá ẹnikẹ́ni tó bá gba ijù kọjá, ẹ ò lè dá wọn dúró kí wọ́n má ní ọjọ́ ayẹyẹ wọn. Ẹ̀sà Olúwa mọ̀ wípé ó wù ọ́ láti débi ògo rẹ. Nǹkan ẹyọ kan tó fi lè débẹ̀ tí òkùnkùn fúnra rẹ̀ ò lè dá ọ dúró, òun náà ni jù. Sàtánì ò lè dá Jésù dúró nítorí jù ló gbà kọjá. Ẹ̀sà ẹnikẹ́ni àti òmìràn àti ìlú, wọn ò lè dá àwọn ọmọ Ísírẹ́lì dúró nítorí jù náà gbà kọjá. Bí odi Jẹ́ríkò ṣe tó sà, ẹ wo bí, wọn ò fọwọ́ kan o, wọn ò tí o, wíwo ló wó fúnra rẹ̀ o. Nítorí pé wọn kì í dá ẹni tó bá la ijù kọjá, ayé kì í dá wọn dúró. Bẹ́ẹ̀ ni sà. O mi ò mọ bí mo ṣe lè sọ fún ọ, torí mo ti tẹnumọ́ bí ọjọ́ bíi mélòó sẹ́yìn. Òun ló jẹ́ kí n sọ fún ọ pé bàbá, ohun tó ń là kọjá báyìí, gbà mí gbọ́,
afẹ́ fi irú ọlá gbára kán mọ́ lè dá ọdún ni. Nítorí ọjọ́ ayẹyẹ ń bọ̀ fún ọ, bí o bá gba ibi tó gbà yẹn, wo bí àwọn tó fẹ́ dá ọdún wọ́n pọ̀ nílé bàbá rẹ. Ẹ sà, àwọn orogún ìyá rẹ ò fẹ́ kó débẹ̀. Ohun tó o lè fi débẹ̀ ni pé kó gba ìjù kọjá. Bẹ́ẹ̀ ni sà. Mo ní ohun ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo ẹni tí a bá máa kéde wọn pé wọ́n kú oríire, gbogbo ẹni tí a ó ṣe ayẹyẹ fún, gbogbo ẹni tá a máa kí pé congratulation, mo ní ayé kì í dárú wọn dúó bí wọ́n bá ṣe kíni, bí wọ́n bá ní májẹ̀mú. Mo sọ fún yín pé lẹ́yìn tí a bá la ìjù kọjá, àbí kí n sọ pé ohun tí ó jẹ́ ká mọ̀ pé o máa kọjá ní ìjù yẹn kó o dẹ̀ máa jáde ńbẹ̀, òun náà ni májẹ̀mú. Ènìyàn kì í la ìjù kọjá kó dẹ̀ jáde ńbẹ̀ láì ṣe pé májẹ̀mú tẹ̀lé. Bẹ́ẹ̀ ni sà. Àwọn ọmọ Ísíráélì, ẹ wo bí àpótí ẹ̀rí ò bá wọn wọnú ìjù, gbogbo tí wọ́n fi jáde àpótí ẹ̀rí jáde pẹ̀lú wọn, torí wọn ò lè jáde láì sí májẹ̀mú. Mo sọ bẹ́ẹ̀ fún yín sà. Kò sí bó ti fẹ́ ṣe é tí májẹ̀mú ò bá ti lọ, wọn ò lè lọ, wọn ò lè débẹ̀, wọn ò lè kọjá. In fact, mo sọ fún yín pé Joshua, ìgbà tóun fẹ́ kó wọn kọjá ní odò tí wọ́n ń pè ní odò Jordani, torí odò Jordani odò tó burú ni, odò tó mọ́ ń kún ya ojú ọ̀nà ni. Àìmọye àwọn wòlíì nínú Bíbélì ló fẹ́ dojú tì. Ó fẹ́ dojú ti Joshua, ó fẹ́ dojú ti Elijah, ó fẹ́ dojú ti Elisha. So odò Jordani nìyẹn. So Bíbélì sọ pé nígbà tí Joshua fẹ́ kó àwọn ọmọ ẹ̀, àwọn ọmọ Ísíráélì kọjá, ó wá lọ bá Olúwa. Olúwa wá sọ fún un pé ní kí àwọn Léfì, àwọn ènìyàn Ọlọ́run, ní kí wọ́n gbé àpótí ẹ̀rí, ní kí wọ́n fi ẹsẹ̀ wọn, kí wọ́n fi tẹ Jordani. Bí wọ́n sì ti ń fi ẹsẹ̀ wọn tẹ Jordani, bẹ́ẹ̀ ni odò yìí ń bì sẹ́yìn. Abájọ tí wo ní fi sáàmù fi sọ pé Jordani rí ó padà sẹ́yìn. So wọ́n kì í dá ẹni tí májẹ̀mú bá ń bẹ lórí ẹ̀, ó máa le kẹ́ ẹ tó lè dàdú. Yóò ní ọjọ́ ayẹyẹ. Bẹ́ẹ̀ ni sà. Kí ló dé tí Goliath ò fi lè dá Dáfídì dúró? Nítorí pé ngbà tí Dáfídì tó wájú Goliath, ọ̀fọ̀ níjọ ẹ̀ Goliath ń pa, májẹ̀mú ni Dáfídì sọ nípa rẹ̀. Ìwọ́ tọ̀ mi wá pẹ̀lú ọkọ̀ àti àdá, ṣùgbọ́n mo wá pẹ̀lú Olúwa Ọlọ́run àwọn Hebrew. Májẹ̀mú ti dúró ńbẹ̀ yẹn. Torí tá a bá pé kò ní dáhùn, májẹ̀mú ti dúró. Ẹ̀yin kan wà ń bí Olúwa ní kí n súre. Mo ń lọ bìkan láàárọ̀, èmi ò tiẹ̀ tí ì débẹ̀. Èmi ò mọ bí tá a ti dá ọ dúó. Mi ò mọ ohun tó ń lò tí wọ́n fi dá ọ dúó. Bò mo sọ ọ́ bí wòlíì, bó o bá ṣàmì láàárọ̀ yìí, májẹ̀mú Olúwa yóò tu ọ sílẹ̀. Ẹgbọ́n ilé ìsà, ẹ̀yin kan wà ń bí tí ẹ nílò ilé. Mo ti tẹnu mọ́ díẹ̀ ní àná. Mo sọ pé ẹlẹ́ẹ̀kẹta ni wípé gbogbo ẹni tí wọ́n bá máa kéde wọn, gbogbo ẹni tí a kì pé ẹ kú oríire, wọ́n gbọ́dọ̀ jà kan ṣẹ́gun. Ẹ̀mí àwọn wòlíì. Mi ò mọ bí mo ṣe lè tẹnu mọ́ fún ọ, torí mò ń lọ bìkan tó yàtọ̀ sí gbogbo ibi tí mo wà ní àárọ̀. Ṣùgbọ́n tó o bá jà kó o ṣẹ́gun, kò sí nǹkan pé congratulation. Wọ́n kì í kí èèyàn kú oríire tí ò bá jà kó ṣẹ́gun. Ẹ sà, Eliab ń bẹ ńbẹ̀. Inú ìwé Samuel kínní, orí kẹtàdínlógún, Eliab ń bẹ ńbẹ̀. Nígbà tí Dáfídì jó wájú Goliath, Eliab ní ẹ̀gbọ́n. Ìgbà tí àwọn obìnrin ilé tí wọ́n dẹ̀ ń kí Dáfídì tán ń kọrin ọ̀tẹ̀, ẹ sà, wọn ò kọrin fún Eliab. Ayé kì í kọrin fún ẹni tí ò bá ti ṣẹ́gun. Now until tó o bá ṣẹ́gun ni wọ́n tó lè kí ọ. Wọ́n ò lè kí ọ sà. O fẹ́ kán kí ọ mistake tó ń ṣe nìyẹn. Àwọn tó o fẹ́ kán kí ọ, àwọn ń sọ pé àwọn ò rí ìṣẹ́gun lọ́wọ́ ẹ̀. O ò lógun. Torí téèyàn bá lógun kò lè ṣẹ́gun. Ẹ̀mí àwọn wòlíì. Dáfídì ò lè dúró lé. Ó sọ pé òun máa ṣẹ́gun. Ó wá sí ogun ni. Bẹ́ẹ̀ ni sà. O ò ṣẹ́gun. Tó o bá ti ṣẹ́gun, wọn ò lè kí ọ. Olúwa ní kí n súre. Ẹnìkan bẹ níbí, torí pé wọ́n fò o la ogun kọjá lóòótọ́.
mo sọ tẹ́lẹ̀ agbára tá a fi ń jagun ṣẹ́gun, agbára tá a fi ń borí ogun àti dìde. Ìwọ ni mò ń bá wí bàbá yìí, bó o bá ṣàmì láàárọ̀ yìí, ó yá agbára náà. Ẹ̀sà màmá tẹnumọ́ ní òní ọ̀la àti ọ̀túnla. Ìjọ jẹ́ mọ̀ pé ohun tí o nílò láti ṣe lẹ́yìn tí o bá jagun tó ṣẹ́gun, tí o sì fẹ́ kí wọ́n kí ọ lóòótọ́, kán kí ọ kú oríire, kí wọ́n sọ pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere, kí wọ́n congratulate ẹ. Gbà mí gbọ́, eléyìí ni màmá tẹnumọ́ ní àárọ̀ yìí. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀yin kan wà níbí tó jẹ́ pé n tẹ́ ẹ nílò nìyẹn. Ẹ̀yin kan gbọ́ mi báyìí, ẹnì kan wà nù lé báyìí, n tó nílò lélẹ̀ Ọlọ́run àwọn bàbá mi. Nẹ́nà varu bìlíà káhádàyà ẹ sà. Inú bíbélì mo ti rí ohun tí mo fẹ́ mú jáde. Dáfídì ti ṣẹ́gun, àwọn èèyàn ti ń pariwo, ó wà lọ bá Sọ́ọ̀lù. Ṣé ẹ mọ̀ pé ọba ni Sọ́ọ̀lù? Òun ló fà tó jẹ́ pé bí ọmọdé bá láṣọ bí àgbà, kò lè lákìsà bí àgbà. Samuel lè mọ ríran, but tí ò bá fi ti Eli ṣe ẹ̀sà, ó máa ṣe mistake. Ẹ gbọ́ mi, Dáfídì lọ bá Sọ́ọ̀lù, ọba ni Sọ́ọ̀lù. A lè dòróró lórí Dáfídì, but Sọ́ọ̀lù ti pẹ́ ní ìpèrè ọba o. So ó mọ tí Dáfídì ò mọ. Ìgbà tó lọ bá Sọ́ọ̀lù, Sọ́ọ̀lù wá sọ fún un pé ọ̀gá, wàá lọ gé orí Gòláyàtì, wàá gbé dání. Táyé ò bá rí orí ọ̀tá rẹ lọ́wọ́ rẹ, wọ́n lè fún ọ ní àmì ìṣẹ́gun. Ibi tí mo fẹ́ dúró sí nìyẹn. Ẹ̀yin kan wà ń bí, lóòótọ́ ni ẹ ti jà, ẹ ti ṣẹ́gun, but sórí ọ̀tá rẹ fúnra rẹ̀ ẹ́. Number one, ò dá mọ̀. Number two, ò tẹ orí ẹ̀ mọ́lẹ̀. Number three, ò fira rẹ̀ hàn bí aṣẹ́gun. So kò sí orí ọ̀fẹ́ fún mi láti lè fà á dáadáa kí n tí mò ń sọ eléyìí o. Ṣé lóòótọ́ ìjà tó jà yìí, n tá fi mọ̀ tí a fi kí ọ tó fi máa gba dé òkú nínú ìrìn àjò oko yìí, ò ní wípé ijó tiẹ̀ mọ ẹni tí a fi ń yọ ayé rẹ lẹ́nu, ijó tiẹ̀ mọ olórí ogun rẹ? Torí bó o bá mọ̀ ọ̀gá mọ́ ti yayọ̀ ìṣẹ́gun. Bí Dáfídì ò bá ti gé orí Gòláyàtì, ẹ sọ fún un pé kó mọ́ ti yayọ̀ ìṣẹ́gun. Bí ò bá gbé orí rẹ̀ dání, ẹni ó mọ̀ tí ìjó. Ohun tí Sọ́ọ̀lù sọ fún nìyẹn, pé kò yí ọ ni, torí pé ò lọ ogun rí. Wọ́n kí àwọn ará ìlú míì, wọn ò ní sọ̀rẹ́ńdà. Àwọn ará Filistini ò ní, wọn ò ní jọ̀wọ́ rẹ̀ lẹ̀ bí wọn ò bá rí orí Gòláyàtì lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin kan wà ń bí, ẹ tí gba orí ọ̀tá yín lọ.

dúró lórí ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ ṣògo. Ibi kan ni mo ń lọ ní àárọ̀ torí Olúwa sọ pé ọmọ tẹnu mọ́ ilé dáadáa kí ó sì yé wọn kí ẹ sì jọ fi gbàdúrà. Ẹyin kan wà ń bí èélálà wo bí o kì í ríran. Kò sí ẹni tó lè sọ àṣírí ayé rẹ fún ọ, ó máa le díẹ̀ o. Ò ń jagun lóòótọ́ bọ̀, ogun afọ́jú ló ń jà. Torí ò mọ ibi tó fẹ́ ta ọfà ogun rẹ sí, o ò mọ ibi tó fẹ́ dojú àdúrà rẹ kan, torí ò mọ lórí ogun rẹ gan. So Olúwa ni pé ọmọ lónìí mo fẹ́ kó mọ gbàdúrà pẹ̀lú àwọn ènìyàn ní òní, ọ̀la àti ọjọ́ Sunday. Torí wípé mo fẹ́ fi àṣírí hàn yín, mo fẹ́ mú yín lọ sí ibi tí ẹ ti lè borí, mo fẹ́ mú yín gba ibi tí ẹ ti lè jàjà ṣẹ́gun kọjá. Olúwa ní jẹ́ kí àwọn ènìyàn máa gbàdúrà sí omi tí wọ́n pọn láàárọ̀ kùtùkùtù. Olúwa ní sórí omi yóò ṣe tó ní agbára. So òní ni màá ti bẹ̀rẹ̀, ṣùgbọ́n màá ní kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run kí ẹ gbé omi dání ní ọ̀la kájọ fi gbàdúrà. Òbí nígbà tá a bá gbàdúrà yẹn tán, màá ní ká fi bọ́ ojú wa ni. Ẹ ṣá ìdí ò jẹ́ mọ̀ pé ohun tó burú jù ni pé kéèyàn máa bọ́ ọ̀ta rẹ̀ jẹun kó dẹ̀ mọ́mọ́. Ohun tó burú jù ni wípé kó o kó àwọn èèyàn sòdí, àwọn tó jẹ́ wípé ìwọ ló ń fi gbogbo ayé rẹ sìn wọn, àwọn náà dẹ̀ fẹ́ ba tiẹ̀ jẹ́, o ò dẹ̀ dá kankan nu wọn mọ̀. Ò ń sùn, ò ń jí, ẹ ṣá o ò dẹ̀ lè mọ ibi tí ìdá ti ń kọjá bọ̀. Ohun tó burú ni o. Wo bí a ò bá tú àṣírí fún ọ, gbà mí gbọ́ sá, omi le tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ẹ kíyèsí, ẹ̀yin kan wà bí Olúwa ní ọmọ pé ìrìn àjò ní ìrìn àjò àṣírí, èèyàn kì í jagun ṣẹ́gun tí ò bá ti ní àṣírí. Àṣírí la fi ń borí ogun, bẹ́ẹ̀ ni sá. O ò dá ẹni tó ń yọ ilé yín lẹ́nu mọ̀. Wo bí o ò mọ ọ̀tá rẹ láàrin àwọn ọmọ ìyá ẹ̀, ẹ̀mí àwọn wòlíì. O ò mọ ọ̀tá rẹ nínú ìjọ tó wà, mẹ̀kábà rúbálíà gàdáyà. Wo bí sá, o ò mọ ọ̀tá rẹ nílé bàbá rẹ. And that is the problem. Nítorí wípé àìfojúsí, àìmọ́, wo bí o lè jẹ́ kí alábọ̀dé wọlé kó mọ́ fura. Wọ́n lè gbé wọn àbọ̀dé wọlé kí ara rẹ mọ́mọ́. Ẹ sá, o lè jókòó tìkà kó mọ́mọ́. O lè tẹ́ ní tìkà kó mọ́ yìí ọ. Ọ̀rẹ́ àtọ̀rẹ́ wọ́n jọ wá chọ́ọ̀chì, òun náà ló mọ̀rẹ́ ẹ̀ wá, òun náà ló fẹ́ gbọ́kọ̀ rẹ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ ò mọ̀ nítorí wípé aládùà ni bọ̀ afọ́jú ni. Ẹ mọ́ bùsà, bí afọ́jú ò bá rí ẹni mú, ó máa kó sí gọ́tà. Ẹ mọ́ bù, kò sí bó ti wọ aṣọ tó mọ́ tó ó ń disturb ara rẹ̀ ni. Kò sí bó ti lè mọ̀ jàájà tó tójú rẹ̀ ò bá là. Ẹ sọ fún pé ìjà yẹn ó fẹ́ lọ waste ẹ̀ ni. Olúwa ló rán mi ní eléyìí. Olúwa ní mo mọ̀ pé ẹ ṣetán láti jà, mo mọ̀ pé ẹ fẹ́ borí ogun. Ṣùgbọ́n ṣé ẹ mọ àṣírí, ṣé ẹ mọ olórí ogun yín, ṣé ẹ ṣetán láti gbé orí ìgòláyà àti dání? Ǹjẹ́ ẹ dàmọ̀? Ẹ̀mí àwọn òlè. Olúwa ní ká gbàdúrà. Ẹyọ ọkàn ni màá gbà pẹ̀lú yín, màá dẹ̀ fi yín lẹ̀ láàárọ̀ yìí. Màá máa ṣe ìtòkùn ní ọ̀la. Ìwọ ṣáà wá omi tó pọn ní àárọ̀ kùtùkùtù, ó máa ṣiṣẹ́ o. Ẹ̀mí àwọn òlè. Mẹ̀záva rúbálíà gàdáyà. So gbogbo ẹni tí ó darapọ̀ níbi ìpàdé ní àárọ̀ yìí ní Abẹ́kúta, ẹ sá, màá sọ fún yín ohun tí ẹ máa fi gbàdúrà. Mo ń bọ̀ bẹ́ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ń gbàdúrà iná. Olúwa, ẹ tú àṣírí olórí ogun ayé mi. Ẹ tú àṣírí ẹ, ẹ wọ yàrá ìkọ̀kọ̀, ẹ tú àṣírí olórí agun ayé mi. Ìyàrá ìkọ̀kọ̀ tí ọ̀tá ti ń fi ìyà ìkọ̀kọ̀ jẹ mí. Ẹ wọ yàrá ìkọ̀kọ̀, ẹ tú àṣírí olórí ogun, ẹ tú àṣírí ẹ. Ẹnìkan ni ó tẹnu mọ́ àdúrà yìí.
bo ba le soro obi mo ki oko orire e poruko jesu te pe emi mimo e tu asiri ogun olori ogun aye mi e tu laaro yi e tu asiri ogun e tu asiri olori ogun aye mi e wo yara ikoko ibi ta tin danu ogun ikoko saye mi e tu asiri e tu asiri olori ogun mo wi tase tase olorun majemu e tu asiri olori ogun aye mi e tu laaro yi e tu asiri ogun ton ja mi ti mi o de mo ni koko e tu asiri loju orun e tu asiri loju aye e tu asiri nigbati mo mo igbati mi o mo e tu asiri baba mi e tu asiri ememema e tu asiri olori ogun e tu asiri ogun ikoko ta fi nja mi ogun ikoko ta fi nja mi ogun koro ta fi nja mi e tu asiri e tu asiri baba mi e tu asiri ememema e tu asiri ememema e tu asiri loni ni o kodola e tu asiri baba mi ami meta ni o ba nse baba yi jesu oluwa wa ami loruko jesu e je se leyi kin to fi le laaro now lo be ona gbogbo to ba ti le se ni ki won na se gbogbo yin te ma wa ni ilu abekuta ni aro yi ma kan ru eni pe wa osun ati oyin jajo gbadua oh o ma ku fa agbara aro yi wo bi gbogbo to ni ni ko lu jajo gbadua esa ipade olohun kankan laaro yi o ku fun agbara o mi o ni soju be lo e wa gbogbo ona ke jajo gbadua oluwa so pe mo fe fi ona asiri yin mo fe tu asiri ogun ma ya dena varubalia kaza ogun to ba se ni ko file won na de bi adua adua ngba kami gbosa o bi jun ti awon eniyan lero lo adua ngba so iwo na dara ko wa wo ti baba mi yo se ola Saturday ni ma bere ti olomi sugbon ni aro yi esa ni abekuta gbogbo yin ti e wa ni lafe wa gbogbo yin te wa ni okelewo gbogbo yin ti e wa ni sapon sapon la ma lo ni aro yi ni abe bridge o ma kun fun agbara iwo na dara ko wa wo ti oluwa nse lati ago mefa si ago mesan gbogbo eyin omo olohun e fi akoko yin le e wa wo ti baba mi le se ni aro yi koju be lo mo tenu mo ile lati oni lo ni ma ti ma so fun yin pe ipade ebiniza ni abekuta first friday ni june ni ibadan May 29 esa Friday to nbo leyin Friday ita fe lo mu ni ti badan so gbogbo eyin ara badan e wa ona sa o ma ku fun agbara papa julo iwo na gba ipadu ani owo mi ni ale Friday 29 of May obi lati ago mejo lati bere opolopo awon iranse olohun ni o pelu mi loru ojo na iwo rodu ni o isapete o iwo rodu ni o ni church wa ni iwo rodu ni o ma ku fun agbara o aleye ale ma ni gbagbe mi sa eyin te wa nbe ni ebiniza odun to koja eyin na dara ko ni odun ikewa won ti baba mi yo se I ogun logo awon eniyan ni yo wa ninu ipade yen lati gba ohun ti oluwa ni ki fun awon eniyan so iwo na dara ko owo ti baba mi le se o kun fun agbara mi o le soju bayen lo ona ti oluwa fe gba ona awa maride ni eyin ti e ngba we pelu mi wo bi ni ago kan san a tu lo gbadua lori whatsapp eyin ti e ba ti darapo ni whatsapp group wa ibi ta ti ma gbadua lojojumo niyan so iwo na send message pe e add mi si group wa de fi si group e number ni ma pe ki iwo na ko se kini ko fi a oruko re le ko fi ko send message wa fi o si group ni ori whatsapp 090 25 20 27 24 then to pe 090 25 20 27 24 thank you God bless you

0: aláyé pàápàá wa ta jọ lọ nínú ìrìn àjò àwẹ aláàdọrùn ọjọ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rì ìtapà kò rí ẹ̀ní ìjókòó mi ààyè mi my seat and my space olúwa ti rán wòlíì rẹ wòlíì tèmi tó pẹ́ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà gbogbo ọkàn tí ayé gba ibùjókòó wọn ààyè wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí lẹ́ẹ̀bá ti dé port plat filling station ní wọ́ọ̀rọ̀dù ládojú kọjá jọǹkú ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ọ̀tì yà ẹ bèrè chọ́ọ̀ṣì ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́ dé lásàálẹ̀ ọjọ́ yẹn yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ni kẹ́ẹ̀pẹ̀ 0902-520-2427 ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Lagilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Radio.

0: gbèsè gbèsè gbèsè gbèsè gbèsè.
1: Mọ̀lẹ́ mọ̀lẹ́ ìjà gbọ́.
0: Ẹ wo nǹkan.
2: Orin màmá mi ni mo kọ.
0: Iwọ́ mi wo lẹ.
3: Yẹ̀yẹ́ ni wọ́n fẹ́ ṣe, bírí lọ́rọ̀ báyìí.

0: ọdún mẹ́ẹ̀dógún ní family house ó ti pẹ́ yẹ. Ó tó àyàn ṣídà ó rè é lẹ́yìn ọdún mẹ́ẹ̀dógún ìforítì ní family house. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀dógún tí wọ́n ti tì tí wọ́n ti bu ní family house. Lẹ́yìn ọdún mẹ́ẹ̀dógún ìfaradà láàrin àwọn àtọkọ. Ẹ wá wo tó lọ ń ṣe fún wa. Ṣé ẹ ti kó lọ?
1: A ti kó lọ síbẹ̀. So before kó tó di wí pé Ọlọ́run ṣe ilé yẹn bàbá mi, kò sí nǹkan tí ọkọ mi bá ṣe fún mi báyìí ogun ni. Tán bá ti mọ̀ wípé ẹ̀ pé bóyá ó ṣe nǹkan fún mi báyìí wàhálà ni.
0: Kò sí bí family house lẹ́wà.
1: Àìmọyémọyé ìgbà náà ti pé ọkọ mi wípé nǹkan tó ń ṣe fún ìyá Zainab, torí ìyá Zainab ni first born mi. So wọ́n máa ní wípé ṣóò nìkan ni àwọn àbúrò ẹ wà ń bẹ̀, kò sí nǹkan tó ṣe mí pé bàbá mi ọkọ mi ń gbìyànjú gan o, ó ń try gan, torí gbogbo bùkátà family tó fi máa wọn àbúrò tó fi máa yà ni ọkọ mi ló ń gbé. Kò dẹ̀ kí n ṣe wípé pé bóyá kò sí bàbá o, àmọ́ mo dúpẹ́ ìwù gan ìgbà mí gan tẹ́mi gan bá ní ìdìran kan ìwù gan mo máa ń. Bẹ́ẹ̀ ni pé jẹ́ kí n fi nǹkan tó ń face gan tó ń ṣe gan jẹ́ kí n fi sílẹ̀. So bàbá mi mo wá dúpẹ́ torí ọkùnrin tí torí mo máa fi ń gbàdúrà fún àwọn ọmọ mi obìnrin pé irú ọkọ tí Ọlọ́run ṣe fún mi òun ni kí Ọlọ́run kó ṣe fún yín ní ọkọ.
0: So o lè gbàdúrà fún àwọn ọmọ rẹ pé irú bàbá wọn ni kí Ọlọ́run, pé irú ọkọ tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́, irú ìyàwó tí mo fẹ́ ni kí ẹ̀yin ọmọ mi ó fẹ́. Ẹ wò bí màmá yẹn ṣe sọ pé ó di láíláí pọ̀gbá, Ọlọ́run mọ́jà wò rírú ẹ̀ o ní o náwó ẹ̀ méjèèjì. Ẹ̀yin bàbá ṣe ń gbọ́, bí ìyàwó rẹ ọba lè gbàdúrà fún àwọn ọmọ rẹ̀, mo ti gbàdúrà yẹn ní ọjọ́ kan, tí ọba lè gbàdúrà pé irú ìyàwó irú ọkọ tí mo fẹ́ ni kọ́ yàn fún ẹ̀yin ọmọ mi. Tẹ́ ẹ bá jóbìn, a jẹ́ pé òráyé wá, a jẹ́ pé kàní ọ́, a jẹ́ pé ọkọ yẹn ò ṣe dáadáa tó. Èmi ò ní wàásù wà, ṣé gbogbo ohun tí mo fi ń wàásù inú tẹ́ ń sọ lónìí náà ni? Mo ti wàásù jìnà ju kí n ṣẹ̀ṣẹ̀ tún máa tẹ́pẹ́pẹ́ wàásù lọ. Tọ́dún yìí parí o, ẹ ní wàásù kankan ni tí màá múre. Òun ló fi jẹ́ pé ìwọ sísà tó ti máa rí gbàdúà ọkọ tí màá fẹ́ jẹ́ kí n lè fi ọlá rẹ̀ tọrọ fún àwọn ọmọ tí n bá bí. Ìyàwó tí n bá fẹ́ Abrahamu ni ẹ lọ sílé ìyàwó mi, ẹ lọ sílùú ìyàwó mi, ibẹ̀ ni ẹ ti lọ bá mú aya fún ọmọ mi Isaac. Irú ìyá wọn ni mo fẹ́ kẹ́ ẹ bá mi fẹ́ fún ọmọ mi. Àwọn obìnrin nìyẹn náà wọ́ àṣẹ tí máa tún ayé èèyàn sọ di dáadáa. Ẹ máa wo àwọn 2000 tí ó ṣe àmì yàtọ̀, mo ní kọ́ já wọnú ẹ lọ. Ṣáájú anybody jókòó, ṣe bísọ̀ọ̀sì rẹ̀ olóògùn ni ẹ já mọ̀ sògùn yẹn lọ káyé yóò sì máa dá sí.
1: So ìgbà tí a fẹ́ kó lọ sí sáìtì wa, àwọn kan wá ń sọ wípé àìpé ṣé ìwọ nìkan lè dágbébẹ̀ yẹn bá ilé yẹn tóbi ju o. Mo ní kò sí ọkọ.
0: Bẹ́ẹ̀ ń gbẹ́ family house ẹ̀yìn àti ìtàlẹ̀ jọ ń gbé inú wọn.
1: Èmi àtàwọn àbúrò ọkọ mi, so inú rúùmù kan lèmi àtàwọn ọmọ mi ń wà. So ìgbà tó wá tí Ọlọ́run wá ṣe ilé lè wọ́n wá ń bèèrè pé ó ti tóbi jù fún ẹ o.
0: Ẹ jẹ́ mi yín question kan, ṣé ilé òun tóbi jù fún yín?
1: Kò tóbi jù, torí mi mò ń gbàdúrà pé ìwọ Ọlọ́run kò fààyè gbà mí inú yàrá. Èmi ni mò ń gbàdúrà pé ìwọ Ọlọ́run fààyè gbà mí, torí inú yàrá tí ó ti hó ìwọ Ọlọ́run fààyè gbà mí.
0: Níbi eléyìí nǹkan nítorí táìmù ẹ mọ̀ wulẹ̀ sọ nǹkan kẹ́mi ọmọ bí níbi ètẹ́ ẹ dé ní ìsìn
1: nǹkan. Ọlọ́run ìfá àtẹ̀wò
0: fààyè gbà mí bàbá mọ́. bá jẹ sìn wọ́n

0: nọwọ́ rẹ méjèèjì àyàfi táyọ̀ ọba gbomi òkun lẹ́kọ̀ọ́ ẹ sọ pé lẹ́kọ̀ọ́ èkó yìí lomi òkun wà ẹ wo bó ṣe tẹ́ èkó yìí náà lomi ọ̀sán náà wà tó náà tó tẹ́ èwo ní tira wọn náà àwọn méjèèjì kò sí ètí ọ̀rọ̀ ayé ẹ tiẹ̀ bó ti wulẹ̀ kápọ̀ lórílẹ̀-èdè yìí o bí n bá gbọ́ tó ṣe àmì jẹnikẹ́ni lọ ààyè tiẹ̀ náà yọ. ẹ kígbe ní màá ráyè ní ìṣẹ́jú àbọ̀sí ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tẹ́ ẹ bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn.
1: mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi àti màmá mi fún àwọn ọ̀rọ̀ tẹ máa ń bá wa sọ àti àwọn ẹ̀kọ́ tẹ máa ń kọ́ wa torí ó change life mi gidigidi tọkọ mi gan pé in church tó ń lọ yìí ó change life gidigidi torí mo ní agídí o bàbá mi
0: mo rí bẹ́ẹ̀
1: mo dẹ̀ máa ń yọjì
0: ẹ mo dì í yàn
1: o tọkọ mi gan máa bá pé ìwọ òdì ó ṣe láìkó òdì yíyàn báyìí yìí màá ní ẹ̀wò ẹ fi mí lẹ̀ so bàbá mi mo tún wá di ibi tí ọpẹ́ mi tún wá lọ so ó wá lọ sọ́dọ̀ ọkọ mi gangan ó dúró tì mí ó tì mí lẹ́yìn torí àti bébì ni mi ti mọ bàbá tó bí mi lọ́mọ bàbá mi ti kú láti bébì mi ì mọ̀ wọ́n rárá so ìyá tó tún wá bí mi lọ́mọ náà ìgbà tí mo dá nìkà mi tí mo fẹ́ ṣe nìkà mi kú 21 days ni mọ́mì mi náà kú tàdẹ̀ ti dá nìkà ìsọ̀ náà ìmú gan wọ́n ti gbaṣọ torí òǹdò náà wà wọ́n ti wá gbé aṣọ.
0: ìgbà tẹ dá ìyàwó sójú ọ̀nà tó kú 21 days màmá tí ń bẹ ń bí ògó díẹ̀ mi bọ́ fi agbára sàmì kò ní jẹ́ ìpín ìràwẹ̀ ṣídà so ọkọ yín ni bàbá yín.
1: ó ní bàbá mi ó ní ìyá mi kò kì í fẹ́ jẹ́ kí ẹ̀gbí kankan kó ta lé mi rá.
0: ọkọ gidi nìyẹn kì í sọkọ tí ọmọ bàyàwó tí ọmọ bàjà ń tẹjú gbogbo èèyàn tí ọmọ.
1: a ní àmọ̀ pé ní sùúrù
0: sẹ́yìn tí máa pè yín nù.
1: àmọ̀ pé orí kì mí ló máa ń pè mí orí kì mí ni so.
0: ọkọ mi ọ̀ràn tí.
1: táwọn èèyàn bá fẹ́ pè mí ní ibi tí wọ́n wà lọ wọ́n ní àmọ̀ pé màá ní yes so bàbá mi in fact mo dúpẹ́ lọ́wọ́ wọn gan so torí àwọn fámìlì wọn máa sọ pé oògùn ni mo lò oògùn mo ti gbé nǹkan fọmọ wọn jẹ mo ti ṣe kinní kan bàbá mi kẹ̀dẹ̀ wa máa wo ibù ìgbà tí ọmọkùnrin tó wá bá mi gbà fún omi ìpìtẹ̀ kọ́kọ́ gbà fún.
2: ẹ lè sọ́tàn mọ́ parí ẹ̀ èmi wá bá yín dúpẹ́ lọ́wọ́ ìyá ọkọ yín
0: bẹ́ẹ̀
2: for good 15 years
0: tó fi gbé yín lé
2: tí ò fagídí tì í bọ́ ta bó ṣe ló burú tó bó ṣe ló ṣe kinní tó
0: ìyọkọ
2: rẹ náà ti ìyá ọkọ yín ìyá dáadáa ni
0: ká máa
2: jọ ọkọ ọhún mọ́ra ó kù gbogbo ẹ̀ ó kù bí tó sì yín dé ẹ̀mí wọn gùn.
0: ẹ pàtẹ owó fún jésù àbí bẹ́ẹ̀ kọ́ ọdún mélòó ẹ wá wo ibi tó sìn dé ibi re ni o ìyá ọkọ yìí ọ̀sán pọ̀ burú o bó ṣe ń bá yọ dì í tó ẹ̀mí rẹ yóò gùn gbogbo ohun tí màmá rẹ ò dúró ṣe gbogbo ohun tí dádì yìí ò dúró ṣe manakatali abadosa ọlọ́run yóò gbà fún ọkọ yín yóò jẹ́ oríṣẹ́ fún yín ẹ jọ pẹ́ láyé ni mọ́tò yín fẹ́ dé.
1: mo ní mọ́tò torí ìgbà tí ọkọ mi ra mọ́tò so ó di táì ìgbà kan tí ọmọ mi ṣe wà límọ̀ so táì ìgbà yẹn wọ́n ṣàgbógun wípé.
0: wọ́n ṣàfùn yín mọ́tò ọ̀rọ̀ pọ̀ ó lọ́rọ̀ pọ̀ ọ̀rọ̀ pọ̀ bàbá mi náà ọ̀rọ̀ pọ̀ ẹjẹ mo lọ kó tó di pé màá lọ gbogbo ẹ̀yàn àkọ́bí ọmọdà òní ni climax mọ̀mọ́ irú ẹ̀bọ 1-2 fún àkọ́bí ọmọ rẹ gbogbo ẹ̀yàn ọmọ náà wá irú ẹ̀bọ ìwọ ọba àmọ́já kọ́bí bó bá ṣe pàkọ́bí ni ó san ọrẹ olúwa sọmídọlọ́rọ̀ ìwọ ló lè sọyàn di ọlọ́rọ̀ ẹ̀ṣà láti ní ọrọ̀ kì í ṣàgbára bíbélì ní nípa agbára ènìyàn ò lè di nǹkan kan eyin te ni da mewa ko si olorun so mi do loro bibeli ni laaro fun irugbin oni losan fun irugbin oni lale mo fa owo ese yin o mi ti o pe o eleyi to fe se laaro ni o pe o e ja lo sori Facebook e gbe bottle water yin dani eyin kan ti constant o ti ye yin eyo kan na ni oni lo pe number 4 so gbogbo eyin te fe san ida mewa o fe sun re o fe se kankan o fe san kankan si radio program yin oya e wo account 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bi yin o ba si wole elo eleyi 2017 42 90 47 2017 42 90 47 First Bank ni yen Comfort Life Mission International ni o tun gbe jade e to wa daju gbogbo eyin te nka bibeli te le mi leyin ki n to gbadura fun awon omo Olorun ti won bi loni iwe Job chapter 13 titi wo 18 lafeka 13 to 18 please e mo deja re o ye mo bo gbogbo eyin olorire ti won bi loni ateyin te mark wedding anniversary e wa kunle ki so tele ago mefa bo le pade wuli odekunle papras lori Facebook TikTok and YouTube pepe yemi o tun pomo laaro yi eyin omo Olorun ti won bi loni iwaju iwaju ni ope bi ti mo re si eyin te mark wedding anniversary ile alayo ile tuntun ile orisi meji lo wa fun idile ile alayo teyan ko home ati ile te gbe mo pase ki ibukun ko yaju gbogbo eyin omo Olorun te mark birthday yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080-88-71-65-66 send the message ire atanu ko bayin olufe e je mo lori YouTube
3: Ladilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Retio Ma

Ọlọ́run ìgbè! Ọlọ́run ayérayé! Ẹ̀rí àwọn wòlíì! Ọba tó ní gbogbo ọjọ́! Bàbá gbogbo àgbáyé! Òwú bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀! Asọ̀rọ̀ mátàṣé! Ọlọ́run ìgbà gbogbo! Ògo ni forúkọ mímọ̀ rẹ̀! Olúwa gba ọpẹ́ rẹ̀! Èmi! O tún wá farahàn fún wa! Olóhùn ṣe wá láàánú! Olóhùn gbìràn lọ́wọ́ dìde! Olóhùn jẹ́ kọ́sẹ̀ yìí ó pé wa! Olóhùn jẹ́ ká jèrè! Oní gbogbo ìdààmú ọ̀sẹ̀ tó kọjá! Oní kò ní bá wọ ọ̀sẹ̀ yìí! Ògo ni forúkọ mímọ̀ rẹ̀! Olúwa gba ọpẹ́ rẹ̀! Olúwa gba ọpẹ́ rẹ̀! Yìí kàkà bí rẹ̀ kàtà lì! Ẹ̀mí àwọn wòlíì o! Olúwa gba ọpẹ́ rẹ̀! Ẹni yìí olúwádẹ̀ ń bá mi sọ̀rọ̀. Ẹ ṣèpàdé kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó. Owó tẹ́ ẹ sì ń sọ yìí. Àwọn àlùmọ̀kọ́rọ́ yìí kan wà nípa owó yẹn. Tàbí kí n sọ pé bí àwọn àìṣòdodo kan. Olúwa sọ wípé ẹ á rówó yẹn o. Ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ́yìn yóò padà lẹ́yìn. Mo sọ àní rà kò bá o. Ti fura sí ọ̀rọ̀ rẹ o. Òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà. Ó ṣẹ́jú ọ̀rẹ́ ẹ̀rọ tó ní ìnira nínú àríríjà mi. Obìnrin tí o fẹ́ rọbí yìí tó ń rọbí lọ́wọ́ onímọ̀jàmú ni kí n gbẹ̀dú ọ̀fẹ́. Bíbélì kọ́ wípé káwọn ẹ̀yà àgbà tó jẹ́ ó ní ọmọbìnrin bẹ̀rù ẹ̀dẹ̀ sí máa ṣabíyá mi. Tó bá rí bẹ́ẹ̀ agbára ìbísí ìrọ̀rùn ó yá kó bàlẹ́ ọ̀. Ní ti bí mo ṣe ń sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀rùn ó yẹ bí ọmọ. Bí ọmọ yẹn, ó fẹ́ gbẹ̀rí rẹ̀, ó yẹ bí ọmọ yẹn.

0: gbogbo tó di ọlọ́wọ́ ẹ̀mí mọ yanjú ẹ̀ ẹ̀rí ló máa jà in the name of Jesus. Pásítọ̀ yìí ọ̀rọ̀ olúwa tó ẹ̀ wá o má dọ́gbọ́n sí débi ewúro nítorí pé ọ̀la rẹ̀ dára bíbélì kọ́ pé ohun gbogbo ní ìgbà tí àkókò wà
1: fún
0: wo bí ọlọ́run bá ń ṣetán kò sẹ́ni tó lè dádúró bí ọlọ́run ò bá tí ì ṣetán bọ́ ọba dọ́gbọ́n sí kọjá ọgbọ́n ẹwọ gbogbo ọgbọ́n yẹn máa padà bọ́ kẹ́yìn kù yóò mú lọ ìdààmú àti àbámọ̀ ni ó sì wá parí rẹ̀ àǹfààní kí ló jẹ́ fún èèyàn láti jèrè gbogbo ayé yìí o kó wá sọ ẹ̀mí ẹ̀mí lágbájá ní 20,000 euro ẹnìkan ní 500 euro ẹnìkan ní ìró ní 1,000 bọ́lọ́run ṣe fún oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe fún ọ ní tiẹ̀ máa dúpẹ́ èyí náà mọ̀ ń dúpẹ́ tèmi bí ẹni tó bá mọ rírì ọlọ́run mọ̀ wá fún ààrẹ di èèyàn dúdú tó fẹ́ di òyìnbó lọ́jọ́ kan yóò padà léwu o lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bóra ìgbẹ̀yìn náà máa ń jóná gbẹ̀yìn ìwà tèmi àní jóná o lọ fọpọlọ sí ìrìnàjò ibi tí ọlọ́run yẹn sí gan ìwọ lọ dúró síbẹ̀ ọlọ́run ń bọ̀ wá pàdé rẹ wá rí pé ẹ̀rí ló máa já sí in the name of Jesus. Akin tó máa bọ́ ọ̀rọ̀ nìṣó gbogbo ènìyàn pátápátá tí o ti lọ dúró omi yẹn síbi rédíò gbómi tó pọ̀ o tó máa tó ẹwọ́ ẹ̀ tó a lè fi lọ wọ́n ṣọ́ọ̀bù ẹ̀ àǹdẹ̀ tó a lè fi gun ogo ilé ẹ̀ gun ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí iyọ̀ tó pọ̀ fi owó sí bí mo ṣe máa ń sọ owó tó ọba fi sí yẹn tá a bá ti parí àdúrà lẹ́nu lọ tọ́jú owó yẹn ẹ̀wà tún lò lọ́dún ọ̀la ìgbé tó bá wá yá lọ mú owó yẹn dápọ̀ mọ owó tó fi ń ṣòwò tó bá ń bá gbàná pàdé àbó bá ń bá ìgbèsè pàdé tàbí sẹ́yìn ò lọ déédé owó tó fi sí yẹn bí ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ń bẹ àyípadà eré máa dé ajíròyìn atamátàsí ilé iṣẹ́ ìránṣẹ́ christ artillery crusader cac atamátàsí tọ́lọ́run bá gbé ibùjókòó agbára ti àánú ẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ tẹ́gbẹ́lá níbi tí ẹ̀rí ti ń jáde ìwà tèmi lóṣù tó ń bọ̀ wọ́n ní fún wáṣọ
1: wọn.
0: Omi yẹn kọ́ wọn omi yẹn sí ara ayọ̀fẹ́ o arán mi sí ọ jàrí ẹ̀kẹta yàrá gbogbo ẹ̀yin fẹ́ wọn omi yẹn sára ọ̀nà ńlá lọ sí ìtura dé ìfọkànbalẹ̀ dé ìṣeré dé in the name of Jesus. Àwọn ọ̀dẹ̀ bá mi sọ lórí ẹnìkan iṣẹ́ tẹ́lọ̀ ló ń ṣe iṣẹ́ tẹ́lọ̀ o dẹ̀ ti ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí o ẹnìkan wá ní kò kú òun bẹ̀ àwọn fẹ́ mú ẹ lọ bì kan o ti wá lọ bẹ̀ ìkan wá dẹ̀rù onímọ̀dẹ̀mú sọ wípé ló máa lo Psalm 40 àyípadà máa dé àyípadà yẹn máa dé in the name of Jesus. Kí tó máa bọ́rọ̀ mi nìṣó gbogbo èèyàn pátápátá o fẹ́ kí n sọ tẹ́lẹ̀ sí ayé rẹ o fẹ́ kí n gbàdúrà fún ọ o wù ọ bẹ́ẹ̀ o tí màá kàn sọ fún ẹ lọ múra
1: tó
0: lọ fọ́lọ̀ péjì ajínoore atamátàsí
1: eyala
0: ayé mọ̀ ti lujára o ó ti lujára o àsóti ẹ̀ ṣeé ṣe àǹfààní tí a ò níbi 30 years ago tí a ò níbi 20 years ago tí a ò tiẹ̀ níbi 10 years ago títọ́ pé ẹni tí a fẹ́ gbẹ̀dọ̀ fún yóò máa wò ádẹ́ máa wò ra wa báyìí oh my god àǹfààní yẹn ti wà tó jẹ́ pé màá lè ṣe kánsẹ́lì fún ọ
1: yíbu
0: láì ṣe pé o dọ́dọ̀ mi èmi dẹ̀ máa ń sọ pé tó bá dọ́dọ̀ wòlíì ìwọ kọ́ ló máa sọ tó bá wá ẹ̀mí mímọ́ ló máa gbẹnu mi sọ tó bá wá àǹfààní yẹn ti wá yọ lọ fọ́lọ̀ péjì mi lórí social media ajínoore atamátàsí prayer life lórí facebook lórí tiktok lórí youtube lọ fọ́lọ̀ mi báyìí lórí facebook youtube tiktok instagram gan ajínoore atamátàsí prayer life àtúrò facebook lọ fọ́lọ̀ mi mo ṣe ń sọ̀rọ̀
1: bàjàbàjàbà
0: èkejì màá fún ẹ ní nọ́mbà yìí nọ́mbà eléyìí o àfi méèkì whatsapp ni o má fi pè mí ẹ má fi pè kò sọ pé o fẹ́ fi join prayer group mi ẹ o fẹ́ fi join prayer group mi o yẹ kó kọ́ ọ lẹ́ báyìí 070 075 23 14 17 mo pé kò lè lọ whatsapp ni lọ fi jẹ́ whatsapp group mi kó ló wàá kàn ní pé kí n há díẹ̀ sí ibi àdúrà mo ń sọ ilé ìtọ́jú àwọn tó ń béèrè bí o tún gbọ́ lẹ́ẹ̀kan sí 070 75 23 14 17 sọ pé o fẹ́ fi join prayer group mi wàá kàn ní hard me mà wá díẹ̀ sí prayer group mi àti channel mi nípa ìyẹn wàá láǹfààní láti máa jòrò ọ̀fẹ́ àdúrà nígbàdébà gbọ́n máa ń bà náà lẹ́kan 070 75 23 14.

0: gbàtúlà yàtọ̀ lẹ́ta. Má a múra bọ̀.
1: Múra láàárọ̀ ìbáyìí. Àárọ̀ ní Friday.
0: Olúwo tó wà lọ́nà tó dé tẹ̀gbẹ́dá lọ́dọ̀. Olúwo tó wà ní tó dé tẹ̀gbẹ́dá. Gbéra tó bá ti lólúwo jọ́sùn. Gòkè sókè. Níbi olúwo jọ́sùn. Kò sọ pé àtàmátà sí lójọ. Ìwọ lòdì sí olúwo jọ́sùn. Olúwo jọ́sùn ti àtàmátà sí. Ìwọ tó wọ́n bá ní tó lé. Tàbí olúwo tó dàrú náà lójú. O fẹ́ ru tó fẹ́ béèrè sọ́ni lé lórí. O fẹ́ kẹ́ mú tó àṣírò ọba tí ò fi wá fún ìfẹ́ ọba tí ò fi ọba tí ò jẹ́ kọ́ àwọn ìka bà wá nìyẹn wá gbé ọwọ́ ẹ̀ sókè wá tí ògo ògo ògo sórúkọ mọ yá o. Jésù olúwa ó yá tẹ́lẹ̀ ìrẹ̀bà wá sọ pé kábíyá ò sí o ọlọ́run tó ní àṣẹ èmi yóò ojúmọ́ èmi yìí jẹ́ kó mọ́ sí rẹ̀ jẹ́ rí owó jẹ́ kọ́nà mi ó là jẹ́ kí ṣe dédé rè ilẹ̀kùn ọ̀là tí mo kàn lórúkọ jésù ìwàjẹ́ kó ṣì fún mi kí àbò rẹ̀ dájú lórí mi àti wọlé àtijáde mi lẹ́nu èrè mi kí kó wálé o má jẹ́ kí n kó ogun wálé o má jẹ́ kó ìṣòro wálé àtẹ̀yẹ àti àwọn ọmọ mi àti ayé àti ọkọ gbogbo èrè ni ká ṣe. Bẹ́ẹ̀ ni kò rí o, ògbò ni fọ́lọ́run ló pẹ̀lú. Jésù olúwa wa, lóyá kúlẹ̀sẹ̀ rẹ méjèèjì báyìí, wà á jọ owó ẹ̀ délẹ̀, wà á wá forí balẹ̀ fọ́lọ́run, wà á sọ pé mímọ́ mímọ́ mímọ́ ni olúwa ọlọ́run àwọn ogun. Alágbára tó ni àṣẹ, kí là á sọ dupò ṣe lọ, òun làwa ṣe ń kí ọ, wípé o ṣe o, nítorí ọ̀rọ̀ rẹ, àìkú títí láéláé ni. Mo ń sọ̀rọ̀ kan níjẹta. Mo tún ṣàlàyé díẹ̀ lánàá. Àwọn nǹkan kan wà nígbàkúgbà tí Ọlọ́run tó bá fi gbọ́ igbe ènìyàn. Ohun tó máa ń tẹ̀lé ni ìgbésẹ̀ kankan. Irú ìkórìta báyẹn tí Ọlọ́run bá fi gbúrò igbe ènìyàn tó gbọ́ ìkúnjú ènìyàn. Ọlọ́run a máa gbé ìránṣẹ́ dìde. Ní verse 7 Exodus chapter 3 orí ẹ̀kẹ́ta ẹsẹ̀ ìkéde ìwé ẹ̀kọ́ni ni mo sọ. Olúwa wí pé nítòótọ́ èmi ti rí ìfojú àwọn ènìyàn mi. Èmi ti rí ìfojú àwọn ènìyàn mi. Ẹ̀wọ́n tó ṣe pẹ̀tì ẹ̀. Nígbà tó máa tàtúwájú. Ó ní tí ó wà ní Jíbìtì. Ó ní mo sì gbọ́ igbe wọn. Ẹ máa gbẹ́dẹ̀ yẹn. Ó rí ìfojú àwọn ènìyàn rẹ̀. Ó gbọ́ igbe. Ọlọ́run máa gbọ́ igbe wa. Àìmọye ló ń bá ìfojú pàdé. Ọlọ́run ò rí o. Kẹ́rì ìṣòro tọ́pọ̀lọpọ̀ mọ̀ wípé bí Ọlọ́run ò bá rí ìròyìn ò ní rí. Gbogbo ẹ̀yẹ́ náà lánàá. Ẹlòmíà ni à òun ní àwọn ẹ̀gbọ́n tó lè ràn án lọ́wọ́. Òun ní fámìlì. Òun ṣe kíní kan. Ìwọ lòun rí wọn. Ó wọn rí ẹni torí pé Ọlọ́run ò rí ẹ. Mo gbọ̀dúrà lọ́sẹ̀ yìí. Olóore máa rí wọn. Kò sí olóore kan tó lè ṣoore fún yàn. Kò sí olùrànlọ́wọ́ kan tó lè ràn yàn lọ́wọ́. Kò sí alátìlẹyìn kan tó lè dá fọ́rọ̀ èèyàn. Kò sí ẹnì kan tó lè fa yàn sókè. Kò sí ẹni tó lè dá sílẹ̀ àgbè ènìyàn. Ó ti wù kó súnmọ́ èèyàn tó. Ẹ gbọ́ tí Yorùbá pọ̀ òwe fún. Ó ní àjùmọ̀bí kò kan tàánú ẹni tí Ọlọ́run bá rán sí mi ló ń ṣe ni lóore. Wọ́n omi yẹn sára, wọ́n omi yẹn sára, wọ́n sára, wọ́n sára. Mo sọ ọ́ tí wọ́n sọ pé omi ni èmi. Ó yá olóore tó máa sàn wá bẹ́ẹ̀ rí ọ àti èmi bí omi. Olúwa kò rà wá. Ìdàmímọ̀ bí ìlú. Wo bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ohun tó ń ṣẹlẹ̀. Ojú tọ́pọ̀lọpọ̀ fi ń mu ọ̀tọ̀. A ní ẹ mi ò wá mọ kí ló ṣe bọ̀dá mi. Kò tí ẹ dáhùn sọ́rọ̀ mi kò lè já sí. Tóra ẹni tọ́lọ̀ ò bá dáhùn sọ́rọ̀ ẹ̀. Kò sí èèyàn tó máa dáhùn sọ́rọ̀ ẹ̀. Àjọ máa ń sọ pọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ọlọ́run ni kò bẹ̀ kó o tó bẹ ènìyàn. Tó o bá ń bẹ ènìyàn tó o bá bí Ọlọ́run bí ìgbà tó o kàn ń làágùn lásán gbígbé rẹ̀ àkàdà bí ìgbé gbígbó ajá yà kò rí àfẹsẹ̀dá. Ọlọ́run máa já sọ́rọ̀ wá. Mo ní Ọlọ́run máa já sọ́rọ̀ wá. Mo ní Ọlọ́run máa já sọ́rọ̀ wá. Mo ní Ọlọ́run máa já sọ́rọ̀ wá. Èdè tí Ọlọ́run wá pè tẹ̀lé. Ṣé o sọ wípé nídò tó èmi ti rí ìfọ́jú àwọn ènìyàn mi. Ó ní mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọ́niṣẹ́ wọn. Ó ní nítòótọ́ mo mọ ìbànújẹ́ wọn. Ibi tí a ti fẹ́ gbàdúrà ni. Kàrí bí Ọlọ́run ò bá tí mọ ìbànújẹ́ ọ̀sán rẹ̀. Àwọn tí ó mọ̀ ṣe sọ́ọ̀dì ni ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Òòní lẹ́ni tí ó rẹ̀ lọ́wọ́ rùn. Kẹ́rí ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́. Ọ̀tọ̀ ni aláàánú. Ọ̀tọ̀ ni atinilẹ́yìn. Kẹ́rí àwọn kan wà ta. Wọ́n kàn wá ń bẹ̀. Bó o bá ran ọwọ́ rẹ fún ìrànlọ́wọ́ wọn ní ìran kẹsẹ̀ pàdé ẹ̀. Akáàánú wọn kàn máa káàánú rẹ̀ wọn ò ní ṣàánú rẹ̀. Àfi tí Ọlọ́run bá ṣe. Ibi tó ti kéré. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ́run gbà mí. Ọlọ Ogun ọrun ma sọkalẹ fún ìgbèníjà. Olúwa ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bá àwọn ìṣòro tó le pàdé. Ohun Ọlọ́run máa dá sí lẹ́nu. Ẹnìkan ní sóde àìṣeéṣe iye àwọn tó bá gbàgbọ́ náà ni. Onímọ̀ ọba ti gbàgbọ́ yóò rí ogo Ọlọ́run. Ṣé mo wí pé màkà náà gbà wí pé arákùnrin Lásàrù lè dìde kó di alàyè padà. Ṣùgbọ́n nítorí pé Jésù sọ̀kalẹ̀ wá síbẹ̀, a dẹ̀ sọ di alàyè. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti dòkú, márèjì tó ti dòkú, iṣẹ́ tí dàmú ti wọ̀, ọ̀nà tó ti dà. Olúwa ní lọ kéde, òun máa dá sí, olúwa dẹ̀ máa dá sí. Ìdẹ̀ ni mo bí bẹ̀. Kíkí kò gbàgbọ́ kò sì gbọ́ràn. Kò sì sí ọ̀rọ̀ ìrìn àjò ayé èwo àtẹni ká fi lé Ọlọ́run lọ́wọ́. Ẹyin Ọlọ́run Ọlọ́run nìkan ló kù. Ayé tí ò bá ti sí ní abẹ́ àkóso Ọlọ́run, àkòsí ìfídàyẹ sọ lò, abẹ́ àkóso èṣù ló wà. Bẹ́ẹ̀ sì ni àlè wà nínú ẹ̀ṣẹ̀ tani kò rẹ̀ ọ̀fẹ́ máa pọ̀. Ìwọ́n ni kò kàn ronú pè wàdà. Kò wá gbọ́ràn wá wo bí Ọlọ́run ṣe ń gbọ́ ẹ̀jọ́. Àwọn èèyàn máa ń sọ ẹ̀rí o. Ó máa ń fọ́ nígbà tó bá sọ ẹ̀rí mi o. Kìkì pé kò kàn gbọ́ràn. Ìwé ẹ̀sà ṣàpà wà ní verse 19. O ní bí ìrẹ́ bá fẹ́ tó o sì gbọ́ràn olúwa jèrè ilẹ̀ náà. Ó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Ẹ já gbọ́ ẹ̀rí àwọn èèyàn kan.
2: Dájọba ní olúwa sọ pé kò sọ fún ìyẹ̀kọ́ wà níbi ìbẹ̀ pé ọlọ́run sọ pé kò fi ìwé báyìí kò fi sọ fún ẹ̀. Èmi ń kọ́kọ́ ń jẹ́ ìjà wípé ó pẹ̀lú ní kíni kíní kan sùn. Bolita nígbà tí wọ́n lọ fún kájẹ́lì fún wọn lọ́gbà wọn sùn. Wọ́n lọ bá wọn sùn kájẹ́lì. Wọ́n máa sọ fún pé ọlọ́run sọ pé èmi lọ́wọ́ mi báyìí. Bẹ́ẹ̀ ẹ̀yà omi ní ẹ̀jẹ̀ wà lọ́wọ́ mi kò wá fi sọ fún ẹ̀. Ṣùgbọ́n bí ó lè sọ Kúlóṣèlú tí mo ti ṣe iṣẹ́ fún ìrìnṣẹ́ ìfúnṣẹ́ ẹni fún ìṣọ́ṣọ́ fún ọlọ́run yìí. Ọlọ́run bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ ti ṣeré fún mi. Èmi kọ́jọ́ fún ìdílé fún mi. Adéṣubú ni mo sọ wípé bí ni wọ́n ti ṣe. Láti náà bí ò mú mi.
3: Iwájú ọlọ́run àti ní ẹgbẹ́ ilé ìṣe ń tẹ̀ mú.
2: Ọlọ́run ṣe ìjà ní pé níbẹ̀.
3: Ẹni tẹ́ mọ̀
2: Orúkọ mi ni Káró láti ilé ìfẹ́ àwọn ẹ̀kọ́ mi wà nísìn. Tèmi dúpẹ́ sọ́lọ́run ilé ètò yìí, ilẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ń jẹ́ kí n mọ ìránṣẹ́ ọlọ́run àtàmátà sí.
3: Mo máa ń dúpẹ́ kó o gbòǹdú. Èèyàn nímú ní mọ̀nìyàn, Jésù ló mú ní màá o.
2: Ìgbà tí wọ́n wá sílé ọ́n dín àtòrò wa mí níwò lẹ́tí dín àtòrò yàn àwọn ọ̀dọ́ àjọ àpàtà máa ṣáfi ta ló tún jẹ́ bẹ̀. Ọtí ní àwọn ọ̀pá sọ̀tò ètò ọdún tuntun ní fún yín ọdún tuntun òróró. Mi ò bá wọn lò ń bẹ̀rù padà mo kàn jẹ́ ìwọ̀n lọ́jọ́
3: yẹn
2: ló sọ̀rọ̀ gan. Gbẹ́ngbà nílé ìfẹ́ nígbà yẹn. Mọ̀ tó wà lóṣùn kan tó ń fi
3: wọ́n lòsùn tó ń ṣe wọ́n ara wọn wá yá ẹjọ́ ta ló ti lo òru àtọ́mọ́tà sí àtọ́nà ẹ̀dọ́ rẹ̀ gbogbo tó wù kó máa ṣe ogun yẹn dẹ̀ ti ṣẹ́ rẹ̀. Ìgbà tí wọ́n yá kí ló wá ṣẹlẹ̀.
2: Ọlọ́run sọ bí àwọn tẹ̀lé yín.
3: Omi àtọwọ́ tó lè lò wò ní ìfẹ́ tí wọ́n fẹ́ tẹ̀lé wọn lọ́bẹ̀ Jésù mi ò ẹ yọ máa sọ̀rọ̀.
2: Ilé ìfẹ́ mo mú dúpẹ́ tẹmọ́ nínú lọ sí orí ètò ìwọ̀n ní ìbàdàn.
3: Ibùdó agbára tá a sọ yẹn nìyẹn o. Ó wá síbẹ̀.
2: Ó lọ síbẹ̀ ibẹ̀ dúpẹ́ fọ́lọ́ nǹkan. Bàtí máa lọ máa lo ọ̀pá ni máa lò lọ. Ibẹ̀ bí ẹ̀mí ìdílé àmọ́ mo dúpẹ́ pé.
3: Ẹ̀mí kọ́ sí ti lọ bẹ̀rẹ̀.
2: Bẹ́ẹ̀ni mo mú dúpẹ́ pé gbogbo nǹkan ní ká ṣe níbẹ̀ mo ṣe. Mo bẹ̀ rí èsì ẹ̀.
3: Kò ń ṣe
2: fẹ́ẹ̀tì.
3: Ó ṣe dáadáa ọlọ́run àtàmátà pé o alágbára
2: ni. Ẹ̀bẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run tí mò ń sọ̀rọ̀ fún ìdúgbò tó mi. Ọlọ́run wa ti ń jẹ́ kò ní bí àkàṣẹ́ fọ́bí kò rí bẹ́ẹ̀ tí ọlọ́run jẹ́ kò ní ìdíjẹ́ kò. Mo tún lóyún, mo tún bímọ, ọmọ mi náà ló bí wá sí bí.
1: Hallelujah.
2: Lórí àánú gbà ní orí òkè àtàmásá sí. Ṣé mo ní ẹni ara mi padà pé ọlọ́run ti ní ọkọ, mo ní ìdíjẹ́ kò, ọkàn mi bẹ̀rẹ̀ kalẹ̀ ní ìdíjẹ́.
1: Hallelujah. Èmi ò ń gba pé tẹ̀sí lórí oníwájú ọlọ́run àti ènìyàn tó ṣe rí ìyẹn.
2: Kí
1: ṣe pé fèsì
2: kí
1: ìfìrẹ́ǹtì rẹ
2: orí
1: ẹni tó yẹ nípa fẹ́ ilé ìkéré máa jìyà lọ́dọ̀ ọlọ́run àti ènìyàn. Ogun rẹ ti ṣẹ́ lẹ́yìn ẹ̀rí yìí ohun rere máa wá túnde bẹ́ẹ̀.
0: Ìwọ lẹ̀rí rẹ kan ó máa lẹ́rìí, a máa ní ẹ̀rí, ìyanu máa ṣẹlẹ̀, ogun máa ṣẹ́, a máa ní tẹ̀símọ́nì, ìjáde ọ̀sẹ̀ yìí, ire máa dé bá wa. Gbogbo ohun tó bá rí wípé o fẹ́ kí mínísàṣẹ, mo ti sọ̀rọ̀ fọ́lọ̀ péjì ni, àjílóore àtàmátàṣe prayer life lórí Facebook, lórí YouTube, lórí TikTok, lórí Instagram, lọ fọ́lọ̀ mi báyìí báyìí báyìí, àjílóore àtàmátàṣe prayer life, tàbí nọ́mbà tí mo fẹ́ fún ẹ kó lọ fi jọ ìpéyà gbogbo mi ogun ò ní jà wá ẹjẹ lọ ṣe wò mí sàn
4: máa
0: sàn.
4: Máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí a máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan a ní ọlọ́run àtàmọ́ta sí wò mí sàn máa sàn gbà mí là máa là. Tó bá jẹ́bẹ̀ nínú ẹ̀sùn láti jọ yìí, àìsàn progress yìí, àìsàn diabetes yìí, àìsàn cancer yìí, àìsàn kidney problem yìí, àìsàn liver problem yìí, lórúkọ tí ó yá gbá ìwòsàn bẹ̀, lómìnira, gbá ìwòsàn, lómìnira, lórí ojú tó ń lẹ̀, ẹsẹ̀ yìí, lóòkì, ó yẹ gbá ìwòsàn bẹ̀, yóò sòrò àwa, mo rà àṣẹjáde, lórúkọ Jésù, bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ olùyàjẹ tó bẹ sẹyẹ lórúkọ ní ẹbẹ oyèrè ìjọba ìjọ ẹ sẹyẹ dáadáa oyà fi pápánu kankan máa rìnbọn báyìí máa rìnbọn tó bá ti nígbàgbọ lórúkọ jésù oyà gbá ìwòsàn gbá ètò sílẹ àṣẹ tí mo bẹ jésù olúwa ìwọ gánà rẹ ní kàbáyì o mo fẹ gbẹ rí tiẹ báyìí àmọ kí n tó máa fún ẹ ní nọmbà tó fi máa sọ yìí èmi yóò gbogbo ènìyàn onímọ̀dàmú sọ pé òun fẹ́ sílẹ̀kùn ayálóore fún àwọn ènìyàn méje kan lénìí ayálóore tí wọ́n bá pàdé rí ni ayálóore tí ò ṣẹlẹ̀ rí ni ayálu ìyanu tó gbọjá òye ènìyàn lọ́múra lénìí gbogbo èèyàn olúwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrẹ àtàwọn tó tún fẹ́ sọrẹ èmi ni olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ lénìí ìwé ìjọ́hánú orí karùn-ún ó ní ìwà tí áńgẹ́lì bá dìgbà sí romi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ẹ̀ẹ́ wọ́n ní tábàkà méje wá tún méje kà ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ẹ̀rú bọ̀ ránṣẹ́ olúwa ni ò fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló bá rúbọ lénìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣíró in the name of Jesus gbogbo èèyàn o tí fi ọrẹ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sàdá mẹ́wàá o fẹ́ san ọrẹ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lúwa ní bábà lè lo 8800 èdìdí èdìdí fò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fún ẹni àkà nọ́mbà ká wọ ẹni méje àkọ́kọ́ náà àká nọ́mbà tó fi ọrẹ ìrúbọ rẹ sí àtọrẹ ìdílé àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni o oya 10 2 4 24 77 5 0 50 80 UBA UBA bọ́lá kan sí 10 2 4
5: 24
6: 77
5: 77
0: 50 0 50 8 0 80 ẹyin méjì àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan la lágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tó bá ní ọ̀rọ̀ bẹ́ẹ̀ èèyàn méjì àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọrọ̀ ìrúbọ lónìí mo ní ilẹ̀ kò lọ́wọ́ gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ orí ẹ̀jẹ̀ tó máa sọ májẹ̀mú ṣoṣo àti ìdílé rẹ̀ yẹn ìyanu máa dé ọ̀rọ̀ ìjà ni mo fi sọ wá àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 7 77 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ Atilẹ́rí Atamátà sí 10 24 24 77 50 80 aká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà ṣíṣe ogun rẹ̀ ṣíṣe òrọ́nà ìdè rẹ̀ ẹgbọ́n gbogbo ènìyàn àǹfààní kí ló jẹ́ pẹ̀yàn kéèyàn dèrè ayé kó so ẹ̀mí ẹ̀ kọ́kọ́ sáré ìjọba ọlọ́run àtòrodo ẹ̀ gbogbo tó bá kùnjọ ọlọ́run yóò fi kún mo gbàdúrà fọlọ́dọ̀ ẹbí ẹni àti ẹyẹ oníwẹ́dì náà nìbáṣì ọdún tó ń bọ̀ yóò dùnjẹ lé lọ ìlú ìyá dùn fún ọkàn wa balẹ̀ ẹgbẹ́ ká gbàdúrà fún èèyàn méjì àkọ́kọ́ àti ẹ̀yìn tẹ́ fi ọrẹ rúbọ yẹn èèyàn méjì àkọ́kọ́ àti ẹ̀yìn tẹ́ fi ọrẹ ṣe rúbọ yẹn nọ́mbà tó ń pè sí rè òun náà rẹ ní wásaap nọmba mi tó fi máa sọ ẹ̀rí rẹ gbogbo wọn tó ti rí wòsàn bá ṣiṣẹ́ òbí sàn máa sàn wà á sọ ẹ̀rí tó bá sọ ẹ̀rí kan wà á lè rí mi ìgbà ẹ̀wá wo ìyẹn nìkan wá kọ́ gbogbo èèyàn tó bá ní ìbéèrè kan tàbí kejì nọ́mbà náà ni kò lò ó dẹ̀ lè ní ká fi áàdì yẹ kó lè máa rí àdúrà àtàmátà sígbà kí ni nọ́mbà náà
5: 070 0 70 35 35 23 23 14 14 17
0: gbọ́ lẹ́ẹ̀kan sí o 070 0 70 35 35 23 14 14 17 gbogbo èèyàn lára láàárọ̀ báyìí àárọ̀ ẹ̀ ní Friday olúwo tó wà lọ́nà tó dé tẹ̀gbẹ́dá lọ́gbọ̀ olúwo tó wà ní tó dé tẹ̀gbẹ́dá lọ́gbọ̀ gbéra tó bá ti lólúwo jọ́sùn gòkè sókè níbi olúwo jọ́sùn yẹn kò sọ pé àtàmátà sí lóòjọ́ ìwọ ròdì sí olúwo jọ́sùn sí àtàmátà sí ìwọ tó o bá ní ohun tó lé tàbí olúwo tó dàrú mẹ́ lójú o fẹ́ ru tó fẹ́ béèrè sọ́nilé lórí o fẹ́ kẹ́ mú tú àṣírò ògùn yà dẹ̀bi àwa ti
6: in
0: the name of Jesus olúwo ló mọ̀ lọ́nà tó lè tẹ̀lé má dẹ̀ gbàgbé omi yẹn
6: o
0: má gbàgbé omi o omi àjíkun tí mi ń kó
6: kún
0: tó bá dẹ̀ dé mo fẹ́ fún ẹ lọ́ṣẹ ọṣẹ ló fi máa wẹ ẹgún wẹ̀pẹ̀ dà lágbára ọba tó la yàtọ̀ tó wá gbé eléyìí má tó àná ìtì ẹ̀ tètè dé múra láàárọ̀ ìbáyìí àárọ̀ yìí ní Friday má jagun mẹ́jọ lù kó tó dé tó bá fẹ́ rí mi bíi wòlíì olúwo ni láàárọ̀ yìí o olúwo tó wà lọ́nà tó gètè gbẹ́dá màmú ọ̀gẹ̀dẹ̀ yẹn bọ̀ àwa fún olóúnjẹ tó máa se wá gbọ́ sà
6: pẹ̀lú
0: ọ̀gẹ̀dẹ̀ yẹn nǹkan tó lágbàá máa ṣẹlẹ̀ torí wá sọ fún mi pé bàtà bá parí iṣẹ́ yìí ọkàn balẹ̀ ni àádẹ́ máa ṣe kánsẹ́lì lọ́sẹ̀ yìí lágbàá ọba tó la yàtọ̀ múra láàárọ̀ ìbáyìí àárọ̀ yìí ní Friday má jagun mẹ́jọ lù kó tó dé tó bá fẹ́ rí mi bíi wòlíì olúwo ni láàárọ̀ yìí o olúwo tó wà lọ́nà tó gètè gbẹ́dá tó bá ti wọkọ̀ láti wo road kò sí lè tùjú wọ́n tó wà lọ́nà ògbómọṣọ tó wà lọ́nà ọ̀yọ́ gbéra ní oṣù sọ̀rọ̀ ẹ̀ gbogbo tó jẹ́ pé oṣù wà lọ́nà òkè ògùn kò sí lè tùjú láti ìsẹ́yìn láti ṣákí látàgọ́ múra báyìí o sì lè bá wa lórí ẹ̀ ó ṣe pàtàkì púpọ̀ olúwo ló ń bọ̀ ọ́ lọ́nà tó ń gètè ẹgbẹ́dá nìbàdàn olúwa sọ wípé gbogbo àwọn èèyàn tí wọ́n bá wà ara máa bẹ̀ wọ́n
6: àbí
0: wọ́n ń bẹ ọ̀gẹ̀dẹ̀ kó tó dẹ̀
6: ìrọ̀rùn
0: ló fi máa ń jẹ tiẹ̀ ẹ wá gbé eléyìí ọ̀gẹ̀dẹ̀ náà lọ́ba mú dání oh my god apá àríṣẹ́
6: mi
0: àwọn wa lọ se nǹkan jẹ nílé ni àìrí jẹ bá dẹ̀ẹ́dọ́kùn ni òsì dẹ̀ẹ́dọ́kùn ni a bá dá eré padà olúwo tó wà lọ́nà tó gètè ẹgbẹ́dá lọ tó bá dẹ̀ dé mo fẹ́ fún ẹ lọ́ṣẹ ọṣẹ ló fi máa wẹ ẹgún wẹ̀pẹ̀ dà lágbára ọba tó la yàtọ̀ tó wá gbé eléyìí má tó àná ìtì ẹ̀ tètè dé onímọ̀jàmú gan ti sọ
4: gbogbo àwọn èèyàn tó bá tí ọrẹ support ilé mi ilẹ̀ kò rẹ tó títì ó máa ṣíbà àdẹ̀bàjọ́ ìkúlọ̀ mo fẹ́ sọ tẹ́lẹ̀ sí ayé èèyàn méje èèyàn méje ni mo pé o méje àkọ́kọ́ ni o méje àkọ́kọ́ ni o tó lè fi ọrẹ tó jọjú tó lè fi ràn wá lọ́wọ́ ká tó fi ṣe program táwọn èèyàn ó tún ríwò sọ ojú ẹ̀ sí àti tù sílẹ̀ ẹjẹ́ fẹ́ lákàna ọba ilẹ̀ UBA ni o
5: UBA
4: 10 2 4 24 7 70 7 5 0 50 8 0 8 0 orúkọ tó máa ń bẹ̀ kẹsì àtìlẹ́ àtàmátà ogo níjà ọmọ
5: rẹ
4: ẹ̀yin kan fẹ́ sọ ẹ̀rí yín máa fún ní whatsapp nọmba mi bá àti ẹ̀yin méjì àkọ́kọ́ tẹ́ fi ọrẹ tó dọ́jú support yẹn ẹ gbọ́ nọmba nọmba yìí 070 70 35 2 3 1 4 14 17
0: ẹ̀mí àwọn olú ní gbogbo ènìyàn tó bá dá sọ́rọ̀ yẹn lẹ́nìí irí àìrò tẹ́lẹ̀ ó máa débọ̀
4: ní ẹ̀rọ
0: ọ̀sẹ̀ yìí máa dà mọ́gbàgbọ́ omi ẹ tó gbé síbi rẹ́díò kó fi wẹ̀ ni o kò dẹ̀ fẹ́lẹ̀ tó kù wọ́n lé jẹ́ kó fi wọ́n ṣọ̀gbọ̀ ẹ̀ wàá rí bó ṣe máa tà lọ́sẹ̀ lọ tọ́jú owó yẹn tó kù àti gbogbo ohun tẹ́lẹ̀ fún àpẹẹrẹ ìgbàgbọ́ àṣẹwọ́ ọdún ẹ̀rọ ogun ṣẹ́ a máa bọ́ lọ́wọ́ ẹ̀ in the mighty name of Jesus lọ fọ́lọ́ mi lórí social media tó bá fẹ́ ti ń pray fún ẹ ibẹ̀ láti máa ṣe prayer fúnra wa báyìí lórí TikTok YouTube Facebook Instagram àjílóore àtàmátàsé prayer life mọ́gbàgbọ́ àjílóore àtàmátàsé prayer life tó bá dẹ̀ ti fọ́lọ̀ tán lọ sórí WhatsApp mi o lè fi sọ ẹ̀rí rẹ o lè fi sọ testimony mi mo mí o then o lè fi send ẹ̀bẹ̀ àdúrà then lè kéde o lè ní kí n fi àdìẹ sí prayer group kí wọn náà lè máa rí àdúrà tamátàsí àtàdúrà nígbà gbogbo gbọ́ WhatsApp nọmba mi ẹ má fi pè kò lè wọlé tó bá fi pè 070 0 35 2 3 1 4 14 1 7 ogun òní jà wá
5: àwọn
0: àrùn àrùn ìdè wájà jésù lolúwa
5: amen.

ẹ kú ojúmọ́. Ìròyìn yìí ká gbáńlá ayé ló ń dé sétí ìgbọ́yín láti kànnì alágẹ̀lú 96.7 FM òkè gajòkè. Eléyìí tá a kalẹ̀ sílé funfun Báláwo Fẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn. Ṣéun Àríbìkọ́lá lórúkọ mi. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Ẹgbẹ́ òṣèlú PDP òun APM ni wọ́n fọwọ́sowọ́pọ̀ ní bí gómìnà Ṣèyí Mákindé ṣe ti kéde láti díje fúnpọ̀ ààrẹ lọ́dún 2027. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ní ìpínlẹ̀ ti Benue látàrí àìsàn owó oṣù. Ẹkùn ti Tehran ni wọ́n ti ṣí ọ̀pá ti Hormuz fún ọkọ̀ ojú omi tilẹ̀ China. Orílẹ̀-èdè Iran ló ṣàlàyé wípé ilẹ̀ Amẹ́ríkà ni ò tíì jẹ́ kí ìwé ìrìnnà kó jáde bọ́ta fún àwọn fún ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Ní báyìí ẹgbẹ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti kéde èròǹgbà rẹ̀ láti díje fún ipò ààrẹ lọ́dún 2027. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lọ́jọ́bọ̀ nígbà tí igun kan nínú ẹgbẹ́ òṣèlú ti PDP eléyìí tí ó wà ní abẹ́ ìgbárùkù ti gómìnà àti ẹgbẹ́ òṣèlú ti APM ni wọ́n fọwọ́sowọ́pọ̀ tí wọ́n sì ṣàlàyé wípé àwọn ó ṣe bẹ̀ sínú ìkòkò kan náà nínú ètò ìdìbò àpapọ̀ lọ́dún 2027. Ẹgbẹ́ òṣèlú méjèèjì ọ̀hún ni wọ́n fi ọwọ́ sí ìwé àdéhùn mo gbà mo jẹ́ han nílùú Ìbàdàn lọ́jọ́bọ̀ Thursday lánàá òde yìí. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ gómìnà ní ìpínlẹ̀ ti Ondo Olúṣẹ́gun Mímíkò ni ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti All Progressive Congress APC. Mímíkò ló kéde wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó wà tẹ́lẹ̀ lọ́jọ́bọ̀ Thursday tó sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ti APC ní ìlú Ondo. Ibi tó jẹ́ wípé ẹni tí ó jẹ́ alága fún ẹgbẹ́ náà Kọ́lá Wọlé Babátúndé àti àwọn èèkàn Kùgù nínú ẹgbẹ́ òṣèlú náà ni wọ́n gbà wọlé tọwọ́ tẹsẹ̀. Ìròyìn ló ti kọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé gómìnà nígbà kan rí ọ̀hún Yun Mímíkò ni ó ṣèjọba lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìpínlẹ̀ náà. Bó ṣe wá kúrò nínú ẹgbẹ́ òṣèlú tó wà yìí ni ìròyìn kan ti ń fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó jẹ́ alátìlẹyìn ẹ̀ ni wọ́n ti kọ́ kúrò nínú ẹgbẹ́ òṣèlú lọ sínú ẹgbẹ́ òṣèlú ti APC lọ́dún 2025. Eléyìí tí àwọn òwòye wò pé ìgbésẹ̀ ọ̀hún gan ló ti ń gbé láti ní ìbáṣe papọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú tó wà lórí àpèrè. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ nípínlẹ̀ ti Benue ni wọ́n ti gùnlé ìyanṣẹ́lódì ọlọ́sẹ̀ méjì báyìí tó jẹ́ oníkìlọ̀ látàrí pé wọn ò san owó oṣù wọn àti àwọn owó míì tó ní ń ṣe pẹ̀lú àjẹmọ́nú wọn. Ẹgbẹ́ ọ̀hún nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ ọ̀hún Joshua Adia àti akọ̀wé Musa Yusuf tí wọ́n tọwọ́ bọ̀ nílùú ti Makurdi. Ibẹ̀ ni wọ́n ti ṣàlàyé wípé ìyanṣẹ́lódì náà ni ó gbìnàyá látàrí pé gbèdéke ọjọ́ tí wọ́n ti kọ́ fún ìjọba ìpínlẹ̀ ọ̀hún ni ó ti wá sopin. Níbàámu pẹ̀lú àlàyé wọn ni ẹ̀ka ti ìgbìmọ̀ ìpàṣẹ ti ìpínlẹ̀ ọ̀hún pàápàá ti ẹgbẹ́ náà ni wọ́n ní ìpàdé papọ̀ lọ́jọ́ 21 oṣù kẹrin tí wọ́n sì ń béèrè fún àwọn owó àìtí ìsan wọn ti oṣù kẹta àti oṣù kẹrin. Eléyìí tí wọ́n ní àwọn ìjọba ìbílẹ̀ ló jẹ wọ́n ní tìbútòrò ìpínlẹ̀ náà. Ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ṣàlàyé pé inú àwọn ní kò dùn bí ìjọba ṣe ti kọtí ọ̀gbìn sí ìbéèrè náà. Ihun gan lọ́wọ́ fà á tí àwọn fi súnkàn ògiri tí wọ́n sì bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 14 gbáko tó jẹ́ oníkìlọ̀ lákòókò yìí. Ìròyìn láti ilẹ̀ òkèèrè. Orílẹ̀-èdè ti Iran náà ti ṣí ọ̀pá ti Hormuz fún àwọn ọkọ̀ ojú omi tilẹ̀ China níbàámu pẹ̀lú bí orílẹ̀-èdè ọ̀hún ṣe ti gba ìlànà àtẹ̀lé eléyìí ti ilẹ̀ ti Iran tí wọ́n ń là kalẹ̀. Wọ́n sì ṣàlàyé wípé àwọn ọkọ̀ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní rìn láti òru gànjọ́ ọjọ́rú. Ìgbésẹ̀ ọ̀hún lọ wáyé nígbà tí wọ́n ní ilẹ̀ Iran ni ló sokùn ètò ààbò lé dẹ̀yìn pàápàá jùlọ lẹ́kùn ti ọ̀pá ti Hormuz náà láti ọjọ́ 28 oṣù kejì
tí wọn ò sì jẹ́ kí àwọn ọkọ̀ tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè ti Israeli pẹ̀lú ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n láǹfààní láti kọjá ní gbọ̀njẹ̀ náà látàrí pé orílẹ̀-èdè méjèèjì ni wọ́n ní wọ́n gbójú agàn sílẹ̀ ti Iran. Ẹ̀wẹ̀ ìkan kùgù kan iléeṣẹ́ ti iléeṣẹ́ ọmọ ológun ti orílẹ̀-èdè ti Iran lọ ṣàlàyé lọ́jọ́bọ̀ wípé àwọn ọkọ̀ ojú omi tó tó bí 30 níye ni wọ́n ti gba ojú ọ̀pá àti Hormuz ọ̀hún kọjá lálẹ́ ọjọ́rú. Ẹ̀ka ìpàṣẹ ọ̀hún ni wọ́n tún fi kún pé àwọn orílẹ̀-èdè lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ti gba ìlànà àtẹ̀lé ti ilẹ̀ ti Iran là kalẹ̀ ni wọ́n láǹfààní láti gba ojú òpó náà. Lábala ti ààrẹ ìdárayá orílẹ̀-èdè ti Iran ẹ̀ka tó ń bójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ń bẹ̀ ni tí ó jẹ́ ìkan àkùgò lọ́jọ́bọ̀ ọjọ́ Thursday ló ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìwé ìrìnà ni àwọn ò tíì rí gbà fún ikọ̀ agbábọ́ọ̀lù ti àpapọ̀ orílẹ̀-èdè náà láti kópa nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026 tí ó wáyé nílẹ̀ ti Amẹ́ríkà níbàámu pẹ̀lú àlàyé tí wọ́n tẹ̀ bọ́ta ẹni tí ó jẹ́ adarí fún ẹ̀ka eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní orílẹ̀-èdè ọ̀hún ìyún Medin Taj ló fìdí ẹ̀ múlẹ̀ wípé ìgbésẹ̀ alágbára ni yóò wáyé pẹ̀lú àjọ tó ń bójútó eré bọ́ọ̀lù lágbàáyé lónìí tàbí lóòrọ̀ ọ̀la tí wọ́n sì máa béèrè fún ìfinilọ́kànbalẹ̀ tó dógbe. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ tó sọ bọ́ta ó ní àwọn agbábọ́ọ̀lù náà ló yẹ kí wọ́n rìn àjò lọ sí orílẹ̀-èdè ti Turkey pàápàá jùlọ níbi tó jẹ́ olú ìlú orílẹ̀-èdè náà yún Ankara eléyìí tí wọ́n fi máa ṣe ètò ti ìfikasílẹ̀ tó sì wà lára ọ̀nà àtẹ̀lé láti gba ìwé ìrìnà. Ilẹ̀ Iran wọ́n ti wà pẹ̀lú ogun pẹ̀lú orílẹ̀-èdè ti Amẹ́ríkà òun ti Israeli láti ọjọ́ 28 oṣù kejì ọdún tá a wà ń bẹ̀ yìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti gbé ìgbésẹ̀ ti fìdí ẹjọ́gun omi tó sì ti wáyé láti ọjọ́ 8 oṣù kẹrin ọdún yìí. Ikọ̀ agbábọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè Iran tí ọ̀pọ̀ èèyàn túmọ̀ sí ikọ̀ ti Meli ni wọ́n ní wọ́n tẹ̀dó sí apá ti Tucson, Arizona lákòókò tí wọ́n ní ìṣede ife ẹ̀yẹ àgbáyé ọ̀hún àti ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè náà àti orílẹ̀-èdè ti New Zealand yóò gbìnàyá nílùú ti Los Angeles lọ́jọ́ 15 oṣù kẹfà kó tó di wípé wọ́n máa wàá kò pẹ̀lú ilẹ̀ ti Belgium, Egypt ní abala ti G tí wọ́n pè wọ́n sí. Kí n tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tó ṣúyọ nínú ìròyìn ọ̀hún lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ òṣèlú PDP òun APM ni wọ́n ti fọwọ́sowọ́pọ̀ níbi gómìnà Ṣèyí Mákindé ti kéde póun ó díje dupò fúnpọ̀ ààrẹ lọ́dún 2027. Àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì oníkìlọ̀ nípínlẹ̀ ti Benue látàrí àìsàn owó oṣù wọn. Ẹkùn ti Tehran ló ti ṣí ọ̀pá àti Hormuz fún ọkọ̀ ojú omi tilẹ̀ China. Orílẹ̀-èdè Iran ni wọ́n ti ṣàlàyé wípé ilẹ̀ Amẹ́ríkà ni ò tíì fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ọ̀hún ní ìwé ìrìnà láti kópa nínú ìdíje ti ife ẹ̀yẹ àgbáyé ọdún 2026. Fún àwọn ìròyìn yìí àti ìròyìn míì tó ń ti ìkànnì yìí jáde ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé pẹ̀lú ìtànà www.lagelufm.com. Èyí ló pín ìròyìn tó ń dé sé ti gbọ́ yín láti kànnì Lágelú 96.7 FM. Ẹ lè tẹ̀lé wa lórí àtẹ ti X pẹ̀lú ìtànà Lágelú FM 967 tàbí kí ẹ fẹ́ràn wa lójú òpó ti ìbánidọ́rẹ̀ẹ́ yún Facebook lójú ewé Lágelú FM 96.7. Túndé Ọláwúwo ni olóòtú ìròyìn yìí pẹ̀lú ìrànlọ́wọ́ Babátúndé Morónkejì Ṣéun Àríbíkọ́lá ló ti ń ròyìn. Akúọlá Jimoh ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa òní ọ̀sán wa sèré.

ayé kan pa ara ile yan lo tare mo gbagbo ninu enikeni gbagbo ninu ara re opolopo ore na ntale ore o dale ni gbogbo eniyan ma bira re lere so ti leni to ja okule ri abi to da o ma bira re lere wo sugbon se won o ja yan kule be ni se o da yan se o da yan kule se o gba se lowo won emi o mo di ta fi fe so pe kologun mo rogolo lai se pe won o si ogo ti e mo ti e o lagbara o ma wi bayi ni sawo won lode ofofo le apojoro ni sawo ilu ete eyan ti nbe lejo so re mo kiyin eku wa la inu iku aroye bayi ni mo peye baka ofofo gbegba enu ope dulo mo so si nibi kiti teyin o baje ofofo ati amebo egba ta buru ni mo ko seju mi bayi ke si pe nle ejo kọlọ mọ kó wa yọ ẹgbọn ṣó o ti lọrẹ kan tó ti já ọkulẹ rí ṣá ẹni ọrẹ dá o mọ fi ṣèpinu ẹni abínibí ń dání o ọrẹ ni wá ìmọ̀ pa àlejà ó ní tí mo fẹ́ fàyọ o thank God it's Friday ọ̀rẹ́ mi kan dà mí rí ó ìhìn lè gbàgbé ọ̀gá mi kan dà mí rí ìhìn lè gbàgbé èèyàn méjì ìsàpadànù rọ bẹ́ẹ̀ ni wọ́n ń pa fún obama ẹni tí ń pa fún ìyàwó mọ̀ alhaji jalaruru baba mo ri yin bẹ́ẹ̀.

0: orí báyìí ló ní ṣe ìyànjú ni kó wá ń bá ká borí bá gbé nílẹ̀ dá tó lè rọgbọ́n dá. Orí ní gbé ni ká tó soríire. Àtàrí ló ṣe lẹ́nì ní fẹ́ni tí orí bá hàn lé mọ̀. Borí bá sorí ìkẹ́ bó ṣiṣẹ́ díẹ̀ yóò lówó ní ńlá. Borí bá sorí ọlá yóò rìnà kore. Bí ẹ̀dá bá yan orí ìdààmú irú wọn ní ṣe wàhálà. Bọ́lọ́wọ́ bá fọwọ́ ẹ̀ kó pàǹtí ọmọ aráyé wá ní orí náà ní ṣe dájọ́ orú wọn. Bẹ́ni bí bá fọwọ́ ẹ̀ fa nǹkan bí sórí ara wọn. Ọmọ aráyé wá sọ pé lọ́wọ́ orí ni. Ẹsẹ̀ ń bẹ́ ń bẹ̀ wọn pé lẹ́jọ́. Orí náà ló dáràn lọ́wọ́ gbogbo èèyàn. Orí ọba ní dádé.
1: Orí mi mọ́ tàn mí jẹ.
2: Ẹ̀ẹ̀dá mi mọ́ tàn mí jẹ
0: o. Orí abiamọ ni máa ń fún wọn lọ́mọ, orí èèyàn ni máa ń gbére pàdé yàn.
1: Orí mi mọ́ tàn mí jẹ.
2: Ẹ̀ẹ̀dá mi mọ́ tàn mí jẹ o.
0: Yorùbá wò sòsòsò wọn ní orí báyìí la fi mẹ́ran láwo.
2: Èmi dàgbàlagbà kí n lówó lọ́wọ́.
0: Ìgbórí tẹ pàṣẹ.
1: Orí mi mọ́ tàn mí
0: jẹ. Ẹ̀ẹ̀dá mi mọ́ tàn mí jẹ o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ọ̀pọ̀lọpọ̀ ògbésẹ̀. Ẹni oríire òyìn ọ̀rẹ́ tí yan ọ̀rẹ́ méjì mẹ́ta. Big Man Presenter Mr. Nakin.

Orí rẹ oyan rẹ orí rẹ olóde iwọ sire gbogbo aso lo nwa.

Ẹwọ́ ẹjẹ́ ṣe báyìí ẹjẹ́ ṣe báyìí bàbá AK 47 bàbá ti kó ìbọn àdúrà dé ṣùgbọ́n ká tó lọ tajà mò ń bọ̀ mò ń bọ̀. Ǹjẹ́ ń ṣáré kí àwọn èèyàn lórí Facebook Lágélú FM díẹ̀ sí. Ogúntọ̀nà bóyá ẹ̀jẹ̀ ń dojú ọjà náà Ogúntọ̀nà Tẹnidádé Shakirat Timothy Gbọ́lágadé Moriyembe ẹ̀jẹ̀ ń tajà bàbá AK 47 ti kó bọ̀dé ìbọn àdúrà ni o àwọn ọ̀tá wa wọ́n fẹ́ yìn mọ́ bóyá ojú ọjà. 96.7

0: 72 hours with God. Pẹ̀lú bàbá wa bàbá Adua AK-47. Wọ́n máa wáyé lọ́jọ́ Friday May 29, Saturday May 30, àti Sunday May 31 lọ́dún yìí. Lórí òkè náà mọ̀ wọ̀ ìlú Àpàtẹ́rẹ́ Ìbàdàn. On the 31 yẹn gẹ́gẹ́ lọ́jọ́ tàbí bàbá Adua AK-47. Ẹni tí Ọlọ́run lò nínú ayé onípojúpo káàkiri àgbáyé. Ó yẹ gbogbo ènìyàn já pàdé lórí òkè Adua náà mọ̀ wọ̀. Ibi tó ti fọ́pọ̀lọpọ̀ èèyàn ló ń jẹ lọ́fẹ̀ẹ́. Ìwọ náà máa bọ̀. Àwọn jàǹtẹ̀jàǹkàn sí Ọlọ́run aláyè ló máa wà ńbẹ̀. Tó ìmọ̀ pọ̀lọpọ̀ àwọn olórin ẹ̀mí láti wọ ròdù Ìbàdàn. Ẹ wọ mọ́tò ejòkú, pátá ejòkú, ẹ wọ mọ́tò Àpàtẹ́rẹ́. Lórí òkè Adua náà mọ̀ wọ̀. Fẹ́kúnrẹ́rì àlàyé. Nọ́mbà sí ni kẹ́ ẹ máa pẹ̀. 09033933006 tàbí 00664814455.
1: Ògo fún Ọlọ́run ní òkè ọrun àti ní ayé àlàáfíà. Ìfẹ́ inú rere sí ènìyàn. Mo gbàdúrà o, òpin ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ òpin ẹ̀mí yín. Mo gbàdúrà o, òpin ọ̀sẹ̀ yìí kò ní jẹ́ òpin ẹ̀mí ọmọ. Òpin ọ̀sẹ̀ yìí ẹni bá ogun níbẹ̀. Gbogbo ìṣòro àti ogun tó dúró de ìparí oṣù, ìparí ọdún, ìparí ọ̀sẹ̀, lórúkọ Jésù, ìparí òní káyé. Gbogbo agbára tó ló ń fẹ́ dààmú yín lóṣù tó wọ̀ yìí, bóyá agbára yẹn tẹríba. Mo gbàdúrà o, bẹ́ẹ̀ ṣe parí ọ̀sẹ̀ yìí, àánú òní parí fún yín. Ìrànlọ́wọ́ òní parí fún yín. Ẹ ó máa ń ṣe. Láàárọ̀ ẹ ó máa ń ṣe. Ní àṣálẹ̀ ẹ ó máa ń ṣe. Ọkùnrin yín máa ṣe. Obìnrin yín máa ṣe. Bẹ́ẹ̀ ló máa rí. Mo gbàdúrà ìlérí ó ṣe fún yín. Matthew, bàbá mi, ẹ sọ fáwọn èèyàn láàárọ̀ ọjọ́ Sunday. Ẹ tún kó àwọn ọmọ lọ́wọ́. Màá súre fún gbogbo àwọn ọmọ, gbogbo ẹ̀yin òbí. Láàárọ̀ ọjọ́ Sunday, ẹ jẹ́ àmúra o. Ìlérí Ọlọ́run yóò ṣe fún wa. Ẹ wá wò mí sá. 72 hours with God. Àtìtì oṣù yìí, on the 29, 30 and 31, lágbára Ọlọ́run. Gbogbo àwọn èèyàn tó bá wá bẹ̀, ńlá bọ̀, lágbára Ọlọ́run. Ọlọ́run ó bá wa bọ̀ wọn. Bí Ọlọ́run ṣe wà àti bẹ́ẹ̀ mẹ́rin sí ń bẹ̀. On the 29, o ló máa bẹ̀rẹ̀. 30 and 31. On the 31 yẹn gangan, o lọ́jọ́ bẹ́ẹ̀ tèmi. O máa lágbára. Matthew, a máa celebrate látàárọ̀ bí agogo mẹ́rin ọ̀sán lọ́jọ́ on the 31 yẹn. Mo tún lè kàn sí. Mo gbàdúrà gbogbo ẹni tí ń sàmì ibi ò ní bá yẹn. Gbogbo ẹni tí ń sàmì àánú ọmọ sọ̀rọ̀ lórí yín. Ìrànlọ́wọ́ yóò máa dìde fún yín. Matthew kínra ní fún wa lónìí. Ohun tí mo ní òun náà ní ìwé Romans chapter 12 láti verse 1. Ẹ gbọ́ ohun tọ́lọ́run sọ ń bẹ̀.
2: Nítorí náà. Mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn.
1: Mo fi ìyọnu Ọlọ́run bẹ̀yìn ara.
2: Kẹ́yìn kí o fi ara yín fún Ọlọ́run.
1: Ẹ fi ara yín fún Ọlọ́run.
2: Ní
1: ẹbọ ààyè mímọ́. Ìtẹ́wọ́gbà.
2: Èyí ni
1: iṣẹ́ ìsìn tó tọ̀nà.
2: Kí ẹ
1: má sì da ara yín pọ̀ mọ́ ayé yìí.
2: Ṣùgbọ́n
1: kí ẹ parada láti di tuntun nínú èrò iná yẹn.
2: Kẹ́ ẹ
1: lè rí di ìfi Ọlọ́run.
2: Tí
1: ó dára.
2: Tí ó
1: sì ṣe ìtẹ́wọ́gbà.
2: Tí ó
1: sì gbìmọ̀ gbọ́ o. Matthew, ó ní ẹ parada láti di tuntun nínú èrò iná yẹn. Ohun tí mo fẹ́ mú jáde lónìí. O ní èrò ọkàn ènìyàn. Matthew, èrò ọkàn ènìyàn. Ogun tó o bá ti lè sẹ́ láti inú ọkàn rẹ̀ o lè sẹ́ lójú ayé o. Matthew, gbogbo ohun tó o bá fẹ́ dà láyé inú ọkàn ni ló ti bẹ̀rẹ̀. Ìwọ wo ìránṣẹ́ Ọlọ́run, iṣẹ́ Olúwa. Téèyàn bá fẹ́ kíjọ rẹ̀ ó kúrò, kì í sórí ẹnu inú ọkàn ni ó ti bẹ̀rẹ̀. Lójú ẹsẹ̀ tó o bá ti gbà pé ìjọ yìí gbọ́dọ̀ kúrò, o wà máa wá gbogbo ọ̀nà. Kí ló yẹ kí n ṣe? Àdúrà wo ló yẹ kí n gbà? Àwọn wo ló yẹ kí n bárẹ̀? Bíbélì wo ló yẹ kí n kà? Tí ìjọ yìí ó fi ṣe kí ni o? Tí ó fi kúrò? Ìmídélè tí èrò ọkàn rẹ bá ti yí padà pé nǹkan yìí possible lójú ẹsẹ̀, ọ mọ̀ wá solution, ọ̀rọ̀ wá sí. Ẹnìkan gbọ́rọ̀ mi, ayé rẹ máa grow. O sàmì ayé rẹ máa grow. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ ká yé àwọn ọ̀dà ṣùgbọ́n èrò ọkàn wọn kò yí padà. Bẹ́ẹ̀rù ọkàn ọba ti yí padà. Ayé èèyàn ò ní kú olójú kan. Ìwọ wo ohun tí ìwé òwe wí? Ìwé òwe ó fi ìdí ẹ̀ múlẹ̀ ní chapter 23 verse 7. Máa gbọ́ ohun tó sọ o.
2: Nítorí pé
1: bó o ṣe ń rò lọ́kàn rẹ̀
2: sà. Bẹ́ẹ̀ni ó rí.
1: Ṣojúbọ́, as a man thinketh in him, so is he. Ohun tó o bá ti rò lọ́kàn rẹ̀ n ló máa ṣe kí ni o? N ló máa rí. O ò lè rí nǹkan tó o rò. O ò lè rí kó wá sí ìmúṣẹ. That is why o gbọ́dọ̀ think right. Tó o bá think right, o ò lè rí right. O ò lè rí yanu. Ẹnìkan sàmì ìrànlọ́wọ́ máa dìde fún ọ. Matthew, ìwọ wo obìnrin onísun ẹ̀jẹ̀? Wo ìrònú rẹ̀. O rò nínú rẹ̀ pé tí n bá lè fi ọwọ́

ẹ̀yin tèmi tẹ́ wà pẹ̀lú mi lórí Facebook mo ti kí yín o. Rọ̀ṣídàtù Adẹ́rìn Ìtọ́ wọ́n ní ẹkú iṣẹ́ ọpọlọ láti Lágelú FM à ń kí yín bẹ̀. Àwọn náà ń kí yín. Adéwùmí Cousin Adékazin yẹn. Mo kí yín, mo kí yín. Ọlásìndé Àbí.

0: dáre nu.
1: Etí ilẹ̀ ṣáfi gbọ́.
0: Bọ́ọ̀ ni ẹ̀yin ti kòrónú. Kòrónú kò sí ronú. Ẹ̀yin ti God's power nìyẹn ẹlẹ́wà. Ẹ̀yin ti finance sílẹ̀ ọmọlájire. Ẹ̀yin tó ní kẹ́ kíkẹ́ là ń kẹ́. Ẹ bá ń kí kàpó làlà. Ẹ kí bébí lọ́ọ̀yà náà ń bẹ́ o. Bọ́ọ̀ ni ẹ̀yin ti fátúsí odò dúdú. Bó ni ìṣọ̀kan, ìṣọ̀kan ò ní bàjẹ́. Agbolé àbẹ́tẹ̀. Ẹ̀yin ti kàbírù yàrò kábígàn. Èèyàn ti gástábù ọba móbì bàbá ẹ̀ mọ̀ ṣe gbogbo gbá. Bó ni ẹ̀yin tójú ọ̀rẹ́ méjì.

àwọn bẹ́yẹrúnkà àwọn tòjé níta kínlóye ọgbẹ́ yìí ti yànà rẹ fí mo rí yó ìyàwó àfa nǹkan ń bẹ̀ ní junction ẹ̀yìn ti géètì ẹ má ń tọ́jú ẹja ńlá ẹja ńlá gangan ní géètì lẹ́gbẹ̀ẹ́ bá mi akin olúgbadé náà.

lágẹ̀lì fm láyé gbọ́ adẹ̀tùngbé tó jẹ́ kọ́ mọ̀ ọlàwálẹ̀ amsaf ní atọ́kùn béèrè lọ́wọ́ sulaimon láti ìbàdàn dẹni wẹ̀ top striker malo good níbi castle sport o ẹni gíga lè testify sí àtẹni tó short o yà á bí wọ́n dikọ́ kennedy lágẹ̀lì fm ní best radio station mo lè sọ ní ẹni wẹ̀ ifun police station lágẹ̀lì fm òkè gajòkè.

0: àtúntì dé láàárọ̀ yìí. Ìyẹn láti gbẹ̀yìn ti Adébẹ̀. Ta bá ń sọ nípa ìròyìn eré ìdárayá. Jẹ́kẹ́mọ̀. Ó ti di ìtẹ́tí sí báyìí. Jákèjádò lè àgbálá ayé. Ìròyìn eré ìdárayá lẹ́sẹ̀ kùkú nípínlẹ̀ Ọ̀yọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà. Nílẹ̀ Adúláwọ̀ àti káàkiri gbogbo àgbálá ayé ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó ṣọ́ wa lọ fún tànà. A dẹ̀ tún ti padà. Ìyẹn láàárọ̀ tèní láyọ̀ àti ní àlàáfíà. Tá a sì nígbàgbọ́. Ìgbé bá a ṣe dé lálàáfíà náà lábẹ́yìn tí a náà lálàáfíà. Lágbára Ọlọ́run, àlàáfíà ara wa ò ní di fíafíà lógún Ọlọ́run. Ọdún iléyà tá à ń wò yìí. Yóò bá wa láyé, yóò bá wa láàyè. Yóò bá wa láàyè tó wù wá lógún Ọlọ́run. Gbogbo tá a fi sọdún iléyà. Ìrọ̀rùn ló máa bá dé fún àwa àtẹ̀yìn náà. Bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹ nìyẹn. Assis Ademola aka Granny Saga. Òun ló máa jẹ́ kẹ́ ẹ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá abẹ̀yẹ. Ọ̀gá wa Túnde Ọláwo olólùtú ètò Alex Ferguson ti jáde olóko dáná ló kọ mi. Olóko elé tó ń dáná ìròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè Yorùbá tiantia the sport actor. Actor elé tó wà active. Ẹ wò wá ní Facebook Lágelu 96.7 FM. Ẹ láìkí ẹ, ẹ fọ́lò péèjì wa. Kẹ túmọ̀ láǹfààní láti mọ bá wa ṣíà ẹ. Bákan náà ní TikTok àti tìjáde olóko dáná sport actor. Ó mọ̀lẹ̀ ń bẹ̀ yẹn náà. Ẹ jẹ́ gbádùn ẹ̀ sọ́wọ́ iwájú ń bẹ̀ yẹn. Ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn alákòóso ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Galatasaray. Wọ́n jẹ́ odi mímọ́ ìgbé. Tó bá dòpin sáà yìí tí Victor Osimhen bá lòun fẹ́ kú lọ́dọ̀ àwọn ẹ̀kọ́ sókùn kankan lẹ̀ táwọn ìmúṣọ. Ibì kan sáà ló gbà lọ́dọ̀ àwọn. Akẹdẹ́mí ọ̀dọ̀ àwọn kan ló ti bẹ̀rẹ̀ débi tá a sọ pé níwọ̀nba àgbà tó ti bẹ̀rẹ̀ ń bí ibi náà ló rì táyà sí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ń jẹ́ odi mímọ́ ìgbé tó bá ti dòpin sáà yìí. Bá a bá rí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá lè kó igbó sí lórí dáadáa. Kò sí láìfi ń bẹ̀ tó bá ti sọ fáwọn pé òun lọ. Òbí pé báyìí gan, àwọn ti fi súná, àwọn ti fi inú wọ̀bẹ̀ báyìí o. Ìyẹn mọ́ wá replacement Victor Osimhen. Torí àwọn mọ̀ pé lópin sáà yìí. Mọ́lẹ̀ oṣù òsì, àfẹ́ tí ò bá nílé bá ló kù. Victor Osimhen ò súnmọ́ kó lọ. Tó bá ti á dòpin sáà òun, bá a bá ti ríwọ tó o bá ti kógbó sí. Tó o kógbó sí Victor Osimhen lórí láti wá sọ́dọ̀ tiẹ̀. Kò sí láìfi ń bẹ̀ sáà mọ̀ múra 150 million. 150 million euro ni kò mọ̀ múra lẹ̀. Kò sí láìfi ń bẹ̀ tó bá ti jẹ́ pé ó sọ fáwọn pé òun fẹ́ mọ̀ lọ, àwọn ò lè búso. Ìyẹn láti mọ̀ lọ. Bí nǹkan ṣe rí lápá abẹ̀yẹn nìyẹn. Ẹ jẹ́ á tẹ̀sọ́wọ́ iwájú. Bá a bá ń sọ nípa ìdíje ti Federation Cup. Ìpele ẹlẹ́nu 64 báyìí. Tó jẹ́ pé koto ẹ̀ wọ́n yí koto ẹ̀ yẹn lénìí. Wọ́n yí koto lénìí. Ìyẹn nílùú Àbújá ibẹ̀ wọ́n ti yí koto. Ìdíje ọ̀hún gangan ó gbìnàyà. Tó bá ti ń di ogúnjọ́. Ogúnjọ́ ni ó mọ láǹfààní àti gbìnàyà. Ìyẹn lọ́jọ́ ọjọ́ Wednesday ti ń bọ̀ nù o. Bákan náà àti Thursday náà ọjọ́ 21. Round of 32. Ọjọ́ 17 àti ọjọ́ 18 ìyẹn nínú oṣù karùn-ún bí nǹkan ó ṣe wáyé nù nípa ti round of 32. Round of 16 ọjọ́ 3 oṣù kẹfà. Ọjọ́ 3 oṣù kẹfà. Quarter final ọjọ́ 11 oṣù kẹfà. Bí wọ́n ṣe láǹfààní láti pi amọ̀ ẹ lẹ́nu. Bákan náà semi final ọjọ́ 15 àti ọjọ́ 16 June 15 àti June 16 ó ní semi final. Àṣekágbá President Federation Cup yóò mọ láǹfààní àti wáyé tó bá ti ń di ọjọ́ 17 oṣù kẹfà June 27. Bí nǹkan ṣe rí lápá abẹ́yẹ nìyẹn tá a bá ń sọ nípa President Federation Cup. Láti bẹ̀ ká sanwó iwájú. Bá a bá ń sọ nípa ìdíje eléyìí ti ń lọ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ìdíje ti ń lọ nílẹ̀ Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Eléyìí ti Nigeria Football Coaches Association eka ti ipinle Oyo awon ti gun ti Ibadan North East Grassroots Developmental Unit iyan GDU awon won gbe idije awon awon na gbe dari kekeke bayi lati je pe ko le dun ki gbogbo le kan si ko le lo iyan ni ilana atele lai ni si ogun mi o temi nbe Edinburgh gbogbo Scotland Edinburgh gbogbo Scotland e to se alagba tero idije ounu baba so nipa Edinburgh under 13 Ileya football championship ile to ti wo ipele to lapere bayi o awon esi vigabaga ile to lanfani ati waye lana iko egbe agbabolu ti Springwell ojiya sunshine lona ami ayo meta sodu ni bi nkan se ri lana nu ifigabaga ti o mo lanfani ati waye leni ni papa isere Okebadan High School ibe lo tin lanfani ati waye iko egbe agbabolu ti concept won ati campus lago meta ni asegun sa won ati honorable arole lago merin niyan oni o mo lanfani ati waye baba nso nipa awon ifigabaga to waye lana atawon ile to tun ma lanfani ati waye leni Edinburgh under 13 Ileya football championship bi nkan se ri niyan lana won gbe jade awon agbabolu ile ti o ja si agbabolu to daju ninu dije ti league ile gesi iye futi sai a gbe yewo leni a gbe yewo laaro yi baba nso nipa EPL best player of the season nominees inu awon mo oye ti won se daada agbabolu wo lo ni kan amuye iyen ni sai ile ti o tenu bodu laipe yi ninu gbogbo awon ti kakale hun to ni kimi to ni kimi pelu akole to ni sai to ye ko lanfani ati gba mi eye player of the season inu dije ti league legacy a nbo lapa abeyen a ma gbe yen yewo laaro yi lati be ka sun wo waju *347*1004*#. Tabi www.cashier.ng awon eyan ti jasi leni ni leya cashport abi leni ni cashport ni cashport ni ko leya cashport o ni cashport sugbon o gbenu lera won na ni ojo bi melo ni sin leya cashport ma ze mo ja o ton pe gbogbo ticket to tin play lati ibere osu yi ta ba so nipa ti cashier anfani meta ni o fun o yato si pe ticket yin o fun lanfani iyen lati je ti ojojuma number yen to fin play yen na ni o tun fun ni anfani ati je pe ki number ohun ko le ko pa dinu ti Friday cashport ele ti o lanfani ati waye leni ojo jimo la ma se cashport ti Friday iyen tun wa duro sibe o ticket ohun bakan na yo tun fun ni anfani lati je pe ko le ko pa ninu draw ti Ileya cashport owo ta lanfani ati pin owo ti lo bi 50 million ni o nibi ti eyan ko ti je 500,000 ati eran agbo to duro dede eran agbo ti se agbo to fo kada wa gbe ni o bo ba ti e mo lokada wa lati wa gbe nbe ba de bi agbo ohun ni olokada o so fun pe to e so fun mi tele mo e fi agbo okada gbe ru agbo bayi e lo gba capstar abi ke gba Micra gan e ko gbogbo city nu e ko ki agbo ohun ko to le wo be ni *347*1004*#. *347*1004*#. Tabi www.cashier.ng iyen ko duro ba hun anfani alailegbe lati je cashier o na ni pe to ba le yin ticket meta so se lekan na o ti yi oba o nbeta lekan na 15 nu anfani alailegbe ni o de ba number to ba fi ja ticket meta lekan na lati gbenu city cashier ise pe o play kan iyun ko la nso o o play meta lekan na 90 slot lo gba bi gba to ba play 90 ticket eyo kun duro fun 30 ticket ka le mi ni wo ni o da mefa bo ya je 180 yo aku number ti o ba number mi fi gabaga yato si pe ticket ohun fun lanfani ati je ti Friday cashport leni anfani alailegbe tun ni lati je pe ki number ye le duro ko le niki mi dada saju ti Ileya cashport bi nkan se ri lapa abeyen niyan olùkọ́ ni àgbà ọ̀jẹ̀ torílẹ̀-èdè ti France bàbá sọ nípa Didier Deschamps ó ṣàlàyé ìdí tí Eduardo Camavinga tó fi jábọ́ nígbà tó ń kéde àwọn agbábọ́ọ̀lù 24 26 man squad ilé tí ó láǹfààní àti ṣojú orílẹ̀-èdè ti France nínú ìdíje ti fi ẹ̀yẹ àgbáyé Eduardo Camavinga ó jábọ́ ńbẹ̀ tá ń lè fọkàn sí ìpé Camavinga lè jábọ́ nínú àwọn agbábọ́ọ̀lù tí ó lọ ṣojú orílẹ̀-èdè ti France olùkọ́ ni Didier Deschamps jẹ́ òdi mímọ̀ ìpè ní sáà yìí Eduardo Camavinga ò jọ Camavinga tá a mọ̀ tẹ́lẹ̀ kò sábò sí ńbẹ̀ Camavinga ò jọ Camavinga tá a mọ̀ tẹ́lẹ̀ Camavinga tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gan tí wọ́n máa ń fún ládùá ìpè ni wọ́n ń gbé sẹ́ ní sáà yìí pé ìdí nìyẹn tó ṣe jábọ́ kò sí nǹkan míì ńbẹ̀ o kò sí nǹkan míì ńbẹ̀ ilé ti Eduardo Camavinga tó fi jábọ́ nínú àwọn agbábọ́ọ̀lù tí ó lọ ṣojú orílẹ̀-èdè ti France. Ẹja lójú ọjà bá a bá dé àwọn agbábọ́ọ̀lù wo ló kù ńbẹ̀ àwọn wo ló wọ 26 man squad fún orílẹ̀-èdè ti France ọ̀pọ̀lọpọ̀ agbábọ́ọ̀lù tẹ́ fọkàn sí ọ̀pọ̀lọpọ̀ náà jábọ́ ńbẹ̀ àwọn míì tẹ́ sì fọkàn sí ọ̀pọ̀lọpọ̀ wọn make list tá a bá ń sọ nípa national team ti orílẹ̀-èdè France gẹ́gẹ́ bí mo ṣe já ọtán pé àwọn tí wọ́n kéde tí wọ́n jà sí àmì ẹ̀yẹ bá a bá ń sọ nípa ti EPL player of the season a gbé yẹ̀wò láàárọ̀ yìí ta ló ní nǹkan àmúyẹ ní sáà yìí láti jẹ́ pé kí ó já mọ́ lọ́wọ́ ìyẹn player of the season a lójú ọjà *347*1004*2# tàbí www.cashier.ng wo bá ní kò sí tán kò tó já tíkẹ́ẹ̀tì káàṣìẹ̀ kò tó yìn mẹ́ta sùn sí ó lè ti gbàgbé lásìkò yìí ọkàn ti pín yẹ́lẹyẹ̀lẹ bùkátà lọ́tún ló sì yìn báyìí nẹ́tíwọ́ọ̀kì yẹn ó tan náà nútan yányán àṣìṣó olólùfẹ́ gunners tọkàntọkàn barcelona bá ilé gba league àṣìṣó mọ̀ ha owó bó bá gba champions league àṣìṣó mọ̀ kì í mọ̀ ìṣòwò kékeré ẹjẹ́ á lójú ọjà bá a bá dé ká tẹ̀ wájú àṣìṣó jẹ́ òdi mímọ̀ ní ìsìn pé barcelona bá ilé gba league èèyàn kọ̀ọ̀kan 50,000 lòun kò tí ì wá sọ 50,000 bóyá bíi mẹ́wàá àbí 50 àbí 100 ni ó pin léèyàn kọ̀ọ̀kan barcelona bá tún wá lọ gba league tó gba champions league èèyàn kọ̀ọ̀kan 100,000 àṣìṣó àṣìṣe adémọ́lá granit xhaka ló sọ bẹ́ẹ̀ tí n bá sọ fún ọ pé àwọn studio manager wá bíi mọ̀ ṣe studio manager gbẹ̀ẹ́gbẹ̀ẹ́ wọn ọmọ gallant gidi gan àṣìṣó onílé ńlá lónílánu wá kanlé àṣìṣó àgbáwo ni o kì í ṣèyàn kékeré o ṣùgbọ́n tó o bá rí ojú àwọn retire player àwọn tán ti gbá bọ́ọ̀lù bóyá bíi 20 season léraléra ṣiṣẹ́ tẹ̀lé orí lẹ́gẹ́lẹ́gẹ́ bíi kánú ó kàn ní bọ́ọ̀dì micra ni o ẹ́ńjìn tirẹ́là ní bẹ́nu àṣìṣó àṣìṣó 50 ó pín owó kèmí náà arsenal ni ó gba gbogbo ẹ̀ lógun ọlọ́run ẹ gba caf champions league ẹ já lójú ọjà bá a bá dé ká tẹ̀ iwájú ẹ̀ kú kalẹ̀
1: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ́ Maggi chicken flavour sí ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: SELARIE sálárì
1: bọ̀dá mi ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ó yá lópin ìgbìyànjú ẹ sí pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

ọmọ ìjọ ọlọ́run gẹ́gẹ́ káàkiri àgbáńlá ayé. pàápàá jùlọ wọn tájọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting láti march 1st títí di may 29 ọdún yìí. ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀mí ìjókòó mi ayé mi my seat and my space. olúwa tí wọn wòlíì rẹ wòlíì tèmi tó pẹ̀ jẹ́ jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. gbogbo kan tí ayé gbà bù jókòó wọn ayé wọn lọ́wọ́ wọn nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní friday may 29 ọdún yìí. tẹ́bàtì dé poplax filling station ní wọ́ọ̀rọ̀dù ládojú kọjá jọǹkú. ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. ẹ bèrè chọ́ọ̀ṣì ọlọ́run kankan. aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. ẹgbẹ̀rún kẹyìn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. yóò gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlí. ẹkùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 09025202427. ọlọ́run kankan retí ìrẹ́jẹ́ àjọ pàdé níbẹ̀.

kaabo pada latoju oja ikoni lagelu lagelu 96.7 fm leleyi oke gajo oke leto kale sinu gbalewu fun balawo lagbegbe felele ni le ibadan je ka ma leto iroyin re idaraja ile to dun si gbegbe kan si e wo wa ni facebook lagelu 96.7 fm tabi ni tiktok at tijadi oloko dana sport actor e wo wa nbe yen na gege bi bo se n ba bo fe tin bere code cash ye yi e le play latogun state awon eyan je latogun state awon eyan je lati abuja won je lati north gan o si bi te ti le play ba ti yin code yen *347*1004*#. Tabi www.cashier.ng o ba yin meta so se anfani 90 slot ni o fe tin bere code to ba le play meta le kan na te le play meta le kan na 15 igba te ba play 90 ticket ni oni igba to ba yin 30 le kan na ni so ti yo ba un o ti lo fa emi eyan ba ni 30 slot inu koto o wa ku number ti o ba ti o gbe gesi number wo lo fe gbe gesi leni Friday cashport ile ya nkan lekun gbagbagba kale mi ni wo ni ati asiko iwon ti mo dabo won mo dabo gidi ni o wa ku number ti ko le gbe gesi to ba di ile ya cashport I mo za awon agbo awon agbo ma awon agbo ti o tobi debi pe aya won to lagbo leya mi o aya won si mo ja lati fagbo ti won ba kan se le oni pagbo wa bayi iru awon agbo ta nsonu eja teso wo waju ninu ko gbe agbabolu ti Bayern Munich leyin gba ti ko ti Bayern ti won gba lati ti won gba sira won lenu pelu agbabolu fe ko ti Newcastle ta ba so nipa Anthony Gordon lowo ti o mo gba lo se ose personal time si wo ko laarin awon mejeji ṣugbọn ikọ ẹgbẹ agbábọọlu ti Newcastle ohun jẹ odi mimọ fun ikọ ẹgbẹ agbábọọlu ti Bayern Munich pe bẹẹ ba le san 90 million euro lawon o ta 90 million ìyẹn Anthony Gordon ikọ Bayern Munich náà wa n da Newcastle lohun pe mọ tanra yin jẹ 90 kọ ṣe ko pe ni 180 75 million euro la le san bẹẹ ba le gba ìyẹn lórí ti Anthony Gordon ó kù sáwọn méjèèjì lọ́wọ́ láàrin ara wọn bẹ̀ hàn bá a bá ń sọ nípa ti àwọn agbábọ́ọ̀lù tó wọ list forílẹ̀-èdè ti France àwọn agbábọ́ọ̀lù tó wọ list 26 man squad forílẹ̀-èdè France ká bẹ̀rẹ̀ látorí àwọn aṣọ́lé Mike Maignan ó wọbẹ̀ bákan náà Samba náà wọbẹ̀ àti aṣọ́lé ilé tí ń bínú lọ Risa náà wọbẹ̀ ká bá ń sọ nípa àwọn aṣọ́lé nìyẹn bákan náà àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn Lucas Digne Malo Gusto Lucas Hernandez Theo Hernandez Ibrahima Konate Jules Koundé Lacroix náà wọbẹ̀ William Saliba Dayot Upamecano àwọn agbábọ́ọ̀lù láàrin gbogbo àwọn mífìdà N'Golo Kante Manu Kone André Rabiot Aurélien Tchouaméni àti Zaire Emery agbábọ́ọ̀lù ikọ̀ ti PSG àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú Akliuche náà ó wọbẹ̀ Bradley Bakola wọbẹ̀ Ryan Cherki náà wọbẹ̀ Ousmane Dembélé wọbẹ̀ Dizadue wọbẹ̀ Mateta náà wọbẹ̀ Mateta ikọ̀ ti Crystal Palace ó wọbẹ̀ Kylian Mbappe ó wọbẹ̀ Michael Olise ó wọbẹ̀ Marcus Thuram ó wọbẹ̀ àbúrò Marcus Thuram yẹn Kefri Thuram ó jábọ́ tiẹ̀ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn o láti bẹ̀ ká sanwó iwájú pápápá àjọ tí ṣe àmójútó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè ti fi Spain lẹ́yìn ìgbà tí ikọ̀ Barcelona ní kí Florentino Perez kó mọ múra wàhálà alẹ́ o àwọn ti pe àwọn agbẹjọ́rò àwọn pé ẹ wò ó gbogbo tí ààrẹ ikọ̀ ti Madrid tó sọ ní press conference yẹn ẹ tú gbogbo ẹ yẹ́bẹ́yẹ́bẹ́ èwo ló sọ ń bẹ̀ tó kan ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona tó sì jẹ́ pé ìrọ́ ló pamọ́ wa ẹ sa gbogbo ẹjọ́ àá lọ́lé ẹjọ́ àá pè lẹ́jọ́
ajo ti se amojuto bolu alafese gba lori lede spain na ti se tan lati ba florentino pires na fa wahala ipe se bo so ipe league meje ta won gba mere la lo ye ka won gba 14 leagues lo ye ka won gba pe won robo awon gba meje lowo awon ni o won ni bi toro ti ka won nu e bi ti barcelona won ko si nkan to ka won kan jo mo fa sugba won ta won je ajo ti se amojuto bolu alafese gba lori lede ti spain ibi to ti kan awon nu pe won robo ogba league meje lowo ti e o se alaye o won lawon na ti pe loya won bayi pe e tu gbogbo e je gbogbo e wo ki la won kan ti florentino pires so to fi paro mo ajo ti se amojuto bolu alafese gba lori lede spain pe won se bayi won se bayi won se bayi won se bayi o e tu gbogbo e wo florentino pires mo mura wahala le gbo mi dada ijoba atalo ala madrid mr sunday alabi gbogbo us niyan us en baba wa mo jise eyin o mo ti jise eyin mo ti jise eyin fun awon te ni jise eyin fun mo jise eyin fun abdulkadir aderogba mo jise eyin fun dikula ayinde mo jise eyin fun mo si jise eyin fun ra temi na baba taye ba jaye ti igba ba nje gba ni kan damu lagbara olohun e kere oku dele e ni ku soda bi efin lana oni mo ja yin tan pe awon ike bi agba bolu kan wa ti won gba unbeaten lo didi sa kan ti won se pada gba league awon ike bi agba bolu kan wa be sugbon lawon te le damo dada nisa 1978

0: Plaza Vita, oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdo ṣe, ó kún fún ojúlówó èròjà Viber, vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine, ó fẹ́lẹ́ lọ́wọ́, kò ní gluten nínú, ó wà ní 1 kg, 5 kg, tó fi mọ́ 10 kg. Àṣé láti ilé iṣẹ́ Mass Foods Industries Limited.
1: Ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station, Jagun Bus Stop, tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji Ten Ten Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop, Bodija Ibadan. Telephone number 08130942495.
0: Oúnjẹ olókèlè Mazda Vita, ayò gbogbo ilé.
2: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ìbàdàn, ẹ kú oríire o. Ìpèlà kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of Fight calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta, èyí tí ó máa wáyé ní ìlú Ìbàdàn, tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé, Authority that leads the whole world, èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí yóò máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni ilé ìwé ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashonu Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀ Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel ti ṣetán láti pa gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú owó agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti Ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Brewery, Ìgbàrẹ́ ti dé. Wọ́n wá pẹ̀lú ìgbàgbọ́. Ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045.

0: ṣe lójú iná léwu ra ohun àgbẹdọ ibakíba kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọdọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Àlàyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣáta láò fi fa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdul Hamidu Salawu Ajibade fi ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdul Hamidu Salawu Ajibade wá ń sọ di mímọ̀ pé Akinyẹlé lọ́kàn láti fa olùdíje kalẹ̀ báyìí. Ìdí ni pé Lagelu ló wà ńbẹ̀ lásìkò yóò. Ó wá pè fún àtìlẹyìn gbogbo ọmọ ẹgbẹ́ APC Lakinyẹlé àti Lagelu lásìkò ìdìbò abẹ́nu APC tí wọ́n fi gbé olùdíje tí ó ṣojú ẹkọ̀ ìdìbò Akinyẹlé àti Lagelu nílé aṣòfin àgbà kejì House of Representatives kalẹ̀. Àwa lọ́kàn APC Progress.
2: Ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ iléyá cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní iléyá cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyá nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50,000,000 naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyá yìí bẹ́ẹ̀ni 500,000 iléyá ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí Lagelu 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹsípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
4: S-E-L-A-R-R-I-E
3: sálárì bọ̀dá mi ẹsìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹsípẹ́ẹ̀lì turmeric
5: T-U-R-M-E-R-I-C turmeric
3: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
6: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀

0: di ago mewa ku seju marun laaro 9:55 a.m. la nbo wa yi ko to ti cash ye bo ba lo USSD code to se to ba fe ma se bakan to ni code yen *347*1004*#. Mo bo ni website www.cashier.ng cashier yen kashe.ng cashier o ti get e baun leni ni ticket meta so se lekan na o lanfani alailegbe lati gbe gese ko pa wapo gege bi mo se n ba bo aba aliko dangote nibi forowani lenu wo ton se fun baba pa gbogbo e fe ra iko ti arsenal gba kan kilo de te se ya danu pe e ra arsenal mo baba tan mo le si pe awon ton so be won pa ran to to o won fe ra arsenal to to sugbon ki se gbogbo pe idoko wo arsenal lo won fe ra ngba yen o 15.9% 15.9% eleti ni na Bresmith en to ni ipin idoko yen ni yen gba yen ni 2011 on lo ni 15% yen on fe ra lowo e oni ni gba yen won value 15.9% yen ni £123 million on fe ra lowo en gba yen sugbon aile ra mo lo fa to fi je pe ni na Bresmith o ta 15% yen fun Korean kenti e to ti ni ipin idoko to wule po daada en gba yen on lo pada ta fun pe ko tun ra mo towo ti e ki wa didi te se pada ra mo gba yen baba ni project po n waju awon gba yen pe refinery te se ri nisin plan e ti wa nle ti pe ti pe ti pe tawon tin sawo jo tawon tin sawo jo tawon tin sawo jo bakan na pelu petrochemical company tawon tun ni na legbe kan na awon sa da gbogbo epo atawon ile ise mi tawon tun ni keke ti o to refinery lawon se wo pe nigbati n ba ko £123 million si mo fe ra 15.9% looto awon pada pawo e sugbon yo fa kude fun awon project mi tawon ni aliko dangote lo salaye be e je agba bi wole nipa ti awon agba bolu ti won kede pe yo ja si ami eye ta ba so nipa EPL player of the season EPL player of the season aku dede wo yi ogbeni Ayotunde Olateju
1: akojumo atoko akojumo gbarale akiwa pe akolajumo
0: aku dede wo yi baba Mr. Ogbeni Akorede Yusuf agbani wa ku epo
1: akorede wo atoko akorede gbarale aku merisele na aku rajimo opajimo lase loke pe gbogbo to je ni ko danu olopo kariwa awu ni je ni olodun jo kan wa olodun je olodun jo baje
0: ni je wo le declare
2: ono dale ola
0: ale ola
2: eh ale saturday lati aye pe eyin na keji sapo mo di somewhere
0: mo lo ye do
2: sin tun so bayi ah
0: o dale se looto se ka me yan mo bo fun declaration
2: a se jire o
0: do e ti o
2: le lati be se
0: on le ti ra ko gari lolokun ojo kan awon yo kan mo bu mi mo le be be bayi
2: ti o le
0: e mo ra
1: si ki je tin do olohun
0: e ja wo awon agba bolu ti won ka kale pe yo ja si ameye EPL player of the season Bruno Fernandes lati nuke bi agbabolu Manchester United Gabriel Magalhaes lati nuke bi agbabolu ti Arsenal Morgan Gibbs-White lati nuke ti Nottingham Erling Haaland lati nuke bi agbabolu ti Man City David Raya asole ke bi agbabolu ti Arsenal Declan Rice lati nuke bi agbabolu Arsenal Semenyo lati nuke bi agbabolu Man City ati Igo Thiago lati nuke bi agbabolu ti Brentford ninu awon ta kakale yi lapa odo ti yin mo fe ka ko se bayi mo fe ke mu meta te ba mu meta yen ton nu meta te ba wa mu wa fe ke fa iyo kan yo pe ninu meta ti mu yi o eleyi lo tun wo ti ko gba EPL player of the season
2: lapa odo temi to ba ni ki mu meta ma mu Bruno Fernandes
0: ini
2: ma mu David Raya
0: eji
2: ma de mu Igo Thiago
0: meta Bruno Fernandes David Raya Igo Thiago agba
1: so lapodo temi ma mu Declan Rice
0: ini
1: ma mu Bruno Fernandes
0: eji
1: bakan na ma mu David Raya
0: o je meta ninu awon meteta yen ogbeni Ayotunde Olateju te mu yen ta le boya pe pelu akole to ni
2: to ba ni kemi pelu akole ta ba wo start Bruno Fernandes ninu ko gba bolu Manchester United ninu idije APL pelu assist nkankan mo ma so pe o se dada lapo odo e pelu bi team won se ri pelu ile ti won wa ma gbe kodo sun lapo odo apabe tin ba tu wo agbabole lekeji ta ba ni ka wonu ko agbabole to won na tin gbabo pelu go to ni ni sai iyen ta ba so nipa igo tiago ile ti mun ninu ko agbabole Brentford bi omokunrin yen se se to fi le ni iye go yen ninu ko gba bọlu to n ba bọlu fun
0: ninu ko Brentford ti o si Kevin De Bruyne be
2: ti o si awon Bernardo Silva ti o si awon Fernandes ti o si awon Declan Rice ton le ma sise fun but to wa ninu ko yi to fi le ni aduro go ile to ni ni sayi ma mu lelekiji but ton ba ni pe eni ti ma mu ti mo le so pe yes ohun lo deserve ma mu David Raya
0: Nigeria baba sole keji agbabolu ti Arsenal
2: tori lowo lowo bayi ni sawon eyan wo pe ah ipo ti Arsenal wa yi ni sayi pa Arsenal se dada won se dada awon agbabolu try lo to awon agbowo eyin won won try but to ba so pe asole to se dada ju ni sayi le tori te ba wo lowo yi nisin o ti ni clean sheet we abi 10 or 11 lo ni lowo lowo bayi ninu idije EPL
1: 11
2: clean sheet te ba tu wa awon saves kan to ni ni sayi koda e mo pe yes asole ohun lele mo le so pe ninu ratio 10 ipo tasna wa lowo lowo bayi omokunrin yo gbe 5% me so ni apa odo titemi to ba ni ke mi ninu meta ti mu tin ba ni ke to 1 2 3 ma mu David Raya ma dem Bruno Fernandes ma mu Igor Tiago eleketa
0: agba ni wa ku epo
1: en ta wa wo dara lapo da temi ro pe la o kona en to ba so David Raya asole boya won foju fun fun dada ti won lopolopo gba because ta ba won dada re pe ta so ro pe asole save point fun iko mo pe ka pataki ni David Raya je ka pataki ni so ta ba den so npa Declan Rice ta ba so Sage ti agbabo le ba play role ti Declan Rice n gba yen to den deliver dey relevant to Declan Rice when deliver yen yẹn nu ko Arsenal papa julo ngba ti ko e ba fe down o je player kan to je pon lo lift spirit yen pada tori pe iko e irun ti ma se won seyin seyin ko ba ti pada se won sai mo mo pe Declan Rice ni o je bi opakutele ti nbe leyin kan to je pe
0: ti o je kan down mentally
1: o ba down mentally on lo ma lift won pada to ba ti pe nkan fe
0: jiwo
1: so e keji ohun na lapodo temi o deserve ko je player of the year yeah Declan Rice back na Jimmy Ryan na deserve bo en te mi ro pe o deserve ju ni won ba ko to je ko EPL na so ro pe
0: yo so ro FA
1: mo so ro kali Bruno Fernandes ni individual brilliance won de fe lu ko ni se pelu pe ta lo gba fe abi ta ni o gba fe roster ya gba ball ba je agbarin gbogbo to ti ni 19 assist to de ni goal mejo yen ni Saturday so mo ro pe ta ba so ro pa gba ball yen a rẹ pe imuyanyan rẹ o tayo awọn akẹgbẹ rẹ so at least goal contribution rẹ ti n lọ bi 27 so ninu EPL nikan so EPL naa de n sọrọ pe pe wọn fẹ mu agbábọọlu to da ju nbẹ so lapọlọ tẹmi o ro pe Bruno Fernandes si tayo gbogbo wọn latara pe ta ba wo ikọ yi gangan fúnra wọn ikọ yẹn down ni sayi.
0: Gbogbo clean sheet ti David Raya méjìdínní ogún ni
1: 18 clean sheets.
0: 18 clean sheets.
1: Na league la se. So
0: 18 clean sheets.
1: So ta ba wo dada ri pe iko yi ta ba soro Bruno Fernandes la podo de mesa lady kuku o le mere po si deserve ju awon yoku lo bo se pe criteria ta fi dibo muyan England lopolopo gba o ma ni se pelu pe ta ni oye ade yi bo sori e lọpọlọpọ gba
0: ta lo pada gba league
1: so lọpọlọpọ gba inu igun to ba gba league ni nkan ti ma saba waju lọpọlọpọ gba
0: o ma fi yen fi
1: o normal mo pe ase aye kala se ti kuse
0: beni won wo pe dada to fi se ki lo fi da o ni 90 assist
1: so n to fi ni to fi wa nu race yen gan ni pe won si wa nu meta akoko ni sayi tana to ti si li pe
0: won lo
1: Champions League if o ka so pe gbo 1890 assist e ati go mejo re gan ka lo ko sin bracket mefa gan la kokko gan won ni nominate gan de bi pe boya won te mo so pe boya ni ko dibo fun abi won ni dibo fun
0: ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ń wo nǹkan kan pẹ̀lú Bruno Fernandes tí wọ́n fi ń wo kó súnmọ́ kó gba player of the season ṣáájú àwọn yòókù pé òun ló ní àti máa ṣe bọ̀ tó dáa jù ní gbogbo wọn.
1: Bẹ́ẹ̀ni pé
0: bí sáà bíi mẹ́ta sẹ́yìn
1: lọ. Kì í sọ ọdún yìí gan ló ti ń ṣe pé consistency yẹn pé ó wà ń bẹ̀rẹ̀ lápọ̀dọ̀ tèmi ẹ̀mọ̀ pé lèmi náà mú síwájú pé ó súnmọ́ kó jẹ́ pé òun ni yóò gbà ṣùgbọ́n ṣe rí England báyìí là ń ṣe lé wa ìwọ bùnmí ni lọ̀rọ̀ wọn ní England so tó bá sọ pé ó ń ṣe nǹkan bì kan nílẹ̀ gẹ̀ẹ́sì wọ́n lè sọ pé another style àwọn fẹ́ lò lọ́dọ̀ tiwa bọ̀ tó bá sọ̀rọ̀ pé ta ló mẹ́rìtẹ̀ jù lápọ̀dọ̀ tèmi Bruno ni Bruno Fernandes ni.
0: Ẹ jẹ́ á wo nǹkan kan torí àkókò wa ọ̀gbẹ́ni Ayọ̀sùn Látẹ́jú àjọ tí ń ṣe àmójútó líìgì ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n ní gbogbo responsibility tán fẹ́ kà lé VR lọ́rùn ní World Cup àtàwọn díje líìgì ibòmíì pé kò kan àwọn òfẹ́ tẹ̀lé wo second yellow card àbí wo first yellow card àbí nǹkan àbí máa fi wo kọ́nà pé àwọn ò tí mọ lo gan dìlé ń wà bí 5 minutes bí 6 minutes ni wọ́n fi wọ́n fi yẹ nǹkan míì wòwò pé àdúrà àwọn gómọ̀ sí rẹfí bẹ́ẹ̀ pé ẹ tètè decide fún rẹfí
2: kò. Àkókò lọ ṣe mọ̀ pé tá a bá wò dáadáa ẹ mọ̀ pé àjọ IFAB náà wulẹ̀ ti sọ pé tó bá gbé òfin wa ọ̀ tí wọ́n gbé ìlànà wa táwọn bá ṣe òfin àbáwọn gbé ìlànà kan kalẹ̀ nínú league yín tẹ bá wò pé kinní yìí ṣé ẹ lè ṣàmúlò ẹ ẹ lè yọkù ẹ lè fi kún so lápọ̀dọ̀ tiwọn àwọn ò ti wò pé gbogbo àwọn kinní yìí àwọn rí gẹ́gẹ́ bíi pé time wasting ni because even though gan ẹ rí pé nígbà míì tán máa ń play ball gan additional time mi wọ 12 minutes táyà máa ma gbà kí ló ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ gbogbo time tí wọ́n fi ń dá ìfigagbága dúró tí wọ́n fi ń wo gbá tán fi ń wo àwo yẹn òun náà ni ó máa ń jẹ́ kí additional time yẹn long to 11 yẹn so nígbà tó bá tuntun wá tún mú ìmí náà kún so which means nígbà tó bá fi máa rí a máa ma rí 15 minutes additional time 20 minutes additional time so ní tó túmọ̀ sí pé àwọn ti rí gẹ́gẹ́ bíi pé time yẹn tún ó máa ó ń pọ̀ sí so láti wọ pé gbogbo yẹn àwọn
0: ní
1: lápọ̀rọ̀
0: competition ta
1: wọn àmọ́ ń tán ṣe ni nílẹ̀ gẹ̀ẹ́sì wọn àmọ́ nǹkan tán ṣe tá a sọ pé èèyàn máa ti ń ṣe àwọn number one tá a bá ti sọ pé wọ́n ṣe òfin ara tó ṣàkóbá fáwọn ikọ̀ wọn tó jẹ́ bí adarí ayò ń jọun nínú tó já sí pé wọn àpò wọn sí competition ta ó kì í sì pàtẹ́ wá ń lu rules kan ní competition league lọ́dọ̀ yìí so tá referee yẹn bá fẹ́ lọ òkè ta tá a fẹ́ lọ ref ball tó jẹ́ bí àtàjọ UEFA another rules ni wọ́n tún lọ kojú so bó ni consistency fẹ́ wà fadarí ayò tọ́dọ̀ tiwọn so tẹ́wọ́n bá ti gbófin yẹn wá àkọ́kọ́ náà wọ́n ti kọ́kọ́ ń bẹ́ ọ̀yà ni wọ́n reason ni pé àjọ FIFA sẹ́fẹ̀ wọ́n fẹ́ lu nǹkan yìí ní World Cup ẹ jẹ́ kàn lò ẹ wo ọ̀nà tí wọ́n gbà lò
0: bóyá work
1: fún wa bí o bá work even tí o bá work gan àjọ FIFA ẹ mọ iye òfin làjọ FIFA ti ṣe rí
0: tí
1: wọn padà lò mọ àti wo kíkin rí nídíje ìfẹ̀yẹ àgbáyé ní World Cup 1993
2: Japan 93
1: kíkin ni wọ́n gbà wọn ò lo throwing nígbà wọn lò tán rí pé kò work wọn ibẹ̀ náà lo stop sí àti wo golden goal rí àti wo silver goal rules rí so gbogbo kò sí tí ò lè wá tí nǹkan kan bá wá tí ò bá dá àwọn ògùn yọ kúrò tó bá sì ti dá àwọn ò máa lo lọ bẹ́ẹ̀ so láti wá sọ pé eléyìí ò dá láì tí ì sí pé wọ́n ti lò èmi rò pé wọ́n mọ nǹkan tán ṣe lápọ̀dọ̀ tèmi
0: tó o lẹ ti gbọ́ ohun.

0: gẹgẹ bi mo se ja yin to pe to ba di lago mewa ku seju marun an bo wa yi ko to ti cash e fa won ti o gbo pe yin ticket meta le kan na ko gba anfani 30 slot ba hun baba so nipa ti Friday cashport alejo nbe le
1: 617
0: adni alejo waju wa laaro yi ki lo ko yin ni kikun ile ise wo le soju
2: e ka ro gbogbo le oruko mi ni olodede kende mo de nsoju fun cdk e ni ipinle oyo
0: si ile ise cdk awon eyan ti mo le ise yin bi emuwo opolopo nkan la awon eyan mo te je ile ise yin ton mo gbo ni ose ose pe enter electronics o ni san die die line ni
2: ile
0: kankan gege be se ma so ki la awon kan mi to tun wa nle bayi fa awon eyan lati mo
2: awon kan ti a se se lowo lowo bayi solar freezer to ba panel wa pelu inverter oni o wa lowo lowo lowo bayi so fun anfani awon ti ko gbo nipa eri solar freezer yen se wa bayi bayi bayi bayi a se se lo bayi lo inverter ni o generator ni o washing machine ni o e fe ra irin ikose everything lo wa ni cdk e o nje bata ni kon ni cdk uta so ni cdk e irorun tu wa ni e le sanwo yin die die lai si ele kokan lori e iye ton de nta lo ja na le ma ba ni cdk e a ta oja ni office wa ani application lati ba cdk e dowo po e ma ni lati download application wa ni
0: ibo wo ti download e
2: play store or app store let him download cdk app so cd CAR ni kan le ma te because awon ma ni pe okay ma wa office yen ma wa gbe freezer ka sanwo e rara ko kin se working store te ti le so pe okay mu fe ran kan bayo kin de ma gbe lo e ma download app cdk ni be let ma wa ni anfan lati ri awon kan te fe ra en fe ra tv ni o e fe ra phone e fe ra laptop e fe ra electronics gadgets iron a de tun ta moto na bo ko si moto lori app cdk customer from awon rugo lo ma lo wa moto tan fe ra awon kan ma ra fun won ni te ba ti download app te de pick installment plan ni cdk o ni be se le sanwo yin e le san ni osose e de le san na ni osoosu to ba se royin lorun ni boya yin wo pe okay o mu fe sile we in the next 12 months te wa mu 12 months 12 month plan te tin so te fe fi sanwo yin e ti so first month te so dey 6 months after 6 months le ni anfan lati gba awon ikun inu le te fe ra yi boya fe ra bi a washing machine ni e fe ra tv e fe ra microwave te ba san win de laji plan te ba mu oyin fe ra phone fe fosu merin san wo phone yin e san osu akoko e san osu ekeji leyin osu ekeji la fun lati gba phone yin osu keta osu kerin ke de san wo yin
0: ta ba so nipa ile ise cdk je ni awon bi tawon eyan ti le sanwo si ton ba fe ra lodo yin social media kankan
2: ah ni o application ni kan le ti le sanwo te ti le ra nkan te ti le sanwo de mari account number yin be cdk/oruko yin ni ti ko ba ti gbe wa e ma sanwo sibe cdk o ni je sokan ni facebook o eni eni we to ngbo lowo customer a ni ori app a ni everything te se wa
0: ibo ni olu ile ise yin wa
2: ni ibadan office wa ni number 64 veterinary junction mokola ni ibadan o ni office wa ni ibadan
0: ni ibi ti office yin wa
2: ni ibadan
0: awon number wo la awon eyan
2: le pe si 070 74 54 3005 070 74 54 3005
0: se won le WhatsApp number yen na
2: e le chat number yen bo ko kin se pe WhatsApp group to compress customer won to pa customer pa ko rara bo e kan le chat
0: e
2: fe be question o fe se verification e le chat number yen
0: ki lo ko yin le kan si ni kikun
2: oruko mi ni olodede kende christiana ni kikun olodede kende christiana ni kikun
0: loruko
2: koju be lo
0: koju be yen lo
2: rara koju be lo
0: ko si wahala ko si wahala
2: confirmation ni koju be
0: lo koju be yen lo Olorun o da ba daju aye ba da bi o ba da da da
3: mo bi o nkowo re
0: si Olorun o si tun da
3: bi to nkowo si bo ba si so pe won o gbowo ko si nkan to fe se si tori ko ni receipt inu
4: na n ba ka ki
3: abo ni receipt so so gba receipt to ba ti sanwo tan
0: transfer history wa
3: asa ibo lo ti se ko gba transfer cash lo nfun e won lo lo gba pos lowo ya dare to ko le lowo abo ro pa wo ri o receipt to fun e gba to ko wole lowo da
4: Oh, mo ni tin ko fun fun se film kan laarin kan ti baba su wa nu ti pa so kon gba o ni eru otan baba o ni kanga debo kanga di kanga
3: o kanga di kanga
4: o kanga di kanga
3: wo bo se bo o ma bi didi kudi ma bi di gbogbo e ki gbogbo ori kiki ori lo ku bi eja igbodo to mo mi kele pa pa pa e ni pa bori ori ori mo po soro ogbo
0: o fun mi lo nje ya
3: ni kene o mo je so
4: ọbẹjọ
3: ọbọ jẹ sọ tí o yẹ
4: kí mọ jọ sọ tí o yẹ sọ
0: fún mi tó fẹ sọ o dáadélẹ
4: ẹnu kò mọ wọrí o ti yé mi o mọ mi lọrun ni
3: awọ ọdà owó
4: sọ ọmọ tó bá nípa sọkọ
0: kí mo lè ṣe sí ogbo tí wà lẹ
3: o ń bi mí o ìbéèrè o ń bi mí o ìbéèrè mọ béèrè béèrè
0: lọwọ ni wo mi nu
3: ilé bí ṣe wọ ọràn nu bí ṣe mọ̀ torí pé mo pè ọ́ gbàgbá mo pè ọ́ ní kọ̀kọ̀ pé mọ́ tẹ̀wọ́ sí ibi tó ń tẹ̀wọ́ sí onírọ́ ni.
0: mo wáyà kí wọ́n mọ̀ pé kí ìṣojú lásán bá wọn.
4: nìkan ni
3: tọ́lá ìdílé ìṣàlá fọ́jẹ́ ẹ̀bọ́ sọ pé wọ́n lọ jẹ̀bú ni ẹ̀bọ́ sọ pé lọ jẹ̀bú.
0: mo lọ kí àwọn bàbá wa.
3: ẹ kú ìnáwó. ṣé ó rẹ̀ wọ́n lọ fi lọ kí wọn.
0: kò yé mi o ṣé olùgbà tó bá tó rẹ̀
4: bàbá. wọ́n yẹ ká rí ọ pé nǹkan ti bà ọ́.
3: ṣé wọn wàá fojú kọ.
4: ọ̀yọ́ wọn rí pé nǹkan lórí rẹ̀ gan-an ṣe lórí rẹ̀ ti ń dọ̀bálẹ̀.
3: o ti wọ ságo.
4: lórí ẹ̀ wá ṣe lúẹ́lúẹ́ bí
3: ìwọ ságo bó ṣe wà.
4: ó rí báyìí tẹ́lẹ̀
3: o. jẹ́mọ̀ lọ
4: mo bá yọjú ìgbésí ayé rẹ̀ níbi tó bá ti fẹ́ yọjú débi pé ààbò tá a sọ fún ọjọ́ lọ́dọ̀ dídí mọ́
0: ti mọ́ ẹ̀ ó wà ń bẹ̀ tẹ́lẹ̀
4: yìí kọ́sí kọ́sí rá mọ́ bẹ̀ pẹ̀lẹ́ mọ́ bá tẹ̀lẹ̀
3: ibi wọ́n bá lé ayé rẹ dénú
4: pẹ̀lẹ́ o
3: mọ́ ràn
0: ẹ̀ mú jáde ẹ̀ sàánú
3: mi èlé mọ́ jáde ibi tó wà nù èlé mọ́ jáde kankan
4: bí tó wà jáde kó tún dọ́dọ̀ rẹ̀ kó tún fún pé ibi báyìí la lọ́dọ̀ ni ta ló kù bá
3: ìtí mọ̀ mọ̀ mi sọ
4: rẹ̀
3: yọ̀ mọ̀ tún mọ̀ yọ níyà wọ́n àyọ gbogbo eyín mi tán
5: filẹ̀ o ti tójú bọ̀ ẹ̀ filẹ̀
4: rí kan
0: tí n bá lẹ́kọ̀ọ́
4: mọ̀ wo kí n lọ ẹ má bá ti lọ mọ̀ bá ṣẹlẹ̀ lọ́mọ
3: jẹ́ ní ìdíjà yìí nípa o ti ta sí àgẹ̀ mọ̀ lọ.
0: láago mẹ́wàá ó kù ìṣẹ́jú márùn là ń bọ̀ wáyé kò tó ti ká àṣẹ mo já ọ tán pé àǹfààní aláìlẹ́gbẹ́ ni láti jẹ ká àṣẹ friday cashport tó bá lè yin tíkẹ́ẹ̀tì mẹ́ta lẹ́ẹ̀kan náà tí ìṣe pé ó mọ pílẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan bí nǹkan ṣe rí nù títí aago mẹ́wàá ọ̀hún ẹ mọ̀ jẹ̀dọ̀ kí lọ sọ́wọ́ iwájú ẹ mọ̀ gbọ́ lágelu lọ sọ́wọ́ iwájú ẹ kú kalẹ̀.
6: Lágelu FM 96.7.

0: lára gbogbo ohun tó dá pátá lámi Ọlọ́run bẹ lára
1: ìṣẹ́ ma ló tún ni
0: lára ìmọ́lẹ̀ tó fún ọmọ èèyàn àmì Ọlọ́run bẹ lára
1: rẹ̀
0: inú òkùnkùn tó so ẹlòmíì sí àmì Ọlọ́run bẹ lára rẹ̀ láré ẹsẹ̀ tó fún ẹlòmíì ti fi ń rìn káàkiri ó tún ṣako ó tún fò lẹ́yìn ìgbà tó sáré tó tún gbéra ó tún fò dúró wọn pé ìwọ náà ló tó bẹ wọn ń pàtẹwọ ìgbẹ̀sẹ̀ lọ́wọ́ ọmọ ẹlòmíì ara àti àmì ń bẹ lára àwọn méjèèjì
1: bí
0: ẹnìkan ti ní làákà yìí pé kò sí ohun tẹ bá kà tó báyìí kà tó báyìí gbójú kò ti gbé sórí nà ọpọlọ ẹ pé débi kà á sí nǹkan ó máa dárúkọ àti nọmba àwọn fóun kọta tó wà lórí fóònù ẹ bí ìgbà tó ṣe pohun ló kọ síbẹ
1: bẹ
0: lórí ọmọ ẹlòmíì sì dàrú àtẹnilàákàyè tiẹ pé àtẹnilàákàyè ẹ yẹ

ìròyìn ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí iléeṣẹ́ mi Okeke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn tá a tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn tà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní Great Estate iná ti débẹ̀ ọ̀nà sì dáa débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé bánikọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Àtẹ̀rẹ́ Agara Odùrẹ́jà Second Mall Steel Garage Ìbàdàn fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi Bia State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013 070-5393-6013

0: aṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣe àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International bí ronì lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines Gitales International àṣírí okòwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bára wọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.
1: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣe dámọ̀ Maggi chicken flavour sí Oya Esipeli Celery
2: S-E-L-E-R-R-I-E
1: Salary bọ̀dá mi Esipeli Esipeli náà di Salary Oya lópin ìgbìyànjú Esipeli Turmeric
3: T-U-R-M-E-R-I-C Turmeric
1: Ẹ̀kare Pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

0: ṣe ládùá láàárọ̀ yìí. Nígbà ọdún iléyà ti ń kẹ̀lẹ̀kùn yìí. Àwọn alálàájì ọ̀pọ̀lọpọ̀ ti gúnlẹ̀ sílẹ̀ Lárúbáwá. Wọ́n ti ń bẹ níboro Mẹ́kà àti Mẹ̀dínà láàkò yìí. Fún àwọn tó lọ ń bá kádàrá hajj mọ́ lọ́dún yìí.
1: Ìdára ẹni ìdẹ́ sí adé.
0: Ṣùgbọ́n
1: Bàkàzírí ibi sọ láti.
0: Pàtàkì àdúrà ni pé gbogbo àwa tó kù ń lé. Hajj aṣọ́dún ìbànújẹ́ Ọlọ́run. Ohun tọ́dún fi dùn lẹ́ẹ̀dẹ́ kálukú tiwa náà. Àwọn yẹn ti ń garùn, wọ́n ti ń gbọ́rùn sókè. Orí ọ̀rọ̀ ìrìn ọdún. Ìgbòrò sì rí bá méjì. Àbí ẹ̀rọ lọ́hun. Ìgbọ́n ẹlẹ́bùrú kẹ́ lọ lọ́hun. Tó bá sì gbọ́wájú ilé kẹ́ẹ̀yàn náà kò sẹ́ni tó lè mú sí. Akíkọ̀kọ̀ àti ní gbangba. Wọ́n má tún àṣírí ẹnìkọ̀ọ̀kan wa. Àtẹran ọdún ni. Àtàṣọ ọdún ni. Oúnjẹ ọdún ni. Ọdún wọn ọmọ ẹlòmíì kó lọ ṣọdún yìí nínú ilé tuntun. Ọmọ ẹlòmíì kó jẹ́ pé ọkọ̀ tuntun ni ó gbé lọ sí Yídì. Ọjọ́ ọdún. Iwájú àdániwá ẹni kálukú ń dámọ̀ràn tiẹ̀ sí òun là ń ṣàdúrà síwájú ẹ̀.
1: Lẹ́yìn àtà.
0: Pé ẹni tá à ń sọ síwájú rẹ̀ yí agbára rẹ̀ ka tí ò láálòógùn.
1: Mo tún ti ń jẹ́.
0: Ọlọ́pọ̀ ló ṣe wípé ọ̀nà tó wó ń bá wọlé fún wọn. Wọ́n kì ni.
1: Lórí àwọn mùsùlùmí òdodo ni.
0: Ṣùgbọ́n ọ̀nà tó wó ń bá jáde lọ́wọ́ ọmọ ẹlòmíì. Express ni.
1: Tí wọ́n ń pariwo ọmọ aláàjì.
0: Nígbà tí ó bá ẹ dọjọ́ kejì ọjọ́ kẹta tó gbowó oṣù.
1: Àwọn ọmọ ọlọ́run wọn bá.
0: Tí kìí bá wá ṣàánú látọ̀dọ̀ Elédùmarè.
1: Ìbéèrè ni ọmọ aláàjì làbá ikọ̀.
0: Báwo lè rongba irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣe fẹ́ tètè jọ.
1: Ta lọ lọ́hún.
0: Ibẹ̀ nínú àwọn tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Tí ò bá ná owó iṣẹ́ kan tán kò tún gbaṣẹ́ mi.
1: Iṣẹ́ Ọlọ́run.
0: Tí ò bá ná owó ọjà kan tán kò tún rí mi. Ẹlòmí ti ná èrè àtojú owó ti ná gbogbo rẹ̀ papọ̀.
1: Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí àwọn ẹlẹ́sìn àbá.
0: Àwọn olóòórùn sì ganu kalẹ̀. Àwọn yẹn ganu sí.
1: Ọ̀rọ̀ tán bá fẹ́ kí Ọlọ́run wọn bá wọn.
0: Ìgbà wa ṣàánú látọ̀dọ̀ Elédùmarè.
1: Ìbá ṣẹ̀dá, ìbá ti wá.
0: Kò mọ̀ọ́mọ̀ síjú àánú wò wá tààrà.
1: Ìbá ti yọ òrùn ìbúra yìí mọ̀ ni wọ́n máa wí.
0: Ọ̀nì Fàrídí wà nù láyà lè mọ́dúrá.
1: Àkọ́ kọ́dá ẹ̀mọ̀ bẹ́ẹ̀.
0: Mọ́dúrá sí àbí.
1: Anábìá Ádámà.
0: Ẹ̀sọ́ láti góòlù.

0: ń ṣe program yẹn dáadáa.
1: Ọba Tinda.
0: A padà bọ̀ lórí ohun tá a fi ṣe kókó àdúrà.
1: Wọ́n wá fi yẹ
0: tààrọ̀ yìí. Ṣùgbọ́n kó tó di pé wọ́n máa tẹ̀síwájú ẹjẹ́ máa kọjá lọ sí abala kí lọ́lọ́run wí kí lànàbí rẹ̀ sọ ká lè láǹfààní àti tẹ̀síwájú láàárọ̀ yìí. Àbí tí mo sọ yìí tó bá rí bẹ́ẹ̀ ẹjẹ́ kí n gba ọmọ lánàá láàyè bismillah ya sheik.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.
0: Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu.
2: Akira wa jaki jadu gbagbanla yi o. A si n kira wa kaabo si abala ki lọlọrun wi ki lanabi so. Iyun lori eto agbaye ti se elekunjekun. Iyun ni irawo Islam. Ba tun se n kira wa ni la tun kira wa kaabo. Lasi fojú sọ́nà osù tuntun. Osù wo ni?
0: Osù ojú ọ̀run.
2: Osù ojú ọ̀run. Èyí osù Zùlẹ̀ Híjà. Bàbá wa tọ́kùn. Òní ni ọjọ́ kejìdínlọ́gbọ̀n. Osù kọkànlá. Tá ń pè ní Zùlẹ̀ Kídà. Nínú ọdún 1447.
0: Ìjìrà 1447.
2: Tí í ṣe dédé ọjọ́ kẹẹ̀ẹ́dógún. Osù karùn-ún ọdún ya 2025-26 ọlọ́run mẹ́jẹ ya fi eléyìí mẹ́jẹ a fi dágbére fáyé o wàláláhi láàyílọ́lá bàbá wa tọ́kùn ànábì wa muhammad
0: sallallahu
2: alayhi wa sallam ó ní mani haroda and yudiha ẹnikẹ́ni o tí ọlọ́run bá ní kó tu ẹran owó iléyá tọ́lọ́run bá ní kó lè tújọ. Tàbí wọn
0: tó owó ẹran iléyà jọ
2: owó ẹran iléyà tó tu jọ tàbí ó ní àgbì èlé wípé wọn pẹ̀ran iléyà tàbí wọn ti ẹ̀rá fún un ànábì wa muhammad ó ní tí oṣù bá ti lé ilé tẹ̀sù tó bá ti lè lé nínú Zùlẹ̀ Híjà yẹ ẹni yẹ ọ gbọ́dọ̀ fa irun orí rẹ̀ mọ́ irun túbọ̀ mú kò gbọdọ̀ mú kún bẹ́ẹ̀ irun abíyá kò gbọdọ̀ fa èyí kan náà ọwọ́ èyí kan náà ẹsẹ̀ kò gbọdọ̀ sí kí ni o kò gbọdọ̀ mú kún bẹ́ẹ̀ nǹkan kan nínú ara wa ẹni wọn gbọdọ̀ mú nǹkan kan kún bẹ́ẹ̀ ṣùgbọ́n dédé àsìkò yìí ó dẹ̀ níbi ọjọ́ bíi mẹ́ta sí iyun òní ọ̀la àti ọ̀túnla
0: tó bá yẹ kó fẹ́
2: fà ràn fọ́ ara rẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní irun tẹni wọn ó sì inú ni tí oṣù iléyà ń tó bá ti wá lé gẹ́gẹ́ bá ṣe máa wí ní gbogbo oṣooṣù kọ̀ọ̀kan àdúrà tá ànábì wa muhammad máa ṣe ni pé allahumma a'ilahu alayna bil amuni wal imani wa salamati wal islami wa tawfiq lima tuhibbu wa taridu rabbi wa rabbuka allahu àdúrà tá ànábì máa ṣe inú ni oṣù létésù lọ́yọ̀ yìí o ṣé ló sún fọkànbalẹ̀ fún mi o ṣé ló sún àlàáfíà fún mi o ṣé ló sún dùnú fún mi o jẹ́ kí n lékún lọ́gbọ́n kí n lékún lóye kí n lékún làákàyè wá má fi kàn gbà kan lọ́wọ́ mi sallallahu alayhi wa sallam ànábì máa ṣe àdúrà báyẹ káwa náà gbìyànjú ká lọ bá àwọn ìmáàmù àdúgbò wa kí wọ́n kọ́ wa gbogbo oṣooṣù la máa wí báyìí bàbá wa tó bá di mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Zùlẹ̀ Híjà yẹn àwọn oore búnọ́ọ̀sì kan bẹ nínú mẹ́wàá yẹn oore búnọ́ọ̀sì bàbá wa tọ́kùn inú mẹ́wàá yẹn ìní àwọn alálàájì tí máa ṣe ájì nínú mẹ́wàá ni àwa tá a wà ń lé àwa náà máa gba àwẹ̀ àwa ò lè bẹ́ gíjì ṣùgbọ́n àwa náà sáà lè bẹ́ kẹjẹ díẹ̀ àwa náà gbà wẹ̀ torí sí olóore bẹ́ẹ̀ alukurani ni wali fajiri wala yaali ashiri gbogbo àwọn onítẹ̀fùsírí ayélayé wọn ni wala yaali ni ashiri ni mẹ́wàá tó bẹ̀rẹ̀ nínú
0: oṣù
2: Hijja lọ́lọ́run fi kurani àbáwa tọ́kùn iṣẹ́ wo láwa máa ṣe nínú rẹ̀ àsọdakọ kẹsìrọ́tù sọdakọ kápọ̀lẹ̀ tí wọ́n máa ṣe sàárà dáadáa bákan náà tìláwàtú ni kuran kápọ̀lẹ̀ tí wọ́n máa ka alukurani bákan náà iṣẹ́ olóore àti àwọn àzíkìrì àbá wa tọ́kùn a wà pa ẹran iléyà irú ẹran iléyà wo la pa mọ́jẹ̀mú wo ni bẹ́ẹ̀ fún ẹni tí ó pa ẹran iléyà mọ́jẹ̀mú mẹ́rin péré ni bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹni yóò jẹ́ mùsùlùmí anything wa se muslimi to ba pa and you offer fun awon eyan ni ebun ipo na wo bi won se si you alakoko no ni elekeji elezi o pa eran eliya alibuluk yo jen to ti balaga
0: to balaga
2: ke se pe baba re ti bosalik yama sugbon baba re fi duke ale a bo na pa eran eliya re rara o omo o ti ni faili ngba to ba to balaga ini o to pa eran eliya o to doran yan fun o di melo o di meji eleketa ali isti to a eni to fe pa eran eliya ni o jen to ni kapa ti le pa eran eliya ki se pe enu obi ogbodo ko gbodo sile en yu to ba sile ko ma sese ni
0: ko lati ma ba yan lese
2: ko lati ma ba yan lese ini o won wa ni je ki gbogbo era adugbo ko gbadun mo I fi nkan ti o ma I fi just in follow in to ma la fi ma just in follow
0: to ba legbe ninu
2: in to ba legbe ninu to lo ni na la to yibun
0: to
2: oba to ma le mi olohun o
0: won o se ni gba
2: you yibun to yiba mo ni fe nkan to ma wala yekbalu ila to yiba
0: o ni gba
2: mi ni gba nkan mi ti o ma I fi nkan to se kini o I fi nkan to ma alisti to a eni to ni kapa ohun ni pa eran liya bakan na eni ti o pa eran liya ni o je akilan eni to ni la kai alaji wa tokun en to ni la kai
0: okay
2: eni ti olodi ori ko ni pa eran liya e si gboro papa bayo ni duke oni duke anle
0: ko to ni po la isan
2: ko to ni pe aisan odi ori nbe lo lara re en yo o le ma pa ngba ye sugbon gba to ti wa ni o e ni so pe dada oya iwo na mo be ko ma pa e da nkan le ala akilu eni to ni la kai ini ni opa eran liya tolorun ba wa yon da owo eran liya fun nikan aba wa olorun mo sa se alaanu ti o ra fa wa na olorun da ku mo sa ran si wa o
0: amen
2: ateyin atawa olorun alaanu si wa wallahi la ilaha illallah
0: koda ko se awa na alaanu
2: sa wa na alaanu fe lo mi
0: ayemoye yan to
2: ba wa kini ti fi se ni
0: e ma dan lo
2: olorun mo sa se olorun mo sa se ni rorun
0: ba mi je
2: iru eran wo la pa eran meta pere lolorun yon da fun wa ka pa ena la koko ali ibil iyun eran rakumi eran rakumi ye ta ba fe pa o on lati gbe enu le on lati pe odun marun gbako
0: soke
2: ti o wa ma wo bi odun mefa lo eran rakumi ta fe pa
0: nu
2: ko to wole ya ena ile keji ohun ni alibakara iyun malu odun ti e lati odun meji gbako ni o pe odun meji gbako
0: e se malu lodun kan
2: ah o rara o rara o eran odun ni o pe odun meji odun ro ti po odun meji yo wa ma gba nu ni odun keta lo eleketa ni mais e yo atako re atabo re tabi ka pe ni ganamu e yo agbo ati abo re
0: awon adugo bi to tin jabo
2: ibi ti won tin je
0: agbo gan ni tara lodo ti ani ayin
2: agbo gangan ni lodo ti wa ni ayin iru en ti o pa eran ye eran ye lati pe odun kan gbako ka to fi pa
0: ise eran losu mefa
2: ke ise eran losu mefa ni o ma gbenu le odun keji ni o ma gbe lo
0: ajemi egun
2: ajemi
0: tori ko ti eni da yan lawo kan tabi ti o ko kere mo
2: Allah akbar se wa ri awon o ko benin ni won so pe alake awon eran pupa ti
0: se mesoro
2: mesoro ohun lati wo
0: bi ori afefe nu mesoro
2: be mesoro ohun lati wo bi osu mefa ma lo si oke iru awon eran ye la fi pa eran liya aba wa tolorun ba wa fun yan ni iyonda to ba ile eran liya ye koda ko ti dele ni anabi wa muhammad sallallahu alaihi wasallam oni ese pele pele pelu eran te fe pa o awon eran yin koda ko si pe nta nsin le ni eyin lo bi se e wa so eran ye meta e so mata orun pa ojo n pa e tun wa tun gbe onje kankan ti o je e tun wa gbe lefun
0: o je wa ran ko kale
2: o je wa ran ko kale
0: wonderful bo ti yo loke re loju e tan na buruku wa
2: ka gbe so ba gbo do fi ya je eran e to lo ba wa yo nda pe ko ri eran le ya ku rira anabi wa muhammad oni la ana lohu man adaba le ayawanat
0: talunton to le to be
2: ah olohun sanu wa
0: ami olohun
2: ibi dandan olohun ati aleba ko ma ba gbogbo en tin fi ara ni eran to di eran meji sira won
0: eni pe
2: to di eran meji sira won
0: awon eran meji to de won
2: o de won sira won
0: ah
2: ipe ka ran omo kan tabo fun won ni nkan mu
0: omo lani
2: opolo an sise kise awon eran wa nja wa mi ye wa npa ruwo
0: lo so wa jojo mejo lo pelu ogun lodo lati ma lo fun teni le to pe ti lo ni eto to ba di jojo lagbara lo we ledu mari ama tesi wa ju ti jojo mejo
2: subhanallahi rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al mursalin wa alhamdulillahi rabbil alamin.

0: gbogbo ọ̀nà ní lifting tí fi ń fani mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóun nìkan lásìkò kan náà.
1: ọ̀rẹ́ mi tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
2: ìwọ náà kò ojúmọ́.
1: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ìlò ṣáájú gbogbo ọ̀rọ̀.
2: ó dáná sọ ká gbọ́.
1: àbí.
0: pẹ̀lú lifting tí ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ ó ń fa àyànsán mọ́ra lifting tí ó wà fún ìṣọ̀kan.

Bicycle àti tamoto dìrọ̀rùn gbà. Fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti dilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083

0: ìrọ̀rùn.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
3: Ó dé

0: ẹ ṣe ojú òní tí ìyẹn jẹ́ ń jára lọ sẹ́ka ìpínlẹ̀ ọjà lẹ́ẹ̀kan sí ta bá padà dé àwa kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ẹ kú kalẹ̀.
1: Ọ̀làjìlẹ̀ FM 96.7.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
3: S-E-L-A-R-R-I-E
2: sẹ́lẹ̀rì. Bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sẹ́lẹ̀rì ọyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
4: T-U-R-M-E-R-I-C turmeric.
2: Ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
5: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
6: Mornings with Lipton Tea have a way of connecting us. One cup, one half far at a time.
7: You won't believe what happened yesterday.
8: Seriously. And good morning to you too.
7: Sorry, I forgot. Tea before tea.
8: All right then, spill.
6: With Lipton Tea, warmth does more than fill a cup. It brings people closer. Lipton Tea is for togetherness.

0: Safari Museum, Catering Village, City Tours, CBT Royal Top, Ujuba, Ojoma Runilu Qatar, Lati Catch Fun with your family, Conciliation Mega Travels, to one in third floor, Lista Building, Ring Road, Ibadan, Tabi Globetrotting Travels, to one in South Plaza, Wema Road, Real Estate, Ibadan. Telephone numbers at WhatsApp 1-0816-552-0410, Tabi 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Emi omo yin na ni o Jolly Jani mo wa ni tabai lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E
1: salary ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
4: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati ata le pupa oluyi pada ayo
5: Ilé-iṣẹ́ bá tẹ̀rọ ọdún dé.
6: Kò sí ayọ̀ tó dàbí ọdún Ilé-iṣẹ́. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran Ilé-iṣẹ́ pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí Ilé-iṣẹ́ ṣe wọlé dé, káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ.
7: Àbáwọn tààtún nílẹ̀ o.
6: Ilé-iṣẹ́ Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Ilé-iṣẹ́ Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí. Pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ilé-iṣẹ́ nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Káṣe fún olóríire kan ní àgbò ńlá. Pẹ̀lú 500,000 ní àkókò Ilé-iṣẹ́ yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ilé-iṣẹ́ eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Ilé-iṣẹ́ Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
8: Javis PL Ikea Foundation ló ń lọ́gun tán wípé ti yín mélòó gbogbo èèyàn bàdà tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Ikea Foundation. Àǹfààní ńlá gbàlè yìí, èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá nílò ẹ̀. Ànísẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Ikea Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí ìnira owó. Kí ló tún dúró ṣe? Orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Consult Building, Yana Àgbàlá Bus Stop, nítòsí Olówódé Fowósanú Shopping Complex, Ìwòrò Ìbàdàn, lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé 0905444 8444. Ojúlọ bá ara, kò ní dín dúró mọ́ wa lágbárí.

0: gẹ́gẹ́ bí mo ti sọ fún wa pé o lè ní bèrè kan àbí méjì tó fẹ́ bèrè nípa ọ̀rọ̀ yìí tàbí nǹkan míì nípa ìsìn 0912370-8675 0912370-8675 òun náà ni nọ́mbà eléyìí tó já sọ́dọ̀ wà ní àyín bàbá nígbà tẹ́ ń bá wa sọ̀rọ̀ nípa solution ẹ ti sọ wípé Aztec Fruit láàyè lákọ́kọ́ ìmáa túbá fún gbogbo ẹ̀ṣẹ̀ tá a ti ṣe ẹlẹ́kejì bá ti ẹ̀ túbá náà a gbọ́dọ̀ wà ní ẹni tí ọkàn rẹ̀ wà ní ìrẹ̀lẹ̀ tá a máa sóbà síwájú ọlọ́run a gbọ́dọ̀ máa mú nǹkan míì papọ̀ lákòókò tá a fẹ́ túbá yìí ẹ sọ pé ẹlẹ́kẹta ni pé a gbọ́dọ̀ máa ṣe kílẹ̀ pé
1: ó yẹ kí a tẹ
0: a gbọ́dọ̀ ní sùúrù
1: ẹ jẹ́ ọba forí ni yóò ní sùúrù pẹ̀lú ọlọ́run
0: àdúrà yìí ṣe ń tá a máa ń kánjú sí ọ yẹ kó ti gbà náà láti bí oṣù kan tí mo ti ń ṣe
1: ọ̀rọ̀ kanjú ọ̀rọ̀ àfọwọ́fà ni
0: ká máa rántí pé ẹ̀ẹ̀kan lèèyàn dáràn
1: ẹ̀ẹ̀kan
0: lèèyàn dẹ́ṣẹ̀ ẹ̀ẹ̀kan lèèyàn ba nǹkan jẹ́ ẹyọkan tó ṣeun ogun ọdún lè mọ tán
1: allah
0: akbar ká tó wá aṣọ ẹni tó jẹ́ pé léraléra lòun ti ẹ̀ ń dá lọ kó tó kojọ fáwọn tó kojọ fún ọlọ́mọdé àwọn ti wa tànà ó kó nǹkan kan lẹ̀ fún wa àmì ọlọ́run káwa náà mọ́ nísẹ́ ẹbí lẹ́yìn tí ń bá ń bẹ̀ kọ́ ọlọ́run kó gbà á o ó tí ò ní tìyín bàbá kí tán ni.
1: ẹlẹ́ kí ọlọ́run ṣe wá ní orí dáadáa tá à ń fẹ́ ẹni yọ wà máa mọ̀ bí ọjọ́ méje 7 days gbogbo sick fowl tí ọkọ fi bẹ̀rẹ̀ ná ń gbọ́ bá dijọ́ kẹtọ náà ra pẹrẹpara ń dẹ̀ wọn
0: allah akbar
1: 72,000
0: yọ kọ̀kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọjọ́ méje náà 72,000 istige furula
1: ni yóò ṣe 12,000 lọ́jọ́ àkọ́kọ́ tọ́ba di ọjọ́ kejì yọ̀ọ́ máa ṣe 10,000 kọ̀ọ̀bá àfi sóru kọ̀ọ̀bá àfi sọ́sàn kó tó dijọ́
0: mẹ́ta ẹ̀jẹ̀ ń gbé ìpè yìí ẹ̀ ló ta ló wà ń bẹ̀ salamu alaykum ẹ kààrọ̀ kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè.
2: ìfẹ́ni lè mi
0: ojú ò ní tì í ọ̀dẹ̀
2: ayégún ni mo ti ń pè ayégún pẹ̀lẹ́
0: ọ̀. ọlọ́mọ à ń ṣe dáadáa fún yín kí ni ìbéèrè yín.
2: ẹsẹ̀ rí gbogbo tango yẹn ò ti tọ́ ni.
0: thank you ma.
2: ṣùgbọ́n tó bá bá rẹ̀ nínú ẹ̀ irú èmi tí mo sọ̀rọ̀ mo bára mi nínú ẹ̀.
0: allah akbar.
2: a ti gbàwẹ̀ gbàdúrà tọrọ dáríjì ṣeéṣe
0: ṣe àmì mo bá yín ṣe àmì
2: mo ti dàgbà mi ti ìmàrí kò sọ ọmọ kò sọkọ
0: bí èjì wo ni yín mà
2: agbára ìdílé kan ni
0: bí èjì wo lẹ tó ẹ tọmọ ọdún mélòó mà.
2: 53 ni
0: 53 ẹ sì lọkọ rí ẹ bímọ rí ẹ sọ pé àmì ogun yẹn ti ṣe bí ìsìn ní láì tààlà ogun yẹn ti ṣe tọ́ba parí ètò a fi nọ́mbà alẹ̀ ẹ pè mí ojú òní tì í mà god bless you. ọkàn tó nìyẹn nínú tí à ń wí kọ́lọ́mọ bá lè kí ọlá kódà kan kó mú oníkálukú wa kúrò nínú àwọn ègún òun ìyá tá a mọ́wọ́ tá a mẹsẹ̀ ṣérú ìyá ilé yìí tó yẹ kó gan ó ti máa retí ọmọ ọmọ rẹ̀ ṣùgbọ́n tí ò ti ẹ̀ wọ bìkan rí débi tí wọ́n sọ pé àwọn wá bí kan abẹ́lọ́wọ́n bá àlékí ọlá tó jẹ́ ọba láforíjìn kó dẹ́kun gbogbo bíi tí ìyá yìí àwọn òbí wọn tí wọ́n ti farakọ́ eléyìí tó ń kọ́ wọn lọ́rùn ọ̀hún kiri ayé yìí kọ́ ló ń dákun kó bá ní ṣe àmójúkúrò ńbẹ ọlá àti tóbi orúkọ lọ ṣùgbọ́n mo nígbàgbọ́ síwájú ọlọ́run pé ogun yẹn ó ti ṣẹ́ lánìí tí wọ́n pe ìkànnì ẹlágẹ̀lú lórí ètò jimo lóyin ayé wọn ti bẹ̀rẹ̀ sí ní lóyin ọlá nàbì lọ́dọ̀ ọlọ́run bàbá ẹ tẹ̀síwájú.
1: pẹ̀lú àṣẹ ọlọ́run
0: wọn ó kọ̀kọ́ ṣe méjì 12,000
1: lọ́jọ́ àkọ́kọ́ yóò wá sí 10,000 fọjọ́ mẹ́fà yòókù.
0: ìpè míì tó ti wà lójú òpó ẹ ló ta ló wà ń bẹ̀ ẹ káàárọ̀ ó ti rè gbété ó dẹ̀ ẹ jẹ́ àṣẹ báyìí bàbá máa ń pe nọ́mbà yín síta
1: 080 78 78 68 94 94 03
0: ẹ tún pè lẹ́ẹ̀kan sí ẹ wá farabalẹ̀ pé ẹlòmíì ò mọ̀ pa sọ pé ẹ pe nọ́mbà ó ṣẹ̀ mú un tí ó fi kọ́ ni ẹ pè díẹ̀ díẹ̀
1: 080 78 78 68 94 03
0: tó bá sì jẹ́ pé nọ́mbà tèmi ló fẹ́ pè 080 55 47 16 69 bó ti ẹ̀ jẹ́ pé ìpèsè tó ń wọlé ṣùgbọ́n mo lè mọ́ láǹfààní láti gbé mọ́ kí bàbá wa ó lè gúnlẹ̀ kó torí pé a máa lọ bàbá tán bá ti wá ṣe 12,000 lọ́jọ́ àkọ́kọ́ àwọn ọjọ́ mẹ́fà tó kù kí wọ́n fi ṣe 10,000 Aztec Fruit la lẹ́yìn eléyìí wá ń kọ́
1: pẹ̀lú àṣẹ ọlọ́run kó ṣe sàárà rẹ̀
0: kó ṣe sàárà
1: kó ṣẹ̀ṣẹ̀ Gọmọ wa ti gbese mi mọ pe yala ti ba bi nkan ka asa fun
0: line asa fun line ko to ma se
1: ni
0: gbogbo igba ko je ko po
1: aro de ohun
0: to ko si je ki sahara na ko wa ninu ninu re oju oni ti yin adu ati ninu o gba baba olohun wo ni fi yin le ngba ko kan adupe amọ lore oba to ni yin oni kuro emi yin yo jajọ la yin pepepe latara be omo yin kan tun de balu na sojo bi leni olohun dakun jo sopo odun laye o olohun jo sopo odun laye o ja o ni kun keke o baba triple m o ni kun keke o ola nabi lodo olohun gbogbo awon olojo bi osu na mu ki won olohun je yin na o sopo odun o azizat o ma tin sola o ma danla won no sopo odun laye o ola lojo bi ti e na o ma fi ji soro olohun je o sopo odun laye o happy birthday to you my darling god bless you to titi jo mejo ta to ma fi ayo pade akora wa sabi abu olohun ba le ki ola ko ba to ni oni kaluku wa ko dakun ko jo ninu ola re eyi to duro bi ogun niwaju oni kaluku wa eleyi ti a mo gba ti awon to se ti se ta wa kan gbe kiri yi aso ogun ta n wo kiri tabi fila jogun ta n de kiri ohun gele egun ta n we kiri sugbon ta mo ti n dina ore abi ase yori niwaju oni kaluku wa olohun ba le ki ola oba laforijin ni o abio wala ti tobi oruko re abio afiti tobi anu re bio anu la bere fun o saforijin fun wa o saforijin fun wa o atawon to se dakun tu wa kuro ninu ogun ohun egun ati ajogun ele to ni kaluku wa wa ka wa nu o le ri daada gbese ninu aye ola ati tobi oruko olohun lae kan si mo tun kiyin baba e mo fi oruko awon oga wa ni aye mo fi kiyin e se o titi jomejo emi omo yin ore yin adala aminat afiji soro mo n dagbere pe subhanallahi rabbika
1: rabbil izzati amma yasifuna wassalamu ala

0: ìmọ̀lẹ̀ tó ń gbọ́ òfújìlà àgbàgbà ìjọba bàbá ọba ẹ̀gbọ́n ọba èèyàn ọ̀hún ìjọba ọ̀hún ẹ̀ṣàmù. ẹyin tẹ̀mí wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín ẹ máa gbọ́ gbẹ̀ngà aláwọ̀ ńlá lágbo òṣèré o nílàgẹ̀ẹ́lu rédíò yìí fúnra o gbẹ̀ngà aláwọ̀ ńlá lágbo òṣèré màá náà ní ọba so bí ó sóhun wẹ́sẹ̀ ẹ̀bọ̀ yín kò ṣe léré ibẹ̀lẹ̀ ti lè gbọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ nípa gbogbo eléré nàìjíríà gbátagbátá lágbo òṣèré láàyò bákàlà àgàtà lágẹ̀ẹ́lu.
1: ẹyin tẹ̀mí fẹ́mi adébáyọ̀ lorúkọ tèmi èmi yàtọ̀ lọ́mọ nítorí ẹ̀mí ti fẹ́ kẹ́ máa gbọ́ ó yàtọ̀ lágbo òṣèré pẹ̀lú gbẹ̀ngà lágẹ̀ẹ́lu ẹ̀fẹ́.
2: táyì ti bá kọjá ń bá nà ṣe mú máa ń gawú ni irọ́ tí má dé fẹ́lẹ̀ lẹ̀ ṣe mú máa ń ṣó irọ́ tí má lọ nígboro ṣe mú máa ń gawú ni irọ́ kí wá ló fa sára mi ẹ̀yin jọmọ mi yá gbogbo láti mú ni ṣe bẹ́ẹ̀yìn lẹ̀ fún mi tí bá lọ fọ́n bù bá o ṣe máa gbà mí yá ẹ dákun ẹ dábọ̀ ẹ máa fẹnu ẹ máa fẹnu pásítà mi o.
3: èyí tèmi lágẹ̀ẹ́lu la tún wà ń sin lágẹ̀ẹ́lu náà tún sọ ń bàdàn sí o gbogbo àwọn èèyàn ti gbà fún lágẹ̀ẹ́lu èmi gangan mọ́ṣáárì gbórí wábẹ̀ ni gbé síbẹ̀ lágẹ̀ẹ́lu náà ń gbọ́.

Ọlọ́run ọba karamọ mi káyé mọ gbà. Kámọ́ sì mọ bí mi pé Ọlọ́run rẹ dà. Àdìpọ́n bèrè pé Ọlọ́run èèyàn dà. Karamọ ti tánu. Ó ṣeun táyé àkàndé adé.

àmì àti àmì. Ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi ibikíbi tẹ́ ẹ ti ń gbọ́ mi gbogbo ibi tí a fẹ́ fẹ́ ìkànnì tó fẹ́ dé a ti dé o. Torí bẹ́ẹ̀ náà mo ṣe fi táyà àkàndé Adébísí Currency mo fi wọlé. Mo fi táyé Currency mo fi wọlé sí yín lọ́rùn. Lórí ètò lágbo òṣèré. Wò mọ́ ràrò kàn. Àsìkò ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àsìkò tiẹ̀ ọ̀tọ̀. Àsìkò àwọn tó ń wájú tán ṣáì ní ìsìn ọ̀tọ̀. Ọlọ́run wá jẹ́ ṣáì pẹ́. Wọ́n sáà mọ́ lérò ẹni bọ ibú sẹ́nikẹ́ni. Ẹni tí ń bẹ lókè mọ́ ni ó wálẹ̀. Àwọn tó já síwájú rẹ̀ mọ́ gbẹ́ kòtò fún wọn. Wọ́n sì sọ̀rọ̀ wọn láì dá. Sáà mọ́ lonú kan. Àsìkò èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀. O mọ̀ pé bọ́lọ̀ bá tètè fún ọgọ́ ṣe é ṣe kó pa ọ lórí ń gbà míì. Òyìn ọlọ́run mọ nǹkan tó máa ń ṣe fún èèyàn. Ọmọ kékeré tí ò tí ì ju ọmọ ọdún mẹ́fà lọ. Ọmọ ọdún mẹ́wàá tó bá jọ́kùnrin. Ẹ rí i pé yóò fẹ́ mọ gba kọ́kọ́ lọ́wọ́ bàbá ẹ̀. Bó bá jẹ́ obìnrin náà ni tó láìkí mọ́tò. Ẹ rí i pé yóò mọ bọ́ sídi mọ́tò. Yóò mọ bọ́ sídi steering yóò mọ yí. Ẹsẹ̀ rẹ̀ ò tí ì tó accelerator o. Ọwọ́ rẹ̀ ò tí ì tó steering o. Ṣùgbọ́n yóò bọ́ síbi steering yóò fẹ́ mọ wa mọ́tò. Yóò mọ yí. Mọ́tò wù ni. Wọ́n bá ní kó pray gbà náà. Yóò lóun fẹ́ mọ́tò. Ǹjẹ́ mọ̀ kí bàbá rẹ̀ ò lè gbé mọ́tò lé lọ́wọ́. Orí tán bá gbé lé lọ́wọ́ yóò gbẹ̀mí ẹ̀ ń gbà yẹn. So àwọn oore kan mọ bẹ ó wọ̀ lásìkò. Ṣùgbọ́n náà bá ti mọ tí ó ṣẹlẹ̀ tó bá fún ọ lóore náà ní moment yẹn. Torí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe dìlé ẹ̀. Ẹ má gbàgbé pé ohun tọ́lọ̀ bá dá dáadáa ni. Fóun dé èyí ipò kípò tó bá wà lásìkò yìí. Jẹ́ nǹkan fún ọlọ́rọ̀ ìtùnú yìí. Jọ sẹntima mọ́kàn. Gbà fọ́lọ́run ọba. Ipò tó bá wà ọlọ́run bá fẹ́ jẹ́ orí bẹ́ẹ̀ ni. Wọ́n bá tèèyàn jẹ́ kó

ká fi tẹ̀gàn sí káyọ̀ tẹ̀gàn kó táyé ń kọrin o táyé ń kọrin o ó ń kọrin bá mi bàbá àgbàlagbà bàbá mi ò gúdúgbà kan o ọlọ́run bá mọ̀ jẹ́ wàánú nira nira ò dáa a n bàbá gbogbo ẹ̀ ná fún wa wọ́n fi nǹkan kan pamọ́ wọ́n ní adìyẹ mi èyí tí mo rà ó yé mẹ́wàá ó pa mẹ́sàn-án ó fi kan délé ẹ̀wù bàbá yìí ní ìsìn báyìí mi bá ní wọjọ́ orí bàbá yìí bàbá yìí ó ti fẹ́ kọjá 70 sọ́kàp sọ́ba wọn rebalance wọn alignment wọn ò jẹ́ àwọn àgbààgbà nínú nǹkan tán lò wọn ò sọ fún wa ó sọ fún wa pé okay mike leléyìí feda leléyìí console leléyìí báyìí ló ṣe mọ́ ṣe jingle ṣùgbọ́n ìyókù wọn fi pamọ́ ẹ̀yin nu ọlọ́run nu kọ́lọ́mọ sànú àwọn ọ̀dọ́ àsìkò yìí pẹ̀lú gbogbo ìmúkúmu mo dáhùn mu káàkiri kò fẹ́ mọ́ dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ojú ara yín ń jíjà yín ń swagger yín ẹ sì wo kẹ́tẹ̀ fún yín ní few ones ọjọ́ iwájú yín bí ó ṣe rí few ones ni o gbọ́dọ̀ mi bí ó bá ṣe wọ 40 bí mi ò bá ti wọ bóyá bíi 35 ohun tẹ́ kọ̀ọ̀kan mọ́ rí pé kò lè jókòó lórí ìjòkó bóyá bíi 5 minutes láíláí ó bá ti jókòó báyìí yóò ti dànù lẹ́yìn 5 minutes bẹ́ẹ̀ ti ri pé ẹ̀yìn rẹ̀ ti ń lọlẹ̀ díẹ̀díẹ̀ kò lè jókòó kó jókòó dáadáa mọ́ alignment ó ti jẹ bó bá ń rìn gan wí balance ẹ ti ri pé yóò ṣe mọ́ rìn kò tí ì fọ́ tí o gbogbo ohun táwọn mú yín náà ni kọ́lọ́run sì sàánú wa torí kí la ṣe ń múná ẹ mọ̀ pé ọkùnrin àwọn ọkùnrin aláìkiki nìkan aláìkì ká mọ proud lórí nǹkan èmi tó ń wò yìí báyìí tọkàn tí mo ń lọ séko báyìí tí mo kàn kọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò kọ̀ọ̀kan kọjá lẹ́gbẹ̀ẹ́ mi mọ́tò yẹn báyìí bó ṣe kọjá báyìí ó kàn lọ fún mo ní àìwọ ìwọ kọjá lẹ́gbẹ̀ẹ́ mi èmi tí mo ń gbé physics lọ́wọ́ àbí physics ni mo kàn tẹná mọ́ ni fún o lè bìlífù pé 60 minutes mo fi débẹ́gà ẹjọ́ mẹ́dà wo ná fẹ́ gbé fún un bẹ́ẹ̀ cup wo ná fẹ́ gbé fún ọ pé o sáré gan-an níbi tílẹ̀ ti tẹ́jú tí accident bá ṣẹlẹ̀ nǹkan ó lọ́nu bẹ́ẹ̀ náà lo dífá fáwọn ọkùnrin ìsìn pẹ̀lú gbogbo ìmúkúmu tẹ́ ẹ̀mọ ẹlòmíì ó kó gbogbo ẹ̀ papọ̀ ẹ̀ lápapọ̀ ẹ fẹ́ mọ ohun tí ó ṣẹlẹ̀ lóòótọ́ olórin tó kọrin pé màá jayé ó ní o mi ò mẹ̀yìn ọ̀la ó ní ohun tó lórin ìrí tó fi kọrin náà kì í ṣe nípa nǹkan tẹ́ ń jẹ yìí ẹ mọ́ bèrè ọ̀la ẹ fẹ́ impress obìnrin mo ṣe wàá báyìí ní ìsìn ọmọ bíi mẹ́rin ọmọ márùn-ún èmi báyìí tí n bá ń bẹ báyìí mo ṣe wàá báyìí wákàtí kan 40 minutes mo sì ń bẹ́ ń bẹ̀ ni sà ẹ béèrè fútsọ ẹ kàn béèrè pé ọlọ́run ò ọjọ́ kí kàn jẹ́ rí few ones ọjọ́ iwájú mi ni kí rí few ones bí n ṣe rí bí rí few ones ni bẹ́ẹ̀ sì rí àwọn obìnrin kò sí ohun tẹ́ ẹ ṣe fún wọn ẹ lọ fi àkùkọ àtàbọ ni ẹ fi ṣàpèjúwe gbogbo kìràkìràkìràkìrà àkùkọ gbogbo ẹ kàn rí pé abo kan gbọra nù jigi ni ó dàbọ nu ó ti tán nù kọtán lójú ara yẹn fẹ́ impress.

0: obirin mi a ma se be ni pe emi ohun ti fe bo e bi re o bo kankan wo to impress loju ara re iwo akanji ni akanji inu e na dun emi akan ki kankan we be a few ones if which future bi o se ri future e bere pe future mi bo ni o se ri pelu gbogbo kankan ada le aye lasan yi ada mo ni ah awon agbalagba tan ni ikun jogede ikun ready mo tan ri o ye ke ti bi sana ki eso ogun se be ni to be ni po ti fe daku se bon lo lo be tu dana nu lo lo be dana pe laarin boya bi iseju bi meji meta ta degun fe si ferefe ohun ti dide nti o lo bo dana die be pe ki lo fe je iwo lele o renu soro mo o si mi lowo e dakun ta lo se ara re lo se ni olorin yen korin kan yi e ohun se ra re mi ra tan ra mi je e mo tara yin je o awon agbalagba tan ni soki lo be oge soki won mo tan so e wo mo kan fi oro isi ti mo kan si yin liti ni mo si yin leti ke wo wo o le te won lorun tan to ba di yen and you are as good as last bulletin ni bo ba good loni bo ba dola bo ba good won fun oni score card e olopo awon okunrin ni isin bayi be lo bi ba tin wo bi 50 age of 50 e lo bere we lo hospital de ba ni doctor e bere lowo won ati age of 50 e lo bi to ba struggle gan ni 50 e ri pe ko le moko roko daada mo rubber band be yan ba ti fa rubber band fa to ba ya ko ni le fe mu mo ko wa tan iwo to npe le jagun tele pe jagun igba gbogbo lo nsegun eje lo taja okusi lowo
1: Ladiluwa FM 96.7
2: Emi omo yin na ni o jali jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: S E L E R R I E salary
2: ah boda mi espelli no di salary oya lo pin gbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
2: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugosa celery ati atale pupa oluyi pada ayo
5: gbogbo ọ̀nà ni Lipton ti fi ń fani mọ́ra láràárọ̀ kọ́ọ̀bù kan bóò nìkan lásìkò kan náà.
6: ọ̀rẹ́ mi tó o bá mo tó ṣẹlẹ̀ lánàá.
7: ìwọ náà kò ojúmọ́.
6: Mo gbàgbé ni má bínú ọ̀rẹ́ mi tí ló ṣáájú gbogbo ọ̀rọ̀.
7: ó dáná sọ ká gbọ́.
6: àbí.
5: pẹ̀lú Lipton ti ìlọ́wọ́rọ́ rẹ̀ ṣe ju bó ṣe wà nínú kọ́ọ̀bù lọ ó ń fa àyànsán mọ́ra Lipton ti ó wà fún ìṣọ̀kan.
8: Ẹni tá ń wí, ó dé, Alhaji Ayafọlọ́run, ó dé.
9: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Ayafọlọ́run wọ̀lú, a dúpẹ́.
10: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Ayafọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó mọ̀ ti dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà Alhaji Ayafọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
9: Alhaji Ayafọlọ́run ó dé.
11: Javis PR iCare Foundation ló ń lọ́gun tata wípé ti yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kẹ́sàgọ́ ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbáà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò
12: ojú o reading glasses lọfẹ fún gbogbo ẹn bá nílò ẹ ànísẹ ọfẹ láyẹwò fún gbogbo ẹn tó bá fẹ mọ bí ọrọ kù sí nípa ọrọ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ cherry pl eye care foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á nùgbà láìsí ìnira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ ọmọ dẹni tí wọn ń fà ní tẹ̀tẹ́ fòdà lójú pópó láfi ni wọn máa lọ tààrà lọ ṣàyẹwò ojú rẹ ní number 94 opposite unity bank cherry sculpture building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 090-5444-8444 ojúlọ bá ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
13: Ìròyìn ayọ̀ tún lélẹ̀ yìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo ti iléeṣẹ́ Miyokeke Global Engineering Company Limited tóní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ area oríyànjú local government Ìbàdàn tá a tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá n ta ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn tá fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́díẹ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní Great Estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń bá ni yàwòrán ilé ìgbàlódé bá nìkan lè ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní MKK Multipurpose Building Àtẹ̀rẹ́ Agara Odùrẹ́jà Second Mall Steel Garage Ìbàdàn fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi Bay State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013
14: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
15: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí ń ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
16: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyìn níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ìkánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára.
2: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí óyá ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: SELERIE sálárì
2: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì óyá lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: TURMERIC turmeric
2: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
17: Lagilu FM 96.7

0: àwọn ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí àti ń jẹran iléyá pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyá ṣe wọlé dé káàṣìẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́ káàṣẹ̀ fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347 *1004 *1# lórí ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2# bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí website www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣó ti cashier mo ti cashier.
1: Sẹ́ni Tolúwa ò ní ṣeré fún ojú wa ló fẹ́ sí.
2: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń sẹ́ni o. Bí kánbalẹ̀ kọ́lé láyé, tálákà ojú sikẹ́lẹ́bẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó owó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sẹ́kárí mi. Kọ́mọ́ gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ẹ̀mọ̀ owó tí ń bá fàájì lọ òkèrè.
3: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá kọ.
4: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù re.
2: Pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kí ni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìlákàṣe ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
4: Ìgbésí ayé arí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
2: Orí rẹ pé o lónìmọ̀ràn gidi ni. Níbi táyé lajúdé tóní kálukú ti ń ra éka éka ilẹ̀. Dáko kọ́lé iṣẹ́ àròyé kò sóúnjẹ nílùú oúnjẹ wọn ni Bọ̀sún King. Lóró débẹ̀ ti fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dáko, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sí nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ látòrí plot 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lujì lú lónílẹ̀ sí kárí-kárí. Ẹ̀wẹ̀ bọ́ọ̀lẹ̀ bótalẹ̀ bóralétalé. Kàn sí wọn ní Crispo Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Tẹlifóònù 0706281 7806 tàbí 0071036974. Kàn sí Bọ̀sún King kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.
5: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
6: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki forun je wa sere
5: bent eri
6: asiko mazavita ti to
5: alani ore mi o de lo nje olokele mazavita ni yi

0: orúkọ rẹ̀ ìrẹ́ ní ìfẹ́ ọkàn mi ó pọ̀
1: ẹ bá mi sọ fún àgbà gan kó má ṣe yọ ọmọdé jẹ mọ o kàn ṣe rántí ọjọ́ ọ̀la àgbà gan o má yọ ọmọdé jẹ mọ.
0: tẹ́ ẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣe cover sórí ẹ bá dé orí tiktok ẹ rí bẹ́ẹ̀ parapọ̀ àwọn tó máa ń máìmù orin.

0: ìrẹ́ ni ìfẹ́ ọkàn mi orin tán sọ lọ́wọ́ lọ́wọ́ ò lẹ̀ ń gbọ́ yìí.
1: ṣùgbọ́n tán bá fẹ́ pọ́nwó nínú ẹbí wọn àbí wọn fẹ́ pọ́gun ni.
0: ẹni tó ṣe orin taiwo triple a.
1: owó táwọn méje fẹ́ pè ó.
0: orílẹ̀-èdè nàìjíríà kọ́ ló wà.
1: àwàkà papọ̀.
0: ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi nǹkan tí mo sọ tí mo kà ní lónú ìròyìn ni lágbo òṣèré. obìnrin àwọn ìbéèrè méjì ńbẹ. àkọ́kọ́ mo ní àwọ́ọ̀dù tán fún Latif Adédìméjì ti Lísàbí. ẹ̀ta ló ní àwọ́ọ̀dù
1: yìí.
0: a bá ń sọ̀rọ̀ nípa mikọ́ọ̀pù àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì.
1: ìbá ọlọ́run lókè.
0: bàbá tí.
1: lẹ́mi mi o. ọ̀rọ̀
0: ayé. lórúkọ rẹ̀ kì í sì ni ẹni ọdún mélòó ló pé. ṣé ẹ gbàgbé ẹni tí ò bá tí ì tó 18.
1: aráyé mojúbà o.
0: òun ni wọ́n máa ń sọ wípé ọmọ ọdún.
1: iná ọ̀ráyé ṣe.
0: ọmọ ẹ lè sọ pé ọmọ ọdún báyìí ni ọmọ ọdún báyìí ni tí ò bá tí ì tó 18 nù.
1: báwọn tó kọ́kọ́.
0: ẹ bá ti kọjá 18 ẹni ni.
1: tí bá ti wá ń tẹ̀lẹ̀.
0: ẹni ọdún ni. kì í ṣe ọmọ ọdún àsọtọ́nù àtújẹ́ àyín sí.
1: ìbáfún.
0: bóyá mo fẹ́ lọ mú mo fẹ́ mú káàṣì ẹ̀ *347*1004*2# fún ti káàṣì ẹ̀ wọ̀n pé Friday báyìí a tún fẹ́ lọ mú ẹja wọ ẹni tí ó gbà á. nígbà tá à ń dúró de ẹ̀yin èèyàn tí ẹ fẹ́ gba ìbéèrè ìdáhùn sí ìbéèrè mi 0912370865.
1: olórí tí o bá ti gbẹ́lu sí my.
0: ẹ já wo 0912370865 ẹ já wo báwo so ká wo ta ni ó fẹ́ gba ìbéèrè mi o.
1: obìnrin ìyàwó tíyàlá àkọ́kọ́ òun ṣáàlì gọ́ọ̀dù tí ẹlẹ́ẹ̀kejì òun ṣáàlì gọ́ọ̀mẹ̀ntì.
0: sọ fún ipò nìtàn ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ lásìkò inú. hello.
2: ẹ káàárọ̀
0: mò ń gbọ́ yín bàbá.
2: orúkọ mi ni adélanì láti làlàbẹ.
0: kí ló dé rẹ́rìn dáadáa kí ló ṣẹlẹ̀ ta ló múnú bí yín ọ̀gá lani.
2: mo ń láì dàn kẹ́lẹ́
0: mi. ẹ rẹ́rìn kí n gbọ́ ẹ kàn rẹ́rìn ó ti jẹ́ mi bóyá ẹ dáhùn béèrè mi bàbá.
2: ìbéèrè mo ṣẹ̀ tán rédíò ni ìbéèrè yẹn.
0: ẹ ṣẹ̀ tán ní ẹkàn ní kẹ́ẹ̀pẹ́ wá. ó dá ọ̀gá mi ẹ tẹ́tí sí béèrè mi àwọn èèyàn ó mọ̀ ẹ tẹ́tí sí ọ̀gá lani láti là látẹ̀. hello. ìyá.
1: bàbá mi kò lè bẹ́ẹ̀.
0: mo ní bàbá tí. bàbá tí orúkọ kí ló orúkọ bàbá tí. hello ẹ káàsán.
3: Kọ́láwọlé ní sọ̀rọ̀ láti ìlú Ìròkó.
0: Kọ́láwọlé láti bo.
3: Ìdí Ìròkó.
0: Ìyá mò ń gbọ́ yín sà.
3: Mo fẹ́ mú béèrè ní ìbéèrè.
0: Mú béèrè ìbéèrè tí ń bẹ bí àti fi ánsà àti fi síbẹ̀ kẹ̀kan sọ kẹ́ ẹ sọ ni. Bàbá tí ẹni ọdún mélòó ni ó ṣayẹyẹ. Kí lẹ wí?
3: Mo sẹ́ ń gbọ́ rédíò nífẹ̀ẹ́ ni o.
0: Èyí náà sẹ́ ń gbọ́ níbo lẹ ti ń pè mí?
3: Ìdí Ìròkó Ìbàdàn.
0: Ìdí Ìròkó náà lẹ ti ń pè. Àní bàbá tí òṣèrékùnrin ni bàbá tí ẹni ọdún mélòó ni kí sì lorúkọ ẹ gangan.
3: ṣé kò ní sí ibẹ̀ tó fi sí báwọn.
0: wọ́n ń béèrè lọ́wọ́ mi mo ti gbọ́ mò ń bọ̀ sà.
1: àlàbí ọjọ́ yẹn.
0: àwọn èèyàn fọ́ nì. ẹ gbọ́ wọn ní ṣé kò

0: tell me say you never hear oh.
1: About Dr. Wenger with ginseng.
0: The confirmers you up, we go they carry you go wella.
1: Dr. Wenger with ginseng. Dr. Wenger with ginseng.
0: They improve your energy for your baby level. And for woman to get good body as mother,
1: this Dr. Wenger with ginseng
0: get NAFDAC approved. Now Jesse Pharmaceutical Company Limited, they distribute them. They still need more distributor all over Niger. Sama 0806 646 6115.
1: Dr. Wenger with ginseng.
0: The 200 ml. Anytime they do you one kind of.
1: Now Dr. Wenger with ginseng for good health.
2: No time for sugar, shaker, and lele carry body.
3: Dr. Strap Recycle àti Tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ Tamoto ní cash and carry no delay. Dr. Strap ó rà lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyíì tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia, ipo yowu kimoto awon wa. Dr. Strap ora lowo yin. Ekan si won 090-8301-3333. Andu won lori Twitter, Instagram ati Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle de moto tita di rorun.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2,500 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí o fẹ́ ṣàyípadà HNDC Degree University, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijema Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ìròyìn ayọ̀ tún lélẹ̀ yóò fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí iléeṣẹ́ Miyokeke Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn. Ta tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láò ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé. Báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odò Ẹja Second Mosque, Steel Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi Bí Estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013.
6: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
7: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: bọ̀ padà gúdúgbà ìròyìn ti wá bẹ̀rẹ̀
1: lọ́rùn
0: Fọlásadé gbọ́ sórí
1: ẹni
0: tó bá ti ṣẹlẹ̀ sí rí yóò mọ ìtumọ̀ tí wọ́n ń pè ní ìdájọ́ ọwọ́ ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí torí kì í ṣe tó dáa ṣùgbọ́n àwọn náà tó ń dúró níbi tí wọ́n bá ti ń jà tàbí bóyá wọ́n nìkan jalè o mọ̀ díẹ̀ o mọ́wọ́ ìwọ náà ń sáré lọ pàràpẹ́ ẹja igida kíríkan kò pin ẹ filẹ̀ fún àwọn agbófinró ẹ jẹ́ káwọn agbófinró kan ṣiṣẹ́ wọn ṣùgbọ́n mo tún tẹnu mọ́ ìwọ ọlọ́kadà ẹ jẹ́ sọ́ra yín ẹ sọ́ra yín o tó iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ ní ọwọ́ ṣìkú wọn ti tẹ afurasí ajínigbé o eléyìí tó wáá gba owó kan tó lọ bíi mílíọ̀nù lọ́nà mẹ́wàá náírà lórí ẹnìkan tí wọ́n jí gbé ní abúlé ọ̀tẹ̀fọ̀n ní ìjọba àbílẹ̀ àtìbà nípínlẹ̀ ọ̀yọ́ onítọ̀hún tí wọ́n jí gbé ọ̀ ni wọ́n ń pè ní aláàjì bàgúdù wọ́n ní ilé rẹ̀ ti wà ní ìlọ́wá lábúlé ìlọ́wá ní ọ̀sẹ̀ tó kọjá lọ inú ugbó ọ̀tẹ̀fọ̀n lọ́hùn ni wọ́n gbé lọ o nígbà tí wọ́n jí gbé wọ́n nígbà wọ́n sì jí gbé tán wọ́n pelé pẹ̀tò iye owó tí ẹ san rèé o wọ́n ní ìdúnàádúrà bá bẹ̀rẹ̀ nígbà tí ìdúnàádúrà bá bẹ̀rẹ̀ tán ná bá nítò iye owó tí wọ́n fẹnu kò lé lórí rèé o wọ́n láǹfààní láti gbà á wọ́n ní lọ́jọ́rú ọ̀sẹ̀ tá a wà nínú rẹ̀ ní déédéé agogo kan lóru ni wọ́n gbọ́ táwọn ajínigbé ò sọ pé kí wọ́n máa gbé owó bọ̀ wọ́n ní làwọn yóò bá lọ sọ fún ikọ̀ ọlọ́pàá pẹ̀tò àwọn atiláwí ti ní káwọn gbé owó wá ibi tí wọ́n sì ti ní káwọn gbé owó wá nìyí o wọ́n ní kálukú wọn bá múra náà bá tẹ̀lé àwọn tó ń gbowó lọ lẹ́yìn pẹ̀tò wọ́n sáré ibi tí wọ́n ní ká dúró sí wọ́n ní àwọn iléeṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ gẹ́gẹ́ bí alámòótó fún iléeṣẹ́ ọlọ́pàá olùgbèǹga bíi bọ́lá bó ṣe ṣe lálàyé wọ́n ní wọ́n kóra wọn jọ o àwọn iléeṣẹ́ ọlọ́pàá ti ọ̀yọ́ àti ìsẹ́yìn wọ́n dìjọ pàdé wọ́n bá tẹ̀lé òǹtọ̀ ọ̀hún láti rí i pé wọ́n rí ohun tó ń ṣẹlẹ̀ gan-an ní pàtó wọ́n ní àwọn tí wọ́n jẹ́ ajínigbé ọ̀hún wọ́n ní wọ́n lọ bíi mẹ́fà nìyí eléyìí tí wọ́n ya wọ ọ̀dọ̀ aláàjì bàgúdù lọ́jọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2026 tí wọ́n jí gbé lẹ́yìn náà ni wọ́n ní owó kí wọ́n mú wá wọ́n ní nígbà tí wọ́n gbé owó ọ̀hún débẹ̀ àwọn aládé ó ṣe lálàyé wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn takò nígbà tó rí pé ẹni tó ń bọ̀ nìkan ṣoṣo kọ́ ló ń gbé owó bọ̀ àwọn èèyàn ti wà ńbẹ̀ bó ṣe dé òru tó nínú igbó wọ́n ní ìbọn bá bẹ̀rẹ̀ sí ní kọrin tẹ̀léra wọn ìbọn bẹ̀rẹ̀ sí ní kọrin tẹ̀léra wọn ṣé ẹ mọ̀ pé tíní bá kọrin ìkan tẹ̀ fún kọrin wọ́n ní kásámọ́ fọ̀rọ̀ gun o àwọn ajínigbé yìí ọwọ́ tẹ̀ wọ́n o pẹ̀lú ọkọ̀ yẹn ọ̀kadà eléyìí tí wọ́n gbé wá síbẹ̀ lójú ọ̀nà àti fi gba owó wọ́n ní wọ́n gba ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọ́n rí bàtà níbẹ̀ wọ́n ní wọ́n rí fìlà lọ́wọ́ wọn àti àwọn nǹkan míì eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tán láǹfààní láti gbà ní ọwọ́ àwọn ajínigbé ọ̀hún wọ́n ṣáti wà ní àkàtà iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀yọ́ báyìí o.
1: tó ìròyìn èyí tó wà níwájú tèmi ó fẹ́ fara pẹ́rù eléyìí tí ó sọ jáde hùn ìròyìn náà ṣàlàyé ọ̀rọ̀ wípé ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn pé iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ọ̀yọ́ ti ṣàlàyé ọ̀rọ̀ wípé owó òun ti tẹ nìkan tó dúró gẹ́gẹ́ bí afurasí ajínigbé oníwọ̀ ọ̀daràn o nínú àtẹ̀jáde kan eléyìí tí ó jáde láti pàṣẹ nìkan tó dúró gẹ́gẹ́ bí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá yìí Ọláyinka Àyánládé ó ní ọ̀rọ̀ yìí ló ti jáde ní ọjọ́bọ̀ Thursday Àyánládé ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ eléyìí tó fi síta ó ní ọjọ́rùú Wednesday gan òun ló jẹ́ wípé ìfitónilétí kan ó wá láti pàṣẹ àwọn ọdẹ agbègbè eléyìí tí wọ́n jẹ́ ọdẹ àdúgbò tí wọ́n ń sọ àdúgbò kan ní ìpínlẹ̀ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ tó ti fi ń ṣàlàyé ọ̀rọ̀ wọn ni onítọ̀hún tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí wọn porúkọ rẹ̀ ní Mohammed Goni wọn ni ọwọ́ padà tẹ́ o wọ́n ní nígbà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní mọ tanáwádìí rẹ̀ wọ́n rí wípé ó ní í ṣe pẹ̀lú àwọn èèyàn kan tí wọ́n jọ jẹ́ oníwọ̀ ọ̀daràn nípa pé ká máa jíyàn gbé àti àwọn ìwọ̀ ọ̀daràn míì Àyánládé tún ṣàlàyé níwájú ọ̀rọ̀ rẹ̀ ó ní akitiyan ti ń lọ o ó ní kó tó di wípé ọwọ́ gan padà tẹ́ wọ́n pé àwọn ìfitónilétí kan eléyìí tí àwọn gbọ́ òun ló jẹ́ kí ọwọ́ padà tẹ́ o wọ́n ní iṣẹ́ sì tún ti ń tẹ̀síwájú lórí òun àti àwọn yòókù rẹ̀ náà wọ́n nítorí àwọn yòókù rẹ̀ ń tiwọn wọ́n sá lọ ni wọ́n ní ṣùgbọ́n òun ọwọ́ tẹ́ o nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n fi síta nínú àtẹ̀jáde ọ̀hún ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn tó kù tí wọn jọ ń ṣiṣẹ́ láàbí wọn wọn ni àwọn sá dànù dànù ni o nígbà tí àwọn tí wọn jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí wọn gborí wọlé wọn ní ṣùgbọ́n òun tó jẹ́ mohammed go ni eléyìí tí ọwọ́ padà tẹ̀ ní tiẹ̀ wọn ni wọn mọ̀ bá àwọn nǹkan kan lọ́wọ́ rẹ o tó jẹ́ ara àwọn èròjà tí àwọn tí wọn jẹ́ òṣìṣẹ́ elétò ààbò tí wọn fura sí wípé wọn ò mọ lò ó fún àwọn nǹkan wọn tí wọn máa ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ láàbí wọn ní lára àwọn èròjà òun láti rí kẹ̀kẹ́ kan eléyìí tó jẹ́ kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ méjì tata gan tá a mọ̀ sí ọ̀kadà wọn ni àjọ òun náà ni ọ̀kadà òun tó jẹ́ àjọ motorcycle wọn ni ó sì ní nọ́mbà àti ìdánimọ̀ ti TUT824TY wọn ni èyí gangan ni àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wọ́n tẹnu mọ́ pé àwọn gbàgbọ́ pé yóò wà lára àwọn nǹkan tí wọ́n mọ̀ lò gẹ́gẹ́ bí èròjà èyí tí wọ́n fi ń ṣiṣẹ́ láàbí wọn o nínú ìtẹ̀síwájú nínú ìwúṣẹ́ ìwádìí eléyìí tí wọ́n ṣe pẹ̀lú ọmọkùnrin náà tí wọ́n rí gẹ́gẹ́ bí afurasí ajínigbé àtoníwọ̀ ọ̀daràn wọ́n gbé tó bá ẹ̀rọ ọba ẹni sọ̀rọ̀ kékeré kan ní ọwọ́ rẹ o wọ́n ní àwọn bàtà kan tó jẹ́ bàtà àwọ̀ yìí lẹ́nu ilé wọ́n pe wọ́n bá lọ́dọ̀ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ sì rèé wọ́n ṣáàtì ń tẹ̀síwájú lórí iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ rẹ o láti mọ àwọn ibi tí àwọn yòókù rẹ lọ àti àwọn ibi tí wọ́n bá iṣẹ́ ọ̀hún dé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní onítàn tí wọ́n mú gẹ́gẹ́ bí afurasí ajínigbé òun ó ti wà lákàtà iléeṣẹ́ ọlọ́pàá tí ó sì ti ń jẹ́wọ́ nínú àwọn ìwà ọ̀daràn rẹ̀ gbogbo eléyìí tí ó ti ṣe iléeṣẹ́ ọlọ́pàá pé bó bá ti ń lọ ńkọ́ àwọn ọmọ jẹ́ káràlú kó mọ ọmọ bó ti ṣe ń lọ.
0: tó wọn ní ilé ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ tó fìdí kalẹ̀ sí gwarinpa ìyẹn ní olúùlú lẹwà ìlú àbújá lọ́jọ́ thursday lánàá ni wọ́n kéde rẹ̀ pé kí olùṣọ́àgùtàn kan tó ń dùn nílé ìjọsìn prophetic filtering voice of fire ministry olùṣọ́àgùtàn amos isa pé kó mọ lọ sínú ọgbà àtúnṣe tún ni rọ látàrí pé ọmọ ọdún mẹ́rìnlá kan tó dé ọ̀kan lára ọmọ ìjọ rẹ̀ pé ó bá ní àjọṣepọ̀ ní tipátipá onídàájọ́ mòdúpẹ́ ọ̀ṣọ́ adébíyí ló pàṣẹ náà pé kí olùṣọ́àgùtàn yìí ẹni ọdún mọ́kàndínlógójì kí wọ́n lọ rèé fi sínú ọgbà àtúnṣe tún ni rọ lásìkò tí wọ́n ń ṣe ìgbẹ́jọ́ lọ́wọ́ lórí ẹ̀sùn tí wọ́n fi kàn yún lánàá lọ́jọ́bọ̀ thursday isa òun náà ni wọ́n sọ pé ilé ìjọsìn rẹ̀ ó wà ní gwagwalada yẹn ní olúùlú lẹwà ìlú àbújá lẹ́yìn tí wọ́n ka ẹ̀sùn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ ilé tí wọ́n fi kàn wípé ó bá ní lájọṣepọ̀ ní tipátipá ó tàpá tí òfin tó rọ̀ mọ́ ẹ̀tọ́ ọmọdé èyí tíjọba àpapọ̀ gbé kalẹ̀ lọ́dún 2003 wọn ní bákan náà ni ó ṣe ìbálòpọ̀ ní eléyìí tí ò tó tọ̀nà sí ọmọ yìí àti láti fi ẹ̀tọ́ rẹ̀ tún wọn ní wọn ka gbogbo àwọn ẹ̀sùn yìí papọ̀ lọ́wọ́ kan òun náà ni wọn wá sọ pé ó ti dẹ̀bi o ẹ̀sùn tí wọn fi kàn án o wọn ní nígbà tí wọn béèrè pé ṣó dẹ̀bi àbí ò dẹ̀bi wọn ló sọ pé òun ò dẹ̀bi o pẹ̀lú àlàyé wọn ní lẹ́yìn rẹ̀ òun náà ni wọn wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé lẹ́yìn ìgbà tí o sọ pé o ò jẹ̀bi pẹ̀lú àlàyé tó sì jẹ́ pé ìwà yìí ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2025 tí wọ́n sì ti ń wá tán ti ń lọ lórí rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sì ń béèrè lọ́wọ́ ọmọ yìí ò yàtọ̀ ọ̀rọ̀ kan yìí náà ni ó ń sọ wípé ńṣe ni ọlọ́run lójú wọ inú ilé ìjọsìn ọ̀hún tí wọ́n ṣe ń kọ́ lọ́wọ́ nígbà náà lọ́hùn-ún tó sì mú òun ní agídí láti bóun ní àjọṣepọ̀ lẹ́yìn rẹ̀ náà ni ó fún òun ní 1000 wípé kóun lọ fi roògùn wípé òun bá sì sọ fún ẹnikẹ́ni a jẹ́ pé ikú ó ń kanlẹ̀kùn ilé àwọn gbọ̀ngbọ̀ngbọ̀n nu o pé òun ò gbọ́dọ̀ rojọ́ fún ẹnikẹ́ni kódà bóun bá délé sọ fún àwọn òbí òun ohun tí ó ṣẹlẹ̀ sí wọn kò ní wọn ò ní wò tán fíìmù gidi ni o ó ní ọmọ òun délé ó sọ fún ìyá rẹ̀ pé ntó ṣẹlẹ̀ àti owó tó kó fún pé kó lọ́ra fi lè ra oògùn eléyìí tí ó lò lẹ́yìn tí olùṣọ́àgùtàn bá ní àjọṣepọ̀ wọn ní gbogbo rẹ̀ ló gẹ́gẹ́ bí ẹ̀rí tí wọ́n kó wá sí iwájú ilé ẹjọ́ wọn ní wọn ka gbogbo àwọn sẹ́sàn tí wọ́n wà nínú àwọn ẹ̀sùn eléyìí tó ní ń ṣe pẹ̀lú ìwà ọ̀daràn yìí sí ní etí níwájú ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n kà sí létí tán onídàájọ́ ọ̀ṣọ́ adébíyí wá ṣe lálàyé pé àwọn ò sún ìgbẹ́jọ́ ọ̀hún sí 30 oṣù kẹfà ọdún 2026 yóò kóòtù àráìsì ló tẹ̀lé.
1: ó dá ìròyìn míì tó tún wà níwájú tèmi ń bí ní ìpínlẹ̀ èkó òun ni mo ti rí ìròyìn yẹn tó wà níbi o àjọ ojúlọ alákànfin ń ṣọrí tá a mọ̀ sí àjọ nscdc ní ìpínlẹ̀ èkó ó ti sọ̀rọ̀ jáde síta wípé ẹnìkan eléyìí tó jẹ́ wípé ó kúndùn kọ́ mọ́ ba nǹkan tó jẹ́ dúkìá àjọba jẹun lọ́wọ́ ti tẹ o ní agbègbè kan tí wọ́n ń pè ní agbègbè àmúwò ọ̀dọ̀fin ní ìpínlẹ̀ èkó wọn ni àwọn onítọ̀hún ti ki se yokan ti ki se meji ni owo pada te lasiko ti won gbianju latu ti se ise labi won ni agbegbe amuwo odo ofin won ni bo ni le se ti o je ileto abo hun bo lo se ri oro na gbo won ni ko se ko ye o lori ifitoni leti kele ti awon ti won je araalu atawon ti nbe ni agbegbe beun ti won fi to won leti iyen ni le ise ileto abo nigba ti won fi di isele ohun ti a fi mule ni ipele eko lati pase enikan ti o je agbenuso iyen fun ajo ileto abo ohun ni ipele eko ye oluwa seun abolurin o salaye oro wipe awon ri kini ohun se o lati pase ifitoni leti ati ifowosowopo eleyi to se to so awon ti won je ileto abo ati awon ti won je eniyan ti n gbe ni agbegbe beun to so po ni o abolurin o tesi waju ninu oro re o oni seri ile ise ohun lo ti mu gege bi ise lati ma dojuko gbogbo awon eyan kan ti a ti sora won di kan jangbo ni wo daran lati ma ba dukiya ajoba je awon dukiya ajoba eyi to le se ara ilu lanfani won ti e pe awon kebu kebu kan yun ni awon waya kan eleyi ti o ni se pelu bi eyan ti se le ba ara eni soro yun ni awon ero gbogbo eleyi ti won ri kaakiri fun oro ibara eni soro won ni awon eyan yi ni won sun won ni won sun mo ti won si bere si ni mu gbogbo re ti won ba je lati lo mo ko lo ke awon lo mo fi se omi to oro ara ti won nigbati o wa nte si waju ninu oro re yen oluwa seun abolurin onise fe gbo onise ri ile ise ajo eleyi ti o je ti ajo eleto abo ti NSCD NSCDC lo ti setan lati ri daju wipe ko ni saaye fun awon enikeni ti an fe sora won di kanan jogbon lati mo ba dukiya ajoba je won nitori wipe kini ni bi ba dukiya ajoba je ko ni mu anfani kankan ba araalu ni ajo yi tutu ti dide lati mo gbe igbesi alagbara lona ati mo mu awon ti won so ara won di odaran sekun sekun le to je wipe won mo fi oju won mo fi mo wi na ofin ni o ninu itesiwaju re won pe ajo ohun ati awon ti gbe ni agbegbe eleyi ti oro kan papa julo ni amuwo odofin won ni won ti jo ni nkan se po won ni nisa akoko ninu odun 2026 won ti gbe eto orisirisi kale eleyi to so mo eto abo lati fi le mu ki eto abo ko rin le nbe won ati awon eyan mi to tun ni nkan se pelu eto abo nbe won ni lowo lowo bayi o iwadi alagbara nte siwaju loju ona ati mo ibi ti nkan de duro lori oro awon eyan na ti a so ra won di kanran jogbo niwo iwo daran ni kete ti ambasi to ti pari iforo wa ni lenuwo ati awon itesiwaju eleyi ti won tesiwaju lati ma mo bi nkan ti se nlo won ni ewo ofin ni o pada yanju gbogbo oro na
0: to dokita onisegun oyibo kan to jo morilede nigeria mo to je ile america lo fi se ibudoko ti gbogbo eyan mo si ogbeni dokita afolabi ni olohun ko yo lowo awon eyan ti won fi esun ijinigbe kan nilu ibadan nipinle oyo ti won ba ti gba emi lenu re o isele alagbara yi eleyi ti o waye ni ojo isegun

0: Commission of Health ń kílò ìwà ìdẹ̀rùn lórí ohun tó lè mú lásà fever tó gbórí dìde lágbègbè wa. Díẹ̀ nínú okùnfà lásà fever ni wọ̀nyí: èébì, àyà ríru, akọ ibà, ikọ́, kí ojú, ẹnu, ẹ̀rẹ̀kẹ́, kọ́mọ ewu fẹ́ẹ́rẹ́fẹ́, ẹ̀jẹ̀ tètè lẹ́nu, àtàwọn ibi tó léwu lára wa. Tàbá wa kófìrí, a tètè kàn sí ilé ìwòsàn àbí ilé ìtọ́jú tó súnmọ́ yín. Ẹ ṣàbò oúnjẹ lọ́wọ́ ekulé, kẹ̀sì wá ọ̀nà tí kulé ò fi kúrò lákàtà wa. Ẹ súnmọ́ yín fẹ́ni tó lùgbàdì lásà fever, fọwọ́ lóòrèkóòrè, káyíkárì ọmọ tóní. Dákun mọ́ fọwọ́ kan oúnjẹ àwọn eku ilé, ẹ ṣe mọ́tótó, ibà ọ̀rẹ́rẹ́ lásà pankó pé ìtì ń ràn mọ̀ ni. Tá a bá ṣàmójútó àwọn nǹkan wọ̀nyí, ibà ọ̀rẹ́rẹ́ lásà yóò dínkù láyìíká wa. A ní lùgbàdì àìsàn, Oyo State Ministry of Health, ìní ń kéde ìkìlọ̀.
1: Dadi mi.
2: Yes.
1: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan tẹ mú mi lọ sí Pathfinder College.
2: Ṣé ìròyìn my dear?
1: Èsì ìdánwò wa ẹ̀ka ti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣé mi pátá dẹ̀ ni mo pass.
2: Wow, ìròyìn yóò lé lèkẹ́ àjẹpé a ní láti wẹ̀ nìyẹn o.
1: Yes, Dadi.
3: Pathfinder, please
4: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ràn ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotic tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Ètò ìdánwò máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy ti tọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
6: Javis PL Eye Care Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn bàdá tágbègbè. Ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni. Ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lóra wa, ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kan ságọ̀ ara. Ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara sàsà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí. Èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání. 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú. Reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀. Ànísẹ̀ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú. Ó rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́bi tó ti rà ánú gbà láìsí nira owó. Kí ló tún dúró ṣe? Oríran gara. Kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó. Láfi ni ọmọ lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank, Charity Council Building, ìyànà àgbàlábọ̀ store nítòsí olówó tí ń fowó sanú shopping complex, ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́. Fún béèrè àtàlàyé pé 090-5444-8444. Ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
7: Asa bẹ́yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fi ọba sí kọ̀dá àbí sọ́wa dáa ni àìrórunsùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètọ̀ kátẹ́lẹsẹ̀ wọn máa kan èèyàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ Karama gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀ aromale egun ìgbésẹ̀ kọ́mọ́nkíà ní pàtàkì kátẹ̀dẹ̀ gbé gbèsè ní kíákíá kẹ̀dá ó wà lápárapá ní gbádùn ayé òsẹ́ni tí ń bẹ láyé tí oní tí ń dá láàmú ẹ̀rọ ìgbàlódé ń bẹ fáyè o láti mọ bí àrùn sápamọ́ sí kàn sí tónítóní Aba Healthcare ẹgbẹ́ ilé baba Lam Adesina gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ ní Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn ẹ̀ka iléeṣẹ́ Mojoyinlola Complex ìwòrò Ìbàdàn telephone 08033715988 08033715988 ẹ̀ńtà tọ́jú ààrẹ lọ́mọ tónítóní.
8: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
9: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa?
10: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
11: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
12: Babatunde Ajayi lorúkọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n
3: wọn ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá wọn mi lọ́wọ́ wọn mi lọ́wọ́.
13: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀.
14: Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkì fún ọ, kúkú mọ́ nínú. Nìrànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
15: 0807-112-4000.
13: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Waterloo FM 96.7.
1: Gudugbe, iroyin agbokogbon.
2: Bọ̀ padà látojú ọjà lọ́hùn o ìròyìn tá ń pè ní gudugbe ló sì ń lọ lọ́wọ́lọ́wọ́ ìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájòkè ó ní ìròyìn òun ti ń lọ o ọlọ́run kó ṣàánú wa
3: dídí bá mi ẹ̀ pọ̀
2: nǹkan pọ̀ nù ayé yìí ó yá o ẹjẹ́ àtẹ̀síwájú nínú àwọn ìròyìn yẹn o ìròyìn míì tó wà níwájú tèmi bí ní ìpínlẹ̀ Bauchi ó ní ìròyìn yẹn tó jẹ́ ìròyìn gudugbe ló ti ṣẹlẹ̀ wọ́n ní ọwọ́ tẹ àwọn ọmọ kékèké o eléyìí tí wọ́n pé wọ́n máa ń ṣètò ìgbéyàwó ìgbéyàwó eléyìí tó jẹ́ pé fún àwọn ọmọ kéékèèké ni wọ́n tiẹ̀ nìkan tiẹ̀ wà tó jẹ́ pé ìgbéyàwó tí wọ́n ṣe òun wọ́n pé wọ́n tún gbowó orí ìyàwó tó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta owó náírà wọ́n ní ṣe wá rí àwọn ọmọ kéékèèké tí ọwọ́ tẹ̀ yìí wọ́n ní wọ́n tún padà rí kan nínú wọn tó jẹ́ pé àwọn kan tiẹ̀ ti dúró gẹ́gẹ́ bíi tọkọ-tìyàwó míì eléyìí tí wọ́n tiẹ̀ fẹ́ ṣe lọ́jọ́ ọjọ́ tá à ń sọ yìí ìròyìn ń tẹ̀síwájú wọ́n ní ọjọ́bọ̀ Thursday eléyìí tó lọ yìí gangan òun náà ni ọwọ́ tẹ àwọn èèyàn yìí o tí wọ́n sì kó wọn wá síwájú ìgbìmọ̀ kan eléyìí tó ń rí sí ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin akọ-sábo tó bá ti mú wàhálà lọ́wọ́ tí ò bá ti lọ lọ́nà òfin eléyìí tí wọ́n sọ wípé ẹni tí ń ṣe ìyàwó gómìnà ń bẹ̀ òun ni Aisha Bala Muhammed òun gangan ló jẹ́ alága fún ìgbìmọ̀ náà wọ́n ní ọwọ́ tẹ àwọn èèyàn yìí ní àsìkò eléyìí tí wọ́n pé wọ́n ń gbégbèsẹ̀ tí wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ìgbéyàwó wọn tí wọ́n pé wọ́n máa ń ṣe tó sì jẹ́ pé láàrin àwọn ọmọ kéékèèké ó ní ètò ìgbéyàwó ọ̀hún ẹni ó ti ń wáyé ìròyìn ṣàlàyé wọn níṣẹ́ rí ìgbìmọ̀ kan eléyìí tí ó jẹ́ ìgbìmọ̀ tí ó wà fún àwọn ọ̀dọ́ tí ó sì tún ń rọ àwọn ọ̀dọ́ ní agbára pẹ̀lú ìpínlẹ̀ Bauchi àti iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tí ńbẹ̀ńbẹ̀ ó ní wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ lórí ọ̀rọ̀ yìí o wọ́n ní iṣẹ́ rí ọwọ́ tí àwọn tí wọ́n jẹ́ ọmọ kéékèèké yìí lásìkò tí wọ́n pé wọ́n jókòó wọ́n ti ń ṣètò ìgbéyàwó eléyìí tí wọ́n pé wọ́n máa ṣe wọ́n ní kì í wá ṣàwọn nìkan o àwọn èèyàn ti ń bẹ níbi ètò ìgbéyàwó náà ọwọ́ padà tẹ̀ wọ́n wọ́n tiẹ̀ ní ẹnìkan tí wọ́n fẹ̀sùn kàn pé òun gan ló dúró gẹ́gẹ́ bíi ìmáàmù tí wọ́n pé òun ní ṣètò ìgbéyàwó ọ̀hún lọ́wọ́ pẹ̀lú ẹlòmíì náà tí ó gbéra rẹ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí ìyá ìyàwó wọ́n ní ọmọ kékeré ni èyí tó tún gbéra rẹ̀ kalẹ̀ pé òun lòun bí èyí tí wọ́n fẹ́ so pọ̀ yìí o ṣẹ̀wárí bí gbogbo ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe rọ́pọ̀ tó wọ́n ní ìgbìmọ̀ kan òun náà sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì tún sọ wípé ẹgbẹ́ isban òun náà sọ̀rọ̀ wọ́n ní ṣe rí ẹni tó dúró gẹ́gẹ́ bí adarí àti ọ̀gágun fún ẹgbẹ́ isban yẹn òun ṣàlàyé ọ̀rọ̀ yìí ni mohammed ìbànúnú wọn ló ṣàlàyé ó sì ṣàpèjúwe pé ẹ wò ó bá a bá ní ká sọ irú ìgbéyàwó eléyìí kì í ṣe ìgbéyàwó gidi bẹ́ẹ̀ náà ló sì tún jẹ́ pé kò bá òfin mu wọn nítorí wípé ẹni tó jẹ́ bàbá fún ẹni tí wọ́n mú kalẹ̀ pé òun ni ìyàwó nǹkan ẹ onítàn sọ pé ẹ ohun mọ kankan nípa bí wọ́n ṣe ṣe gbogbo ètò yìí o àti bí wọ́n ṣe jókòó àti àwọn tí wọ́n gba owó orí wọ́n ní ṣe irú ìgbéyàwó ọ̀hún ló wá jẹ́ ìgbéyàwó eléyìí tí ó dáa ni wọ́n ní kì í ṣe ìgbéyàwó tí ó bá òfin mu àwọn tí wọ́n bá sì ń ṣerú ẹ̀ ó yẹ kí wọ́n kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni ẹni tó dúró gẹ́gẹ́ bí ọ̀gágun fún ikọ̀ ti isban yìí ló tẹnu mọ́ wípé ẹ wò ó ẹ jẹ́ kí àwọn òbí kí oníkálukú mójútó àwọn ọmọ ẹ jẹ́ kí àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí alágbàtọ́ kí wọ́n mójútó àwọn ọmọ tí wọ́n kó sọ́dọ̀ wọn pé kí wọ́n máa gbà wọ́n tọ́ wọ́n níbẹ̀ náà ló sì tún ti jẹ́ pé ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú ẹ̀sìn ó yẹ ká jẹ́ kí àwọn ọmọ kéékèèké kí wọ́n ti mọ bó ti ṣe tán láti ilẹ̀ kí lọ́lọ́run sọ irú ọjọ́ orí wo gan ilé yẹn lè sọ wípé òun ò fẹ́ yàwó tàbí pé òun ò lọ sí ilé ọkọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbàtí Aisha Bala Muhammed tó wọ́n mọ sọ̀rọ̀ ń tiẹ̀ wọ́n pé ẹ̀wò ṣe rí ihun tí ń ṣẹlẹ̀ yìí òun ò du ẹ̀bí rẹ̀ ru àkọ́gánná ẹ̀bí rẹ̀ òun ò dù í lé orí wípé ìṣẹ́ àtòsí ó ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fínra kò jẹ́ kí wọ́n lè rorí tààràtà níbo ti yẹ kí èèyàn rorí wọ́n ní ẹlẹ́ẹ̀kejì eléyìí tí òun ó tún mú wá gẹ́gẹ́ bí ẹ̀bí nínú irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí òun náà ni àìní ìjáfara àwọn tí wọ́n jẹ́ òbí léyìí tó jẹ́ wípé níṣẹ́ lọ ẹlòmíì yóò kàn bímọ yóò kàn sọ ọmọ rẹ̀ bí ìgbà tí ajá bímọ tí ajá kàn sọ omo re nu won ni aitun leko le na ati awon aimo eko gidi eleyi ti o je eko te eyan le ma lo lawujo won lo tun wa lara awon ebi eleyi ti ohun o diru iru sele labi eleyi ti an pe nsele yi o nigba ti awon mo kekeke ti o ti yo loju ara ti an ku ara won jo pe o da awon fe mo se loko laya o awon si fe se igbeyawo won ni iru ewo ni yi ninu oro re lo wa ntese waju onise ri ki awon obi ki an moju to awon omo won bi awon omo ba tin dagba ki kan se wipe kakan mo fun won lo nja bi kakan mo ri wuri won kan mo dagba lasan lai ma je kan mo nkan to to lawujo ki oni kaluku ma ko awon omo re leko to da won ni se tun wa fe gbo se ri keyan wa mo le se eto ifeto omo bibi ati awon ifeto si bi aye yen o se lo ah won ni kini awon o da gangan ko lohun ba ko da ko kojo ko saanu eni
3: e je wo awon to wa loju opo ani lati gba bi eyan meji mere
4: 09123706754 eyin to wo si ti te gbogbo yin patapata lowo te o ni wa continue apata ba ni ko
2: kan ko nu wa ti oda
3: hello
2: mo ba fe kowo te won
3: e ti wa nbe
2: hello e ti wole
5: e de ade bayi o yala re do ni o
2: se ma mi
5: ani doctor ise ni o olomoji a e ti soro e ni so ta o balawo eyan yi o olohun o la won gbogbo an ta wa lo si so olohun o la won o
3: ta mo
2: pe ti ala re do
3: nada yin
2: gra ma o alfa
3: boni rider
2: se ka ma lo ni ah ah kile to fun sa ile wa be
3: o ni eto ti wonu eto o si ni fe kun de
2: gbese o da a ni je gbese gbogbo o ni je gbese ta ti je olorun
3: ba wa san olorun oba tin bada san gbese re yo ku ba wa san
2: ami o
3: nkan to nsa fu bye bye bye ni ti bu se pe wo nsa fu bye bye bye
2: je ka jo gbe orun wa si egbe ara wa ko me to ki to le gbe kini dan wi
3: a leku ba se mo bye bye lo nti wa nu
2: iwo mi le fara wi o
3: e wo mo ba di ola edokiro yo ba tesi waju bakan na lojo esimi sunday o di ojo aje monday ki gurugbo iroyin ko to tun de seti gboyin titi la ya kisola o na loruko temi e se te wa nbe fun wa
2: o da na e mo ja gbagbe pe olorun oba sọrọ jade oni ka so folo dodo pe yo sere re olokan ogun ko sere ti fun o afikom to bo re ti o da ko da le ni e ja sere re ka le ba sere re fola shade ajala loruko temi ti mo nje akiyo e seun be ti se ntele wa

0: bí wọn bá ń sọrọ pé èèyàn là ó lu nínú ayé bí wọn bá ń sọrọ wípé èèyàn rí tajé ṣe ọpọlọpọ èèyàn ni wọn máa ń rò wípé èèyàn tẹǹdì ni bẹẹ ló sì jẹ wípé kì í ṣe gbogbo èèyàn ó ní tẹǹdì kó tó di wípé ó là ó lu right information nìkan lẹyìn kan nílò kó tó di wípé yóò ta yóò sì jẹ nínú ayé torí náà ló fi jẹ pé lákòókò yìí àǹfààní ńlá òun la tún mú wá fún yín mo ní àlejò pàtàkì kan pẹ̀lú mi nínú ilé agbára lákòókò yìí ẹ bá ń súnmọ́ kiní yìí gẹ́gẹ́ bá ń dárúkọ yín àti ilé iṣẹ́ tẹ wá ṣojú.
1: Orúkọ tèmi ni Mr. Tunji láti iléeṣẹ́ The Essence Global Project ni Atiwa.
0: Tá a bá ń sọ̀rọ̀ The Essence Global Project kí láǹfààní tó sodo sí iléeṣẹ́ yìí.
1: Iléeṣẹ́ The Essence Global Project ó dá lé lórí financial education fún àwọn tí ó ti ní àti àwọn tí ò ti ní ara pẹ̀lú àwọn tí ó fẹ́ ní sí ni iléeṣẹ́ ìdálé lórí àti ní ọ̀nà ńlẹ̀ tí a lè fi àwọn èèyàn tí wọ́n lè fi máa méèkì owó sí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ìlú ta wà ní gbogbo ẹ̀ dàbí nǹkan ṣùgbọ́n ẹni tí ò bá ní right information yóò kẹ̀ máa rò pé báwo ni àwọn tó méèkì ẹ̀ ṣe ń méèkì ẹ̀.
0: lọ́pọ̀lọpọ̀ ọgbà bá a bá gbọ́rúfẹ́ ìpolówó àbí ìpolongo tó jọrú eléyìí ní tí wọ́n sábà jẹ́ náà ni sógúndógójì ṣé náà ni ti iléeṣẹ́ Essence Global.
1: Eléyìí ò kìí ṣe sógúndógójì ó wà fún ẹni tó fẹ́ ní ànító àti àníṣẹ́kù tó sì tún fẹ́ fi ọ̀rọ̀ lẹ̀ fún àrọ̀mọdọ́mọ eléyìí tó túmọ̀ sí pé ó kọ tiwa kó má bàa parẹ́ nínú ayé nígbà tí a bá fi ọ̀rọ̀ lẹ̀ fún àwọn ọmọ tiwa eléyìí ṣe sógúndógójì rárá.
0: Bó wa la ṣe lè ṣe tá a fi lè darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global.
1: Èèyàn 20 àkọ́kọ́ tó bá kọ́ sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn sí orí nọ́mbà tí a pè láìpẹ́ yìí iná ni a máa fún láǹfààní ṣùgbọ́n ẹni tí ò bá tètè tí ò sí lára ogún àkọ́kọ́ tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wọlé máa cost 15,000 naira ṣùgbọ́n torí pa wá sórí ètò yìí a máa fún èèyàn ogún àkọ́kọ́ ní àǹfààní láti jàǹfààní ètò yìí lọ́fẹ̀ẹ́.
0: ẹ jẹ́ àyẹ̀wò kí ni tá a lè sọ wípé iléeṣẹ́ ìgan gbé dání ní pàtó ṣé okòòwò lẹ fẹ́ kọ́ wa ni àbí kí ni nǹkan tí a rí mú bẹ́ẹ̀.
1: eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi máa mú owó tí ó fi máa rán owó ńṣẹ́ tí ó dẹ̀ fi máa ní ànító àtàníṣẹ́kù tó jẹ́ pé okòwò tó yàtọ̀ sí sógúndógójì tí ọ̀pọ̀lọpọ̀ ti ṣe sẹ́yìn tó wá jẹ́ kí wọ́n máa sá fún àti rí ọ̀nà ìbáyọ̀ míì.
0: a ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ orí ìpolongo bíi eléyìí tí wọ́n sọ pé ká wá sẹ́mínà ṣé sẹ́mínà náà la wà fún nílé iṣẹ́ The Essence Global.
1: eléyìí ò kìí ṣe sẹ́mínà pure business presentation lele business briefing ni eléyìí kò kìí ṣe sẹ́mínà torí ọ̀pọ̀lọpọ̀ wa ti lọ sí sẹ́mínà oríṣiríṣi ṣùgbọ́n business briefing lele.
0: bá a bá fẹ́ darapọ̀ mọ́ Essence Global bó o láṣẹ tátà tọ̀ ẹni á pe nọ́mbà kan kí ni nọ́mbà náà.
1: nọ́mbà tí àwọn èèyàn ó sẹ́ndì àtẹ̀jíṣẹ́ orúkọ wọn àti àdúgbò tí wọ́n ń gbé sí ni 09075101004.
0: ẹ bá ń tún nọ́mbà ń pè lẹ́ẹ̀kan sí.
1: 09075101004.
0: ẹ ń jẹ́ kó di mímọ̀ wípé The Essence Global Project kìí ṣe sógúndógójì lẹ́yìn gbé dání iléeṣẹ́ tí.
1: rárá o eléyìí ò kìí ṣe sógúndógójì rárá.
0: for the opportunity of those joining us that doesn't understand Yoruba what do you have for us from your company sir.
1: The Essence Global Project we are not governmental initiative that show selected individuals the business system that they can be using to generate capital at the comfort of their own home without collecting bank loans that have interest or collateral and we are launching in the city of Ibadan that is why we come on here today.
0: so is this not Ponzi scheme?
1: It's not Ponzi scheme. This is pure business opportunity that you can be using to generate capital. Either you have half much with you or you haven't make money before. But this one will be a kind of added source of income for you to make more money. But it's quite different from Ponzi scheme. This is pure business.
0: So how do we join the Essence Global Project?
1: After this program, we give the slot for first 20 people that can send their location and their full name to this number that we call very soon now.
0: Another thing about the Essence Global Project, there are a lot of promo like this we've heard on air and other places. They say we should come for seminar. Are we also joining seminar?
1: No, this one is not seminar. This is pure business presentation where we will show you a pure business that you can be using to generate capital at the end, at the comfort of your home soon.
0: So how do we join the Essence Global Project?
1: By mere sending your name and your location to this very number that I want to call now. 09075101004.
0: The number again, sir?
1: 09075101004.
0: àǹfààní ńlá ni wọn náà ti gbọ́ yìí láti iléeṣẹ́ The Essence Global Project. wọ́n lè yìí kì í ṣe sógúndógójì bẹ́ẹ̀ ni kì í ṣe tàlágbèdá ò nílò kó o mú èèyàn kan wà béèyàn méjì wá kó tó di wípé wọn náà jẹ́ àǹfààní tó sì dolówó dọlọ́rọ̀ tí wọn náà lè máa fúnyàn tó kúrò nínú kòsíkòsí. gbìyànjú kó o pe nọ́mbà yìí kó o lè gba ìtọ́ni lórí bó ti ṣe darapọ̀ mọ́ iléeṣẹ́ Essence Global Project. ojú òpó ńlẹ́ẹ̀kan sí ni 09075101004 09075101004 ẹ ṣeun o.

0: ẹjẹ́ tún máa kíra wa káàsán káàbọ̀ sórí ètò eléyìí tórin kìkìn lápá bí o atún ti ń kiyín ẹ̀yìn olólùfẹ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀. Ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta eléyìí tá a ti jọ pàdé lórí ètò yìí ẹ sì kú ti mọ̀ pé patí yín lórí rédíò rèé. Ẹ gbọ́ orin lọ́lọ́kan ọ̀jọ̀kan eléyìí tó dọ́ṣọ̀ dáadáa fàájì apá bí famiani gbádùn ẹ̀rẹ́bùtú ni. À ń kí yín kú ọjọ́ méjì kú ọjọ́ mẹ́ta káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀. Ó tún máa dùn lápá bí o ẹ bá mi pèrò sọ́kàn yẹn pé láńgbé yẹn ti jiná àti gbédè. Bẹ́ẹ̀ ni kékèké kó dùn kó pọ̀ kó pé ọlọ́run ọba mi ò kè ní fi fọ́mọ ẹ̀dá ọmọ ènìyàn. A tún dùn gbọ́ngbọ́n máa kọ́ sí lápá lọ́jọ́ tòní torí pé téèyàn ò bá fi lè gbọ́ ètò ìtúndé o èèyàn fi gùn ọ́ sọ̀gì ni a máa
1: dùn yàn gan.
0: Ó yẹ ẹ máa pèrò sọ́kọ̀ yìí ẹ máa pèrò sọ́kọ̀ yìí ẹ pèrò sọ́kọ̀ ẹ sọ fún èèyàn mẹ́wàá kọ́ sọ fún èèyàn mẹ́wàá mẹ́wàá pé ètò ó wà ń bẹ́ẹ̀ ó ti gorí àtẹ o. Bẹ́ẹ̀ bá wá wọnú yàrá yìí ẹ jẹ́ ń jẹ́ mọ iye yín pé ẹ ṣí yàrá wọ̀
1: correct room
0: ibi tó yẹ kẹ́ ẹ wà lẹ́wà 96.7 gangan ni room number yẹn lápá bí o torí pé kí ni àwa ti fi kòkò ṣe bètò tẹ́sí láǹfààní àti jaládùn ẹ̀ dáadáa. Ọpẹ́ dídá ló ń ju ọlọ́run ọba mi ká lọ́lọ́run ọba mi mọ́ jó oúnjẹ àdédùn ní olówó tẹ̀rí òní jó tọ́bẹ̀ tálákàwò láéláé ká lọ́lọ́run ọba mi mọ́ yajulé kí gbogbo ẹ̀dá tó dá sórí òkè ìpè ara amẹ́ríkà òní jó yọjú sórílẹ̀-èdè nàìjíríà ara àbódìjà òní jó yọjú sí fẹ́lẹ́lẹ̀ ara fẹ́lẹ́lẹ̀ òní jó yọjú sọ́lọ́ ń ṣògo ara ọlọ́run ṣògo ń kọ́ o kò ní jó yọjú sí bẹ̀rẹ̀ ń bẹ̀ o. Àti fọ́kọ́ ọlọ́run ọba mi òkè síwájú wọn léèyàn tó bá ń lọ sí bẹ̀rẹ̀ tírú wọn ò bá fọlọ́run bẹ̀rẹ̀ ń kọ́ irú wọn mọ̀ ń sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ ni àtẹ̀mí àtẹ̀yìn àní sáré bẹ̀rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ sí láàrin rìn bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ìbàdàn ẹ káàsán o ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ káàsán orílẹ̀-èdè nàìjíríà ẹ káàsán àgbáyé ẹ káàsán ẹ káàrọ̀ ẹ kalẹ̀ kù déédé àsìkò yìí níbikíbi ilẹ̀kílẹ̀ tí afẹ́fẹ́ ìkànnì yìí bá ń ta dé o. Lóko amojú ẹ̀rọ fún sáà tá a wà yìí ọmọ ìyá àfẹ́ tó ń ti DJ Spider ọmọ ìyá àfẹ́ arẹgbẹ́ ti splash inú ó wà lápá bí ní ìtẹ́gbèrè àti ẹ̀fín gbòrin lọ́lọ́kan ọ̀jọ̀kan bẹ́ẹ̀ gẹ́lẹ́ olóòtú ètò yìí Kenneth Igweje Kébùgì ọ̀gá àti anu ẹ̀já máa kí káàbọ̀ sórí ètò ó wà ń bẹ́ẹ̀.
2: Ẹ mọ̀ káàsán gbogbo aráalé o àmọ̀tún kí yín káàsán lọ́jọ́ tòní o ẹ ti mọ̀ pé tẹ bá ti ń gbọ́ Kọ́lá Ṣìkẹ́ Túndé on the highway of ó wà ń bẹ̀ a tún ti gbé dé nìyẹn ẹ máa gbádùn wa lọ́sàn-án ibi kàásì nǹkan mọ̀ ni ẹ ti mọ bá ṣe máa ń ṣe party from home ni a máa jẹ́ kẹ́ ẹ ṣe kíni a máa jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ a máa gbé sí yín lára lóní bọ́mbà tù bọ́mbà Túndé Adégbènrò lèmi jẹ́ o àmọ́ ó ti pin yín náà ni ẹ mọ̀ káàsán ẹ káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lọ́sàn-án tèmi.
3: Tó ìmíràn kí yín káàbọ̀ sórí ètò yìí fún tọ̀sán tò ní ẹ sì mọ̀ pé tá a bá ti débí oyá party after party káṣà àti máa ṣe kíni ká máa party lọ ní orúkọ mi ò padà Ṣìkẹ́mi Òkétọ́lá òun lèmi jẹ́.
0: Èmi rò pé o ti pààrọ̀ ó kọ ni.
3: Ẹ̀mí tí ìpadà pààrọ̀ ẹ̀ torí Ṣìkẹ́mi ló kọ mi Òkétọ́lá ló kọ bàbá tó bí mi lọ́mọ.
0: Mi ò mọ.
3: Tẹ́lẹ̀ nǹkan ni mi ọmọ àbẹ̀jọ yọ ọmọ àbẹ̀jọ sùkú. Ẹ má jẹ́ ń relé báyìí torí pé intase lónìí ọ̀pọ̀ ńlẹ̀ tọ́ ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan á tún jọ gbádùn ara wa lénìí.
0: Kọ́lá Wọlé Adeniyi Koladezi International ló kọ mi mò ń kí káàbọ̀ sórí ètò tá a pè ní ó wà ń bẹ̀ lápá bẹ́ẹ̀ lẹ́mbẹ̀ẹ́hún ẹ̀yìn tí a.

0: lójú òpó Facebook. Faribido Damilọla wọn ni ẹ̀kú ètò. Wọ́n ní àwọn ń gbọ́ wa ketekete láti àfidàm ìdó ológun ẹ̀rú Ìbàdàn. Daddy's key. Only word on Colades International, my main man. I salute everyone there, Alhaja and the second man. Rashida Tadirin to one eka san wa nbe le to eku ise opolo lagilu FM ni baje eku ise sama. Shoti Shelles, Chenyiri, ke lo si party bi mo se tele, Tunde lo party Alhaja ko gbere gbe yi. E wa wo pe ah awon ore mi kan na o ye ja jo sere lo ka jo lo pon kan la nbe. What disgrace yin bayi. Abi oju wo le fi wo iru iwa ti Alhaja ko gbere gbe wu yi. So iwa to to ni abi iwa ti oto. Later, pay Kelluri 0912370875 0912370875 Latile Okere
1: +2348142491006 +2348142491006
0: Ya mobile.
2: Hello.
3: Hello.
0: Eka san oruko nbe le tin pe yi.
3: Oruko de mi ni Kokoshi.
4: Last one.
3: Kódẹ̀ ti present tó ti lóso tó ti láto gbogbo tó fẹ́ ṣe so tó dẹ̀ tún pin pass so òun ló mọ iye nǹkan àtọ̀ tó ti ṣe sílẹ̀ àwọn èèyàn pàtàkì tó wá ń bọ̀ sí ṣé àwọn táwọn èèyàn fẹnu gbági ni
1: nígbà
3: tẹ́yìn èèyàn
1: tẹ
3: mú èèyàn ẹyọ kan
5: lówó nígbà tó fẹ́ mọ ẹyọ kan
0: Hello.
1: Hello.

0: ẹ bá gbàgbé àti wá máa wo ketekete lójú òpó Facebook bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ jẹ́ ń jóyè yín pé ẹ̀ṣí yàráwọ̀ orí ètò ó wà ń bẹ̀rẹ̀ wa ẹ̀wà. Ah guys yin ta ni ronu yi.
1: Ayokola ki laarin mi ati mo fe bi oni kankan dakun. Se bo a se wa si party so mu lo looto.
0: Ah ah se ntun mo risun danu bu ni abi ru oro wo lo ma me. O mo ko an party kan wa to ye pe ko se ye ke yan fun na wo lowo tori o na wo na isele bi.
1: Emi na wo na pe alaja o po lowo won.
0: Ah
1: o po bi se ke.
0: Sugba awon kan o mo o awon kan o.
1: Won kan kan ra ni.
0: Oye awon kan o mo awon kan o loju ti o bo ti lowo to won si to gba gba lowo kini kan ni won.
2: Se bi yin awa ni.
0: Ore ja tun taja baba pada de eto nte waju en lebe ko kale mo gbagbe pe ori eto wa nbe lori ikani lagelu 96.7 fm lewa e mo yin ko nbe
3: lagelu fm 96.7
4: ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bẹ̀rẹ̀ fún layer special promo tí iléeṣẹ́ mi yọ kéke global engineering company limited tó nílẹ̀ great estate tó wà ní adébáyọ area oríyọ̀lẹ̀ local government ìbàdàn tá a tún lè gba ayé kó olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn ta fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyè sọ díẹ̀díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní great estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé bánikọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa permanent office wa wà ní mkk multipurpose building atẹ́rẹ́ agara odò ẹja second mosque steel garage ìbàdàn fún àlàyé kọ́lọ̀ whatsapp kálẹ̀ fi bíi estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 0705393 6013 0705393 6013

Jess Globin, oògùn àpilẹ̀ṣẹ̀ olómi tó ń ṣe àlékún ìlera pẹ̀lú àwọn èlò hemoglobin, vitamin B12 àtàwọn amáraji míì kára ó jí pépé kára jọ̀lọ̀. Jess Globin ó wà ní 200 ml. Jess Globin Plus tún fàkọyọ ìmọ̀ ìjìnlẹ̀ tó gbé pẹ́lí fún ìlera mọ̀lẹ́bí. Àjọ NAFDAC fòǹtẹ̀lú ilé-iṣẹ́ Jesse Pharmaceutical.

0: Nta ń fi alágbàtà káàkiri Nàìjíríà èpè 0806-646-6115. Má fi àlàáfíà rẹ tàfàlà. BJS Globin lura lọ́wọ́ kan, kara ó bọ̀ sípò.
1: Gbogbo yé wúlò púpọ̀ púpọ̀ fara ìrẹ́dẹ.
2: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bí ròlè lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán ń tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.

0: ẹ káàbọ̀ padà látọjú ọjà tẹ bá ṣe ń darapọ̀ ọmọ wa wọ́n à ń bẹ̀ lóko ètò yìí sọlẹ̀ tọ́jú òpó yẹ pé
1: 09123708675 09123708675 láti ilẹ̀ òkèrè +234 8142 49106 +234 8142 49106
0: ṣe ti wà ń pa tírí tó jẹ́ pé irú tó ṣẹlẹ̀ sí èmi pẹ̀lú túndé tí mo tẹ̀lé lọ pa tí ṣó ti ṣẹlẹ̀ sí yín rí tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí àbí ojú wo lẹ fi wo ìwà tí àlàájà kò gbérègbè wù ní ìwà yìí tí wọ́n sì pera wọn ní àlàájà tó rí mẹ́kà tó bẹ̀ tó sì sí ọlọ́run tó sọ̀kọ̀ àṣetánì ẹ̀ṣẹ̀
2: wà lọ́mọ́ kàní ṣé ń bọ̀
3: yìí ojú
0: ìgboru àwọn ìwà tẹ́ ń wù yìí ọ̀tọ̀ ọmọ lè jàǹfààní ipa nírú yín ládùúgbò ẹ wà mọ́ bọ̀ láàjò táyà yín lọ́jọ́ kan
4: àwa kì í ṣe iye àparò rárá láyé
0: fúrábálẹ̀ kò gbọ́ mi dáadáa bó bá ṣe ń darapọ̀ ó ṣìyàwó ibi tó ẹ̀kọ́ wà náà lọ́wọ́ ẹ̀ ẹ jẹ́ mú ìpè bíi méjì sí i Bọ́lájí Adigun Bọ́lájí láti lọ́ọ̀jù wọ́n ní ẹ̀kú ètò Abdul Gavari Rọpẹyẹmí wọ́n ní ẹ̀kú ètò Sir Ma Gavari from Ìṣẹ́yìn Ọ̀yọ́ State well done.

0: àmì ẹ̀ pé ọlọ́run ò ní pa kàràmọ́ wa bọ́lọ́run ò bá ti pa kàràmọ́ wa kò ní gbà fún àwọn èèyàn bí àlàájà kò gbére gbè láti pa kàràmọ́ wa tọ́lọ́run bá ti wà lẹ́yìn tí a àbórí túndé n tó ń gbìyànjú àti ṣe yẹn ni pé wọ́n fẹ́ pa kàràmọ́
1: wa ó tiẹ̀ bójú mi jẹ́
0: láwa tá a ti wọṣọ tá a mọ̀ ọyọ gétọ̀
1: apẹ̀rẹ̀ wa ní ẹbí mi wà lè mú at least èèyàn kan wá sí patí àlàájà alaja kin to da ji yin e try gan o
0: o du mi o
2: mi wa mi wa mo
0: e ko la go lenu leyin o
1: ko se ko be mi o lenu alaja yen fe te po sala oluwa e ni
0: o lenu
1: awon lo fe so ra won ji
0: e kan yen to de ti mo ri e mo fe pe emi gagagagan mo fe pe mo ya fe pe
1: ko na lo mura lo lo jare emi la mu o wa si party to le te nkankan yin ba se n soro ta n bebe ka ni ko ti run kankan mo lowo ni se won ni dake
0: mi pa lagbe ni won ka lo ti so fun mi pa lagbe ni won ni
2: a sa mo ko le wa statement lenu
3: ke gbowo ojo yin ni kenje awo ko ti de lati ma tupede orin iro

0: Aago mẹ́rin ìlú Àlùjọ. Gbóyè Gala wà lórúkọ mi.
1: Wọ́n ti jà ọmọ àti ni wọ́n. Bẹ̀bà ń kwá, wọ́n fẹ́ já mi tán.
0: Sina Alayo Kasa.
2: Ọjọ́ burúkú lọ fẹ́ gbà ìṣó.
0: DJ Spider, mọ́ fi sẹ́sí.
2: Ọjọ́ burúkú lọ fẹ́ gbà ìṣó.
1: Àmọ́ Jésù ti já mi.
0: Tí mo fẹ́ máa jù lónìí.
2: Ọjọ́ yẹ mo bá ra mi o.
0: Fast tempo gidi ni. Lampa. Lampa. Lampa, lampa. Emi o ma pa. Lampa. Lampa. Lampa. E ma fa. Mo wa je gbe yin e ma fi se to ba yo je nbe ma n fi mi se e pe se bi ase pe nu
1: e bo wa o ja na
0: mo try ko

0: Pastor's Shop ni gbagi. Pastor's Shop alasora yi wo yi mu yi lo yi bi ayo kin. Pastor's Shop Abida Corporate Services Limited ba wo lo se fe si. Senator materials, cashmere, German wool, damask material, Swiss lace, Swiss cord, Guinea brocade, Swiss foil, trousers materials, Italian Swiss wool, voile and organza material. Gbogbo ilu ji lu kari Southwest n lo ma Pastor's Shop. Kaluku lo loko ti e. To si loko le se ti e labe ijoba. Alawo ma tin pe ro office re loruko Pastor's Shop ni gbagi tuntun. Ma fe rugba bukun koda. Eyun ni bara na e bere ona de Pastor's Shop. Ke to ra so. Ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba. Magan ja nla meta ototo. N lo kun fofo fa so. Takoro wo yi to ba wo o ma sora ni Pastor's Shop. Ni number C 136 128 and 140 Green Block Pastor's Shop gbagi tuntun. Pe number bo ra so 08034756248 ati 08052023076 ni Pastor's Shop. Ra so sanwo e. Be nkan e. Olorun ta fi se gbekele. Aita ewo wo moja lo mu wa goke agba.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Ẹnìtàn wí, ó dé, Alhaji Ayafọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò Àpẹ̀nà Ayafọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nà Ayafọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dèní Fọlá Dọ́là lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Ayafọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Ayafọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
3: Alhaji Ayafọlọ́run ó dé.
5: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
6: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki forun je wa sere
5: benti eri
6: asiko mazavita ti to
5: alani ore mi o de lo nje olokele mazavita ni yi

0: ayọ̀ ń bọ̀ lówùúrọ̀
1: èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: S-E-L-E-R-R-I-E sálárì
1: bọ̀dá mi ẹsìfẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀

0: káàkiri àgbáláyé. Pàápàá àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aládọ́run ọjọ́ 19 days fasting láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rì ìta àpapọ̀ rí ẹ̀ ní. Ìjókò mi, ààyè mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pẹ́ jẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gbà bùjó kó wọn ààyè wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Lẹ́bàtìdé Poplax filling station ní wọ́rọ̀ jù lálójú kọjá Jọ̀nkú. Ẹgbẹ́ ilé ìpò yẹn gangan lẹ́ ó ti yà. Ẹbẹ̀rẹ̀ chọ́ọ̀ṣì Ọlọ́run kankan. Aago mẹ́jọ alẹ́ la bẹ̀rẹ̀ dàfẹ́ mọ́jú ọjọ́ kejì. Ẹgbẹ̀rún kan èèyàn tó bá kọ́dé lásàlẹ̀ ọjọ́ yẹn. Ló gba ẹ̀mú pàtàkì látọwọ́ wòlíì. Fẹ́kùnrẹ́rẹ́ àlàyé nọ́mbà yìí ní kẹgbẹ́ 0902-520-2427. Ọlọ́run kankan retí rẹ̀ jájọ pàdé níbẹ̀.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International bí ròlì lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó òyọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, jock mold and nylon machines. Jitalẹ́sì International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ ohun òṣì bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsanná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ ohun òṣì tó dájú.

0: Ẹ kwẹ́tò. Yóò wá mọ̀mọ́ náà. Aláìbọ̀n bẹ́ẹ̀ mi gidá mi pọ̀. Ẹ̀mi ò gbà wúsá o, ògo ni wà á ti lágùn lórúkọ tèmi. Ẹ ṣe máa. Ṣẹ́ rí ọkọ àti ìyàwó tẹ́ ẹ bá jọ fẹ́ra yín. Tẹ́ dẹ̀ yín jẹ́ èdè ọ̀tọ̀ọ̀tọ̀. Kì í ṣe pé ìyàwó wa dominate èdè ẹ̀ nínú ilé tàbí tí ọkọ wa dominate èdè ẹ̀ nínú ilé. Ẹ gbọ́dọ̀ jọ ní general language tí ẹ fi ní máa ṣíra yín gbọ́. Gbogbo ohun tó kọ sílẹ̀
1: 我可把它都勾了，我可以有勾勾了。所以，被家务杀了，非可不不也巴扎。哦，你非得提，你可可非dominate，matrimonial home，可以work。哦，可能你非得提，dominate，matrimonial home，可以work。所以，你们这一集啊，你看我累得，我一时一时没法，我累得，我。 Bẹ̀tẹ̀ gbọ́dọ̀ ní general èdè tẹjọ máa ma sọ. Tínú ò ní máa bí ìyàwó pé ọkọ fẹ́ ta òun. Tínú ò ní máa bí ọkọ pé ìyàwó fẹ́ ta òun. Lẹ́yìn ìgbà yẹn torí pé ẹ fẹ́ ṣe léyá gbogbogbo ohun tó kọ sílẹ̀. Ọdún máa lọ.
2: Ó ń gbèsè.
1: Ọdún dé ọdún máa lọ ni.
2: Ó ń gbèsè ìyàwó.
1: Ó yẹ kẹ́ ẹ lè fi sùúrù ṣe é. Ṣé o fẹ́ lọ ta ọkọ ẹ ni? Àbí ṣé tí ẹ bá ṣe ọdún tán? Ṣé àwọn ọmọ ẹ̀wọ̀n ò ní padà sí skul? Ṣé ẹ̀ tún ní máa ṣe tọkọtaya mọ́? Aṣọ tó o ní nílé o lè fọ́. Kó o fọ́ kó o fi sáàtì sí kí gbogbo ẹ̀ ó gan. Lẹ́yìn ìgbà yẹn.
3: Wàláì màmá ní bẹ̀sẹ̀ màmá bẹ̀sẹ̀ ìyàbà. Bẹ̀sẹ̀ ìyàbà
1: aka. Èmi ò gbọ́ Yorùbá lè mi gbọ́. So ní ọjọ́ ọdún táwọn èèyàn bá dé Awúsá yẹn lẹ máa ma sọ wàá wá sọ kọ ẹ sókùnkùn. Ẹ má jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká máa fọgbọ́n tó lé wa.
3: Mama
1: ògolu aláti lágùn.
3: Ẹ ṣe màmá náà. Màmá a sọ pé ìgò àjọ wà láà máa ń fi sáyà kéèna kó gbogbo a. Àbí bẹ́ẹ̀ màmá.
1: Ẹ tẹ́ ẹ bá wá ń fi àgbájọ ọwọ́ sáyà. Àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà. Ṣé egun rẹ̀ fi wá máa sọ nígbà tọdún bá lọ? Nígbà tó ní gbèsè bá ń kanlẹ̀kùn. Tọkọ ẹ wá ń rù. Kò ní sẹ́ran láyà mọ́ tí ó fọwọ́ gbà.
3: Ẹ
1: jẹ́ ká fẹ̀sọ̀ sí i. N ta bá ní ká fi ṣọdún ọdún Ayọ̀lá máa ṣe.
2: Màmá Ògolúwa.
1: Ògolúwa sá. Ó kúrò lẹ sá.
2: Ojú ò ní tí ọ.
1: Àmì sá.
2: Iṣẹ́ rẹ̀ ò ní dàrú.
1: Àmì sá.
2: Ojú ètò owó ojú ò ní ti yín o.
1: Àmì àmì àmì.
2: Inú mi dùn fún tẹ ẹ̀sọ́ lé ní o.
1: Ẹ ṣe sá.
2: Ilé àwọn ọmọ yín náà ò ní dàrú.
3: Àmì.
1: Àmì Jésù ṣàlàbí kí dra sí láì.

0: ọ̀rọ̀ ọkọ̀ pẹ̀lú ìyàwó.
1: Ojú olúwa ló le tó.
2: Màmá ògo olúwa ẹ ṣe púpọ̀ púpọ̀. Ẹ̀yin tẹ́ ẹ dá sí náà inú wa dùn. A máa jọ bí àwàdà. Ó ṣe é ṣe kó máa ṣẹlẹ̀ láwọn àdílé kọ̀ọ̀kan.
1: Ojú olúwa ló le tó.
2: Màmá tí arákùnrin tó ní òun fẹ́ fẹ́ òun. Kùdẹ̀kùdẹ̀ ti mẹ́nu ìdílé òun ló fà á. Tí ọ̀bá sí kùdẹ̀kùdẹ̀ láàrin àwọn méjèèjì ẹ̀yìn. Ògiri tó lanu aláǹgbá wọn ò ní ráyè wọbẹ̀. Mo wá sọ fún ẹni àkọ́kọ́ àtẹni ẹ̀kejì tọkọ tìyàwó. Èdè kò gbédè ni. Àtàwùrẹ́ tí wọ́n ń pè ní àtàwúrẹ́. Tí màmú ògo olúwa sọ̀hún ni ẹ máa fi lulẹ̀ ayé yín o. Kí ọ̀dẹ yín bá wa dàrú lọ́jọ́ iwájú. Kò sẹ́ni tí ò lẹ́bùn láà. Wàhálà àwọn ọ̀dọ́ ni àti ráàyè lo ẹ̀bùn wọn. Àwa náà ń sọ̀rọ̀ ẹ̀yà tó lè gbé àmì inú ọ̀rọ̀ pọ̀. Ọjọ́ mi ké. Wọ́n tó pé wọ́n ti rí àyè ló. Ọ̀nà jẹ́ ká mọ̀. Bàbá náà wà ń kéke. Wọ́n mọ̀ pé n ta yà láyà yìí. Àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Gbogbo yín lẹ́rù gòlò.

0: Wọ́n kùnrin ọ̀páró tó fẹ́ ìyàwó ẹ̀. Obìnrin sọ ọ̀páró fọ́kọ ẹ̀.
1: Ṣùgbọ́n bá ṣe ń jayé láìgbà.
0: Ọ̀páró lẹ́nu iṣẹ́ rí.
1: Láyé jayé láìgbà àgbáyé gbẹ̀gẹ̀ o. Torí wo jẹ́
0: wọ́n. Ọ̀páró ń di ọjà.
1: Ẹ àjẹtán. Ọmọ wo mu owó mu ló máa.
0: Èlé lùbọ́ alátarodo.
1: Fún wẹ́yìn ìwọ̀jọ kò máa padà sọ̀rọ̀.
0: Aláṣọ.
1: Àníbà.
0: Sọ ọ̀páró rí.
1: Láìgbà àgbáyé gbẹ̀gẹ̀.
0: Gbogbo ayé wá di rọ́kágbárí of Africa.
1: Torí wo jẹ́ wọ́n.
0: Ìrọ́kágbárí of Africa.
1: Àjẹtán o. Wo mu owó mu ló máa ń wo láwùjọ. Fún wẹ́yìn ìwọ̀jọ kò máa padà sọ̀rọ̀.
0: Èmi wà láyọ̀ náà bá mi ń gbọ́. Ẹnìkan kò sí lásán wò rí jọ́tẹ̀ ti Fẹ́mi Délé.
1: Owó la fi lè ṣe.
0: Sango ni.
1: Ẹni tó fọgbọ́n jayé ló máa ń padà jọ máa yé.
0: Sango.
1: Ṣayé ń bọ̀ ẹrù kú padà jayé tán.
0: Jọ́tẹ̀ ti toast mi tí mo ti gbà fún mi as my boyfriend or man friend. Ẹnìkan gorí mi rí.
1: Ìwò kọ́ wọn kì í fẹnu ṣe.
0: Ọmọ àṣẹ òṣùpá tí ń bẹ́ ń sàmà yẹ kọ́ ọmọ ya kámẹ́rà ni.
1: Ọmọ jayé ló máa ń padà.
0: Ọmọ tú àṣírí everybody.
1: Ṣayé bọ̀ ẹrù kú padà jayé tán. Labalábá lè rí.
0: Ngbọ́ bá dùn mọ́kùnrin náà. Ọjọ́ mọ̀ níjọ́ tó mo ti ń fẹ́ báyìí. Nobody. Nobody. Tó tún wù mí mọ́ lẹ́yìn ẹ̀.
1: Dodo yun. Ló wá yẹ kí má lè fọmọ.
0: Àlẹ́ lómi ò tún máa gbére ẹ̀ sí pé káyé rẹ̀ olóyè tètè bàjẹ́ yányán.
1: Tí ayé ìbọn kò lè wọ̀.
0: Wà láìtàláì. Tó ayé tí n bá gúrẹ́ lè mí lẹ́yìn rẹ̀. Kékeré kan ó ṣeun. Yóò ṣe ọ.
1: Labalábá lè rí. Àǹtí labalábá lè rí. Òdòdó lẹ.
0: Bàbá ti sọ̀rọ̀ débẹ̀ ń bi tèmi gbà tá a wà gbòòrò.
1: Ẹ kó balẹ̀ òdòdó.
0: Èmi èsè pé o máa ní ẹja sọ̀rọ̀ mi àbí kí ló.

0: àwa polo ọjà tán
1: lomi ojú tó ń wò wò
0: ma tó dò pó lẹ
1: òun ló ma rẹ
0: sọ parọ rí irú rọ wo lọ parí
1: ṣọra
0: lọ parọ fún ọkọ lọ parọ fún ni àbí ìyàwó girlfriend lọ parọ fún ni àbí boyfriend ẹ ọgá lọ parọ fún ni àbọ mọṣẹ ọjà ni wọn ti parọ ti ẹni tó wáyé pé ọlọ́run fẹ́ ṣèdájọ́ ọ̀rọ̀ gbogbo ayé ni ọ̀wọ́ náà
1: ojú tó ń wò wò kú
0: mo dé táwọn ń bọ̀ owó ọ̀nà bá mówó mi.
2: Lajilu FM 96.7
3: Sa beyan lowo loro bi kokon yokoto bala afi o basiko da abi so wa da ni airorusun ara tita sagun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbon ti oro na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro nu eje ora nu eje paja paja aya jija jeri jeri aile mi dada idakole ko ma kunrin o ma le se Arama gba pe pe pe. Aroma legun. Igbese kaman kia ni pataki. Kata de gbegbese ni kia kia. Keda uwa. La parapa ni gbadun aye. Ose ni tin be laye ti oni tin dalamu. Ero gba lode nbe faye o. Lati ma bi arun sapa ma si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina. Gomina kule oyo tele ni felele mbadon. Eka le se. Mujo yin lola komplet. Iworo di badon. Telephone 080-3371-5988. 080-3371-5988. Enta tajwa ale. Loma toni toni.
4: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà. Bí ẹbí, ọ̀rẹ́, ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn. Tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́. Bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé, káàṣì náà bọ̀ nàrà yọ. Iléyà Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́ǹfààní. Iléyà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí, owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rè láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 Iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti káàṣìẹ̀? Mo ti káàṣìẹ̀.
5: West Midlands Open University. We are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akran Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Felele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
6: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
7: S-E-L-E-R-R-I-E. Sálárì.
6: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
8: T-U-R-M-E-R-I-C turmeric.
6: Ẹ káre, pálí òun ìṣẹ̀bẹ̀ Maggi Chicken Flavour kan fún

0: ayọ̀ ń bọ̀ lówùúrọ̀
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà.
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
1: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí

0: àbọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
1: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

ìjọ Ọlọ́run gẹ́gẹ́ káàkiri àgbáńlá ayé. Pápá jùlọ àwọn tá a jọ lọ nínú ìrìn àjò àwẹ̀ aláàdọ́run ọjọ́ 19 days fasting. Láti March 1st títí di May 29 ọdún yìí. Ìpàdé ìparí pẹ̀lú ìṣòro ọlọ́jọ́ kan. Òru ẹbí ní sẹ́rí ìta pàkórí ẹ̀mí. Ìjókò mi, ayé mi, my seat and my space. Olúwa ti rán wòlíì rẹ̀ wòlíì tèmi tó pàjẹ́ Jésù láti fi ìpàdé àdúrà yìí gbà padà. Gbogbo kan tí ayé gba ìbùjókò wọn ayé wọn lọ́wọ́ wọn. Nínú ìṣòro alágbára ńlá tó máa wáyé ní Friday May 29 ọdún yìí. Tẹ́bàtí dé Park Place filling station ní Wọ́ròdù lálọ́jọ́.

0: kiri.
1: Nígbà
0: tá a sí mọ̀lá ìdá bá máa ń kiri ọjà ṣó lé yín bí káàkiri lọ káàkiri ata lọ ká náwó jẹ lọ́nà ìwọ̀n bá yẹ ẹmọ tó wọ́n bá pé á wà ní wọn ni ká padà wá gbowó ìyá ó sọ pé tó bá ti di ọ̀la gbowó mi bọ̀ ààtún bá yà á bá yà tá a tajà náà ni so di eyin so ẹdẹ ti ma ye ya naa funra rẹ pe
1: bẹẹni
0: tani osomode ri
1: tani
0: o so bo se ni yẹn sa
1: o gaju
0: eto eto
1: atanka oniro irọkagbari of africa irọwo lọ pari to ko ba yan to tun seju pe o chancellor ya jẹ ni egbe
2: kọle mọle
1: gross ma kuro lọ pa ma hello
3: e mo kuro le e koda gbogbo ara le fi studio lọmọ le la ni role
1: mo si le ni
3: sílẹ̀ irọ́pọ̀
1: ẹ̀yin lẹ̀yin mọ́ ẹ̀yin mọ́ ń tin ná
3: ẹ̀tẹ̀ ríro ti wá ọlágbára tẹ́lá àwọn ìgbìmọ̀ yúnú lẹ́bàá ti pè wá tí wọ́n fún wa nọ́mbà èyí ká sì fi okọ̀ wọn sí tó jẹ́ bàbá alágbájá á fi ìyá alágbájá sí
1: ìwọ́nlọ́ olùrẹ́jì tó gbọ́
3: ẹ bá ṣe ìyá alágbáyà sí sẹ́bùkẹ́ tí ó bá di pé wọ́n ṣúrò rẹ̀ kí ní kan ọ̀rẹ́ mi ni kankan ó ọ̀rọ̀ ta ẹgbẹ́ tí ẹyin
1: bá yẹ kó ọgá ọgá ẹyin ló yẹ kó yé mi ẹyin ló yẹ ìwọ ọlọ́run
3: ẹ tún bí ọlọ́mọ lẹ
1: ọlágbára kí n tó polówó ọjà kí bangbola tó wọlé ẹyin ọkùnrin tẹ bá délé lálẹ́ yìí mo pálásẹ mi ò dá lábàá ẹ má sọ pé mo sọ fún yín o ẹ bá ti fẹ́ sùn lórí bẹ́ẹ̀ ẹ gba fóònù ìyàwó yín ẹ tu mo fẹ́ mọ tó lónìí mo fẹ́ mọ tí mẹ́nu fóònù ìwọ́n tó lè mo rí bọ́m̀bẹ̀ ni wọ́n tó ń gbọ́ mi lọ́wọ́ lọ́sùn àti ọ̀gbọ́ mi wọn ò kò sọ́wọ́ lálẹ́
2: yìí
1: ẹ̀yin obìnrin náà lálẹ́ yìí ẹ bá yẹ délé tá ẹ ti ń ṣeré tá ẹ jẹ ẹ wá ti jẹun tán kẹ tó bẹ̀rẹ̀ o ẹ jọ o bẹ́ ẹ bá jẹun tán tẹ ẹ fi bẹ̀rẹ̀ o ṣe ṣe kẹ́lẹ̀ kankan bọ́ jẹun sùn o ẹ gba fóònù ọkọ yín mo fẹ́ máa wo tí ń bẹ́ẹ̀ mo jẹ́rẹ̀ ara mi láti bí ọdún tó mi yín túlẹ̀ bá máa yẹ wò kò sí wàhálà kankan ẹ ń polówó ọjà díẹ̀ kí bangbọ́lá mi ó tó wọlé.
4: Lagilu FM 96.7.
5: I'm in love.
6: Mo ti yo fẹ́ o. Sonia tomato sachet. Ọ̀tọ̀ ni o. Mo fẹ́ràn Sonia tomato sachet gan. Ó rẹ̀ dòdò, ó ki, ó dùn. Tí n bá fi sebẹ̀, jollof rice tàbí spaghetti, àwọn rẹ̀ á tún yo. Oúnjẹ mi á dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.
7: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
8: Pathfinder, we are the success models. We are peculiar students.
9: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into JSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
10: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
9: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder. Raising your child for a greater tomorrow.
8: We are the best.
11: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sétí gbọ̀nyìn nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè lọ́jọ́ sátidé ọ̀sẹ̀ yìí ni o fún ọ̀wá ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ atọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè ọ̀gánilágẹ̀lú ti sátidé yìí ó tún máa lágbára.
12: Emi tayo oye ladun aboro lo lo sweto.
2: emi omo yin na ni o joli jani mo wa ni tabai lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
12: s e l e r I e salary
2: ah boda mi espelli na di salary oya lopin gbiyanju espelli turmeric
13: t u r m e r I c turmeric
2: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin
14: ohun se be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
15: Ohun agbábọ́ọ̀lù ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù ìlú ayò àti fèrè nípa bí eré ìdárayá alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù ti ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí arsenal àwọn gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí
16: Leandro Trossard and tapped in by Bukayo Saka. History makers.
15: Ni ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
16: Dembélé!
15: Àṣekágbá UEFA Champions League ti gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 p.m. ìyẹn ní mọ́f 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 All Mobility ló ṣagbátẹrù ẹ̀ pẹ̀lú àtìlẹyìn UFIT

alákòóso fún ọ̀rọ̀ owó náà tó ń ti àgbáríjọpọ̀ ọrọ̀ ajé wa lórílẹ̀‐èdè nàìjíríà taiwo oyedele ló ti fi ọ̀rọ̀ léde wípé ààrẹ bọ́lá ahmed tinubu náà ní ṣiṣẹ́ tọ̀sán-tòru kárakára láti ṣẹwọ́ sí àwọn olùdókòwò jákèjádò àgbáláyé kí wọ́n lè wá ṣe ìdókòwò nínú ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí oyedele nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nínú ètò ìpàdé àwọn tí wọ́n jẹ́ olùdásẹ́sílẹ̀ ní ilẹ̀ adúláwọ̀ tó wáyé nílùú kigali tí ń bẹ ní orílẹ̀-èdè rwanda níbẹ̀ ni oyedele ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ààrẹ bọ́lá ahmed tinubu òun náà ló gbajúmọ̀ bí ó ti ṣẹwọ́ sí àwọn olùdókòwò kan wá dókòwò nílẹ̀ yìí pàápàá jùlọ lẹ́ka agbára ẹ̀ka ìwakùsà àti ohun amáyédẹrùn ìpàdé ọ̀hún òun náà ni ó wáyé nílùú kigali tí wọ́n sì ń ṣe ìjíròrò lórí ètò ọrọ̀ ajé

igbákejì ààrẹ nígbà kan rí nílẹ̀ yìí Atiku Abubakar tó ń ti alákòóso nígbà kan rí fún ìrìnà nílẹ̀ yìí Rotimi Amaechi ni àwọn méjèèjì ti lọ rí dá fọ́ọ̀mù èròǹgbà wọn láti díje fún ipò ààrẹ padà nínú ẹgbẹ́ òṣèlú ADC ní ọ́fíìsì ẹgbẹ́ òṣèlú ọ̀hún ilé ìtìbẹ̀ nílùú Abuja. Atiku Abubakar ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lórí ìtàkùn X rẹ̀ tó sì ń ṣàlàyé ọ̀rọ̀ wípé èròǹgbà wọn láti díje fún ipò ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà ó náà lọ́wọ́ ní ìbámu láti mú ìdàgbàsókè bá ilẹ̀ yìí àti láti ṣe àtúnṣe sí gbogbo ibi tọ́tọ́. Amaechi ní tiẹ̀ òun náà ti wá jẹ́jẹ́ láti lo ọdún mẹ́rin péré láti mú ìyípadà dé bá orílẹ̀-èdè Nàìjíríà nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Wàyí o àwọn ìkan òṣèlú méjèèjì ọ̀hún nínú ẹgbẹ́ òṣèlú ADC ó náà fi ọ̀rọ̀ léde wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà ni ó sì ń tún kẹnu sí ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Kọmíṣọ́nà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúgbémiga Bímbọ́lá ló ti bèrè fún àtìlẹ́yìn àgbáríjọpọ̀ àwọn oníròyìn ní ìpínlẹ̀ yìí láti jẹ́ kí iléeṣẹ́ ọlọ́pàá kan ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Abímbọ́lá ló fi ìpè yìí síta láàkò eléyìí tí àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àbẹ̀wò sí lọ́fíìsì rẹ̀ eléyìí ti bẹ níbàdàn ti ṣolú ìpínlẹ̀ Ọ̀yọ́. Kọmíṣọ́nà ọ̀hún ló ṣàpèjúwe ọ̀rọ̀ ètò ààbò gẹ́gẹ́ bí ojúṣe ti kérétikèrè àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ṣàlàyé ọ̀rọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá náà ní mọ́rọ̀gbọ̀kú lé ààfin tóní eléyìí tí àwọn èèyàn bá fún wọn kan lè ṣe àṣeyọrí nínú iṣẹ́ wọn. Wàyí o kọmíṣọ́nà ọ̀hún ló ní òun rántí nígbà tí òun ti jẹ́ akọ̀ròyìn rí fún iléeṣẹ́ rédíò Nàìjíríà ní eléyìí ti ń bẹ̀ ní ìpínlẹ̀ Kwara nígbà tó ń bẹ̀rẹ̀ ìgbésí ayé òun.

0: Gagelu 96.7 Oke Gajoki. Miliki special.
1: Ajaba miliki.
0: Ajaba le to tutu nene. Pelu awon boys alone ti o dero ni. Remy ati Remy. Remy additional big man presenter. Pelu Remy Babajide MC General. Lago meni koja seju me endogun. Di ago me fire ole ni gbogbo ojo e ti Friday. Nikan ni Lagelu 96.7 FM. Entertainment program. Lẹ́nu bí kìlìṣì ètò ta fi ń ṣègbàládùn wíkẹ̀ èdè àṣà ẹ̀fẹ̀ ẹ̀rin àárín tàkìtì lẹ máa bá pàdé lórí ètò miliki special lábala lábala lẹ́tọ̀ abala àkọ́kọ́ torí tẹ̀fẹ̀ níbi tírẹ̀mí àti rẹ̀mí ti máa gbé yín débẹ̀ pẹ̀lú àwọn orin àlùjọ tó yí bóbó abala kejì kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín níbi tẹ̀ ti ṣiṣẹ́ ní ọ́fíìsì yìí lá

olóyè gbẹ̀ngà ọláyíwọlá yàtọ̀ lólòtú ètò yìí túndé ọláwúwo lólòtú àgbà àyànfẹ́ ń bẹ́ ń bí ọlọ́run ọba mi ìdùmarè bá ń ra fóònù mi fún jí fóònù ẹ̀ lọ ó dẹ̀ ti rù láàrin ọ̀sẹ̀ méjì àyànfẹ́ gangan mc genesis òde ni òde tún wá sí ti ẹ bá ẹ. Ṣé torí fóònù àrùn fi wá rù báyé? Àbò ti rù tẹ́lẹ̀ kí fóònù tó sọnù. Àbò ti rù kí fóònù tó sọnù, bàtí fóònù tún sọnù, ó tún wá tún rù. Wàhálà. Àkú weekend afa. Ẹ̀yin bàbá wa lọ́kọ̀ weekend ṣe é ti dé. Ṣáwọn ọkọ yín ti wà lójú ọ̀nà. Bàbá kúkú farabalẹ̀. Ọmọ olóòkú tó ń bọ̀ lọ́nà ní June. Ìjẹ̀bù straight June 27 kan yẹn.

0: Adi mi. DJ Spider, Olonte, lápá bí, àjọ ń ṣe ni, ó fẹ́ ká polówó ọjà bí. Ẹ já lọ polówó ọjà. A wá padà dé, ká tún bọ́ sórí ìbà rí mìíràn. Ẹ ti get. Rẹ̀mi Adésínà, Big Man Presenter. Ó máa dùn gan, àti ìbẹ̀rẹ̀, a ṣe fẹ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ni. A ṣe ń bọ̀ ni àìdé. À ń bọ̀.
1: Lagilu FM 96.7.
2: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver, a direct entry candidate, or converting from HND to university degree, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Felele, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijema Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
3: Slash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹ̀yin tẹ̀mí báwo ni o ṣe wà.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
7: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
8: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Nírálẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: kún fún ojúlówó èròjà viber vitamins àti minerals tó fi mọ èròjà lysine ó fẹlẹ lọwọ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ 10kg àṣẹ láti iléeṣẹ mass foods industries limited
1: ẹ tún lè rí ra ní emma flow shop ní grace building opposite ap filling station jagun bus stop tàbí kẹ pé 08062512086 àti alaji 1010 shop ní akérèmí jagaban ultra modern shop bodija ibadan telephone number 08130942495
2: Oúnjẹ olókèlè Mazalita ayo gbogbo ilé
3: Dr. Scrap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay Dr. Scrap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun ẹ̀yìn tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus Australia, ipò yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Scrap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083301333. 09083301333. 09083301333.

0: A7 Pro. Owo rẹ ko ju 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Bọ́ọ̀lù ìlú ayò àti fèrè
3: ní bá bí rí ìdárayá
2: alẹ́ tí gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí
4: yìí
2: ní ìhà kejì àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ́ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30, 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ̀f 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 ó mọ

Ibadan Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 p.m. ìyẹn ní Mouth 21 ní Ring Road, Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: èmi ọmọ yín náà ni o yọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya esipẹ́ẹ̀lì celery
1: S-E-L-E-R-R-I-E salary
0: bọ̀dá mi ẹsìfẹ́ sọ sipẹ́ẹ̀lì náà di salary oya lópin ìgbìyànjú esipẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
3: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
4: kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà bí ẹbí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí tipẹ́ bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan bí iléyà ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ
5: àwọn ọ̀tá tó dé lẹ̀
4: iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tún tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní iléyà cashport 2026 ó jí àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀ rí láti rẹ́rìn-ín músẹ́ káṣe fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣìẹ̀. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ ṣó ti káàṣìẹ̀ mo ti káàṣìẹ̀.
6: ìròyìn ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún layer special promo tí ilé iṣẹ́ miyọ kékeré global engineering company limited tó ní ilẹ̀ great estate tó wà ní adébáyọ area oríyọ̀lẹ̀ local government ìbàdàn tá a tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá n ta ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́dí ẹdíẹ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí building charges àwọn èèyàn ti gbé ní great estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ ilé iṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa permanent office wá wà ní MKK multi-purpose building àtẹ̀rẹ́ agara odò ẹja second mosque steel garage ìbàdàn fún àlàyé kọ́lọ̀ whatsapp kálẹ̀ fi bí estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013
7: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ ìbàdàn.
8: lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀ tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́ àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
9: The most anticipated night in club football is here.
10: Second successive game in the Champions League.
9: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
10: Leandro Trossard, and tapped in by Bukayo Saka. History makers.
9: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele.
10: Dembele!
9: The UEFA Champions League final that you hoped for is here. Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive. Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, O-Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.

0: o ti wa laarin ope eyan ri ti okan dede fe kini ta mi to kan dede fe le
1: ah
0: won wa pariwo e wa fo le mu but ari awujo nla kan ni ari congregation kan to ko se so wi pe eyan ni
1: tu jonu
0: so ami ran fo le mu
1: eh ni o doko ti o mo bi ti ro buru ti wa
0: so le gbo ni
1: ayo gbo
0: awon
1: so ri ko lari wo ko lari wo lo
0: eh
1: o peju ko waye ni fu lo
0: iru gadrin orisirisi lo de wa so ri ibi mi ibonu ato je pe won le bu ipele le
1: a kan wa to le ton kan la tori aye yan
0: pe ko mo se keyan wa soro pe e ma binu emi ni afi keyan dake to de ma soro
1: ati didake atema
0: ati atema bilu
1: past tense ni o ye ko manage are dide
0: ko dide
1: bi o ba raye be yen mo ti won ipari eto o pe
0: e je ka wa gba pe ke se bi teyan ti le dide pe ejo excuse me o so e ari congregation kan ma wa to pe ipade yen ma nlagbara ko se dide
1: loju nteyan je loru be yen
0: loru be yen
1: oko ton la lo ti moru emi tin gbenu e
0: ibiti aye ti baso what nonsense now ah kin gbo na so
1: eh ejo mi sawa stand up go away
0: you know one ni mo ni to se
1: ayo sele
0: but ni awon situation kan wa to je pe eni to se nkan yen
1: o
0: gan ni o ma fo le muju
1: o gan ni karama re o
0: yo wa karama ori e pe
1: karama
0: re opo
1: o le pe kini nonsense ga kilo rubu
0: o te po kilo rubu ori buruku ta le ba lo ba fe fe je na man close le mi ba mo
1: ejo aferu eleyi o nbe ma pe ti wire eleyi kilo
0: jo ka wa ni ibi to ti mu bi epe bi oro alufansada ni jo se yan le soro
1: ko se so tore mo ru emi tin gbe lu eni
2: asha kon be ni london
0: ẹ ṣe mọ́mọ́ sọ wípé ìṣó látàn
1: kò látàn ní ṣùgbọ́n níbà ni ló kọjẹ́ ọláburú
2: tó bá ṣe pé ètò owó ni.
0: kádì bá ṣe wá ṣètò lọ́wọ́ bá ṣe wà amẹ́rin láwọn àbí
1: amẹ́rin péré
0: amẹ́rin
1: péré
0: kálá adédè gbọ́rù òórùn bẹ́ẹ̀ sí
1: èpè kan bẹ pé ìṣẹ́ òkè
0: àbórí rẹ òkè
1: àwọn
0: àwọn ọmọ ṣe pé ságbàlagbà máa ń ṣe pé
1: àfáńlá kan wà téèyàn ò ní ṣe
0: pé ó yẹ kó mọ̀ wípé tí ò bá jé mi ajẹ spider ajẹ ayanfẹ ó yà pé ó wọ́n dẹ̀ mọ̀ pé kò kìí ṣe ìwọ àbí ká ló ṣẹlẹ̀ níta wáyé ni o ọmọ ìpínlẹ̀ náà mẹ́ta ni wàá wá sí tó jẹ́ pé ìwọ ọ̀dẹ̀ ìwọ ọ̀dẹ̀ kọ́ ló búlẹ̀
1: wọ́n sì ṣe bébí àbáfà
0: lọ́wọ́ ṣé àmẹ́tẹ̀ẹ̀ta yẹn ṣá wa àtọ́sí pé lẹ́nu
1: ẹ̀. ọmọdé tó bá máa ń mà fọ́rí àgbà mú ó ń retí èso náà jìn sí ni o.
0: rẹ̀ mi jẹ́ kí wọ́n á bí eléèrè ṣé o ti wà ń bí kan tó ti ṣẹlẹ̀ rí tọ́kọ̀ ra jù rẹ̀
1: a ti wà ń bẹ̀rí tó ṣẹlẹ̀ ṣùgbọ́n
0: kí wá lo ṣe
1: lọ́wọ́ kan mọ́ lọ ba ènìyàn torí pé nù.
0: báwo ló ṣe mẹ́ni yẹn ìwé lóde sọ pé bẹ́ẹ̀ ó ṣe mẹ́ni tó ju kinní lẹ̀.
1: rẹ̀mí ó ní àwọn àpẹẹrẹ téèyàn fi mọ irú wọn máa ń wo sàn wọn á dákẹ́ sí i
0: wọn à nílé gbé
1: wọn à nílé
0: gbé
1: wọn á wá dọ̀dẹ̀ ojú ló wò lọ́rà pé alàgbà.
0: ẹ ló ẹ káàsọ.
3: bàbá o.
1: ọmọ o.
0: ọmọ ẹ̀mí mímọ.
3: bàbá o.
1: ọmọ o.
0: ẹ káàbọ̀ o.
1: ẹ ṣeun.
3: ẹ̀mí àti rẹ̀mí.
0: ẹ ṣeun. mo
3: ti ní lọ́pọ̀lọpọ̀ ẹ fi
1: ṣẹ́. ṣé dáadáa lédè.
3: ẹ ṣe ní bójú ọwọ.
0: àmì o.
3: ládàá mo dé.
1: ẹ kú àlọ́wọ́.
3: ara ń fun yín ni.
1: ara
3: ń fun yín ni.
1: ara funfun bó ibẹ̀ ti.
3: ọmọ mi bá wí o
1: mi ò gbọ́dọ̀
0: èyí tí ṣe fẹ́ bá ọdá sí
3: ní ìbọ́kọ̀ ìyá kúrò.
0: ẹ ló ṣe fẹ́ bá ọdá sí tá à ń sọ ń sìn lábẹ́ ẹ̀dá sí
3: kẹjá mọ́. ó bẹ́ẹ̀ dá sí náà nìkan ní bàbá mi.
1: ok ẹ dá sí.
0: ẹ dá sí lẹ́rọ̀.
3: bẹ́ẹ̀ ni bàbá ju kinní yẹn sílẹ̀
1: ẹni
3: tó jù ú yóò wá máa dọ́gbọ́n wojú lókè ojú ní alára máa dọ́gbọ́n gbé sókè gbé síta lóyá wọn ẹ̀kọ́ fúnra tó ń.
1: ok wọ́n máa ń wojú kí ni.
0: irú ọmọdé irú ẹni yẹn a máa wò yorí yorí kò nílé gbin kò nílé sọrọ.
3: yàrá àwọn olùdíjọ́ ní ìjẹ́ gánà yàrá fi mọ̀ wípé òun tó bá dẹ̀ jẹ́ pé àwọn ọmọ kéékèèké ọmọ ta yẹ àwọn ọmọ kéékèèké yẹn ti gba àwọn bíi bébì yẹn tó ń gbóòórùn gan wọn á kàn ra bọ́ síbi kinní wọn á kàn ṣe bíi pé wọn gbé síbi kinní ẹ̀ ni wọn ní ẹ̀yin ni ẹ̀yin ni ẹ̀yin ni.

0: Hello.
1: Ẹ kúrò lẹ́wọ̀.
0: Ibi tí èmi tẹ̀ mi jẹ̀ wá rò rẹ̀ mi. Ṣé ọ̀rọ̀ ṣe sọ, ṣé èèyàn lè lahun?
1: Kò wáyé léèyàn lahun rẹ̀ mi.
0: Hello.
2: Radio.
1: Oh.
2: Àtúbọ̀tán yín ọ̀dà.
1: Àmì ó bàbá.
0: Àfọlábí rè.
2: Ṣẹ́gun
0: Àfọlábí.
2: Ẹ̀múnú wá dùnú tí yín lónìí bàjẹ́
1: o. Àmì ọ̀nà.
2: Olúwa Ṣẹ́gun Àfọlábí látọ̀mí àdìwá alágbẹ̀dẹ ni.
1: Kẹ́pẹ́ o bàbá.
2: Irú òṣòro dámọ̀. Àjàjà wa tá a bá ní mú òórùn.
0: Báwo lẹ́ ṣe mẹ́ tó jù sílẹ̀.
2: Yọ̀dà fún àtúbọ̀tán rè ọ̀dà tí mo mọ lẹ́kẹ̀ fún o béèrè àlàyé lórí ẹ̀. Nígbà bá ti ju mẹ́ta lọ mẹ́rin lọ, ọwọ́ àmọ́ dìde bọ́ sẹ́yìn àga wa ń kọ̀ọ̀kan. Tọ́ bá ti débi fẹ́ tọ́ bá ti dẹ́n tó ju afẹ́fẹ́ ńlẹ̀, ó ti gbóòórùn àjàjẹ́ ń tọ́ bá mú òórùn. Mo lọ dé kẹ níta ti wá ní ìsìn lóde kẹmi, n ò ní jẹ tó kò lé débi pé ń lọ sọ láàrin èèyàn. Lẹ́mi o.
1: Kẹ̀pẹ́ o.
3: Tó bá ṣe pé ṣàjẹ́ ló láyé ẹ̀jẹ̀
0: ká. Rẹ̀mí ṣó ti ṣẹlẹ̀ sí wọ̀gangan rí, ṣọ̀gangan ti jùlẹ̀ rí.
1: Ẹ̀kọ́ ṣẹlẹ̀ rí ìtorí pé.
0: Kò lè ṣẹlẹ̀ sí mi gan rí láyé láyé.
1: Mo máa mọ̀
0: pé ó dàbí ó máa ń fúnyàn ní embarrassment.
1: Ìdojú tí òwe
2: wò.
1: Kẹ̀lú.
2: Ẹ máa gbé ètò.
1: Ẹ ṣeun.
0: Ẹ máa ṣeun.
2: Kò ní bàjẹ́ fún yín lágbó ọlọ́run.
0: Ìlíkí special ni.
1: Àmì o.
2: Ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó ní agbára díẹ̀ ni o.
0: Ọmọkan
2: tí ẹ wà ní bóyá bí òde jó. Bí tọ́ máa ti ń jó ló tún bẹ̀rẹ̀ sí jẹ́. Sẹ́ni yẹn bá jẹ́ fẹ́rẹ̀ tó bá jókòó. Ẹ rí i pé padà máa tún jẹ́ máa jẹ́lé àtúpá jùṣẹ̀ yóò ti rí gbà. Ìfẹ́ tó ń ṣe yìí tó bá padà fi lè mọ̀. Ìfẹ́ lè ṣẹlẹ̀ yóò máa tupá yóò máa jùṣẹ̀.
0: Tàbí bóyá tẹ láàrin yẹn kọkàn bọ síta
2: wọn lè fura sí o.
1: Kódà bí ṣe ń dìde ni ọmọ tẹ̀lé. Bàbá bí ṣe ń lọ ni ọmọ tẹ̀lé.
0: Yọ̀mọ̀ gbá yìí lọ
1: tẹ̀lé. Ogun ẹ̀fọ́ ni. Arútú ló kọ rẹ̀.
0: Láìṣe wá ní arútú.
1: Arútú ni bí ṣe ń lọ ni ọmọ tẹ̀lé.
0: Sori kíni ẹ̀rẹ́ mọ ọmọ lè dúra wọn lọ.
1: Nǹkan aburú ni.
0: Àwọn kan máa ń kàn kí gan.
1: Nǹkan aburú ni. Adójú ti ni ni tó bá ń gbọ́ ayẹyẹ ni Bláì Lábùkù nú.
2: Hello Ẹ̀nà Abájídé.
1: Ṣé dáadáa lẹ́dí sà?
2: Ẹ káàsán sára kújọ́ mẹ́ta sà.
1: Ẹ pẹ̀lẹ́ sà.
2: Ọlọ́run wà pẹ̀lú yìí sà.
1: Àmì àtẹ̀yìnà.
2: Ṣé rí prógámù tẹ́ ń ṣe yìí? Mo máa tó ní mi tọ́ lẹ̀mí yín. Ẹ kódà ń gbádùn yín gan.
1: Ọlọ́run
0: o.
2: Kódà mo ti fẹ́ pè wọlé, ó ti lé lóṣù kan ni mo ti fẹ́ pè wọlé báyìí. Kíni kan ṣẹlẹ̀ sí bí oṣù tó lọ. Owó tí mo fi ń ṣe business bí 200,000 lọ yọ dànù bẹ́ẹ̀. Mo wá bẹ̀rẹ̀ sí ní ronú. So mi ẹ̀rẹ́ fẹ́ miss program yín.
1: Ọlọ́run o.
2: Nígbà wá dijọ́ àkọ́kọ́ jọ Tuesday yẹn, màá bẹ̀rẹ̀ sí ní gbọ́ program. Mo ṣe bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn, mo ṣe gbé kò lánà.
1: Ọlọ́run.
2: Mo ṣe bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn nù. Èmi tí mo tún ronú pé mo ti fẹ́ rówó business mi. Owó tí mo fi ń ṣe business kan kọ̀ 1 million. Kọ̀ wọ́ kínní. O 200,000 lọ́wọ́ ọ̀rọ̀ kan lọ sẹlẹ̀ láwọn táwọn bí wọ́n jajà. Owó yẹn sáá miìsì. Ìròyìn òdòdó fẹ́ẹ̀ lè pa mí kú. Kódà bàbá Jide mo ń tẹ̀lé káàkiri pẹ̀lú tẹ̀lé káàkiri. Kò sí fún program tẹ̀lé sí mi ní gbọ́.
1: Ọlọ́run.
2: Ìwọ́n bẹ̀rẹ̀ sí ní fún ọ tí ń ronú. Wọ́n bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn. Wọ́n wò pé kódà mo sáà ti gbé kú lánà.
1: Ọlọ́run gbogbo tó bá jẹ mọ nǹkan tara ọlọ́mọ fi nǹkan tara dípò tẹ̀lé.
2: Mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run.
1: Ìkọlọ́yìn ọlọ́run dá padà.
0: Àmì
1: o. Ó pè wá wáyọ̀ lọ́dún iléyà yìí.
2: Mo jẹ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá.
1: Ọlọ́run
2: yóò jẹ pẹ́ fún wa.
1: Àmì o.
2: Ọkùnrin tẹ̀ bí ní wá ṣe program ọlọ́run ní mo bá yín.
1: Àmì nà yẹn lọ.
2: Àmì nà. Bí
1: ilé
0: so a mọ̀ tí mo fẹ́ fẹ́ sọ rẹ̀ mi lórí nǹkan tá à ń sọ yẹn ká tó kúrò lórí ẹ̀ torí a ní àtẹ̀jíṣẹ́ tí a máa tẹ̀ síta lórí kí ló ń ṣẹlẹ̀ tí wọ́n tẹ̀ sí wa rẹ̀mí nírú àwọn tó máa ń jùlẹ̀ yẹn kán wá lọ jùlẹ̀ lásìkò tí
1: àwọn èèyàn ń jẹ lọ́wọ́
0: ìyẹn tẹ̀ tún dà lásìkò tó jẹ́ pé ní gathering láwùjọ tó jẹ́ pé bóyá
1: ó ní àbáwọlé ó ní
0: àbájáde èèyàn méjì bí ìkanra bí inú bíbí
1: bí kéèyàn bá ń tí ọ̀fẹ́ pàdé ń bí ọ lọ
0: ló bá débẹ̀ dé àwùjọ yẹn ò tí kẹ́ẹ̀ pé indu kala ma kan yan
1: e se te se ka sa ko
0: go bayi kan ori e pe
1: se te se ka ko
0: mi do e dahun egbegbegbe
1: ojo ta ba pade bi oje man ta gbe se kan jare
0: e ni suru wa ni perando fa ma lo nsin
1: excuse me I wo ro suru ko o
0: so iseju kan si meji kokan di
1: fa fu igba ta ya jo
0: ti o kanra wa si bi kan ta ran kan
1: to pe ja lowo gidi
0: e wa se fe se kini se fe
1: abe pare ri bi titi oko ni ta lo da fe fe run bi
0: se fe
1: kona wo ke ka to ma san ere lori o
4: ba ma di kan kan we ni
0: hello
4: hello
1: se bi le fe wa abibo
0: mi abibo mi le fe
4: ni mo wa mo si le ya
1: yara wo lo wa wo yi
4: yàrá aládẹlú mọ wà ní olúmbù.
1: Bóò ló ṣe sílẹ̀kùn olúmbù.
4: Mo sì náà mi.
1: Mo sì.
4: Bàbá rẹ̀ wà lọ́ọ̀ mi.
0: Dásọ́lá kò rédé.
4: Ẹ bá lè rè dáfẹ́fẹ́ rú rí ọparọ́ ni. Bọ́ bá ṣe rú èmi ìgbójú ni wọ́n tò lò. Ọlá gbọ́tẹ́gùn jẹ́ báyìí. Kò yé yín. Nígbà tó ní ìfowó wa kìlọ̀ ló fún mi lọ́fẹ̀ẹ́ ní máa tìjú rẹ̀. Bí ẹ bá dá sọ́lọ̀ lè mú bá mi bí ó ti mú bá mi.
1: O deru le olori ri npaji
4: wo eru pe mo ba la
1: afefe bu
0: da sola ko rere iwo ma ori ti e ma lo ti e file
4: fisile fisile won ti fe je ma binu
0: fisile
4: fisile mi ni like e
1: ori feed lo ti le se yun to ba je olu
0: bo to ki binu friday na
4: e ti wa nbe kini otele
0: da sola
1: oba party on party je
0: da sola
4: party wo ni o ba je se mo laga ni
1: are je gari atewa lati je ta je wa ni party waye laaro
0: to wa de be to wa ma tegun je
1: epe to gbari elomi o fe fi ba te se banu ba pe in Jesus name
0: hello
1: sa go ko bere si ogo ko bere se
0: e ka so
1: se dada le de o
5: ola ide ade bayi
0: mama la redo
1: e ka bo ma o
5: ari baba to soro le ka pe egbe ro nuko lara un o keri gele lo wi un ara yin si dikini igboro e ni bo won se mo
1: kele wi
5: baba mo ni ara yin si di o ti lo ngboro
1: ai
5: be se nzi ro nu pe ba se nzi ro nu ju ni si tin da lo mo o ga mo
1: ai
0: ojama wa ni ojama gbele gidi
1: ojama gbere bi ati re
0: ojama gbere bi ati re mi
1: omo jomo lo gbogbo afefe ti daru
5: ojama gbere ni ati re ni ko mo fu aji odi
1: otan
5: o ti dasa
0: bayi ni gboro
5: o ti dasa
0: iro ni o
1: otan
5: ejo kan mo le ko mo wa nu moto eko mo tin pa kini mara mo pa mara ti
1: ah ah
5: bi mo se njoko le mo nfu po
1: ah
5: pa ke gba mo ti mo so le bayi
1: ah o da gboru
5: eyin la si joko si
1: eh
5: mo ru kile le yi wo olon ta le
1: le
5: bayi o wa ti nu ka mo se
0: eh de se bi omo lo iya la re do eh de wa je wo pe kan ijo da kun le mo ra mo ni mi mo ju le
1: ila koja mi lo bi eleyi o ila koja mi lo bi o
5: iya la re do la te yin grama
1: ah
0: edo na rebi se kini yen so ma yo awon to ni eji tan fa yan ma yo won sile
1: kini jeji
0: won ki juru nkan be sile
1: kini jeji
0: eji enu
1: so ori be yan je nkan kan ti kini n ba fe wa baun bi gba operate
0: awon to ba fine
1: ni kini
0: pretty lady
1: won
0: ka won ki
1: abuku won fresh one ni ti ba ma ka won labuku
0: so ma juru nkan yan sile
1: won o se ni julẹ nigba ti ese ja laran

0: àwọ̀ bọ́rí lè.
1: káṣíẹ̀ káṣíẹ̀ káṣíẹ̀.
2: bóyá lọmọ pọnà tó gbàdé lákọ̀ tó lé ní.
1: bẹ́ẹ̀ bàtà káṣíẹ̀ lọ́sàn yìí.
2: ìpalẹ̀ máa fọ́dún léyà lélẹ̀ ìmá tra
1: ẹ̀. ẹ má jẹ́ kí n parọ́ fún yín o.
2: báyé bá rú ọ pé kò sẹ́ran lórí
1: sọ ẹran bẹ́ẹ̀ o. ẹni tó bá ti gbìyànjú láti ta káṣíẹ̀ lọ́sàn yìí.
2: tí ẹ bá lóò ní dáná.
1: lórí ètò rẹ̀mí àti rẹ̀mí special.
2: ọkọjà bẹ́ẹ̀.
1: ẹ gbà mí gbọ́.
2: ẹ̀rá àánú gbà.
1: special gift tún wà.
2: ẹ palásẹ̀
1: ilẹ̀
2: láì tí ìfojú kan tẹ́ ṣe.
1: ẹ̀yẹn lọ tá lọ́gúnlọ́gún ẹ̀ta lọ́gbọ̀n lọ́gbọ̀n.
2: ọlọ́run.
1: ẹ parọ́ nílé kejì ẹ pa àwọn pos ẹ dá ẹ bá tẹ ọmọ ṣe fẹ́ ṣe ẹ lọ bá pos ẹ ní ẹ fẹ́ ta káṣẹ gbogbo àwọn pos gan ti ọmọ ṣe ń ṣe.
2: ẹ sà gbogbo owó tẹ ẹ bá tọ́jú fowó lé ìwé ọmọ ẹ kò lè.
1: ẹ má gbàgbé. 500 naira bẹ́ẹ̀ bá ṣe láǹfààní àti ta sí.
2: ọlọ́run
1: lẹ ṣe máa jẹ owó gidi ń bẹ́ẹ̀ rọ̀ lẹ́yìn. káwá lèmi lẹ́yìn ni ó yẹ ká ẹ̀ta bíi mẹ́jọ ẹ̀ta bíi márùn-ún ẹ̀ta mẹ́wàá ẹ̀ta mẹ́fà.
2: iye ẹ bá pa látàárọ̀ ẹ má kò lọ báńkì.
1: ẹ lọ kò lè.
2: ẹ dàlẹ́ ká ṣe.
1: ọ máa já sáyọ.
2: tanstẹ́ẹ̀ ni.
1: gbà mí gbọ́.
2: ẹ̀yin lọ ṣọ́ọ̀chì.
1: káì.
2: ẹ dẹ̀ yí lọ yíbọ̀ wájú ọlọ́run orí òkè yìí. pe baba o se
1: ori oke wo
2: tori po da ikolo mi pada kari mo soto ya
1: kakari em peperi ya
2: masaka tari elimo tuwari mo soto ya
1: wu kari my sanda
2: kaya akakati ala mo soto ya
1: hello
2: te ba ni ya wo keji le ye ka se
1: ikomi
2: yes
3: se
2: dada lege o
1: sayidi sayidi sayidi sayidi ba ori
2: fa bansado kon
1: benu buruku eson agbansado dere o
2: alai menu pon bi eko sayidi sayidi sayidi
1: sayidi
2: ọgọ bi ọmọ ti kiri eko
1: lori ori re o pe eyi meje
2: ọgọ bi ọmọ ti kiri eko
1: sayidi
2: loko wa
1: sayidi ma gbọ sori
3: ẹjọ gẹmi kọkọ gba ìmọràn kan
2: ẹ lọ wá
3: ẹni ẹmí gidi ẹni ẹmí gidi lẹyìn ẹ wá lọ wá ẹni ẹmí gidi bí tọdọ yín
2: àlọ rẹ ti ṣe é nìkan mo rò pọ rẹ ti ṣe é nìkan wá bí
1: lónìí má bọ́ facebook wá lọ wo jara ọrùn
2: ṣé ẹni tí bá bẹ́ẹ̀ lóòótọ́ lọ́jọ́ èdè
3: mo gbà pé jara ni
1: mo
3: bá wo jẹ tán.
1: mo gbàjọ mo fi ra o mo gbàjọ ni o.
2: chéèdè tí bá bẹ́ẹ̀ lóòótọ́ lọ́jọ́ fi dé ta tọ́jú ní kọ́bọ́ọ̀dù ẹ lè lọ́jọ́ àkó.
1: orí rẹ ò pé.
3: ẹ bọ̀dá ó sì jẹ́wọ́ pé àjọ 3000 lòún gbà tó ń fi rà.
2: mọ̀mọ́rú ẹ o dàbíri àlàálà bá a sì rí.
3: àbájẹ lọ́lọ́ ló gbà.
1: àtàkọ́kọ́.
2: àlàálà bá a sì rí.
1: ṣé wà á dá sí ètò àbí kí n tẹ́rẹ́ ẹ̀dín bí
2: o. ala abaziri
3: o
2: lolo gbàjọ o.
1: ṣé kí n tẹ́rẹ́ ẹ̀dín bí
2: báyìí. wàláì.
3: báyìí tẹ́rẹ́ ẹ̀dín kò tí ì lé tó bá o.
1: ó ti le jù bẹ́ẹ̀ lọ.
2: àwo rẹ jí bẹ lára zéènì o ẹ jésù òye ìgbò.
1: ó ti le jù bẹ́ẹ̀ lọ.
2: jésù òye ìgbò ni ẹ gbé ara zéènì.
1: dídìrín
3: yọrọ
1: jésù òṣòdì ni
4: dídìrín.
1: dídìrín ni ẹ dídìrín.
3: kájẹ serious kí ló dìbò náà lo ṣéènù jáde léni.
2: èmi ọmọ o.
1: bí bẹlẹdà ìlérí.
2: èmi ọmọ o wàláì.
1: bẹlẹdà ìlérí.
2: kọdíṣà tó fi lé sí ò lo ṣéènì.
3: lára rẹ àti nẹnẹ rẹ.
2: nẹnẹ wo
3: tó sọrọ ẹnigbà tó rìn ní o yọdọ wọn gbà tó ń bọ ni.
2: nẹnẹ ti lùsì
1: gbogbo. sayidi sayidi sayidi.
3: kí ló dé.
1: ṣé kí n tẹ́rẹ́ ẹ̀dì àbí wà á dá sétò.
3: ní sùúrù tí bá ìfẹ́ dá sétò ni àwọn ìyá lè tó bá
2: wọn. òun lè dá àbójáre
1: lọ. máa gbọ́ máa gbọ́ máa gbọ́. ṣebí
2: ọ̀nàrẹ́bù.
1: ṣebí ọ̀ràn yàn ló ń ṣebí ọ̀ràn yàn
2: ló ń
1: máa gbọ́ máa gbọ́ ṣebí ọ̀ràn yàn ló ń gbọ́.
2: sẹ́nítọ̀ sẹ́nítọ̀
1: dídìrín
2: àbáṣádọ̀
1: dídìrín
2: comrade abdulsai saidon papa ẹ̀mí rí ogun ẹ̀mí rí ogun ẹ̀mí rí ogun màá rí ọpẹ́.
3: ẹ nílé ya mo wọ nǹkan sí mi. big man mi ò fẹ́ promise yín lójú big man.
1: ó ti yé mi
2: ó ti yé mi mọ̀mọ́ bó ṣe package ẹ̀.
1: kí ló fẹ́ sọ.
2: mọ̀mọ́ bó ṣe package ẹ̀.
3: mo ń ro ti ti ọ̀rọ̀ ẹran ṣùgbọ́n mi wàá fẹ́ sọ lójú rẹ pé ẹ má jẹ́ n sọ lójú rẹ.
2: bọ́ọ̀ mi lẹ̀ bọ́ọ̀ má dé ṣe.
1: máa lọ.
2: saido papa saido.
1: bọ́ọ̀
2: má dé ṣe náà màmá rẹ̀ ní ọ̀pọ̀ fún ẹran o ní ọba ajé àdúgbò kò sí tàbí pamọ́ ń bẹ̀.
1: àmọ́
2: ẹ̀ ní ọ̀pọ̀.
1: àbórí ẹ gbalẹ̀.
2: màmá rẹ̀ ní ó pè jẹ́ àdúgbò.
1: orí rẹ ò pé àbáláì.
2: arúgbó fojì aládùúgbò ṣe.
3: ṣé kí ni gbà wá sọ́dọ̀ yín.
2: kọ́wà yọba.
1: rẹ̀mí lábala kí ló ń ṣẹlẹ̀ ẹ mọ́ jà e ma ba yan fa la ka di
2: ma ba yan ka so ma yan lorun
1: Remi gege bi won se fito wa leti o
2: rere run gboro
1: abala yi la so wi pe e ma je ka bara waja
2: e ma jiyan
1: pe eni to ba seyin e fe ba jo ni gbolo won so egun wa sori eto ye fito wa lo
2: e gbe sori eto we je abaso
1: e ja jo so
2: awo doko fo ma ni
1: yanju e alanfani ati fi oro kan sita ni role yi
2: olagbara o
1: ko to di pe o di lobolobo
2: tori
1: nigba te ni pe mo ni ko se voice note mo so fun re mi ajo
2: so ni ba pe ta
1: joko wa ni hey to n ba ni ko n se voice note pe komo da bi pe boya
2: o mu calm down fun
1: alo fibre alo komo run alo run isele to sele ni oni to n ba se voice note o se se kawo eyan ti mo ohun ta ba te safefe
2: be ni
1: o wa salaye ile kun ba wo kan ra summarize
2: wo brief e
1: ke se brief e na so
2: ko so do de be da
1: why brief oya to oya see after me brief
2: ba be so ron three
1: dey
2: what's your problem
1: ile we lo na
2: what are you telling me go and sit down
1: oya see after me say
2: who are you who say it after you
1: say brief
2: I'm talking you are talking
1: say brief brief
2: you are last baby for me now what are you telling me when I'm talking to you don't need to repeat this statement to me
1: go get sit down
2: I can go the 2 or 12 22 30 country that I was talking to you me
1: who are you
2: me
1: yes
2: I'm a grandpa daddy for you
1: what is your name
2: now your name is a cutlass
1: your name
2: won won
1: pa daniel o jada looto
2: your name is rick daleko
1: o to di pe a lo polowo oja
2: olohun
1: e je ka sare nonbe
2: olohun
1: ta ba de lati polowo oja ka wa gba ipe ki eni to lanfani ati loro yi to moro yi ka na de jo fi se ka fi kogbon
2: ka keko nbe
1: ka keko ninu e remi
2: je
1: ka nonbe papapa nigbati oko laya wa ton ni omo merin
2: kabiyesi
1: ti omo wa body sodo oko le bi omo dun bi mefa meje
2: abi
1: ti omo mere rin de diwo lakata oko loki okun
2: olodumare
1: leyin igba ti a wo
2: ailegbare ni gbe to waye laarin yawa
1: atoko
2: tomo si body odo
1: oko lawon omo merin
2: orire ni
1: ti omo mererin de yan ton yanju ton lo lewe ton sise loki okun
2: kabiyesi olodumare
1: se wa ri yawo ti bi tirela yan boya tirela ilepo abi trader ti mo nkeru
2: abi tanka olokuta
1: o koja laarin awon atoko iyawo boyo fe lomi o jamo
2: boyo
1: ti loko mi boya ko loko mi lede kukuru ka to lo polo ja ke to wa ba wa dasi
2: be ni
1: ati baba atomo mererin loki okun won gbegbe aye won je lenke gbogbo en lo si lori sinrere
2: o si gba mi si o omi o to
1: awon mo ti dagba won ti toju bo ebi toro wa nlo re ta fe ke ba wa dasi
2: o yi ti ke
1: nje iru iya awon omo yi ti o si kankan laarin baba awon atomo yi mo ton ti pin gari
2: olohun
1: abi mbola obirin ni won na
2: be ni
1: sadik
2: iya gbogbo ni o
1: se okunrin injo je iya awon mi ni owo abi o je lowo eni se arabirin leto si ati ma pe baba yi loki okun pe
2: awon omo mi nko o shalafia lewa
1: baba lagbaja baba yan fe ban send the 1 million by mo ni de owo ban send the 200,000 injo leto lati biire owo lowo okunrin injo okunrin na leto lati fun ni owo e ma gbagbe o kò sí àjọṣepọ̀ lọ́kọ̀
2: láti wọ́n ti dọ̀ dàrú
1: wọ́n ti gbà wọn kọjá ṣùgbọ́n láti bí ọmọ ọdún mẹ́fà méje ni ọmọ ti bà lákàtà bàbá tó ti kún wọn lókè òkun
2: tí ọ̀rẹ́ ní kún lọ́wọ́
1: kọ̀rẹ́ ní kún lọ́wọ́
2: kọ̀rẹ́ ní sọ pé ẹ fún ìtọ́jú
1: wọ́n ṣiṣẹ́ wọ́n ṣe gbogbo ẹ̀ láyé pé ọmọ méje ọdún méjìdínlógún mẹ́tàdínlógún mẹ́ẹ̀ẹ́dógún kankan
2: sọ́jẹ̀ ìyá tó bímọ yìí sọ́jẹ̀ ní kankan
1: ṣé ó jẹ́ lọ́wọ́ bóyá ní gbogbo ògbà bóyá lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjọ ìyá yìí náà lẹ́tọ̀ sí àti mọ̀ pé bàbá ẹ̀ pé bá a mówó mo fẹ́ raṣọ
2: owó kíni
1: mo fẹ́ ra báàgì mo fẹ́ ra oúnjẹ ilé
2: gbà bá dé
1: àti wípé ṣé ó jẹ́ lówó ṣó tọ́ àbí ò tọ́ tá a bá ní kò tọ́ but ìyá ọmọ ẹ̀ ní ara ẹ̀ ló ti rọ́mọ
2: náà ẹbí ìgbà téèyàn fẹ́ ṣe ga tó rí ga sí ni bí gbèyàn fẹ́ tọ̀ tó rí tọ̀ tọ̀ ni
1: bọ̀ ìyá àwọn ọmọ mi ni ìràwọ̀n.
2: ẹ bọ̀ tí náà pé ò ní fara.
1: ààrẹ ni mo ti rọ́mọ yẹn. orúkọ mi náà ń jẹ́ lọ́sọ̀bọ̀ òun ló bí wọn fún mi.
2: alàgbà story lẹ́ ń sọ yẹn contract wedding wa.
1: Okay, emi ti wa ko awon omo sodi.
2: Okay,
1: gbo inawo omo
2: mo ti farada.
1: Emi mo na lo
2: mo ti to won.
1: Eni kan wa down wi pe
2: hey,
1: o ye ki n fun lowo. So ye fun lowo sha.
2: But o ba bere pe owo kini o. So wo ma memo.
1: Se ko wa ye ko fun na.
2: E bo to wo kilo fe.
1: O sa romo lare.
2: Excuse me, owo kini. Contract
1: okay, wo fe ma wo pe sebi ke se pe omo wa lodo e ta so pe wo school do fe send si.
2: E lo lo e lo lo e lo ni.
1: E bo to mo sa de lata re.
2: Omo kini.
1: Omo kini la ni.
2: Baba pada de.
1: Anbo, e ja polowo ja anbo.
2: O ko lo gbe dagba.
1: Ma gba iti.
2: Oro gboro la nso.
1: Didirin.
2: Abule lo wa.
1: Aroko.
2: Pele.
1: Labule.
2: Maito.
1: Aroko ni gboro.
2: Carpenter.
1: E ja polowo ja anbo.
0: La gelu efe. Jagaba gogo retio. Ma aro wanso.
5: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kẹ́lẹ̀ bàjẹ́ ayéjìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140/142 Liberty Road Elewure bus stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní aljanna travels èyíkéyìí umrah tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umrah lílọ.

0: èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sìn pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
1: S-E-L-E-R-R-I-E sálárì
0: bọ̀dá mi ẹ̀sìn pẹ́ẹ̀sọ́ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sìn pẹ́ẹ̀lì turmeric
2: T-U-R-M-E-R-I-C turmeric
0: ẹ káre pálí ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour kan fún yín
1: ohun ìṣẹ̀bẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀
3: ẹni tá ń wí ó dé aláàjì àyàfọ́ ọlọ́run ó dé
4: àmàkù àmójúbà o aláàjì adébáyò àpènà àyàfọ́ ọlọ́run wọ̀lú adúpẹ́
5: akú ara ya ojàre akú oríire aláàjì adébáyò àpènà àyàfọ́ ọlọ́run you are welcome aláàjì gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀làdọ́là lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá làájì àyàfọ́ ọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílé fẹ́ kó làáké èyí tó làwọn mọ́ ti dí mọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rà làájì lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúà àláájì àyàfọ́ ọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
4: Aláàjì àyàfọ́ ọlọ́run ó dé.
6: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals

0: 0027-27-7347.
1: Alhaji Aya Folorun Ode.
2: Bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí. Arsenal àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
3: Leandro Trossard attacked in by Bukayo Saka. History makers.
2: Ní ìhà kejì, àwọn defending champion lówólówó wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or Ousmane Dembélé.
3: Dembélé!
2: Àṣekágbá UEFA Champions League tí gbogbo ayé ń retí rèé o. Láti ìlú Budapest, ṣùgbọ́n yóò hàn lórí big screen. Mú màwòrán gbangba nílùú Ìbàdàn. Champions League Magic Night 2026. Ẹlẹ́ẹ̀kẹrìndínlógún. Ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú. Ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn. Ó yá wá nípa ìrírí tó pọ̀ gan. Bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá. Bí wọ́n ṣe ń sọ̀rọ̀, ṣẹ̀fẹ̀, fipá, ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ. Ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ. Saturday May 30, 2026 ni ó wáyé o. Ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM. Ìyẹn ní MOF 21 ní Ring Road Ìbàdàn. Wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù. Jẹ́ ká fìtàn balẹ̀. Champions League Night 2026.

0: La Gelu FM, jaga bago boletio, maro wancho.
1: Oya o,
2: ama be.
1: Afika ma ibinu, ajelo bugba jeun.
2: Anu nla la rigba.
1: *347*1004*2#. Afẹ yi koto yen sin, olorire kan to sare ma fi 25k lo fi se fi weekend.
2: Ko kan fi lo se.
1: E ma gbagbe, Sala Cash Pot. Sala, odun ileya.
2: Agbo to ki.
1: Cash Pot.
2: Agbo to ki to sanra.
1: Seri te ba lanfani ati ma ta cash dede lati ba se nsoro yi.
2: Olorun.
1: Ti todun leya ede to fi ku de ki leya wole
2: ti eni ko get
1: eyin na sese o
2: ko wa meran
1: ke lanfa ni si 50 million naira ile ti tan gbe kale ta sia ati eran agbo ti wo re kadada oya roli re yenda remi e je ka ye yen ka kuro me
2: e ja ko me
1: 090 lo bere
2: 090 7874
1: lo pare e
2: all right
1: oya say after me 7874 7874 7874 0 9 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0 *1004*#*347*. 1004*.
2: Bo ba je pe won lo ba be lo ba nbe nbe jo kuro lagbo ile ko bo ese titi Olorun ni je won mo Olorun
1: ese
2: ko kuro lagbo ile ko bo ese titi
1: oni switch off
2: lo mama da yo gbo wa o
1: kini tumo yen
2: ibo ni a ma ma yan ti
1: oloku
2: oku nu
1: oku pe
2: won ka battery e lo
1: phone emi yen ku
2: won re nti battery
1: o tumo si pe a delete e
2: atan
1: a pe mi elomi
2: ah
1: a je pe ko ikan yen niyan
2: je a tun pe lekan
1: tori eni a si pe bide meta re remi tori eni to kan gangan
2: ayo
1: Olorun so po kan gangan le number ti le yo fun lo a tori nkan se nkan
2: Olorun
1: yes e ja yi ko to yen o ti mu 081
2: o wole
1: lo bere number yen
2: so
1: o de pari pelu 9914
2: iwo lo lori na na
1: 9914*347*1004
2: mate
1: *2# nothing ta cash
2: rete
1: be se lanfani ati ta sile se ma je si o
2: dawo be o fowo pa ma
1: e wo bi sala cash pot sala
2: odun leya
1: 50 million naira hey la mi ma gbenu si o
2: yo gbe ma ruwa
1: ma gora re o ma gora e o olorire ti ro leyin
3: if you no like
1: olorire ti ro leyin
2: nda
1: olorun je gbe ko ma ti lo charge phone
2: a tin pe o
1: ko ma ti lo charge phone
2: awon ara bi o ni mu olohun o
1: awon ara bo
2: awon ara bi ni
1: awon ara le yin
2: ma to ti de
1: so ara le
2: yin family ba be
1: a family ija e
2: mo ne mo
1: hello e kuro le
2: e ka bo
1: hello
2: e le mama e soro se dada le de
1: e jo ki loruko yin badugo le wa yin
4: eyin ajita ni mo le tun pe
2: eh
1: suga ja
2: a fi re le o ki o tun bere lowo olori e
1: cash e lo npe e o
2: so ta cash
1: e lo npe e o
4: eh era sa
2: eh aje toju sa
1: iku e ri
2: toju sa
4: e ma binu
1: sa se e ti ma ta cash e dele
2: so ti taka si eri mama sa
4: be ni mo taribo mi jeri o
1: eh jeri
2: o suwo lo bere si ta
1: igba o le bere si ta igba o le bere si ta
2: o suwo
1: oda ah ba se nsoro lori eto re mi ati re mi lori miliki special
2: congratulations
1: 25000 naira
2: congratulations ma pariwo po ibi party lo wa o
1: e lo fi se faji weekend
2: ma pariwo po 25000 naira
1: 25000 awon customer care ma pe yin
2: ko gba vigilante
1: 25k
2: re yin le ni ma gba mike sosi o re yin le ni
1: o bi e se je niyan bi e se je niyan
2: ma gba mike sosi o Adabo
1: e je ka continue re mi Anthony Bodunrin ba wa nda si nkan kan bi re mi lori oro ta fi sita lori
2: e mu pe mi e mu gbe mi
1: ki lo nsele
5: Hello, Mr. Remy and Remy.
2: Baba be. Emo be.
5: O depend o. Sori to ba je obirin to je pe ko to lo. Ko di mu oko tale e to wa London. Ton di pin owo. Inu ya enu ma ku si o. Tori oko to ba fe mi yen le ma gba.
2: Otan.
5: But to wa pada ba oko e. To di je ko tale e.
2: Ayo.
5: Ko deserve a penny. Omo le ma look after you, but oko atijo
2: won loro mo
5: we ko look after yawo atijo
2: eh
5: yes yawo isin
2: eh
5: ko ni dunu si
2: olohun o olohun
1: olohun ku la kai
2: o seun
1: e je ka tun gbo
2: o re ta gbo yi o si mo kan wa bale
1: okan wa tutu right
2: po wa ni country ti o ti sise ran lowo eh
1: hello
2: kabisi
1: ah abi bola hello.
4: Ẹni àti rẹ̀ ni ẹ bá bá fẹ́ kó tu.
2: O ní parẹ́ àlàbà.
4: O ní ṣe kó ní ṣe mi.
2: Wọ́n á jí ọ gbé o.
4: Ẹ ní ráwó ilẹ̀ wà ẹ̀kú tó.
2: Wọ́n á kó oúnjẹ rẹ̀ nù.
1: Abala àlàbà bá dá sí dásí
2: ọjọ́ ti lọ.
1: Káàbọ̀ o.
4: Fẹ́ẹ̀rí arákùnrin ẹ̀gàn ni ojú tẹ̀lẹ̀ tó yẹ kó tún máa dúpẹ́. Tó bá jẹ́ pé ó wà ní ẹyin kò tí ò sì kankan ní ọwọ́ rẹ̀. Ẹ mọ̀ pé wọn àti obìnrin yẹn jọ wà bákan náà ni. Ó wá yẹ kó máa dúpẹ́ pé ẹnu ìgbà tí obìnrin yẹn tiẹ̀ tó lọ. O tún rí rí pé ẹni yìí máa ń gà ni. Ó yẹ kí ọkùnrin yẹn máa dúpẹ́ ni pé tó bá ní agbára kò sí fún un.
2: Kò sẹ́ńlọ́ lára ẹ̀ kò sẹ́ńlọ́ lára ẹ̀.
4: Àwọn ẹ̀kọ́ tẹ̀lé ẹ̀ kí ni o. Àwọn tó bá ti ní dáhùn wá pàdé kinní kan. Wọ́n tó fẹ́ máa gbé nǹkan sí nǹkan ni o.
2: Ọ̀tán.
4: Àlàbà
1: ni ọ̀la tó ló rẹ̀ pé
2: ọ̀rọ̀
1: hello.
2: Ẹni bí ẹ tan náà lẹ.
1: Àṣìwàlà.
6: Ẹ pé tó.
2: Ṣé dáadáa lẹ dé o girama.
6: Ẹ gbọ́lé ayé.
2: Àmì o. Ṣé ẹ gbúrò àmọ́.
6: Àlàáfíà láwa.
1: Ṣọ́bìnrin yẹn tún tọ́ sí nǹkan kan látọ̀dọ̀ máa yẹn. Ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀.
6: Ó yẹ kí máàlù yẹn kó sin lọ́run látara
2: rẹ̀
1: ni. Ẹ máa gbọ́ o. Ṣé tó bá wu ọkọ ni kó sin lọ́run àbí tó bá béèrè ṣó yẹ kó máa request ṣó yẹ kó máa béèrè lọ́wọ́ ọkùnrin lọ́run máa yẹn.
2: Torí ipò bímọ fún.
1: Ǹjẹ́ obìnrin yẹn lẹ́tọ̀ sí láti béèrè láti máa béèrè owó.
6: Kò yẹ.
1: Bẹ́ẹ̀
6: ni.
2: Ó ti lọ
6: ọkọ mi.
2: Ó ti lọ.
6: Mo ti lọ ilé ọkọ mi.
1: Ká sọ pé kò lọ ilé ọkọ mi nǹkan.
2: Káàtì ẹ̀wà lọ dá dúró tó fara ẹ̀ fọ́ lọ́hùn.
1: Tó rán ṣe single mother.
6: Tó bá dá dúró ó lè sin náà látara
1: rẹ̀. Ẹ má mi sẹ̀ ẹ má gbọ́ ìyá ẹ má mi sẹ̀ ẹ jẹ́ ká sọ pé kò fẹ́ ọkọ mi.
2: Ó dúró ti Jésù.
1: Ìjọ lẹ́tọ̀ sí láti bèrè lọ́wọ́ máa bàbá ọmọ rẹ̀.
2: Tọkọ ọmọ dà sí láyà.
6: Kò lẹ́tọ̀ọ́ láti bèrè pọ̀ tọkùnrin yẹn bá ní lágbára kó ṣe fún. Kò lẹ́tọ̀ọ́ láti bèrè.
1: Tó bá tún ti máa rìn náà kò tún lẹ́tọ̀ọ́ náà.
6: Ṣùgbọ́n ọkùnrin kan lọ wà.
2: Ọyọ́
6: dọ́gbọ́n láti fẹ́ padà sọ́dọ̀ ẹni
1: yẹn.
6: Bẹ́ẹ̀ mọ̀ pé elétò ìlàwó mi.
2: Ẹ náà mà ṣáì náà mà.
1: Èwo ni sẹ́yìn náà wọ́n ti mọ̀.
2: Màmá sẹ́yìn mọ̀.
1: Ìgbà tán mọ̀ náà fi ń sọ èwo ni sẹ́yìn mọ̀ sẹ́yìn mọ̀.
2: Wọ́n
1: gbẹnu burúkú sọ.
2: Wọ́n lè má mọ̀ ọ̀dẹ̀. Yọ yọ.
1: Àti ẹjẹ́ ká tún gbẹ́tẹ̀lẹ́mí yẹn ṣe.
2: Yọ yọ.
1: Hello.
2: Àdúkẹ́dúkẹ́ kẹ́ńkẹ́lẹ̀ wù.
1: Hello.
2: Àmì ò kẹ́ńkẹ́lẹ̀ wù.
1: Hello.
2: Kẹ́ńkẹ́lẹ̀ wù.
6: Ẹ káàbọ̀ o.
1: Ọmọ
6: Kò lẹ́tọ̀ àti bẹ́ẹ̀ owó lọ́wọ́ ọpẹ o. Àmọ́ tó bá fọ àwọn ọmọ ẹ̀ tó ń kí àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ àwọn ọpẹ tó kó kù kẹ́ ó lè mọ fún un ní tó bá ní kápá.
2: Ọ̀tán. Ọ̀tán.
6: Ọ̀tán. Ok.
1: Ṣé pé kò yẹ kó máa yọ ọkọ yẹn lẹ́nu fún un rárá?
6: Rárá kò jẹ́ ẹ rò pé ló bá ti ń yọ tó bá ti fún un lọ́wọ́ ní ti ló bá tún lọ́sẹ̀ tó bọ̀ lẹ́kùn náà ní ti owó.
1: Ṣé ìyọlẹ́nu nìyẹn ṣá àbí ẹ̀tọ́ rẹ̀ ó mọ̀ bímọ fún màá yẹn ara rẹ̀ ní màá yẹn máa ti dọ́lọ́mọ.
6: Ṣé ọrẹ àbọ̀ ó lẹ́tọ̀ láti lọ sí àwọn ọmọ ẹ̀ tó bá pa àwọn ọmọ ẹ̀ tó náà bá rán ọkọ tó ń pè é báà lónà.
2: Kì í ṣe tó ń kọ̀ man
1: kì
2: í ṣe pé yóò máa pàṣẹ.
1: Ẹ ṣe ọmọ dára ẹ ṣe hello ẹ̀rí mi ti wà ń bẹ̀ ẹ kúrò lẹ̀.
2: Ẹ pẹ̀lẹ́ mami.
7: Ẹ̀gẹ́ ojú tí èmi fi wò ó.
1: Ẹja wò ó.
2: Ẹja wò ó.
7: Wọ́n ṣe pé obìnrin ló bá ṣẹ̀ sí lọ́wọ́. Ẹni pé kó torí Ọlọ́run lóhun ló bí ọmọ. Ojú yẹn náà wàá fi wò tọ́ obìnrin náà. Wọ́n bá ṣe pé obìnrin yẹn sì dá dúró. Kò fẹ́ ẹ̀ ṣe kan. Ọjọ́ polowo o si leto ati bere sori o wa nibe
2: anfani ti e kare kare mama woli kare
1: kosigba ta ni mo pasu ore wa lojo mejo ojo ti lo eja so di yoku di jojo mejo
2: omo ti suan po o ti di ma jeje
1: because remember jide emi gan keko lori oro yi
2: e ko po
1: awon ara ile na de n keko o de sese ko ti ma sele sawon eyan kan tabi sele re awon kan ri e ko la n ko
2: e ko ni o
1: won ni oro loro na ngba mi won fi sare kogbon ti ko ba sele si eyan ti o sele ten to wa legbe yan
2: ibe to sele si nbe lodo wa
1: bi o ni ko le sele si eyan gan na lola bi e so sumo eyan lola
2: kini o le
1: se e je ka so yoku jojo mejo ijo ojo ti lo eto ti wonu eto e ja ma lo abi bola sadik lo lowo button oyan gba batin lowo DJ Spada ta je koko bere ayan fe membi MC Genesis oloye gbenga olayiwo lawo yato loloto eto yi baba tunde olawuwo loloto agba
2: oni o
1: kebugi ara won oga ti wa ni
2: re
1: ni ati remi awan lo losan ti ni ni role ti ni ka fi ayo
2: ati dunu
1: atalafia ati orire ati
2: seyori
1: ati bale okan
2: aterin
1: ka fi pade lojo mejo loloto really special remi adesina big man presenter loruko mi odijo mejo lagbara olohun
2: mo fi akoko yi ki oka pataki nu awon ololufe wa te mi tope obiwusi awon ti aniso loja mo kio remi babajide loruko temi
1: olupo alelu
2: oku ojo bi o
1: adebi yi oni
2: eyan wa ni o
1: eni lojo ibi e
2: osopo odun
1: igba odun odun kan
2: ara oni ni o
1: remi ati remi awa lo le ni ka pa ojo mejo ohun te ba nigba
2: e ma fi lo mo ni keji
1: o lewu
2: ojura won o
1: dabo
0: La Gelu FM, Jagaba Gogo Retio, Ma

0: ilé rẹ ti máa wọkọ̀ tó ń lọ gbárimú or tó ń lọ sango ẹ̀bọ́ lẹ̀ ní gbárimú market opposite gbárimú market ibẹ̀ náà ni Dayland Event Center wa.
1: Kò jìnà púpọ̀ ibẹ̀ ni pàdé àdúrà yẹn ibẹ̀ ló ti máa wáyé máa gbé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó máa máa pèlè lórí bó ṣe dé ibi bẹ̀ lórí ọ̀fẹ́ dẹ̀ máa wà fún ọ láti rí wòlíì one on one counseling ó máa wà aago méje ní àárọ̀ sí aago méjì lọ́sàn lẹ́yìn rẹ̀ ni wọ́n àti wòlíì rẹ̀ ìyẹn counseling forúkọsílẹ̀ fún counseling ọ̀fẹ́ ní forúkọsílẹ̀ tí ó ṣe dé Dayland Event Center ní opposite gbárimú market nílùú Ìbàdàn yóò dára fún yín sórí nọ́mbà yìí 0703673-9432 0703673-9432 0803408-7407 0803408-7407 ó dẹ̀lé lọ láìkì péjì wa lórí Facebook at Professor Olu alọ́ lórí Facebook kó fọ́lọ̀ wa wà á lè mọ irú wòlíì tí ó ń bọ́ ọ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ irú ogun olóúnjẹ máa bọ̀ ó wojú ọlọ́run fún ọmọ fún ọkọ fún iṣẹ́ ó wojú ọlọ́run fún appointment gidi ó jẹ́ wá gba ìtọ́ni lọ́dọ̀ àwọn wòlíì kí ọ̀rọ̀ rẹ kó lè di ayọ̀ inú ìgbéyàwó rẹ ìbànújẹ́ ló wà bẹ́ẹ̀ máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí ká gbàdúrà fún ọ ká dẹ̀ tọ́ ọ sọ́nà kí ogun kó ṣẹ́ nínú ayé rẹ ta ló ń fi Jésù náà wé ta ló ń fi wòlíì tó ń gbọ́ òun rẹ̀ yìí ta ló tún fi wé náà lónìí ronú rónì mọ́ fi ara rẹ̀ sí abẹ́ ìgbèkùn ẹ̀sìn mọ́ fi sí abẹ́ ìgbèkùn àṣà wípé kò sí wòlíì tàbí wípé o ò lè lọ ẹlòmíràn ní ẹjọ́ sà ibi tí mo wà ó jìnà ni o mi ò ní lè wá ẹ gbàdúrà fún mi lórí fóònù o ò lógun tó o bá lógun ibi tó wà kò ní jìnà o ò ní wo ara rẹ bí ara samaria sí jù wà á yí padà sí olúwa Dayland Event Center níwájú gbárimú market nílùú Ìbàdàn ó máa lágbára púpọ̀ múra láti pàdé ọlọ́run.
2: Ẹ jẹ́ kí n tún fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ó yé mi tí mo fi ń ṣe bẹ́ẹ̀ 0703673-9432 Baba wòlíì Olúwalọ́ mo kiyin púpọ̀ púpọ̀ ẹ̀kú iṣẹ́ Olúwa orí ìgbéníjà náà la múra lọ́wọ́lọ́wọ́ ní ìlú Ìbàdàn Grace of Mercy Prayer Mountain náà lóṣù Olúbọ̀ wẹ̀ ìgbéníjà láti gba ilẹ̀ ọba aago mẹ́sàn-án alẹ́ náà láàjíjọ wà ń bẹ̀ títí di ojúmọ́ tójú bá dẹ̀ túmọ́ náà aago mẹ́fà náà ni òwúrọ̀ àná yóò gbéra sọ kí lẹ ní sọ ká tó máa lọ.
1: Ó fi ara rẹ̀ sí abẹ́ ìgbèkùn àṣà ó fi ara rẹ̀ sí abẹ́ ìgbèkùn ẹ̀sìn ó fi ara rẹ̀ sí abẹ́ ìgbèkùn kí iyì rẹ̀ kó mọ̀ sí sí nǹkan ti ẹ̀mí ó ti wípé o ti dé ọ̀dọ̀ gbogbo pásítọ̀ o ti dé ọ̀dọ̀ gbogbo wòlíì tèmi ni wípé ra òtítọ́ mọ̀ ṣètà ò ń gbégbé ayé agbára kákà ò ń gbégbé ayé àmúbọ̀ àti àṣetì tájọ pàdé nínú ìpàdé àdúrà yìí ta ló fi Jésù rè ṣé Jésù tí ò ń gbóhùn rẹ̀ láti pasẹ̀ wa yìí ṣé ọ̀gbẹ́ni ni lójú tiẹ̀ ohun wòlíì tó ń gbé yìí ṣé irú ohun tó àkọlé tó fún ohun tèmi náà ni wípé bí àwọn wòlíì gbogbo ìwọ̀n yẹn wọ́n ṣe ń sọ̀rọ̀ náà ni àwọn èyí ṣe ń sọ̀rọ̀ ṣé ohun tó tún fi ohun ọlọ́run tó ń gbọ́ nípasẹ̀ mi tó ohun tó tún fi wé nìyẹn yí padà gbàgbọ́ pé ọlọ́run yìí dáhùn àdúrà gbàgbọ́ nínú orúkọ rẹ̀ mo máa ń sọ fún gbogbo ènìyàn ọ̀rọ̀ tèmi kò ní ṣe pẹ̀lú ẹ̀sìn tí o wà tó o bá ṣe àgbàgbọ́ pé ọlọ́run wà nínú ìpàdé àdúrà yẹn àwa ó fi ọlọ́run ọ̀ wá dẹ̀ mọ̀ wípé ohun gbogbo ni ṣíṣe lọ́dọ̀ rẹ̀ ayé rẹ̀ gbúdọ̀ kúrò ní ojú kan gba Jésù lolúwa tolúbalà yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ tí o wà nínú ẹ̀ gba Jésù lolúwa tolúbalà sì gba ìtọ́ni lọ́dọ̀ àwọn wòlíì mo retí ẹ̀yin ìsọ̀rí iṣẹ́ òun mú ire jábọ́ máa bọ̀ nínú púrámù yìí contract máa ń bọ́ lọ́wọ́ rẹ ni ó máa ń ṣe interview gbogbo ẹ̀mọ́ ìjábọ̀ mọ́ lọ́wọ́ ni wọ́n máa forúkọ nǹkan rere perúkọ rẹ ṣùgbọ́n kì í bọ́ sí máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí agbára kákà ló fi ń ṣe nǹkan ló fi ń gbé nínú ayé máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí gbogbo ibi tó bá ti lò kọjá lójú ayé ló tún máa ń padà bá ara rẹ níbẹ̀ máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí ibi tí àwọn èèyàn bá ti rìn owó alátakùn ayé ló ń fojú gbé bẹ̀ ó jẹ́ máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí owó kì í bówó lọ́wọ́ rẹ máa bọ̀ àwọn àmì tó a máa rí mà nìwọ̀nyí olóore o kì í pẹ́ lọ́wọ́ wọn máa bọ̀ nínú ìpàdé àdúrà yìí a fẹ́ bí ayé rẹ wò a fẹ́ tú ìṣẹ̀dá rẹ sílẹ̀ bí ọmọ má jẹ̀mú tó ràánú gbà ẹ̀wọ̀n ìdádúró rárá rẹ kó gbiná sọnù ìjì alájọbí níwájú ẹ ó yá kó lànà wàá bẹ̀ ràánú gbà yákájọ pàdé ní ọ̀sẹ̀ yìí gangan thank you God bless you.
3: Olúwa tó fẹ́ náwó àánú bí ayé ẹnìkan wò lábẹ́ májẹ̀mú ìpè tó dájú sáká tí ò lámúlùmálà tí olúwa fi pe ìránṣẹ́ rẹ̀ Prophet Sam Olúwalọ́bàbá Dámimógún worldwide nínú ìṣọ́ òru ìpèníjà àti òwúrọ̀ àánú eléyìí tó máa wáyé nílùú Ìbàdàn lọ́sẹ̀ tá a wà yìí ní Sátidé ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2026 ní dédé aago 8 àṣálẹ́ gbogbo èèyàn máa kórajọ láti gbàdúrà Sunday ọjọ́ 17 oṣù karùn-ún ọdún 2026 CAC Grace Assembly tó wà ní Adámimógún Radio House Chopande ìtọ̀rọ̀ méjì mọ́kànlá Ìbàdàn ni gbogbo ènìyàn yóò ti parapọ̀ fún àdúrà òwúrọ̀ àánú ní dédé aago méje òwúrọ̀ tí wòlíì tó rí àánú gbà wọn ó sì máa pàṣẹ fún gbogbo ogun yóò sì máa wólulẹ̀ bẹ́ẹ̀ àwọn olórí ẹ̀mí ni Kemi Realbot àti ọmọ adániwáyé ogun máa ṣe ìdè máa dá ìwọ ni kò gbìyànjú láti wà bẹ́ẹ̀ ẹ má gbàgbé Sátidé àti Sánńdé ọ̀sẹ̀ yìí ni o àánú Olúwa máa yanjú ọ̀rọ̀.

0: jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ń gbé ọga nítorí pé ẹ jẹ́ ká wà láàyè. Olúwa mo yìn ọ nítorí pé àlàáfíà yín jọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti ní Nàìjíríà lápapọ̀. Jésù Ògoni ni forúkọ rẹ. Bàbá gbọ́ pẹ́ wa. Mo tún dúpẹ́ Ọlọ́run nítorí pé àlàáfíà rẹ ń jọba ní gbogbo àgbáyé. Ògoni ni forúkọ rẹ. O ṣe Ọlọ́run ọrùn. Ẹlẹ́ṣẹ̀ ni wa dáríji gbogbo wa o. Gbogbo ibi tí a ti ṣẹ̀ tá ti fojú ògo rẹ bínú. Olúwa jọ dáríji wa. Àánú rẹ látòkè. Lorúkọ Jésù ó ṣògo lórí ìdájọ́ wa. Ògo ni forúkọ rẹ. Mo tún sẹ́lẹ̀ kan sí. Àlàáfíà rẹ kò jọba nínú ayé wa. Olúwa mo fẹ́ sọ ọ̀rọ̀ rẹ. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó tú wa sílẹ̀. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó ṣe gbogbo wa láǹfààní. Ògo ó ṣe Ọlọ́run ọ̀run torí pé o ti gbọ́ àdúrà. Jésù Olúwa wa. Àmì. Orúkọ mi ni ìránṣẹ́ Ọlọ́run Fidelis Bamitale Aro láti ìjọ The Gospel Faith Mission International Aláàfin Avenue Olúyọ̀lé Ìbàdàn. Mo wá láti wá gbàdúrà fún wa àti láti bá wa sọ̀rọ̀ Ọlọ́run àti láti pè wá sí ìpàdé tó ṣe pàtàkì yìí èyí tí a máa ṣe lọ́la yìí Saturday kẹta la máa ń ṣe ìyẹn ọ̀la on the 16 yìí ọjọ́ 16 yìí lọ́la yìí aago 8 sí aago 12 òun ni wọ́n tún pè wá sí láti wá bí Ọlọ́run ṣe máa ń dábìrà nínú ayé ènìyàn. Àkọlé àti ẹni ọ̀rọ̀ tèmi àti fún àdúrà àti fún ti oṣù yìí tá a fẹ́ ṣiṣẹ́ lórí lọ́la òun ni ìbápàdé agbára ọlọ́run. Bí ènìyàn bá ti bá agbára ọlọ́run pàdé ìtàn ayé àyípadà àyànmọ́ ẹ̀ ọlọ́run àlọ́ will restore that person destiny. Ogo ẹ̀ á tàn ìtàn ẹ̀ á yípadà ohun ìpèníjà ẹ̀ á lọ burdens will be lifted. So kini nkan ti o n gbe kaakiri to ro pa Ọlọ́run o le ṣe. Ọlọ́run le ṣe o. Gbọ́ ibi kíkà yìí ta fẹ́ ka yìí. Arákùnrin kan máa jẹ́ kí n kà fún ẹ kí n tó sọ̀rọ̀. Ránpẹ́ lórí ẹ̀ kí n dẹ̀ gbàdúrà fún yín. Nítorí àdúrà tí mo fẹ́ gbà fún yín ó dẹ̀ máa gbà lé yín lórí. Mo ń ka Iṣẹ́ àwọn apostẹ́lì orí kẹta láti ẹsẹ̀ kínní. Ó ní jẹ́ Pétérù òun Jòhánù júmọ̀ gòkè lọ sí tẹ́ḿpìlì ní wákàtí àdúrà tí ń ṣe wákàtí kẹsàn-án ọjọ́. Ẹsẹ̀ kejì ó ní wọ́n sì gbé ọkùnrin kan tí ó yarọ láti inú ìyá rẹ̀ wá tí wọ́n máa ń gbé kalẹ̀ lé ojoojúmọ́ lé ẹnu ọ̀nà tẹ́ḿpìlì tí a pè ní dáradára láti máa ṣàgbé lọ́wọ́ àwọn tí ń wọ inú tẹ́ḿpìlì lọ. Nígbà tí ó rí Pétérù òun Jòhánù bí wọ́n ti fẹ́ wọ inú tẹ́ḿpìlì ó ṣàgbé Pétérù sì tẹjúmọ́ pẹ̀lú Jòhánù ó ní wò wá ó sì fiyè sí wọn ó ń retí àti rí nǹkan gbà lọ́wọ́ wọn. Pétérù wípé fàdákà àti wúrà èmi kò ní ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo fi fún ọ ní orúkọ Jésù Kristì ti Násárẹ́tì dìde kí o sì máa rìn. Ó sì fà á lé ọwọ́ ọ̀tún ó sì gbé e dìde ní ojú kan ẹsẹ̀ rẹ̀ àti egungun kókósẹ̀ rẹ̀ sì mókun ó sì fò sókè ó dúró ó sì bẹ̀rẹ̀ sí rìn ó sì bá wọn wọ inú tẹ́ḿpìlì lọ ó ń rìn ó sì ń fò ó sì ń yin Ọlọ́run. Gbogbo ènìyàn ẹsẹ̀ kẹsàn-án lẹ́nu gbogbo ènìyàn sì rí ó ń rìn ó sì ń yin Ọlọ́run. Gbọ́ mi ẹni tí ó ti yan aran láti inú ìyá rẹ̀ wá èmi ò mọ ọfà ògo tí wọ́n ti ta ẹ́ máa bọ̀ lọ́la wàá yin Ọlọ́run. Èmi ò mọ ìpèníjà tó ní mi ò mọ ìṣòro yẹn kì í ṣe ìṣòro ìpèníjà ni mo máa ń sọ fáwọn èèyàn ìpèníjà ni máa bọ̀ lọ́la bó o ṣe gbọ́ mi yẹn ọfà tí wọ́n lè ta ẹ́ tí wá jẹ́ pé ògo ẹ ò lè tàn mọ́ àyànmọ́ náà ò rí àyànmọ́ náà lò o wá lè ṣe rere tí àwọn ẹ̀dá ń ṣe mọ́. Mo gbàdúrà bó ṣe ń gbọ́ mi Ọlọ́run máa fi agbára rẹ̀ ó máa fi gbé ọfà yẹn kúrò lára ẹ̀ lórúkọ Jésù. Agbára iná rẹ̀ ó máa gbé ọfà yẹn kúrò nínú àgọ́ ara ẹ̀ lórúkọ Jésù. Ẹ̀yin aláboyún ẹ máa bọ̀ aláboyún mi wọ́n á ta lọ́fà wọ́n á pààrọ̀ ọmọ ẹ̀ wọ́n á pààrọ̀ ọmọ tó wà nínú ẹ̀ wọ́n á sọ di àrọ̀ wọ́n á sọ di kan mi. Mo gbàdúrà lórúkọ Jésù ẹ̀yin aláboyún tẹ̀ ń gbọ́ mi yìí lórúkọ Jésù agbára Ọlọ́run tó ju gbogbo agbára lọ lórí ìpẹ́ agbára Ọlọ́run yẹn á ṣí ìdìbò yín níbi tẹ́ ẹ wà yẹn bí atẹ́gùn ti ń débi gbogbo tí o sì kì ń yí ẹ̀dá bí atẹ́gùn ti ń débi gbogbo bẹ́ẹ̀ náà ni agbára Ọlọ́run máa ṣí ìdìbò yín níbi tẹ́ ẹ wà yẹn wọn ò ní pààrọ̀ ọmọ ọmọ yín nínú ẹ máa bọ̀ lọ́la. Gbọ́ mi Ọlọ́run bí èèyàn bá ti ní ìbápàdé agbára Ọlọ́run látòkè wá mo sọ mo ní gbogbo nǹkan àyípadà ìtàn àyípadà àwa ádà ìpò mọ̀ ń ṣe ni. Gbọ́ arábìnrin kan wọ́n ló lóyún wọ́n gbé wá sí prógráàmù yìí prógráàmù tí mò ń sọ fún ẹ tó máa wáyé lọ́la yìí aago 8 sí aago 12 lọ́la ni gbogbo sátidé kẹta nínú oṣù ni ẹ̀kan ni lóṣù. Lolúwa ní kí n máa kó àwọn èèyàn jọ pé òun máa dábìrà òun máa ṣe iṣẹ́ àmì iṣẹ́ ìyanu níbẹ̀. Wọ́n arábìnrin yẹn lóyún wọ́n ló ti ń lọ ọdún kan àbọ̀ kí lóde tí ò wá bí wọ́n ní kò yí àwọn o wọ́n tẹ̀sí wọ́n ní wọn rọmọ wọ́n ṣe inú dẹ̀ tó bí nkan de yin ninu e nigba ta bere adura olorun ko se mi lojumo ni ah mi ti awa mo ko birin yen ni mo ni mo ri ejo ninu enikan o nigba ti agbara ti mo so fun e latoke wa yi ah to kolu arabirin yi oloyun yi to subu o bi ejo bigba ti won o bi ejo lomo eh en e wo ki aye kan lo fi ejo sinu eniyan won le omo to wa nbe kuro won ejo wa lo wo be ah mo gbadura fun wo to ngbo mi o e papa julo eyin alaboyun yi loruko jesu won ni paro omo mo e ninu o then iwo na to ngbo mi se won ti paro ogo e se won ti ta elofa ogo se won ti ta ayan ma e lo se won ti ta okowo e to je pe won lole ma bo lola gbogbo agbara to ba en fira yen agbara olorun ma kolu lola loruko jesu a le gbogbo agbara ti ki n se to olorun a le jade kuro ninu aye e wo arabirin wo arakunrin yi lati inu iya ina ti ta lofa aro o ye ko wonu eni to ye ko ma fun awon eyan lowo eni to ye ko ma se daradara o wa deni o wa di alagbe won wa gbe soju kan ko le wonu temple daradara yen ah ma gbo ofa wonu won ta iwo eh ofa go wonu won ta iwo to le se bi awon akegbe e tin se wa le loyin bo titi wa le ile titi wa le moto titi o le ra eh mo gbadura loruko Jesu Kristi ah olorun to ye pe to nbe loke to man sise yanu lori epe yi eh aba ipade lola se to ba wa agbara orun ma sijibo e agbara orun ma kolu e to je pe ah ofa buruku ajade agbara buruku ajade ninu aye e eh agbara ti mo nso fun e yi o ni agbara to ji Jesu dide ni isa oku to ji dide kini o le ji dide ninu aye eniyan aji oku e dide aji anyomo e dide aji oko e dide iwo oloyun wa bi were to ba nlo atinanta to tun wa si bi adura ko se to le paro mo wa bi were ni iwo to n wa omo gbo je kin tun so e ri fun e gbo dada e mo pe ngba ti agbara olorun o ba agbara olorun pade peteru de no wo e soke oni wura fadake mi oni oni ni oruko jesu oni dide o dide agbara olorun sokale le agbara ti a le foju ri to ma sise iyanu o de sokale le o sijibo o de dide eh gbogbo ese o de dide o wa di eni to yin olorun o wonu temple daradara ibi ogowo ile leriwo na na o lede agbara olorun abale e a de gbe ewo be loruko jesu eyin te nwo mo e ma bo arabirin kan agbara olorun kolu o ti noyun ko mo but awon won so fun pe ko le lomo orisirisi won ti se test won ti se gbe won ni ko le loyun fun rara e eni to ni change lowo ni ngba to olorun de so fun pe o ti loyun o ni wa loyun bayi aso ti e ti loyun won wa lo fun IVF ibi ti won ti debe ti won mo pe won ma se ile omo ti won ma fi nkan ti omo kunrin si bi won se ile omo ni won wa ri pe ikankan mi nbe kankan mi o mi ni ile omo o mi ile omo igba ti won ma wo igba won ni ko lo se scan won ri pe o ti loyun seri pe agbara olorun lagbara du teniyan ma bo lola adara fun yin loruko jesu ni ijo the gospel faith mission alafin avenue oluyole ni ibadan yin ma bo to ba ti de mobi gbe okada bi keke won gbe de waju church ti mo daruko yi to ba fe mo address o fe mo ibe ko ye abe o fe be adura number mi re 08030640179 mo tun so le kan si 08030640179 ma bo loluyole ni ola yi on the 16 loruko Jesu Kristi agbara olorun aba ipade lona iyanu itun aye e aye pada ogo e atan ayanmo e wa nda pada wa de ile leri ohun ti o tenikan o ti gbese ri lebi e wa gbese iwo to nwo mo ma ran un mo ma lo kaki ma je orisirisi mo ma bo agbara olorun o ti ko lu eni wo ko to so ninu bibeli oni nigba ta agbara emi mo ba le maria o lagbara oga ogo sijibo agbara yi ni mo nso fun e agbara yi ma nse iyanu oluwa lo ni ki ma ko awon eyan jo lososu po won ma so kale ma fi agbara yi ma fi ma o ma sijibo won pelu agbara won pe iyanu ade ma sele iyanu ti a sele loruko jesu bi mo tin gbo e bo se mi bo se ngbo mi odun yo ni lo lasan laye e ogo ni foruko re o se jesu kristi a pade lola loruko jesu kristi ti a de dayo ala afia fun gbogbo yin o Jesu Oluwa wa ami loruko Jesu
1: It It's another time for Divine Encounter. The Gospel Faith Mission International, Oluyole Headquarters, invites you to HBI, Hebrew Women International, holding every third Saturday of the month at 8 a.m. prompt. Eyi ikoja ipejopo lasan imesi Oluwa ni. Nibi ti agbara Jesu ti nfanu soro. E darapo mo wa ni Government Living World Cathedral, Church Street, Elephant Bus Stop, Alaafin Avenue, Leyin Total Filling Station, Oluyole Estate, Ibadan. Ni gbogbo Saturday keta loshoshu. Lati ago mejo aro fun ipade adura. Pastor FBRO atawon ojise Olorun mi. Laujo ma gbadura po to Jesu lo. Nibi ti aboyun ti nbi were, tagan dolomo. Tere npe ke awon hundi atan si ndoloko. Fun alaye siwaju si tabi fun ebi adura. Epe 0803 064-0179 tabi 0915-157-1479. Ise goni ti wa ni oruko Jesu.

0: 80 milligrams. If you all agree, say malaria no good for body, why you need to keep one bag of that mal DS? NAFDAC approve am. As that mal DS day for adults, now so that mal weigh be 20 milligrams and 120 milligrams day for children. No malaria and that mal DS now what are not possible. Like Jesse Pharmaceutical Company Limited, they do am. Plan for good health. Enjoy a malaria free life. You feel be one of the distributors. Sama 0806-646-6115. If malaria signs still they show after 3 days, go see your doctor.
1: That's my DS, don't come on, yelele.
2: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: s e l e r I e salary
2: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
4: t u r m e r I c turmeric
2: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
3: ohun ise be Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo.
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbáragàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọ́lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: The station will not get him, brother. Now we be the Ogaga, the top radio station. Lajelu FM.

bẹ́ẹ̀ ni àánú kí àánú máa tẹ̀lé mi kó máa tẹ̀lé yín kó máa tẹ̀lé gbogbo wa pátápátá porogodo níbikíbi tá a bá ti ń gbọ́ ètò ní alẹ́ yìí ọmọ yín náà ni olólùfẹ́ yín ọ̀rẹ́ yín pàdí yín àbúrò yín lórí rédíò chíchíchìkìtò ló ń kí yín pé ẹ kalẹ̀ kíákíá láìfà àkókò ṣòfò ẹ tètè bá mi pé gbogbo àwọn èèyàn kọ́ súnmọ́ ẹ̀gbẹ́ rédíò kan wá jókòó láti rí bí gbogbo wa ṣe máa rí àánú gbà ní alẹ́ yìí tá a bá ní ká kà á ní mé ní èjì ẹ̀ta ẹ̀rin àrùn ẹ̀fà ẹ jọ̀wọ́ ọjọ́ mélòó ló kùnà kí a fi wọnú ọdún iléyá ọdún mélòó ló kù tá a máa fi wọnú ọdún iléyá ná ọdún mélòó ló kù gangan ná níní 15 àbí ẹjọ́ wo gangan ni ọdún iléyá ná torí àwọn èèyàn wọn máa bèèrè lọ́mìí èmi náà on the 27th òun ni ọdún iléyá máa ṣẹlẹ̀ tàbádẹ́ wò gbòòrò níṣẹ́ máa rí i pé ó ní bí nǹkan ṣe rí bọ̀ lágbára ọlọ́run kò ní le mọ́ wa ayé yìí á rọ̀ fún wa ìdùnnú á ṣẹlẹ̀ nínú ayé wa má wá ronú jìnà pé àwọn ọmọ mi aṣọ wo lọ́ máa wọ̀ níjọ́ yẹn bàtà wo làwọn ọmọ mi máa wọ̀ torí gbogbo àwọn tàbí pé ìgbà iléyá ni àwọn èèyàn máa ń wálé àbí àwọn tó wà ń lo òyìnbó máa wálé àwọn tó wà lẹ́kọ̀ọ́ máa wá sí ìbàdàn àwọn tó wà ní east wọ́n máa wá àwọn tó wà ń travel wọ́n máa wá àwọn tó wà wà ní ìbàdàn bí náà àwọn náà máa travel lọ sí ọ̀dọ̀ wọn ìyẹn là ń pè ní iléyá ọdún iléyá dẹ̀ rèé á dùn mọ́ gbogbo wa ṣùgbọ́n ó ẹ wá gbọ́ mi ẹ gbọ́ mi dáadáa kò ní ìdí kó máa ronú pé aṣọ wo làwọn ọmọ ẹ máa wọ̀ bàtà wo làwọn ọmọ ẹ máa wọ̀ aṣọ mà ti wọ́n gan nísìnyí o ẹ̀ẹ́dẹ́gbò ṣe wọ́n náà ni gbogbo nǹkan lọ sókè bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá ó wá ṣe wọ́n bí bàtà ṣe wọ́n náà ẹ̀ẹ́dẹ́gbò ṣe wọ́n náà òun ni bàtà náà wọ́n lọ́jà fọkàn ara ẹ̀ balẹ̀ kí ni mo sọ fi ọkàn ara ẹ̀ balẹ̀ torí kí ni gbogbo wa pátápátá tá a jọ fẹ́ ṣe ọdún iléyà yìí àti ránú gbà àti rí kí ni àti rí àánú gbà mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ máa sọ pé kí ló dé chiquito ṣebí kíní lẹ máa ń ṣe tẹ́lẹ̀ lórí ẹ̀fọ̀kọ̀ ara yín balẹ̀ ìlera ara ó ń bọ̀ lẹ́yìn tẹ bá gbọ́ ìpolówó eléyìí tí ẹ sanwó fún rárá tó bá ti di ìṣẹ́jú ọjọ́ mélòó tá a máa fi wọnú ilé yá ọ̀pọ̀lọpọ̀ máa káyọ̀ sókè obìnrin kan bí mi lè ní lọ́jọ́ ní ẹ̀ ó là ń tí chiquito àbẹ́ẹ̀ ni pé wọn ò mú àgbò káàkiri mọ́ bó ṣe máa ń ṣe tẹ́lẹ̀ òótọ́ dẹ̀ ni torí ká ní tẹ́lẹ̀ bí nbọ̀ ṣe mo parọ́ àwọn ọmọ máa mú àgbò olúkálùkù máa mú tiẹ̀ wọ́n máa lọ fi máa jà àbí àwọn àgbò máa kanra wọn ṣùgbọ́n nísìn mo wá wò tá mo ní kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí wọ́n lọ́hùn àwọn haúsá gan wọn á kó ẹran wá gan ẹran á pọ̀ any bus stop téèyàn bá dé àárín wọn tó pé jọ tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń na ẹran lóòótọ́ ó ní bí nǹkan ṣe rí nísìn ṣùgbọ́n ayé yìí ò ní le koko mọ́ wa lágbára ọlọ́run torí kí ni ẹ ti rí àánú gbà ó ṣe mọ̀ pé ẹ̀kejì tí mo máa sọ rèé pé ẹ ti rí àánú gbà nǹkan tí mo ṣe ń sọ ni pé kí n tó wá bẹ́ speaker ẹ tètè bá mi pé àwọn tó yẹ kí wọ́n dúró sẹ́gbẹ̀ẹ́ rédíò láti gbọ́ nǹkan tí mo ní láti sọ ní alẹ́ yìí o torí ó ṣe pàtàkì ọmọ ẹ̀ á wọ aṣọ ọdún tó bá tún wọ aṣọ ọdún on the 27th tó jẹ́ iléyà tó bá tún dọjọ́ kejì ńkọ́ a tún wọ tuntun ìmí ìjáde a wọ bàtà pẹ̀lú èyí tó wọ̀ ní on the 27th yẹn tó jọjọ́ iléyà tó bá tún wá di ọjọ́ kejì a tún ṣe kíni a tún wọ èyí tó tún le dáadáa kò sí pé mi ò rówó àwọn ọmọ wọṣọ ẹ dúró sínú ilé o kìnnìkan ẹyin dáàdì gan ẹ tún máa wọ bàtà tó make sense sẹ́sẹ̀ ẹyin mọ́mí ńkọ́ ẹyin náà máa tún wọ up and down tó ṣe tó tó ta lẹ́nu dáadáa báwo ló ṣe máa ṣẹlẹ̀ à ń bọ̀ torí gbogbo wa pátápátá la rí àánú gbà bímbọ̀ tó bá mi gbé kinní ẹ̀yẹn sókè kí wọ́n máa rí àánú gbà bó ṣe ń rí àánú gbà tí bá ti wá padà dé àánú tí wọ́n fẹ́ gbà ní àkókò iléyà yìí máa wá bẹ́ speaker fún wọn

0: febe lo ni lagelu FM ni ke ma gbo
1: se boro ni oyin itewin ni ni yega ati gidegi taya omo dudu wa e ma se gbagbe asa le wa yoba lo logbon yoba lo lasa yoba lo ni ka soro ka fako mo okun yo eku le lakara le eku abola keni o bo lajo ade afeto kan eto kan ti won pe lohun enu yoba ti o mo ran wa leti asa le wa bo ti ran ni leti lo nfogbon ko ni gbogbo ojo eti friday nleto yi nwaye ni dede agogo mejo ale ni lagelu 96.7 fm ni le ibadan igun majestic aromatic shinap ato hun enu yoba omo yoba e ma se gbagbe asa ifani eke ni peru epe ni pole ile dida ni pore alajobi ni paye kan ti ba nse bi ade afaku ko gagara ti nbe ko lo sore eto won ni yoba lo ngori afefe afefe lagelu 96.7 fm ara waju eku waju ro eyen si ku eyin mu bebe eyin keye ku mo yo wu mi je eto won ni yoba ni eto ta ti ran ra wa leti asa ati isele ku otu ojire bi lale yi koko ta fe gbe yewu ni igun ni won ba so le ni won alogun igun dile igun kini kan ki lo fa igun bawo le igun se bere opolopo mo pe owo ara won iwa ara won ni won fi ngegun lira won lori iwo to soro to le muse o mo pe igun kan oju be lo baba wo ifa mayowa alani oyimade won wa lori eto lale won salaye fun wa kini igun ile center continental distillers limited ti won pon ti igu aromatic shinap ojulowo ti wure won ni won se alatileyin feto wenu yoruba ayo kedokun le mi je o ayo omo ya ayo
2: àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdí igu original aromatic schnapps tá a bá bímọ tá a bá ń ṣègbéyàwó tá a bá ṣe àṣeyọrí tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà igu original aromatic schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn ó lárinrin ojúlówó ni àwọn àṣà wa àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́ bẹ́ẹ̀ sì ni páálí igu original aromatic schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀ páálí igu schnapps majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà igu aromatic schnapps igu original aromatic schnapps ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà intercontinental distillers limited ló ń ṣe kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún má mu àmupara eagle original aromatic schnapps ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
1: ètò wọn ni yorùbá náà ló ń lọ lórí afẹ́fẹ́ kókó tá a fẹ́ gbé yẹ̀wò ni ìgún.
3: àwọn orúkọ yìí bá wo
4: àbọ̀yìnbọn ṣiṣẹ́ ogbó atọ́ àsúre ìwòrìwò fún orúkọ mi ni babaláwo ifamayọwa alani oyemade.
3: Ẹ ṣeun ṣe iṣẹ́ awo iná lẹ jókòó tí àbí ẹníṣẹ́ mi.
4: Àwa iṣẹ́ àyàbá iṣẹ́ awo nìkan náà ni lẹ́kúlẹ́já òun nìkan là ń ṣe nílé wa látòrí àwọn bàbá bàbá.
3: Bélé ọ̀tà wílé ni àwọn alógun ègún níjà o nítọ̀ wọ́n bá wíwá légún òdílé o ègún àtìrandíran ègún ẹlòmíì gan jẹ́ ti kọ́lé wọn ti dé òdì bẹ́ẹ̀ mọ́ ẹ dákun ká tiẹ̀ ti bi pẹlẹbẹ bẹ̀rẹ̀ sí jọ́lẹ̀ kí ni wọ́n ń pè légún.
4: Ègún ègún jẹ́ n tó lọ sùá ṣùgbọ́n ìwọ̀nba ń tá a bá mọ san bẹ́ẹ̀ ara rẹ̀ náà ni ó jẹ́. Ègún òdìran wà tó jẹ́ pé látòrí bàbá sí ọmọ ègún látẹnu aya sí ọkọ ègún láti pa ìrìn ẹsẹ̀ ó wà. Ihun tó máa ń fa ègún gangan ó ní nípasẹ̀ ìwà èèyàn tàbí ká sọ pé nípasẹ̀ wípé ìwọ̀ ẹni ní jíjẹ mọ́ jẹ́ ìwọ tó bá jẹ́ nǹkan báyìí ní ó ṣẹlẹ̀ tó bá jẹ́ yóò padà di ègún lé lórí yóò wá di pónlé kò bá wọ́n mọ̀ sọ pé ara ilé ọ̀kan ara ilé kejì òun ni ó ń ja logun ti ko si ri be to je pe elomi egun diran lo nja ti ko mo egun afowo fa o wa to je pe ni nfowo ara re gan fa egun bo le ni se nfowo ara re fegun won ni bayi o la se nse ni bi ko si nkan kan be tin ba se ko si nkan kan o degun lera re lori
5: iyen eni tin deja
4: eni to ndeja gan gan a mo fowo ara re fa egun a mo fenu ara re pe bi oro egun se ri mo
5: eni egun lati
3: diran
5: iran diran egun iran e ba salaye die lori iyen
4: egun iran diran o bere latori awon baba wa ifa fidi re mole oni akin mo lalelegun to toko kegun wa le aye elewo la wa sagidi to koko kogede sa ajagun orun mo late on leni to koko tase gbogbo wa abegun ro ni le aye ni awon kan ti gegun isile bi pe bayi ni o mo ri en ti o ba ya kuro ni ona na ti o wa ona ibi ti o fori re pamo si yo di egun kini egun iranadiran egun iranadiran be latori awon osa wa ni bibo a mo eje kan ti ba won osa won ti won ti ba won mule nigba ta wa dagba aya sibo mi emi o se le mo gbogbo osa won o pale re mo o lo sona abi ku won ti en sodun re ko ba won se egun ohun wa we a mo en ti o je pe won toro ni di osa e gangan to je pe o ti ni eje ti won ni won o mo san fun ni ododun ni abi ni osusun sugbon laimo ohun bere si ni se ti e o wa di pe o se kokoju owo o se ko ba o latata korimu ara awon egun iran diran ti o si se latori awon baba lori omo o la pe ni egun ran
5: e seun iru egun ran yen nisin ka ma mu loko kan o opolopo omo ni omo nti sele ni idile won boya nikan ti gba esin ni nkan bi odun melo kan seyin kan to bi omo yen iyen ti ko gogo kini yen danu o ti ko dagbo won de bi omo jeje lo ba bere si damu kaaki niran mu kaakiri pool yen se le mo pe to igun ran diran ni jaun
4: atokun e se ri ohun ti ele ifi le bo ninu egun yin a mo fowo ara re wa eyan mo le looto ko mo ba sugbon ona kan ti emi mo ti eyan le fi bo ninu egun ohun ni pe ko sawari ara re sawari ara re ni pe o lo si le babalawo ko so pe o ba nkan mi lo o lo si le alaafa gan ko ni o ba nkan mi lo iyen lalaafa oto iyen babalawo looto ohun na mo ti o foju kere re pe seru ele intan ba ti ibe ni won ti ba boya fa ni won da fun o waja won da fa kale egun bayi ohun lo nja o ibi bayi legun ti wa ipase efa ipase awon olutona ti eledumare ran si ile aye ohun la fi le mo oko bi ogun bi egun bo se nja ni
5: e seun baba iru boya nisin osa kan wa nle won ti an toro omo yen ni die ti an de ti se pe bayi la mo se won de ti wa ko osa yen danu olo da fa nisin won le gun yen ni nja o se yo wa lo gbo sa oja ten ti ko danu ki owo lo na bayo
4: a ki da orisa nu a ki da irun mo le ninu ifa kan fi die mole ninu odu famimo ni otu alotun obara lo si ifa ni otu a obo olobara o bo popo oje osa n lo digbe gburugburu adiba fun bambala omo orisa e to forisa sile to lohun osan orisa mo o wa n so gbogbo arun o nara kaka laile nde bambala omo orisa ti toro ni won toro re nigbati o dagba tan to ni ohun o le mo ba won se bo se tutu tipe lawon eyan ti n ya kuro n di esin ni bi isese nigba ta isan imo ki mole o n fo ni kufo lande won gbiyanju kokoju owo won mo kan keji won gboku awo lo nigba won o dafa won da omo otu alotun obara lo si ko n se ogun lo n jawo awe yi osa won baba re ti o ti pati to lo se mo idi re lo pada si ohun lo lo bo o si se be bo se di pe o dide lori idubule aisan niyan ajede ara je fun a kii da orisa nu a ki da irun mo lenu ton ba ni won da irun mo lenu irun mo le tun si wa ko di gba to ba je pe won se lo ko pada ko to di poro re gbo won a mo da osanu ni ilu Eko won a mo da nu ni ilu Ibadan ko je pe boye de nle le bi o lo ti da fa ni won so fun pe osayo a pe bo gege bi won se nbo nigba wa se le yin ibe ni o ti ri iwosan
5: e seun opolopo eda lo je pe won toro e lodo osa kan iya de ti se leri baba ti se leri ohun o si mo ngba to de wa ya isoro de na ba ni osa bayi ni toro re nbe o so wa di dandan ko mo bo sa ni abi okan le fun won ni nkan pe to oda e ba nfun sa o ko fi mi le ki ma se temi o
4: lo to opo ni won toro ni di orisa sugbon ti omo fun ra re o mo ni pe won toro ohun awon obi re tawon ba fe ko akoyawo nigba to mo na ba tin dagba ti e se pe iku ti pa won ni won ti mo moju re mo ati kekere ohun na ni won ti mo je ko mo pe nkan bayi oyi omo kekere oku were were were yo mo ba nkan na dagba sugbon e ti won ba foju re mo to wa je pe o pada wa nda laamu ni ojo ola ohun fun ara re o ni yo pe akiyesi ara re pe bi nkan se nlo ko yo mo ni o to awon onimo ni o to won lo wi pe irin ajo won yo won ton ba si ti so fun pe bye bye ko n se pe yo didi lo gba orisa ohun lati mo sin ko di gba to ba gba sile sugbon won se lodun ojo to ba ni owo kekere kan e gba e tun ba won fi ke pe orisa ohun are ni won pe ni ebo die die o ni gba alaisan ohun ni gbala ko di gba to ba to gbo sasakata ko nigba ti e se po lo ba jeje
5: beni
4: leyin pe ko kan mo nawo si won nigba ti o ba ro lorun
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò èdìdì Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yóò dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣe àjọyọ̀ ohun ọ̀tún pẹ̀lú ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó ọtí ìbílẹ̀ fún àdúrà.
6: Ètò wa ni Yorùbá náà ló ń lọ lórí afẹ́fẹ́ Lágelo 96.7 FM. Iléeṣẹ́ Intercontinental Distillers Limited tí wọ́n ń pa ọtí Eagle Aromatic Schnapps. Ojúlówó ọtí ìwúre àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fún ètò ohun ẹnu Yorùbá. Igun wà nùgò lóríṣiríṣi. A fẹ́ joyè ni o, a fẹ́ sọdún ṣẹ̀ṣẹ̀ ni o, a fẹ́ dáná ni o, a fẹ́ kọ́ ọmọ jáde ni o. Gbogbo tẹ́ bá ń ṣe tó jọmọ ìwúre, tó jọmọ oríire, Igun Aromatic Schnapps, ojúlówó ọtí ìwúre. Babaláwo Ifámáyọ̀ wàhálà ní Oyèmádé aná wà lórí ètò. Wọ́n ṣàlàyé fún wa kí ni ìgún.
5: Ẹ ṣeun. Ẹni ìgún mi wà láàrin aya sí ọkọ tàbí láàrin ọkọ sáya. Ẹbí onírú ìgún ṣe lè wáyé ẹ bá ń ṣàlàyé o.
4: Bégún ṣe lè wáyé láti àárín ọkọ sí aya, aya sí ọkọ. Ó pín sórí ìmọ̀lẹ́ ibi tí wọ́n bá ti padà pàdé ara wọn. Ifá fìdí ẹ̀ mọ́lẹ̀ nínú odò Ifá náà. Ọ̀sálọ́tún Ògúndálósì wọ́n pè ní Ọ̀ṣàgùndá Ọ̀ṣà Ọmọ̀pógúnléjà. Ṣẹnumọ́rán Awọ́dẹ Dífábọ́dẹ Ọdẹ́rìngbójẹ Ẹlùdúdé Àjàtúrùkú Babaláwo Ẹfọ̀n Dífáfẹ́fọ̀n Ẹfọ̀n ń lọ sọ́jì Ìjìgbòrò Mẹ́kùn. Wọ́n lẹ́bọ ni kó wá ṣe ọdẹ́rì òun ń lọ sóko kó ń lè rẹran pa. Ẹfọ̀n lẹ́bọra léèyàn ó máa ń déèyàn ń dẹbọra ń padà sínú ọ̀gán. Ọdẹ ó ti rìn nínú igbó lóòótọ́ tí ò rí nǹkan kan. Ibi tó fàpò wa rẹ̀ rọ̀ sí tó ń kẹran sí ló kàn rí nǹkan náà to bo ta gege bi efon ninu ogan o fese ti ogan na o be si ni su ogan na be ni di akara lo n ko sori ate o bo awo eran ko sile o gbe ti omo eniyan wo o gboja lo o deri po ti lo soja o akara to fi ogan mo o n ta fa awon eyan nje o de wa we pe ah iru ewo lele je sunmo ibi to ko awo re si awo re eranko re
7: awo eranko
4: o ba ko o sapamo nigbati yo de pada o wa wo re titi e mo en ti o ki se eniyan iwe eyin o le ba lara mo
7: be ni
4: o wa ori ode ba yo si o laso re to n wa ri o lo nko ki lo de to fi n se bayi o ni pe so mo pe eni bayi bayi bayi lohun ode ni ko se yo fe ohun olohun o fe to ba ti mo pe ko ni fi ohun wi eran ko ti o ni fi wa eran ko
7: mo ohun
4: ode fe won fe ra won lo le looto won ti se mole nibe o imole igun mo n jade lati nu mole lati nu bura nigba ti won dele won jo n fe ra won loko laya looto ko bi mo ode lo sirin ajo o sa sogun re sita o so fun pe inu yara agbara awon e ko gbodo wo be o ṣùgbọ́n aṣoògùn òjò náà ò tún gbọdọ̀ pa ó bá bá fún igi ó gbé ó kàn náà sí inú ilé agbára láì yọjú wo bẹ̀ débi pé ó wọ bẹ̀ lọ dídé tọ́dẹ́mọdé bó ni ó ṣe jẹ́ bó lẹ́yìn aṣọ ṣe dénú ilé agbára ó lóun ló ń ka kò tiẹ̀ dúró kò ní sùúrù láti gbọ́ nǹkan tí ẹ̀fọn tó fẹ́ tí ó sọ ló bá dédé ní ṣe bóun ti sọ fún ọ bẹ́ẹ̀ sí ní bá jiyàn ó ní kò sí bá a ṣe mọ́ ṣe bòlò tí ò ní rùn bẹ́ ìwé ẹranko lásán lásán lásán ọ̀rọ̀ náà dùn ó dun ẹ̀fọn bó ṣe bínú ó lóun ó pa ọdẹ alágbára ni alágbára náà lọ́dẹ gírígírígírí ó ti mọ ibi tó tọ́jú aṣọ rẹ̀ sí ó bọ́ sórí àjà ó gbaṣọ ẹranko ọ̀hún wọ̀ ó dẹ̀fọn dẹ̀fọn bá sì sin ikùn mọ́ rẹ̀ lòyàn ikú ni ó lé ọdẹ títítítítítítítítítítí nígbà tó lé dé ibì kan lọ́dẹ̀ wò pé òun ò lè ka ló wá ń forun aro dígbe wípé àjànà mọ́mọ́ pọ́ dẹ́dà náà àjànà mọ́mọ́ pọ́ dẹ́dà náà ọdẹ ló ní yègún ọdẹ lọlọ́tí apẹ àjànà mọ́mọ́ pọ́ dẹ́dà náà àjànà náà wá ń da lóhùn pé ṣe bóun ti bọ́ ṣe ìmọ̀lẹ̀ bí o ti búra fún wípé o ò ní fi òun wí ẹranko ìwé ẹranko òun náà lòun wá fẹ́ mọ wù fún ọ ní láti ìran díran ọdẹ báyìí ni ó ṣe máa rí báyìí ni ó ṣe máa rí in tó sọ níbẹ̀ òun ló ti dègún lórí àwọn ọdẹ kò sí bọ́dẹ ṣeṣe tó tí ò bá ní nǹkan míì mu kò lè ṣọdẹ nìkan là ìgùn tó ti filẹ̀ ó wá ní ṣùgbọ́n kó má máa rí bẹ́ẹ̀ fún wọn òun ló kán ìwo orí rẹ̀ apá òsì rẹ̀ sílẹ̀ òun ni wọ́n sọ dojúbọ ọya tí wọ́n ń bọ́ di òní ọ̀rọ̀ ìgún ìgbà náà òun ni ó wà lórí àwọn ọdẹ tó jẹ pọ dẹ wípé ọdẹ ìlásán ni mo ṣe kò sí bó ṣe fẹ ṣeéṣeéṣe tó tí ò bá mú nǹkan míì mọ kò sí bó ṣe fẹ là ara ibi tí ègún tí o ti ń wáyé tán ti ń fi ègún lélẹ ègún ẹ ti rí pé ègún láti ẹnu aya sí ọkọ ni èèyàn bẹẹ náà a lè pè láti orí ọkọ náà sí aya torí pé bákan méjì ni ó lè wáyé láti ọwọ aya ipa tó tún fìdí ti bi olóbìnrin ọlọ́kọ náà láyà mọ́lẹ̀ obìnrin rèé nínú odò fánà ọ̀sàyẹ̀kú ifá ní èmi ló ṣe yín tẹ̀ ń rojú kókókó bí ẹni wọ́n só pa èmi ló ṣe yín tẹ̀ ń wò sùnsùnsùn bí ẹni tí wọ́n ń kàn lọ́ràn wọ́n ní ọ̀sàyẹ̀kú ni wọ́n ń dá inú rere ògbóògùn òsì adéfáfá dọ́kọ mọ́kà tí ń ṣaya àgbọn mìrìgún kò sí ní tí ọkọ fi ń táya lọ́rùn tí bàbá ò fi tẹ́yàwó ẹ̀ lọ́rùn ó tún lọ ń yàn lèmọ náà ni ọ̀run mìlà padà wà á ká ó fègùn lé lórí pé gbogbo ibi tó bá ti dé o wọn ní pé kò ní í dọlọ́mọ ó dègùn lé lórí ó rìn lóòótọ́ ó gbìyànjú fọ́kọ sọ́tún fọ́kọ lọ́sì nígbà tí kò rọmọ bí ibi tó ti lọ ṣàyẹ̀wò pé ṣéègùn kínní wọn ní kì í ṣéègùn àfọwọ́fà rẹ̀ ni wọn ló dìgbà tó bá tó gbé wúrẹ́ pọ̀n kó tó dọlọ́mọ ègùn láti ẹnu ọkọ sí ayanu kò síbi tẹ́gùn ò ti lè ṣẹlẹ̀ a lè kóra wa pọ̀ a lè pera wa mẹ́fà ká ṣùgbọ́n rikítí ká la dẹ́gbẹ́lẹ̀ ká ṣe mọ̀lẹ̀ ẹni tí o ba ti deje ewo yo degun le lori bi oro iyun egun lenu aya ati lenu oko bo se ri sira won ati laarin ore bo se ri sira won nu
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà tó dáyàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ń ṣe é. Kò sí fún ẹni tí kò bá ti pé ọdún 18 má mu àmupara. Eagle Original Aromatic Schnapps, ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà.
5: Ẹ ṣeun bàbá, ṣe rí ìgúnlẹ́nu ayasọ́kọ àtọkọsáyà yẹn, ó yẹ ká fura sí lóde òní o. Àwọn obìnrin kan wà tó jẹ́ pé ó tẹ́ wọn lọ́rùn kọ́kọ́ wọn kọ́mọ jó bẹ́lúbẹ́lú bíi náà tùpà ju kí ọkọ̀ yẹn kó mókè lọ. Àwọn ọkọ̀ kan náà sì wà tó jẹ́ pé wọn àfẹ́ kọ́yé aya ó kọ́wọ́ rẹ̀ ó gbé ju tàwọn lọ. Ṣé irú ilé náà ní ìsìn torí ìyẹn pọ̀ lóde òní nísìn? Ṣé ègún náà nìyẹn? Kí ni patírú nǹkan bẹ́ẹ̀ yẹn tó lè ní lórí àwọn ọmọ wọn? Bóyá ìyàwó nísìn ó torí pé kóun ó lè máa tẹ̀rí ọkọ ba kò jẹ́ kọ́kọ́ ó gbérí tàbọ́kọ náà kò fẹ́ kíyàwó níláárí. Ṣé ilé ó lè dègún lórí àwọn ọmọ wọn?
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn, ó lè di ègún. Ifá fìdí rẹ̀ múlẹ̀ nínú odò Fámímọ̀ ni Ọbàlà lọ́tún ìrẹtẹ̀ ló sì. Ifá ni gbọ́ tọkọ, wọn ò gbọ́ tọkọ, tọkọ là gbọ́. Obìnrin tó bá gbọ́ tọkọ, òun ni ó jèrè ọkọ ní rọjú alẹ́ fọ́mọ rẹ. Gbọ́ tọkọ wọn ò ní gbọ́ tọkọ obìnrin tí ó bo ṣìkú ní kegùn sórí ọmọ rẹ dọjú alẹ́. Adéfáfosùn lẹ́yọ̀ àyà àgbọ́nmìrìgbọ́n. Wọ́n lẹ́bọ ni kó wá ṣe òsun lẹ́yọ̀ ó ní n tó ṣe. Obìnrin póríṣiríṣi lóòótọ́, tó o bá gbọ́ tọkọ rẹ, òun ni ò ń ra ire gbogbo, ló ń ra ibùjókòó, ló ń ra alẹ́ fun. Ṣùgbọ́n tí inú bá fi lè bí ọkọ nígbà tó ń hùwà burúkú tó sọ pé báyìí ni ó ṣe rí fún ọ, ègún náà yóò bẹ̀rẹ̀ tó jẹ́ pé wọn àti ìjọ bímọ fúnra wọn. Ègún náà ti wà lára àyà débi pé gbogbo ọmọ tó bá ń sẹ̀lẹ̀, ègún náà yóò máa wà lórí wọn àyàfi èyí tó bá ṣàwárí ògo rẹ̀. Ó lè di ègún. Ègún a máa wáyé bẹ́ẹ̀ tó jẹ́ pé láti irú ibẹ̀. Lóòótọ́ ó pọ̀ láyé òde òní lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n àfọwọ́fà látọwọ́ obìnrin ọ̀pọ̀lọpọ̀ a máa ṣẹlẹ̀ láti obìnrin lójú kòkòrò tó jẹ́ pé o ti ń fọkọ rẹ, o ti ń ní mo nífẹ̀ẹ́ rẹ lójú lọ́wọ́ ní gbogbo ẹ̀, nígbò rẹ ń tó san fún jùlọ o bọ́ síbẹ̀. Àdàbí lásán a máa dègúnlẹ̀ tó ní àdàbí o tó bá jẹ́ pé gbogbo ìgbà tí mo ní èmi ò ṣe lórí rẹ. Ọkùnrin míì náà wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ègún tí o ti fi ọwọ́ ara rẹ̀ pè tó jẹ́ pé o mọ̀ gbowó lọ́wọ́ obìnrin, o ò ní fẹ́ o ò ní nǹkan kan ṣe, o sì ń ṣe ìlérí fún nígbẹ̀yìn gbẹ̀yìn yóò sọ ọ̀rọ̀ ìbànújẹ́ yóò sọ sínú ayé rẹ̀. Ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ là á pè légún. A máa dègún bí ọ̀rọ̀ tàárín lọ́kọláya bó ṣe rí nu.
5: Ẹ dákun ẹ̀ ní bínú, ọjọ́ ti lọ ṣùgbọ́n a tẹ̀síwájú jọ mi. Ṣùgbọ́n ká tó parí lórí ètò lénìí, torí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló ti wà ní ìgbèkùn, ọ̀pọ̀lọpọ̀ obìnrin náà ló sì ti wà ní ìgbèkùn. Bá a ṣe rí aya tó ti wò pé ìwọ ọkùnrin yìí ò ní jù báyìí lọ, torí òun ò lè gbà kí tọ́ bá ti lówó nísìn ọ gbàgbé òun. Bẹ́ẹ̀ náà la rí ọkọ ẹlòmíì lọ baṣẹ́ ìyàwó ẹ̀ jẹ́. Ǹjẹ́ tí ẹni ọba bára rẹ̀ nírú kinní báyìí, ǹjọ́ náà àbáyọ wà?
4: Bẹ́ẹ̀ ni atọ́kùn, ọ̀nà àbáyọ wà tó pọ̀, ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ fúnra ara rẹ̀ ni ó fọwọ́ ara rẹ̀ wọ ọ̀nà àbáyọ. Kò ní tàpá pé ẹni báyìí ni mo bá ṣe, ẹni báyìí wọn ò lè bá ṣe. Ọ̀nà àbáyọ tó wà ò ní pé kó tọ àwọn onímọ̀ lọ tó jẹ́ babaláwo onífá. si won ba da ifa ti won so awon ebo ti o ru ese ni o pa ni awon apegun ti o we to ra mo npe nkan kan kan ni apegun ninu akose ifa na lo wa ki won mo in ti ori re gba ti o fi bo ni inu ogun Elédùmarè oni je ki ogun o ja wa
7: asewu
4: agbogbo wa ni o gba
7: ese o evan daruko yin le kan si kede so number yin
4: oruko mi ni babalawo Ifamayowa Oyemade ero bani soro mi ni 08 69 44 06 31 le kan si 08 69 44 06 31
6: Ilese Intercontinental Distillers Limited ti won pon ti Igu Aromatic Chinap ojulowo ti iwure awon ni won se alatileyin feto enu Yoruba ayo kedokun le mi je ayo mo yayo
2: Àwọn àkókò kan wà nínú ayé wa tó jẹ́ mẹ́ni gbàgbé. Àwọn àkókò bẹ́ẹ̀ nílò ìdìdí Eagle Original Aromatic Schnapps. Tá a bá bímọ, tá a bá ń ṣègbéyàwó, tá a bá ṣe àṣeyọrí, tá a bá ń ṣe àjọyọ̀ àwọn ọdún wa àti àwọn àkókò pàtàkì mìíràn nínú ayé wa. Ojúlówó tí ìbílẹ̀ fún àdúrà Eagle Original Aromatic Schnapps ló máa ń mú kí àwọn àkókò yìí ó dùn kó lárinrin. Ojúlówó ni àwọn àṣà wa, àwọn ohun àbáláyé wa jẹ́ ìyàsọ́tọ̀ tó ní ọ̀wọ́. Bẹ́ẹ̀ sì ni páálí Eagle Original Aromatic Schnapps jẹ́ ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà tó dá yàtọ̀. Páálí Eagle Schnapps Majesty ti wà báyìí pẹ̀lú àwọn àmì àti àpẹẹrẹ ìdánimọ̀ àṣà wa. Ṣé àjọyọ̀ wọn tún pẹ̀lú ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà Eagle Aromatic Schnapps. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà. Intercontinental Distillers Limited ló ṣe é, kò sí fún ẹni tí kò bá ti pé ọdún méjìdínlógún má mu àmú para. Eagle Original Aromatic Schnapps ojúlówó ti ìbílẹ̀ fún àdúrà.

0: boya sokale wa Jesu je ka to ri e ba se ma ri e lojo tini
1: imo yi ami reti re
0: aja si pe loruko olotu eto yi
1: iwo re wa orun
0: ajin rere kayode oyibode baba oju oluwa gogon
1: awa ma npepe
0: oju oluwa ohun wo e ohun mi
1: ro emi mi mo re sokale
0: loruko bi Mbola Sadiq
1: ami shaferi
0: tajo man se lojo mejo mejo olowo button mi niye onte lapa bi ko de ni shite la se dumare ayan fem bembio MC Genesis ajo nse ajo wa na ni loruko iko ati iriju eledumare woli ati olusu agutan ajin rere Enoch Folorun so eni ti Olorun nlo ninu ijo Lost City Gospel Grace Ministry oni emi omo yin ololufe yin Oluwa Remi Lekun Adesina Big Man presenter ni mo ki wa pe kale e ka bo sori eto ile eko si ati de na niyan ta ba de ti de bi ise ba sise la ma nse lawon agba wi o ko si idaduro no time to check time e je ka ni iso nibe gege bi ise wa e je ka kokko doke lo na ka la nfada ti polowo ja kan abi pe kin so pe ka gbo ikede ati awon fonro
1: afeyi
0: eleyi ti a ma la nfada ti tesi wa ara wa leti iyẹn túmọ̀ sí pé ẹjẹ́ ká jẹ́ àwọn iṣẹ́ kan méjì láti inú ìjọ Lost City Gospel Grace Ministry tá a bá wá jẹ́ àwọn iṣẹ́ yẹn tán àmọ́ aláǹfààní àti padà sórí ètò gan-an lẹ́kùnrẹ́rẹ́ ẹ ǹlẹ́ mẹ́ kú kalẹ̀ ẹ má yí kúrò ń bọ̀ à ń lọ náà ń bọ̀ náà God bless you. Lost City TV. Lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Jésù máa ṣàtúnṣe gbogbo àyànmọ́wọ́ apá.

0: tàbí kí n fún ẹnìkan ní 5000 naira láṣálẹ̀ lórí ètò ni. Ṣé bàbá Enoch Fọlọ́run Sọ́ná wà lórí ètò àbí àwọn òṣìṣẹ́ lábẹ́ wọn? Ta ló le guess tó le gbà á? Àkùnrin sí lórí social media kankan for now. Ṣé ẹ kàn le guess tí ẹlẹ́mìí Ọlọ́run àbẹ́mi ara yín tó lè sọ fún yín? Hello, ẹ jẹ́ òun náà. Ṣé bàbá gangan ló wà níbí àbí ọ̀rọ̀ ara tèmi gbẹ̀yìn rírà mi gbà mí? Ẹ kí ló ẹ kalẹ́ o? Ẹ kalẹ́, ok, customer dáadáa tó ń lè tí ò lè má gba látọ̀bẹ́kúta àbí?
1: Bẹ́ẹ̀ni.
0: Orúkọ yín?
1: Olúdùn látọ̀bẹ́kúta.
0: Ọ̀ya, ṣé bàbá ni àbí àwọn òṣìṣẹ́ lábẹ́ wọn?
1: Àwọn òṣìṣẹ́ wọn ni.
0: Ok, ẹ ṣe, ẹ ṣe. Ẹ jẹ́ ǹtún wẹ̀lú mi. Ẹgbẹ̀rún márùn-ún náírà. Máa jẹ́ kẹ́ mọ̀ tẹ́ bá gbà ọ́, kí lẹ̀yìn wí?

0: ẹgbẹ̀rún márùn naira ta ló tún wà mẹ́ẹ̀ lo hello hello
1: hello
0: ẹ kalẹ̀
1: ẹ ṣe ètò
0: ẹ lè má orúkọ yín
1: bọ́sẹ̀ lórúkọ mi láti èrúwà
0: àti bọ́sẹ̀ láti ìlú èrúwà ìjòkó ó yá
1: bàbá náà wà nbẹ
0: bàbá náà wà nbẹ ẹ̀mí ọlọ́run sọ fún yín àbẹ́mi ara yín
1: ẹ̀mí ló sọ fún yín
0: ẹ bá gbà má jẹ́ kẹgbọ́ ẹ jẹ́ ń gbé yàn kọ́ sí ẹ jẹ́ fún yàn kọ́ láyè sí hello hello yi ẹ kalẹ̀ kí lẹ pé
2: abiola thomas láti ṣáṣá
0: ok ta ló wà nbí
2: bàbá ni bàbá
0: ok tẹ bá gbà má jẹ́ kẹgbọ́ the last caller torí ọjọ́ ń lọ hello
3: ẹ̀rọ
0: ẹ̀kalẹ́ o.
3: ló yá ẹ̀mẹ́ ilé pọ̀ ní láti lọ́ra.
0: ok láti lọ́ra.
3: bàbá wa ni bàbá iná fọlọ́run sọ àwọn gangan náà wá lálẹ́.
0: àwọn gangan náà wá lálẹ́ ẹ tún tún sọ ẹ tún dárúkọ wọn kí ló fún yín ní assurance yẹn tí kí lẹ rò débẹ̀ gan ẹ̀mí ọlọ́run àbẹ́mi ara yín ẹ̀mí yín ló sọ fún yín bẹ́ẹ̀ ọlọ́run ó ti wá dá báwọn ọlọ́run wà ní jẹ́ kí n jẹ gbèsè ẹ jẹ́ ká wá wò bóyá àwọn ní àbáwọn kọ́ ní tí mo dá gbálé lálẹ́ ọlọ́run wá sànú ẹ kalẹ̀ ọlọ́run wọ́n jẹ́ ń jẹ gbèsè ẹ kalẹ̀ bá ń kí ẹni tó wà ń bẹ̀ tán wá ẹ bá mi kí ara lé sà.
4: ẹ kalẹ̀ gbogbo ara lé.
5: good evening everyone.
4: ogo ni fun olorun loke
0: hallelujah
4: ani ti gbogbo ipa ati agbara wa
5: lorun
4: e to fun ni ari ofe lati ti wa ni bi lale
5: the one that gave us grace to be here tonight
4: adupe lowo e
5: we want to appreciate
4: so eyan meta lo gba ebere ato
5: three people guess right
0: ati ni kini kan to ndaran na ni erun orun elese meji
4: na mu atokun daada
5: please hold
4: the presenter
5: very well. After the
4: atokun ti ma mu number yin e ba won soro
5: pick your number speak with me
4: ma fi owo yin ranse si mo
0: wow
5: send your money
0: e se gaza
4: e je gbadua
5: let us pray
4: mo fe fi iseju mewa soro lale mo le fe gba ipe mo fe gbadua fa won yin
5: I want to take calls and pray for people
4: ise da aye ati orun adada gbogbo ti enikeni o da olorun to ju enikeni lo olorun to nse ti enikeni o le bi olorun ti o nse ti enikeni o le ye lowo wo e to ti tile kun ojo oni o ko se n to le mu ni olorun to mu ka wa sori eto ilale olorun to mu ki en ki awon omo yin ma gbo nile tori pe e o ba won pade gba ope o
0: amen in Jesus Christ
4: ase ti o fi n je olorun to fi ran mi jade mo fe ko fi ba gbogbo aye pade lona to yato lale oluwa ko ba aye yin
5: pa amen Jesus
4: Christ Jesus oluwa wa
5: amen
4: ede akoko re
5: this is the first statement
4: anu to kaju e
5: adequate message
4: ba mi rin ajo
5: journey with me
4: e meje lo ma so
5: you will say it 7 times
4: mu na lale
5: get set tonight
4: anfani ma nwa
5: there are privileges
4: ti eniyan ba so anfani nu
5: when you mix this privilege

0: every day.
1: Gbogbo ẹni tó ń forí adé sìrù.
0: Torí yín ni pàdé àdúrà lágbára oní wákàtí méjì tó máa ń kún fún testimony yìí.
1: Ìwọ náà darapọ̀.
0: Pé gbogbo ẹ̀yà àti èdè lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Láàrin aago mẹ́jọ òwúrọ̀ sí mẹ́wàá. Débi tí Ọlọ́run yóò ti máa lo ọ̀pọ̀ ránṣẹ́. Tí Pásítọ̀ Inéfọ́ Lọ́ṣọ́. Wọ́n sì máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Nínú ìjọ The Lord City Gospel Grace Ministry. Tó wà ní MAR Lilẹ̀ House, Akérèfọ́ Street, Meridian Bus Stop, Àpáta Ìbàdàn. Bẹ́ẹ̀lẹ̀ tó lè máa rí wa wò. Lórí àwọn social media handles. Lórí Facebook àti YouTube. The Lord City TV. Lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí. Jésù máa ṣàtúnṣe gbogbo ẹ̀yàn bọ́ wa padà sí lẹ́kùnrin pẹ̀lú ògo.

0: ni gbagbo pe e ntele wa ikuro ndi radio yin mo ni gbagbo pe e de nfi okan olorun ati emi olorun gbe mo ni gbagbo wi pe gbogbo ara ati okan yin le fi ntele eto ibo se nlo mo de ni gbagbo pe tin ri ti yin se e tin mu ti yin be werewere o ile wo sanyomo lori kanin lagelu na 6.7 fm on lo nlo lowo lori kanin lagelu 96.7 e gbianju e lo sori ikanni banidore ti ile ranse yi lo city tv e lo wo live and direct e share e like e fi comment si be je ka mi te tin wo te tin tere tin gbo wa oluwa ba ti me da mo no ibanu je ma ti pari patapata mo ti so fun wa pe emi ati yin lajo soro eri ta sale yin Ese aje kokan yin se dede pelu eto yi. Eje ka ni so ni abala keji. O da bi boya fe gba kosa. Sha le se ojo opo sile sa.
1: Eje ka se ojo.
0: All right sir. All right sir. E pe wole gangan la sale yi. Ki le fe? Ki le ndoju ko, ki lo ndoju ko yin. Ki le nla koja, ki lo nla yin koja. Eni to ba le open up ni o sort of streets to ba wa sese ele fi ele ma daruko yin ele ma daruko ara yin te ba fe sugbon fe ke ni igbagbo o eru igbagbo yin gangan soke fun ara yin te ba ti ni igbagbo
2: baba to bi mi ko le ran mi lowo lai si ran wa oluwa
0: e ba ti ni igbagbo e de ri anugba lori eto yi 0912370 8675 0912370 8675 loju opo to wo ikoni yi ti ele pe si bye bye bye
2: olowo o se re gun to baya
0: e pe ele foruko yin sile e so ni san san gan ki le fe ki lo nsele gan gan ki le enwoju olorun fun ki le fe ko olorun se fun yin gan elu e kale o hello hello e ti wole o hello e kale oruko ibi te tin pe wa
3: kola gade ni lati se yin
0: ki le fe ki lo nsele 0912370 8675 loju opo hello e kale o
3: e kale sir
0: chef e daruko yan be fe daruko
3: ah mi fe daruko mi sir
0: e de ni igbagbo ninu jesu christi
3: mo ni igbagbo ninu jesu christi ati ninu ise iranse baba wa ina opolorun so
0: oye ja lo a n gbo yin bayi awon na n gbo yin
3: ah mo fe kan gbagbura fun mi lati bi odun meji yi iṣẹ́ mi ò lọ dédé èkó ni mo wà tẹ́lẹ̀ but mo ti wà nígbàgbà báyìí gbà tí ò ṣiṣẹ́ kankan fún mi.
0: Dadi.
4: Ilé ọjọ́ tó mọ́ tí a dá ògùn iṣẹ́ ẹ̀yin dúró agbára àjínde Jésù ó labẹ̀ kọjá.
0: Àmì Jésù Kristi.
4: Orun tẹ́ ẹ sùn àlátẹ́ ẹlá tí wọ́n já ògùn iṣẹ́ gbà ẹ̀jẹ̀ Jésù ó rà yín padà.
0: Àmì Jésù.
4: Nínú Jésù lónìí mo ń yọ̀ǹda àṣẹ ìṣerere àti àṣeyọrí fún yín ojú rere tí iṣẹ́ yóò fi bẹ̀rẹ̀ sí ní lọ ó yá ẹgbà lórúkọ
0: Jésù. Àmì Jésù.
4: Ogun ni fún Ọlọ́run.
0: Hallelujah.
4: Jésù Olúwa wa.
0: Àmì.
4: Gbogbo nǹkan kọ́ la lè sọ lórí rédíò.
0: It's never a thing we can say on radio.
4: Ẹ nílò ìtọ́ni ẹ gbìyànjú kẹ́rí mi.
0: You need instruction, try and see me.
4: Ní ọjọ́ Sunday.
0: On Sunday.
4: Mo pé gbé yẹn ní ọjọ́ Sunday yìí.
0: Call everybody on Sunday.
4: Sílé ìjọsìn wa.
0: To our church service.
4: A dedicate ọjọ́ yẹn sọ́tọ̀.
0: We separated that day and dedicated
4: it
0: for family.
4: Láti gbàdúrà fún gbogbo ìdílé.
0: To pray for all the families.
4: Gbogbo àwọn nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ ìgbéyàwó ní Genesis chapter 1 verse 28.
0: When God started marriages in Genesis chapter 1 verse 28, Bible says.
4: Olúwa sì bùkún sí fún.
0: And the Lord blessed them.
4: Nǹkan yìí ti sọnù nínú ìdílé lónìí.
0: This thing is lost in family today.
4: A fẹ́ wo àbí tó ti sọnù.
0: We want to find where it has lost.
4: A fẹ́ gbà padà.
0: And want to take it back.
4: Ní ọjọ́ Sunday.
0: On Sunday. Sunday ọ̀tún láyé sáà.
4: Ní ọ̀tún láyé. Ago mẹ́jọ sí mọ́kànlá.
0: Just 8 to
4: 11.
0: Encounter with Jesus. All right. Hello, ta ló sá lójú òpó
5: yìí? Bí ìgò
0: ẹ kalẹ o.
1: Ẹ gbára kò fóṣì ní láti olúndì.
0: Ṣálàfíà lè wà.
1: Àdúgbò fọlọ́, àdúrà ó gbà Yorùbá ṣe fẹ́. Kò fẹ́ kí bàbá bá kan ṣàdúrà fún mi. Ọlọ́run tó gbà rí dúrà barista Adékànbí kó dákun. Ẹ̀yin náà mọ bó ṣe ń lọ kó dákun kó gbàdúrà tèmi náà. Ó sọ̀rọ̀ mi náà bí mi náà ṣe fẹ́.
0: Torí pé ẹ jẹ́ ẹni tí ó nípèníjà ojú.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Bàbá Adékànbí tẹ̀dẹ̀ sọ́yìn náà nípèníjà ojú ṣùgbọ́n ọlọ́run tún gbádùn àwọn pẹ̀lú ìpèníjà tó níye náà.
1: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni.
0: Dádì.
4: Ohun tí ogun sọ yín dà, àánú yí yín padà.
0: Àmì Jésù.
4: Ìyàtẹ̀ ńlá kọjá lónìí. Lorúkọ Jésù Kristi àánú sọ́dí ìyanu.
0: Àmì
1: Jésù.
4: Orí kan tí gbogbo èèyàn máa ti ara yín tọrọ ẹ̀. Mo yọ̀ǹda ẹ̀ fún yín lónìí lórúkọ Jésù. Oyè ẹ̀gbá wa.
0: Àmì Jésù.
1: Àmì Jésù.
4: Ẹni tó sún yín tó sún mọ́ yín. Mo rí ọwọ́ kan ẹ̀ṣọ́ broom. Mo rẹ̀ rí ọwọ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ yín sà. Mo rí ọwọ́ broom. Broom mi ò ní sọ jù bẹ́ẹ̀ ẹ lè pè ní lẹ́yìn ètò
1: ọ̀rẹ́
4: ní sọ̀rọ̀ mo pàṣẹ agbára jẹ́ ìdílé tó fi ọ́ sínú òkùnkùn ayé ó yá kó gbiná lára
0: rẹ̀
4: Jésù Olúwa wa.
0: Àṣírí Ọlọ́run bẹ pẹ̀lú àníyàn tirẹ̀. Ẹ̀rù gan ba èmi gan fún tí Ọlọ́run ṣe lórí ètò yìí lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. Fún àwọn ọ̀rọ̀ ẹ̀rí nínú iṣẹ́ ìránṣẹ́ yìí. Fún àwọn ọ̀rọ̀ ẹ̀rí àwọn tó ń pè lẹ́yìn ètò. Kìkìdá àwọn tó bá ní ìgbàgbọ́. Eléyìí yàtọ̀ sí pé wọ́n ti máa àti máa ń gbọ́ wọ́n ti máa ń sọ bẹ́ẹ̀.
1: Ẹ̀ka
0: ta ló wà bẹ́ẹ̀.
1: Ẹni èyí dúró látàrí ẹ̀ka lẹ́ẹ̀kan sí.
0: Lẹ́ẹ̀kan sí iṣẹ́ ti pè tẹ́lẹ̀. Ok, ẹ̀yin lẹ́jẹ́ 5,000
4: naira tẹ́lẹ̀.
0: Sorry.
4: Àwọn kọ́. Àwọn kọ́ ló jẹ 5,000.
0: Ẹ̀yin kọ́.
4: Àwọn ló sọ pé àwọn kan ló wá kì í ṣe.
0: Ok.
4: Àwọn ló kọ́kọ́ pè.
0: Ẹ̀yin kọ́. Ẹ̀yin lẹ kọ́kọ́ pè tẹ sọ pé àwọn ọmọ bàbá ló wá kì í ṣe ẹ̀yin lẹ̀ yẹn. Ẹ lẹ́tọ̀ sí 5,000 bó ti yé mi. Ẹ iṣẹ́ ni tó máa ń parọ́ ẹ ti sòótọ́ báyẹn. God bless you. Ẹ̀yin ṣọlá.
1: Èmi náà ní kò ní gbajú ni. Mo lè máa ń láwọn alákan aláyẹn máa ń dẹ́rùbà mi gan.
0: Ẹ máa ń láwọn alákan tó máa ń dẹ́rùbà yín.
1: Bẹ́ẹ̀ni sá.
0: Bọ̀jẹ́ tó ní ìpèníjà
4: ojú. Ṣé ẹ̀yin lẹ rí mi lábẹ́kúta ní ọjọ́ Saturday?
1: Ṣáìbó ni.
4: Ṣẹ́yìn ni.
0: Wọ́n ní ṣẹ́yìn ni ẹ rí bàbá ní Saturday tó lọ.
1: Ẹ̀mí kọ́.
0: Ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ nọ́mbà àwọn tán máa pè síta. Ọ̀rọ̀ aláyẹn kì í ẹ má yẹ ká ṣe láfẹ́fẹ́. God bless you. Ok. Bọ̀dá yàn kì í parọ́ kì í ṣe àwọn náà jẹ́wọ́ bọ̀ àwọn náà pè bọ̀ kì í ṣe àwọn náà. Hello.
5: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ o.
5: Yes, láti Èrúwà ni.
0: Láti Èrúwà.
5: Bẹ́ẹ̀ni.
0: Ẹ fẹ́ dárúkọ yín àbí? Àbí láti Èrúwà gẹ́gẹ́ lórúkọ yín?
5: Láti Èrúwà ń fẹ́ dárúkọ mi.
0: Ok, ọya.
4: Ẹ fẹ́ dárúkọ yín.
5: Mo fẹ́ kí bàbá gbàdúrà fún mi ni ogun gbèsè ló ń yọ ayé mi lẹ́nu. Mo fẹ́ kí bàbá gbàdúrà fún mi, mo sì nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe.
4: Màmá.
5: Yes, sir.
4: Mo rí òǹkà ní ọwọ́ yín. Bẹ́ẹ̀ mo mú nọmba wà. Mo gbàdúrà tọkàntọkàn lórí àkọ́bí yín. Mo gbàdúrà. Iṣẹ́ tá a parí pé ìrìn àjò ayé yìí ò ní pé yín kò ní pè lálẹ́ yìí lórúkọ Jésù ó yá kó bàjẹ́ pátá.
0: Àmì Jésù.
4: Màmá yín ẹ sàmì àwọn tó wà nù tídé ògán bá yín sàmì ju ẹ sí sàmì náà mi ò ṣeré mi ò gúgúrú yín rí. If it's not God's work it will be God's work but if it's God's work it will not be God's work. Ó yàtọ̀ síra wọn.
0: Yes, sir.
4: Mo sọ tẹ́lẹ̀ ìjì ìdààmú lórí àkọ́bí yín mo bá ìjì sọ̀rọ̀ pẹ̀lú òun olúwa ìjì yẹn kó sáré wọlé.
0: Àmì Jésù.
5: Mo lórúkọ Jésù.
4: mo so le keta nipa agbara eni to da iji to n gbe ninu mi pe lale iji idamu lori akobi yin iji edi lori akobi yin loruko Jesu ile ko gbe mi ba
6: amen Jesu
4: orun anu kona lori omo yin
6: amen Jesu
5: loruko Jesu
4: mo pase odidi emi ti agbese yin lara to ma sile ko igbese fun yin ina ko le jade lo
6: amen Jesu
5: loruko Jesu
4: aya yo pa awon alejo mo ba emi emi igbese soro loruko Jesu o ya ko faye yin la
6: amen Jesu
5: loruko Jesu
4: anura igba pada fun
6: amen
5: loruko Jesu
4: e o ni eri latale yin
6: amen
5: amen loruko Jesu
4: ilekun ibukun to ti olorun mi si lale
6: amen
5: Jesu
4: Jesu oluwa wa
6: amen amen
5: amen amen loruko Jesu
6: olorun gan ni foruko re
5: hallelujah
6: ese o all right ma god bless you e ma gbagbe lati ko number baba sile nigbati iyanu ba ti sele to ma sele laipe e lati pe won lati fun ni oro ere yin god bless you
5: odara
6: e wo bi e je kin fi aye sile ki daddy fi awon oju opo to ma pe won si sile se ki awon kan ma so be mi o mo boya be na lo se ri se ka so pe olofofo ni emi mo iya isoro gbese e wo oro e wo ti emi olorun bi te emi olorun koko ba adura lo lori akobi won e da ri pe yan yen kanra o kanra se ami emi aje won pe kan si mo yin fe de ni lagara mi mo ni tun pe yen hello
7: hello sir e kale lati ti fa garage ni zo daru ko
6: ni lati bo le pe
7: ti
6: fa garage okay e de fe daru ko yin oya eni 1 minute leni oya
7: ogun ofa ni ba ni ja inu ara
4: e ma soro mo mama
6: oni adake oni adake adake adake
4: mama e ma soro
6: e dake no
4: e ma soro Isaiah 53 verse 17, 54 verse 17. Oni ko si oinja kan ti ase si wa ti o se rere. Oni a n kan to ba da wa le ejo ni o da lebi. Oluwa so fun mi ni bi ta ti da yin lejo mama. Anu da yin lare.
6: Amen Jesu Kristo.
4: Idaju aye to fi yin sunu ahamo. You are in the prison of sickness.
6: E wa ninu ahamo iso.
4: Mo paso agbara mi mo pelu iji o ya ko gbe eyin jade
6: ma amen Jesu
4: un ti aye ni ka fi ma logba olorun mi gba jade la
6: amen Jesu
4: e lo ri anu lu
6: amen
4: oju rere dan fun yin
6: amen
4: un ti e sonu ninu irin ajo aye mama e mo wi bi ko olodumare ni osu yi angeli mi da pada fun
6: amen Jesu
4: o ti ri be
6: amen
4: Jesu oluwa wa
6: amen amen amen God bless you
4: mama gbianju ke wa ni ojo Thursday eni lanfani lati ri mi wonu won eri yin ma po gan
6: next week Thursday la go mejo la ro
4: si ago mewa
6: God bless you e gbianju e gbogbo eyan e ma e mi bi ta ko number si bayi e mu sile bayi o e je ka fi igberaga si ka mu igberaga kuro nbe to enu ko tete bo le ko mi fi roju baba gbogbo awon to mo big man presenter mo pe mi o ba won hira debi pe won so pe boya ile to lo ma bi ti o lo mo mba hanko iranse olorun lori afefe mba so pe wo li re pe iranse olorun re to olorun pe yato sawon ton pe ra won gba ton lesbian e gba pe be lo se ri baba ti mo ni se ilu re si ibi ati ri fake lati original ki o ye wo beni e je ka se bayi e je ka fi pe yan sile ojo ti lo gbatapata ojo ti lo gba gbogbo eyin to seku te a le gbe ipe yin mo n pe ta ba ma ni ka ma gbe ipe lo bayi a gbe lati sin to fi next year to fi lo nton bo but e je ka se bayi e je ki baba fi awon ojo opo ti won tele lanfana ti pe won si ton de ma gbe gan gan e je kan fi oju opo yen sita bayi bayi ke pe won gbogbo awon ti won ti gbadura fun yen ti won ni keke pe won e ma gbagbe lati pe won o se pataki akire fun ta le meji o igba to jo ba ro bayi la ngbe mi o bami e je ki awon eyan mo number ton ma pe yin si bayi bayi bayi
4: bí mo ṣe sọ lẹ́ẹ̀kan gbogbo ènìyàn ẹ já pàdé ní ọjọ́ Sunday.
6: Sunday ọ̀tún láì.
4: O máa lágbára gan.
6: It will be so powerful.
4: O nílò ìtọ́ni Ọlọ́run.
6: You need the instructions of God.
4: Nínú ìtọ́ni.
6: In that instruction.
4: Tó bá ti lè gbọ́ràn.
6: If you can be obedient.
4: Ìṣẹ́gun wà.
6: There is victory.
4: Ìbùkún wà.
6: And there is blessing.
4: Ohun méjì tí ayé èèyàn nílò rẹ̀.
6: Two things that lives of someone needed.
4: Gbogbo ẹyin tí ẹ ń gbọ́ lálẹ́ yìí.
6: Everyone listening tonight.
4: Mo máa pe nọmba o.
6: I will call number.
4: Ẹ má jẹ́ kí n jẹ̀bi ẹ̀mí mímọ́.
6: But don't let me be guilty of the Holy Spirit.
4: Má jẹ́ n jẹ̀bi ẹ̀mí mímọ́.
6: Don't let me be guilty of the Holy Spirit.
4: Mo fi ẹ̀jẹ̀ Jésù rúbọ lórí ẹ̀.
6: I use blood of Jesus to sacrifice over
4: you. Tó bá jẹ́ pé lélo wà.
6: If you are at home.
4: Má wọ bàtà dúró lórí ilẹ̀.
6: Don't put on shoe or sandal to stand on the floor. Unless you are in the car.
4: Mẹ́bí tó bá wà tó bá ní àǹfààní láti fi ẹsẹ̀ ara ẹ̀ tẹ̀lé.
6: If you have the privilege to talk, to use your leg to touch. Let your leg touch the ground.
4: Gbogbo ibi tí wọ́n ti rìn dé lórí ilẹ̀.
6: Everywhere they have walked on the land. Because.
4: Ekiti ẹ̀ ó bàjẹ́.
6: That they want to destroy your life.
4: Ohun tí ènìyàn sọ ọ́ dà.
6: What the people have turned you to.
4: Ohun tí ọ̀tá sọ ọ́ dà.
6: What the enemy has turned you to.
4: Iṣẹ́ tán parí lórí ẹ̀ lórí
6: ilẹ̀. That work that has been finished over you.
4: Ọlọ́run tó dá ilẹ̀ ni mò ń gbẹnu rẹ̀ sọ.
6: I speak on behalf of God that created the ground.
4: Ní alẹ́ yìí.
6: Tonight.
4: Àánú yí padà.
6: Àmì Jésù Kristì.
4: Lálẹ́ yìí.
6: Tonight.
4: Mo fẹ̀jẹ̀ Jésù rúbọ nítorí ti ẹ̀.
6: I use the blood of Jesus for sacrifice because of you.
4: Mo fi ẹ̀jẹ̀ yẹn.
6: I call that blood.
4: Pé lálẹ́ yìí.
6: That tonight.
4: Kúrò nínú ogun yìí.
6: Away from that battle.
4: Nínú àìsàn yìí.
6: In that sickness.
4: Ikú tán ni kò pa ẹ́ láì
6: tọ́jú. That day they want you to die untimely.
4: Mo rúbọ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù
6: Kristì. I sacrifice through the blood of Jesus Christ.
4: Ó yá lónìí.
6: Today.
4: Ẹ̀jẹ̀ yẹn ra ọ padà.
6: Àmì Jésù Kristì.
4: Ẹ̀yin tí ẹ̀ ń ṣàṣì ti tẹ́lẹ̀.
6: Those of you that are making it a failure.
4: Àṣẹ jáde sí
6: o. Authority go for to you.
4: Lọ ṣàṣeyọrí.
6: Àmì Jésù Kristì.
4: Ẹ̀yin tí wọ́n dá olóore yín dúró tẹ́lẹ̀.
6: Those of you that your helpers are leading that from tonight.
4: Olóore wa ọkàn.
6: Amen.
4: Ẹ̀yin tí wọ́n darí olóore yín sí
6: gbótẹ́lẹ̀. Because of you that the helper have been sent
4: away. Olóore pẹ̀lú ìrànlọ́wọ́ rẹ̀.
6: And the helpers with the
4: help. Lórúkọ Jésù ó wọnú ayé.
6: Amen.
4: Mo pàṣẹ ìyanu.
6: Amen.
4: Gbogbo omi tí wọ́n gbé kalẹ̀ yẹn.
6: All those water oil.
4: Ó yá agbára Ọlọ́run wọnú ẹ̀.
6: Amen.
4: Ẹ̀mí mọ wọnú ẹ̀.
6: Amen.
4: Iṣẹ́ ìyanu kò sẹ̀.
6: Amen.
4: O máa jẹ́rìí.
6: Amen.
4: Jésù Olúwa wa.
6: Amen.
4: Ẹ lè bá mi sọ̀rọ̀ lórí àwọn nọ́mbà yìí.
6: Yes sir.
4: O nine oh 45 51 22 51.
6: Lẹ́ẹ̀kan sí sir.
4: O nine oh 45 51 22 51.
6: Lẹ́ẹ̀kan sí sir. Dáde máa bínú sir.
4: O nine oh 45 51 22 51. Tàbí 070 51 23 9161. 070 51 23 9161. Mo gbóhùn Olúwa látòní lọ ọ̀tá ò ní ṣàṣeyọrí mọ́ lórí ẹ̀.
6: Àmì mi Jésù Kristì.
4: Sọ́lẹ̀ kejì.
6: Say it the second time.
4: Olúwa ní pàṣẹ kó tó dìde o.
6: Say decree before you start.
4: Ó máa ṣẹlẹ̀ kílẹ̀ ọ̀la tó mọ̀.
6: It will happen before tomorrow morning.
4: Mo pàṣẹ.
6: I decree.
4: Látòní lọ.
6: From today.
4: Ọ̀tá ò ní ṣàṣeyọrí mọ́ lórí
6: ẹ̀. Àmì mi Jésù Kristì.
4: Ẹ ó gbé gba ọpẹ.
6: Àmì
4: Jésù Kristì.
6: Mo
4: gbé
6: ẹyin
4: tẹ wà
6: ní
4: Jésù. Ẹ ò ní ṣiṣẹ́ gbogbo lẹ̀.
6: Àmì Jésù.
4: Ẹ ó rogo yín lọ.
6: Amen.
4: Jésù Olúwa wa.
6: Àmì àmì àmì kan Jésù.
4: Gbogbo ni ẹ jẹ́ ká pàdé ní ọjọ́ Sunday. Aago mẹ́jọ sí mọ́kànlá.
6: Kí ni káàmù ń bọ̀ lọ́jọ́ Sunday sir?
4: Ìgbàgbọ́ yín àti Bíbélì yín.
6: Nìkan.
4: Mọ́ Muhammadu fún ìlọ́wọ́ gbé Bíbélì ẹ lọ́wọ́ o. Gbé Bíbélì ẹ lọ́wọ́. Ó dẹ̀ máa bá Ọlọ́run àyànmọ́ pàdé. Ìwọ ni wàá lo ayé ara ẹ.
6: Àmì Jésù.
4: Àlàáfíà.
6: Thank you, God bless you. Daddy, orúkọ yín àti orúkọ ilé ìjọsìn yín àti báyọ̀ ṣe máa débẹ̀.
4: Orúkọ mi ni Olùṣọ́àgùtàn Enoch Fọlọ́runsọ láti The Lost City Gospel Grace Ministry ní Meridian Bus Stop Àpáta nílùú Ìbàdàn. Tí ẹ bá mọ̀ láti ọjọ́ Mọ́níyà ta ìwòrò tẹ bá ti dé Dùgbẹ̀ tàbí Challenge, ẹ wọ mọ́tò tó ń lo àpáta, tẹ bá ti dá àpáta, ẹ gbé ọ̀kadà tàbí Márúwá tàbí tẹ bá wa mọ́tò yín, ẹ máa bọ̀ straight ní Abẹ́kúta Road, ẹ máa kọjá NPC. Ẹ máa rí ilé epo kan total by the right. Lẹ́yìn ilé epo yẹn first turning second turning by the left Meridian Bus Stop. Ẹ ti máa rí billboard ńlá. Ẹ dẹ̀ máa rí àwọn tó ń control traffic àwọn agbófinró ní junction yẹn. Wọ́n á yà wọlé. Ẹ máa rí cathedral yẹn náà yẹn ń bẹ̀. Ìgbésẹ̀ tí wàá gbé tí wàá fi làlùjọ ó yá gba ìrànlọ́wọ́ láti.
6: Àmì Jésù Kristì.
4: Jésù Olúwa wa.
6: Àmì Daddy, God bless you. Mọ́ anointing sir. Ẹ jẹ́ kí a máa lọ bá ń play orin yẹn, jẹ́ ká máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Gbà àti dádì ní kí a bọ́ bàtà lẹ̀ ká gbàdúrà. gbogbo àwọn tó wà studio àtẹ̀mí náà abọ́bàtà mo bá rí abí bí n bọ́lá náà abọ́bàtà mo ní so kan studio manager náà ni.
8: ọ̀pọ̀rọ̀ rẹ kò lè já sí rẹ.
6: ìyẹn túmọ̀ sí wípé ẹni tó ń àdúrà ló ń gba o agbára kọ o.
8: ó sọ bẹ́ẹ̀.
6: àdúrà là ń gbà téèyàn fi ń rí sí àdúrà mọ́ fi àdúrà ṣeré. ẹ jẹ́ ká máa lọ fún ìtàṣàlẹ̀ ká padà lọ́jọ́ mẹ́jọ láṣẹ ìdùmàrè ilé ìwòsàn àyànmọ́ lórí afẹ́fẹ́ lágẹ̀ẹ́lò 96.7 fm orókè báyìí fún talẹ́ yìí láti ilé ìjọsìn Lost City Gospel Grace Ministry a ó pàdé lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ajínrere káyọ̀dé òye bọ́ọ̀dé ojú olúwa lólóòtú ètò yìí abímbọ́lá sadiq lọ́lọ́wọ́ bọ́tìn àyànfẹ́ ń bẹ́ ń bí àjọṣe ni mc genesis ẹ má gbàgbé ohun tó dára ń fi àdúrà kó bàá má bàá bàjẹ́ ohun tí ò dára ń fi àdúrà kó bàá lè dá àti ní àtẹ̀yìn àjọrò ànúgbà o àdúrà ò dẹ̀ ní ṣe tèmi àti yìí tì lórúkọ jésù olúwa rẹ̀ mílẹ́kùn adésínà big man presenter lórúkọ mi 08168988951 ẹ̀yin tí ẹ láǹfààní tẹ́ ẹ jẹ 5000 ni o àti gba voice yín lẹ̀ àti mú nọ́mbà yín lẹ̀ o tó o bá jẹ má pè mí o àti mi àtẹ̀yìn àjọrò ànúgbà lórúkọ jésù thanks so much and God bless you.

0: Plaza Vita, oúnjẹ olókèlè ta fojúlówó iyẹ̀ fún àgbàdo ṣe, ó kún fún ojúlówó èròjà Viber, vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine, ó fẹ́lẹ́ lọ́wọ́, kò ní gluten nínú, ó wà ní 1 kg, 5 kg, tó fi mọ́ 10 kg. Àṣé láti iléeṣẹ́ Mass Foods Industries Limited.
1: Ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building, opposite AP Filling Station, Jagun Bus Stop, tàbí kẹ́ ẹ pé 08062512086 àti Alhaji Ten Ten Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop, Bodija Ibadan. Telephone number 08130942495.
0: Oúnjẹ olókèlè Mazda Vita, ayò gbogbo ilé.
2: Ìròyìn ayọ̀ tún lè léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí iléeṣẹ́ Miyokeke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area orí yọ̀ ní local government Ìbàdàn. Ta tún lè gba ayégun olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀. Iléeṣẹ́ ikọ̀ náà ń bá ni yàwòrán ilé ìgbàlódé bánikọ́lé ṣe rẹ́kọ̀ kọ́pì sọ́vì tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ là ń ta búlọ̀kì fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odò Ẹja Second Mosque, Steel Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi B Estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013.
3: Ohun agbábọ́ọ̀lù, ariwo àwọn olólùfẹ́ bọ́ọ̀lù, ìlú, ayò àti fèrè. Gbogbo olólùfẹ́ bọ́ọ̀lù tí ń retí ti dé o. Ọ̀pọ̀ ọdún ìfipá láìka ìdènà sí Arsenal, àwọn Gunners ti kọjá gbogbo ìjì líle láti dé ibí yìí.
4: Leandro Trossard, attempted by Bukayo Saka, history makers.
3: Ní ìhà kejì, àwọn defending champions lọ́wọ́lọ́wọ́ wà ní ìmúrasílẹ̀ pẹ̀lú agbábọ́ọ̀lù tó ń gba Ballon d'Or, Ousmane Dembélé.
4: Dembélé!
3: Àṣekágbá UEFA Champions League ti gbogbo

0: lórí tíre o
1: láti ìlú Budapest ṣùgbọ́n yóò hàn lórí big screen mú màwòrán gbangba nílùú Ìbàdàn Champions League Magic Night 2026 ẹlẹ́ẹ̀kẹrìndínlógún ìrírí wíwo bọ́ọ̀lù tó tóbi jù tó sì kún fún ayọ̀ àti ìdùnnú ìwọ náà má jẹ́ kán sọ fún ẹlẹ́yìn ó yá wá nípa ìrírí tó pọ̀ gan bá a ti ń gbọ́ orin ọ̀tẹ̀ láàrin àwọn olólùfẹ́ bọ́ọ̀lù eré ìdárayá bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ṣẹfẹ̀ fipá ìtúpalẹ̀ eré láti ọ̀dọ̀ àwọn amòye tó dára jù lórí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe ń lọ ẹ̀bùn lóríṣiríṣi ń bẹ ńlẹ̀ láti fi ṣèfàjẹ́ Saturday May 30 2026 ni ó wáyé o ilẹ̀kùn yóò wà ní ṣíṣí ní 3 PM ìyẹn ní mọ̀f 21 ní ring road Ìbàdàn wá pẹ̀lú ìfẹ́ rẹ fún bọ́ọ̀lù jẹ́ ká fìtàn balẹ̀ Champions League Night 2026 All Mobility

0: bàbá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adéríbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.

0: ọ̀tọ̀ọ̀tọ̀.
1: Nlokun fọ́fọ́ fáṣọ.
0: Takoro wọ̀ yìí tó bá wù ọ́.
1: O máa sọ̀rọ̀ ní Pastor Shop.
0: Ní nọmba sí 136, 128, and 140.
1: Green Block Pastor Shop gbàdé tuntun.
0: Pé nọmba bọ́ ra sọ
1: 08034756248 àti 08052023076.
0: Ní Pastor Shop
1: raṣọ sanwó ẹ̀.
0: Bẹ́ẹ̀ nǹkan ẹ.
1: Ọlọ́run tá a fi ṣe gbẹ̀kẹ̀lé àìta ìwo wọ́mọ́jà
0: ló mú wa gòkè àgbà.
2: The most anticipated night in club football is here.
3: The second successive game in the Champions League.
2: Decades of waiting, of pain, of banter against all odds. Arsenal, the Gunners, have weathered every storm to be here.
3: Leandro Trossard, and tapped in by Bukayo Saka. History makers.
2: Waiting in the wings is the mesmerizing defending champions, led by the Ballon d'Or winning Ousmane Dembele. The UEFA Champions League final that you hoped for is here. Live from Budapest, showing on the big screen in Ibadan. Champions League Magic Night 2026, the 16th edition. The biggest and most exciting match viewing experience you can think of. This is history in the making, and you don't want to be told. It's going to be massive.
4: Today na match day, my club will be Joe.
2: Music, banter, match analysis from the best team in the land. Giveaways, everything checked. Saturday, May 30th, 2026. Keep the date. Venue is MOV 21 Events Center, Ring Road, Ibadan. Doors open by 3 p.m. Come with your passion and let's make history together. Co-sponsor, O-Mobility, supported by Plays It. Media partners, Splash 105.5 FM and Lagilu 96.7 FM. Champions League Magic Night 2026. It's a night to remember.
5: Ibadan Mega Crusade 2026. Ẹ̀yin ará ìlú Ibadan, ẹ kú oríire o. Ìpè kan ti dé láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Ìjọ God of White Calling for All Souls Ministries ń pè yín sí ìpàdé agbára lọ́jọ́ mẹ́ta. Èyí ó máa wáyé ní ìlú Ibadan tí àkórí rẹ̀ ń jẹ́ àṣẹ tó ń darí gbogbo ayé. Authority that leads the whole world. Èyí tí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kẹwàá sí ọjọ́ kejìlá oṣù kẹfà 2026. Ìpàdé yìí ó máa bẹ̀rẹ̀ ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Ibi ìpàdé ni Ilé-ìwé Ọba Kíyẹlé Memorial High School, Alubua, Bashọ́run Road, Ìdíàpẹ́, Ìbàdàn. Ọlọ́run láti ẹnu ìránṣẹ́ rẹ̀, Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel, ti ṣetán láti gba gbogbo ọkọ̀ pàdé pẹ̀lú ọwọ́ agbára àti iṣẹ́ ìyanu. Ọlọ́run yóò ṣe ohun tí kò ṣe rí nílùú Ìbàdàn nípasẹ̀ ìpàdé yìí. Arọ yóò rìn, afọ́jú yóò ríran, láìsàn yóò gba ìwòsàn, ìrètí yóò padà wá, ìbùkún, ìtúpalẹ̀ àti ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yóò wà. Ẹni tí Ọlọ́run yóò lò fún iṣẹ́ àmì àti agbára ni Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Ṣetán láti gba Ọlọ́run ìpè funfun fún gbogbo ọkọ̀ pàdé. Àwọn bọ́ọ̀sì ọ̀fẹ́ wà láti gbé ọwá sí ibi ìpàdé láti ìwòrò, Mọ́kọ́lá, Challenge, Ọjọ́, Ẹgbẹ́ra, Briri, Ìgbàrẹ́ ti dé. Wá pẹ̀lú ìgbàgbọ́ ẹ sì gba ohun tí Ọlọ́run ti pèsè fún yín. Fún ìbéèrè pé 08032803045 tàbí 09057137367. Ẹ tún lè tẹ̀lé wa lórí ayélujára Prophet Ọdẹ́dọ́yìn Ọláwùmí Ezekiel. Má ṣe padà sẹ́yìn, Ọlọ́run dúró dé ọ.
6: Ẹ kú dé lásìkò yìí, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, Ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ, tí gbogbo yín mọ̀ sí ìyá Àràlẹ̀mí jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, Bàbá Ìbàrùbá, tí gbogbo ayé mọ̀ sí Ọba Iṣan Ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rán kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
7: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, Bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní Ọba Iṣan Ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Òdú ni mímí ìṣà ìmọ̀ folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08033881008 tàbí 070 18 21.

0: 11 11 o ti pe ta tin pa oyinbo je nbo ko fo be ni ko ni fo elewe are mo la wa o itoju gbogbo ara aye pata la siyan laayo ise ta mo ta ko ta daye ba ta si wadi ijinle si na lo so wa do lokiki taye fi npe wa ni baba ibaruba loni a tun jo soro lori awon kankan abi meji e wa nkan fi ledi abi ke fi dile nkan alaafi ara wa ko ni gbandanu gbu bi elubo
1: baba ibi ti mo ti fe bere gangan ni wipe kini yoruba npe ni elewe are mo
0: e se atokun beyan ba ti nja ewe to nsogun efori ogun narun ogun maropa marose ogun inu lilo ogun laku egbe kama rin ko ma tin gbangban bi eni fe subu kama rin tage tage kama mi loke loke ki to o ma po tabi ko mo salai to ko di wipe oju nsu abi nkan la go lori eyan ati gbogbo n to je mo n ta fi lalaafia laye ta wa n fe wi ategbo ti bile awon baba wa se iru ewe ni won pe ni elewe are mo awon ti won se ona balaafia o ti wa ni je be
1: baba eje ka sare wo awon esan tin da emi awon eyan legbodo lakoko yi tabi tin so awon eyan di arugbo osan gangan
0: ese atokun opolopo esan ni so awon eyan di alaabo ara telomi si ti darugbo koja ojo ori e lakoko aisan kan be ti an pe nla ku egbe awoka losan losan fasan fasan awon aisan to ni se pelu inu eje to je pe kokoro inu eje ni yo ti kagbako ti o mo ko ba eje ara eda eyan ti awon san tin be lara ofin ni raye rin de bi to ye ko raye rin de ni o ba di pe eni to ye ko rin buso meji pelu erin ni o ni le da opo na meta rin ti o fi mo mi gule gule elomi isire won mo fa wonu moto won mo gbe bigba ti an ba nwo apo ewa ni elomi to ba rin di e yo mo mi gule gule elomi o si mo so wi pe egbe kan dun ohun to ba fowo kan abi ti o ba fowo kan aisan kokoro nu eje ni itutawo kan ran si n pa o si lateyin wahala ti kokoro nu eje dale opolopo yin o ma so pe apa kan ori n fu awon yeyeyeye ni gbogbo igba elomi isire to je wipe yo ma ri nkan bi kurukuru abi pe ifi abi ile ti fe su losan gan elomi a si ma pariwo wipe to n ba sun ati didi o ma wuwo bi igba ti won ba gbe gige duka ori ibusun gbogbo n ta n so yi aisan ni arun ni ati ka toju e nigba telomi n ba n lo awon ore re o mo duro de ni ese elomi o si se jakute debi pe bubo bata le ko ni mo bowo bata ko ni mo elomi yo mo te okuta mole ko si ni mo ko n to okuta mole aisan ni ta gbodo mojuto bo ba ti di pe eyan n sun loru eyan n ji eyan se yo bi igba merin marun mefa kile o to mo o gba furasi opolopo okunrin si ni o se dede nile mo opolopo ejo be la ti ri lori ayelujara lori mo mawuran e oko mi o se dede oko mi o se dede elomi se kan sun lo won ati e mo fe elomi se yeye awon baba ti ati han bi awa atawa ta n soro yin na awa na o salai mo moju to ra wa awon baba awa o loko won lodo won si soju si won lodo awon iyawo won elomi nu won gan o ni iyawo eyo kan meji meta merin abi ju be lo tawon iya na o si mo wo ta n tori nti han fe wo n ta ti wa nle opolopo omokunrin lo je bi pe nkan didun to je ati bo ti lora re atopolopo aisan to ko nile igbonse abile ewe abibi ti won o toju daada nlo ti so elomi di lakurete ti o le pe pepepe mo opolopo elomi lo je wi pe apa kan re bayi atese kan yo mo gbon bi ba si tin gbon be afi ka moju to tori pe bomi mara ki n pa eloruko ta n pe aisan tun mi le ki n fi ele ni loruko ta n pe arun o iwo na o tu sita ni pe nkan bayi n se mi o bo ba dodo wa baba ibaruba oba isan ara ni eyin ile baba adedibu lo adojuko people's girls school to wa ni molete ni badan ibe la wa ta n fa awon oyinbo n jeun ko fo ko si ni fo opolopo awon eyan wa nile nigeria ipapa nile yoruba ni won ma ba se teni eleni n se je ise temi ti se lati ogoji odun atodun merin ti mo wa lenu re yi lawon kan o kan gbe baagi won mo kiri garage ni worodu loja aba layeye ni moko ni bere ati kaakiri pe awon ni baba ibaruba o baba ni kawon ba won mero wa si malete mo ni eleyi ero to wa gan ati idan lo ntan aran eyan kankan nse o awon ti an si seru ise be towo to bi meji okunrin meji nu won towo to afimu won danrin na ni asifin ajofin. ilé iṣẹ́ wa òṣìṣí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà láti dúró àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ààrẹ mọ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta àti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrù bá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08 0 33 88 10 08 ẹgbọ́n yun lẹ́ẹ̀kan sí 08 0 33 88 10 08 tàbí 070 18 21 11 11 070 18 21 11 11 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn mọ́ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí wọ́n wá sọ́dọ̀ wa bí wọ́n náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ògbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ògbàlódé ilé ìbò ńgbà bá ṣèyún tán làá mọ ibi tá àìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò ti ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takútú ńlé ọgbọ́dọ̀ takútú ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takútú tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù wù bí èlùbọ́.
1: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
0: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá nígbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó nígbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìí lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìí mọ̀lété bẹ́ ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08 0 33 88 10 08 0 80 33 88 1008 tàbí 070 18 21 11 11 070 18 21 11 11 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀ ẹ́ wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjú ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé arẹmọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọ́ká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀ obìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 08 0 33 88 10 08 0 08 0 33 88 1008 tàbí 070 18 21 11 11 070 18 21 11 11 àlàáfíà ara wa ò ní gbọ̀n dànù bú bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: ṣẹ́gun ọdẹkùn lady great sass lórí ní kẹ́ ẹ máa gbọ́ lágẹ̀lú 96.7 fm torí pé ó ṣe dáadáa gan.
1: báyé bá ti ń ṣe ká máa bá wọn yí.
2: Ìbàdàn kí ni so.
3: So so ani.
2: Kí lẹ fi jókòó.
3: Mo sì ń fi ẹ̀ ni.
2: Lágẹ̀lú 96.

ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú artemether àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkàn kan ìwọ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹ pé 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lórí dókítà rẹ o

0: Gallery, Museum, Qatarin Village, City Tours, CBT Royal, Tapujuba, or Jomarun in Lukata, that's a cat fun with your family. Constellation Mega Troubles, to one in third floor, Lista Building, Ring Road, Ibadan, Tabi Globetrotting Troubles, so one in South Plaza, where my road will be real estate, Ibadan. Telephone numbers at WhatsApp 1-0816-552-0410, Tabi 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: O balẹ̀ bagẹ̀, o wọlé pẹ̀lú steeze, o pita di ogun fún bí àwọn. Misty Peters, jagun labi ọkùnrin ogun. Gentleman on the body system, ògbóǹtarìgì. Àkànṣe Peters, tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yá àjà. 50 Peters, bẹ̀rẹ̀ sí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀. Ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal run. 50 Peters wà fún gbogbo sisi ológe, ọmọge tó sexy, bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room. Tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. David, ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun. Èèwọ̀ ayégbà yẹn ti kọjá o. Step up pẹ̀lú 50 Peters kó sun rayọ̀, kó fún bébí ẹ tán. Níbikíbi, níbi gbogbo àti nígbàkúgbà. 50 Peters is produced by the 50 Waves Limited. Ẹ sì lè rí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basorun, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, Nafdaki Jolote.
2: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn gbà fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe, tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀, kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, Strela, ipo yowu ki moto awon wa. Dr. Strap o ra lowo yin. Ekan si won 0908301333 0908301333 0908301333.

0: ọdẹ àmàkọ àmójúbà o alhaji adébáyò àpènàyà fọlọrun wọlú adúpẹ
1: akú araya ojàre akú oríire alhaji adébáyò àpènàyà fọlọrun you are welcome alhaji gbogbo ẹyin tẹ fẹ ní dẹni fọlá dọlà lọjọ sí nígbà tá alhaji dákan wálé wọn lọ tán kéèyàn mi ò tó mọ pé wọn ti ẹ wá nígbà náà lọhùnún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti òsàn tẹdùmàrè gbọ wá alhaji àyà fọlọrun ṣe làwọn aláwọ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsìnlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyìí tó là ó má ti dímọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ ra alhaji lọ́jọ́ sí tán tọlọ́run sì gbàdúà alhaji àyà fọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347
0: alhaji àyà fọlọ́run ó dé
2: ìrìn àjò umra láti ṣàlékún imani kálẹ̀ bàjẹ́ ayé jèrè àlèkè àmọ́ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní July 21 tá padà dé ní July 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 Travels to one in Nevada Plaza, 140-142, Liberty Road, Elewure Bus Stop, Ibadan. Koto Kasele, Chema Kwekbogwe, Tony Alau Mbawato, Tongwegeni Aljona Travels. Iro on the Visa Umra, Benu Return Tickets. Our boss, Yolo Yelungbe Wakiri, Nimaka Ati Madina, Benu Ileg Beiroro, Fios Jino Siharam. Tofimwa Ziyara Ofe, Nike Yi Umra Tefe Bawashe, Ni Aljona Travels. Iro Ibane Soro, Yineke Yamakwe, 0904-444-4945. Awa Lori Awe Koni, Banidore, Facebook at Instagram. Instagram at aljonatravels.ng pẹlu aljona travels ifọkanbalẹ ni umra lilo
3: kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Jitalex ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalex International ni Jitalex International bí ròlì lágbára líléṣẹ́ wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀n kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalex International lọ́pọ̀ kó yọkù lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines chalk mold and nylon machines Jitalex International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Jitalex International ni wọ́n rọ̀gbọ̀n kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalex ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Jitalex International lónìí Jitalex International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi Bus Stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Jitalex International ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
4: Dadi mi.
5: Yes.
4: Mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ṣe gan ọ̀sẹ̀ mú mi lọ sí Pathfinder College.
5: Kí ló rí my dear?
4: Èsì ìdánwò wa ẹ̀ka àti nẹ́kọ̀ọ́ wa ti jáde. Gbogbo ṣé mi pátá dẹ̀ ni mo pass.
5: Wow, ìròyìn ìjọ lélẹ̀ kẹ́ ẹ àjẹpẹ́ a ní láti wẹ̀ nìyẹn o.
4: Yes, Dadi.
6: Pathfinder, please
7: go. Ìwọ náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pa ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbàdo ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí a máa tayọ láwùjọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́ yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì yàrá ìyáwèkáwé laboratory àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹpẹ́. Ètò ìgbọ̀nmọ̀wọlé sí GSS 1 & 2 àti SS 1 & 2 ń lọ lọ́wọ́.
8: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026 May 9th, July 11th and August 8th, 2026.
7: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pé sórí 0803-324-0047 0803-324-0047 Pathfinder College and Junior Academy títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń bọ̀.
9: Bẹ́ẹ̀ yẹn lówó lọ́rọ̀ bí kọ́ńkọ́ yokoto bala fi ọ̀ bá sí kọ̀ da àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn máa dàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn máa lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ṣẹ́gá torí ọ máa wòye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọ máa kan yàn gógó kí bàtà ó ṣèṣì bọ́ lẹ́sẹ̀ yẹn kọ́ má mọ̀ pó ti bọ́ kéèyàn máa
6: jáde. Ara ma gba pẹpẹpẹ. Ara ma legun. Igbese kan man kia ni pataki. Ka tete gbe gbese ni kiakia. E da wa. La para pa ni gbadun aye. O se ni tin be laye ti o ni tin da laamu. Ero gba lode nbe faye o. Lati ma be arun sapa ma si. Kan si toni toni aba healthcare. Egbe le baba lam adesina gomina pinle oyo tele ni felele nbadan. E ka le ise. Mo joyin lola complete. Iwo road ibadan. Telephone 08033715988. 08033715988. En tata du ale. Lama toni toni.
10: La Gelu FM Jagaba Gogo Radio Maro Maro.
11: Yo, what up, party people? It's your boy Fash right here. You already know how we do. And I'm chilling, rocking with the world finest and the world famous DJ Mugsy. Let's go! Go!
12: She won't stop pushing until she see my cadaver. She won't stop pushing until she see my cadaver.
13: In case you don't know, you are still on to Lagiri FM 6.7. Tangagriba for Felele year on White House. We with Tangagriba for year.
12: To ask a checkup, buy my ticket, make a takeoff for a quality time.
13: Shout out to the brother DJ Mugsy, Baba JJ.
12: Gonna do this with my
13: until Club 96 reloaded.
12: Wait, it's your pattern.
13: Brother, my beautiful people, coolest family. I want to cool, none.
12: Easy to be man, take my shoes and
13: last on the real one cool ni coolest. Oh cuckoo, cooler coolest. Come on, that prayer, that prayer, better prayer. Imagine shall I for Ingrid. Just imagine. Make could you tell your secrets for Ingrid. Imagine. As out now. Thank you so much, Simon. I love that tapping.
12: Message I don't pass through.
13: Becky, you no go sleep tonight. Becky, no go sleep tonight. Check what's him on Baja. Which are five everybody? You're right now. As out now.
14: Check on me, baby. Check on me.
13: Don't got to work, but you said, we're film learning.
12: Too big to ask a check up. Buy my ticket, make a take off. A quality time on Gucci bag. Which one you want? You can teach your kid, can have it.
13: Right at 6A is the Lagiri FM 6.7 Top Club 96 Reloaded. But as DJ Mugsy Tan Lagiri for year to they give you back to back key and also radio goodie. Now I'm going to give you all the goodie goodie where you don't like it. If you like it, forget him.
12: I've been
13: even tell us say, and I say one beautiful, and so you just actually did. Oh, God.
12: Diamonds, we walking
13: for if you miss tonight's club, you miss a lot.